radio fe afeju radio afede fe yo apate ede oku fofo agbede amo wi ohun to ba jora won la wa bi ni won ara won nile ise radio ti wa awon eyan to dan to dalenu dalo ni pede ifaso wa po amejeje 92.9 awara pede kinu elede odun to ba gbo bo sausa la ba so ko ni sipa sipa yo awa lagba ni bi ka so didun lede igbo ọgá ni wa nínú ìjìnlẹ̀ èdè bó fẹ́ bó ṣe léde yorùbá pọ́nbélé níbi ká má fe gbogbo ọyọ̀ nínú èdè gbogbo la fi já síwájú wọn abájọ ìrírí lẹ́nu iṣẹ́ òun ìmọ̀ ìjìnlẹ̀ ló jẹ́ tó gbangba lẹ́sùn lọ́yẹ́ bẹ́ẹ̀ bond fm 92.9 ìfẹsọwọ́pọ̀ rédíò àmìjìjì tó já síwájú oríṣiríṣi ètò àgbọ́kọ́ṣe lọ́wọ́ wa ní ń bẹ ìfẹsọwọ́pọ̀ àmẹ̀lẹ̀ ètò tó mọyán lórí aṣíwájú eléde ẹnu gbogbo ìjìnlẹ̀ ọ̀rọ̀

0: Ẹkú ojúmọ́ gbogbo olólùfẹ́ iléeṣẹ́ Born FM Radio tó kalẹ̀ sí ìlú Èkó. Orí àdúrà òwúrọ̀ la wà láàárọ̀ yìí lónìí ọjọ́ ajé Monday. Orúkọ mi Wòlíì Solomon Adéoyè Ọdún Ayolú Ayémaka Bíóyè. Ilé ìjọsìn wa wà ní Power Line Center Worldwide CAC number 2 Ajébọ̀lé ní ẹ̀yìn ilé epo Tota ní Under Bridge lágége Lẹ́kọ̀ọ́. Orúkọ Jésù. Bàbá mímọ́ ògo ni forúkọ yín. Ọlọ́run gba ọpẹ́ wa, Ọlọ́run gba ẹ̀yìn wa. Gbogbo ọkàn tó ń gbọ́ wa láàárọ̀ yìí lónìí ọjọ́ ajé Monday. Olúwa dáwọlé wọn ni wọ́n ṣe rere. Ọ̀sẹ̀ yìí kò dò fún yín. Ẹ̀rí ìyanu Ọlọ́run lórúkọ Jésù Olúwa wa. Ibi tá a fẹ́ kà láàárọ̀ yìí ni ìwé Genesis orí kejì nínú ọgbọ̀n tá a mọ̀ sí Genesis 28 ẹsẹ̀ ìkejì nínú ogún verse 18. Ó ní Jacob sì dìde ní kùtùkùtù òwúrọ̀, ó sì mú òkúta tó fi ṣe ìrọ̀rí rẹ̀, ó sì fi lélẹ̀ fún ọ̀wọ̀n, ó sì ta òróró sí orí rẹ̀. Hallelujah. Èmi náà fẹ́ jẹ́ kó yà wí pé gbogbo ẹ̀yin tó ń gbọ́ wa ọjọ́ ajé Monday ojú ọjọ́ májẹ̀mú. Bí bàbá yẹn ṣe dá májẹ̀mú bí tí ó ti sùn yẹn tó ti lálà àyánú yẹn tó ti fòkúta ṣe rọ̀rí. Àbá náà gbọ́dọ̀ máa rántí pé ọjọ́ Monday ọjọ́ tó ṣe pàtàkì ni ọjọ́ májẹ̀mú ni. Kò sí ní tó fún wa ní ìdánilójú pé èèyàn máa rí ọjọ́ Monday. A rí bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun mìíràn débi pé yóò lọ sọ́fíìsì, débi pé yóò lọ ṣọ́ọ̀bù, débi pé yóò lọ bí ọjà ẹ̀. Àánú Ọlọ́run ló ń dá wa sí. Báwa náà ṣe wá ń lọ ká máa bá Ọlọ́run dá májẹ̀mú pé tó Olúwa tó o bá ti dá mi sí, wọ́n mọ yàn lógo, wọ́n mọ gbé ọ̀gá o. A lè mọ fún Ọlọ́run gan ní ọ̀rẹ́ ọpẹ́ torí pé ọjọ́ Monday ọjọ́ tó ṣe pàtàkì ni ká máa yàn Ọlọ́run lógo. Ǹjẹ́ lónìí ìbá ti wá ń lọ lónìí ọjọ́ ajé ọjọ́ Monday ọjọ́ májẹ̀mú ṣẹlẹ̀ yanu àṣẹlẹ̀ a máa rí tajé ṣe ọ̀nà àlà fún wa. Lórúkọ Jésù Kristì mo gbàdúrà gbogbo ọkàn tó ń gbọ́ wa àti gbogbo olùṣẹ́ iléeṣẹ́ Bọ́nà Ọ̀fẹ́ lórúkọ Jésù àbọ̀ Ọlọ́run á dájú lórí ẹnì kọ̀ọ̀kan. Ọ̀run yóò payín mọ́, a máa lọ láyọ̀, gbogbo ọkàn máa bọ̀ láyọ̀, ọ̀nà wa yóò sì là. Ìyanu àṣẹlẹ̀ a máa rí tajé ṣe lọ́sẹ̀ yìí lórúkọ Jésù Olúwa wa. Àmín.
1: Asalaatu wa salaam ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in. Ọlọ́run adúpẹ́ o, ọba tó jí wa dáadáa láàárọ̀ yìí òun náà ládúpẹ́. Yìí ni àdúrà àárọ̀ tètè ní orúkọ Imam Alhaj Abdulgani Adébáyọ̀ Igi Ganga Arọ́wàsí Àgbà fún Ìmọ̀mọ́ Àjàgbó Olújẹ Ṣátẹ̀dọ̀. Ọlọ́run àwa bẹ̀rọ jíjí láti jí yìí, Ọlọ́run dákun a mọ̀ jáde lọ. Gbogbo ibi tó ń kálukú wa báyà sí Ọlọ́run já pàdé àánú Ọlọ́run ọ̀làlá ìlàhà ìlàlá ká máa gbàgbé ayà àtọ́lọ́run ti ń sọ fún wa. Bàdà ìsìtíyàgò ìbásùmọ̀lá ó ní ìsìbìrú wàsọ́ọ̀bìrú wàràbìtú pọ̀tàkù láha lálàkùn tùfìlíhùn. Ẹsẹ̀ sùúrù ẹsì mọ fúnra yín sùúrù ẹsì mọ rọ́jú. Torí náà gbogbo ẹ̀dá tí máa ń ṣe léyìn kó ká lè bàá jèrè lọ́dọ̀ Ọlọ́run bí ọba ṣe sùúrù wọ́n ní ibi tá a ti wá bá. Ayédénìsì ní ọba gba kádà ayé gba kedere káyà ṣe sùúrù ká sì mọ bẹ lọ́run ọlọmọsà gbàdúrà wa. Gbogbo àwọn aláṣẹ iléeṣẹ Born FM 92.9 àtọrọ lọdọ Ọlọrun fẹnu kọọkan wọn àṣeyọrí ìdùnnú tí máa bí àṣejè ọlọmọsà bá ṣe fún wọn. Láì yọ nìkan kanlẹ̀ àtọkùnrin àtobìnrin àtonílé àtàlejò tó wá ń fẹ́ Born FM náà ọlọ́jọ́ máa da fẹ́nu kọ̀ọ̀kan wa. Orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Imam Alhaj Abdulgani Adébáyọ̀ Igi Ganga Arọ́wàsí Àgbà fún Ìmọ̀mọ́ Àgbà Gbogbo Olújẹ Ṣátẹ̀dọ̀ National Grand Chief Imam Ayatollah Muslim Islam Center of Nigeria. Salaamu alaikum wa rahmatullahi wa barakatuh.

0: àdúgbò kan tí àdúgbò yẹn borí ẹ èmi ò má gbogbo tó dé tí wọn kórì rẹ bọ tí ìwọ gan ọmọ pé o lè kórì bọ onílà yọ
1: amen
0: anu yọ
1: amen
0: owó tó ti dìde dùnà ro tẹlẹ a dẹ di agbègbè kan a dẹ ṣubú lẹ ọjà a dẹ tán àwọn èèyàn a dẹ máa kọjá lẹgbẹẹ wọn dẹ ní bèrè pé kí ló ń tà bẹẹ ni ẹni tó ti ń bọ ọpọlọpọ àwa dẹ ti ń tọrọ a kó ọjà ṣọọbù bẹẹ kò ní rẹ nira wọn máa mọ lójú kí ló ń ṣe agbègbè lóde àwọn tẹrí agbègbè yẹn bá níwájú rẹ ni wọn tẹrí agbègbè yẹn bá ni ẹnìkan ń ṣàmì agbègbè tó wà a máa tẹrí ẹ bá
1: amen
0: mo sọ fún ọ pé agbègbè márùn lówó tiẹ kó mọ yín agbègbè àkọkọ ni agbègbè ibi tí o ti ń ṣòwò ibi tí ṣọọbù rẹ wà tí bísínẹsì rẹ wà agbègbè kejì ó ní agbègbè tí ò ń gbé gangan tó ń sùn tó ń gbé orí rẹ sí tó ń gbé orí rẹ sí tó bá lọ bí òwe bẹ̀ lọ́wọ́ padà sí agbègbè ibùgbé rẹ agbègbè kẹta ó ní agbègbè ẹ̀mí rẹ ibi tó ti ń gbàdúrà lè pọ̀ sí kó já agbègbè chọ́ọ̀chì ó lè pọ̀ sí kó já agbègbè ibi tí prayer altar rẹ wà tó ti máa ń ṣe àdúrà rẹ kó tó jáde lé agbègbè kẹrin ó ní agbègbè ẹ̀kọ́ àwọn ọmọ rẹ nítorí àwọn ọmọ rẹ lọ́la rẹ bí agbègbè ẹ̀kọ́ wọn bá burú ayé wọn burú bí agbègbè ẹ̀kọ́ wọn bá so wọn mọ́lẹ̀ ayé wọn wọn di sísun mọ́lẹ̀ agbègbè ẹ̀kọ́ wọn lè rí táwọn ọmọ mi àwọ yunifásitì wọn á lọ dada kuda kí wọn tó wọbẹ ọmọ gidi ni wọn kí wọn tó débẹ ọmọ májẹmú ni wọn obìnrin wọn á débẹ adaṣẹwó ọkùnrin á débẹ a di court member a di drug addict a di yahoo agbègbè ni agbègbè ni agbègbè karùn-ún ó ní agbègbè ìbàdàn rẹ tí wọn bá ti mú agbègbè ìbàdàn rẹ ayé yẹn á wà ní korofo bẹẹ ni gbogbo ẹni tó yẹ kó di ọrẹ fún wa di ọta gbogbo ibi tó ti yẹ kó ríran lọ wá kẹyìn sí gbogbo ibi tó ti yẹ kó dìde wọn máa fà lulẹ gbogbo ibi tó yẹ kán máa sọ rere nípa rẹ wọn máa sọ búburú gbogbo ibi tó ti yẹ kán máa yẹ sí wọn mọ yẹyẹ rẹ bẹẹ ni agbègbè ìbàdàn rẹ gbogbo ènìyàn bí òkùnkùn bá fẹ ba tèèyàn jẹ a di agbègbè mú mo sì sọ fún ọ pé gbogbo agbègbè ló ní nǹkan márùn-ún ìkíní pẹpẹ wà ní gbogbo agbègbè mo sọ fún ohun tó ju mi rí ní alápẹrẹ mo sọ fún ohun tó ju mi rí ní magodo mo sọ fún ohun tó ju mi rí ní makogi níbi tí camp wà ní ìsìn pẹpẹ mo sọ fún ohun tí mo rí ní ìlú àjà kò sí ẹni tí yóò borí ní ìran yìí tí ò ní bá agbára agbègbè jà gbogbo òòṣà tí ń bẹ ní agbègbè tí ó wà yẹn ó yá kó lana
1: amen
0: kó lana
1: amen
0: ẹbọra tí ń bẹ ń bẹ iná ti jáde
1: amen
0: ẹ yé òkùnkùn tí ń ké bẹẹni ní òru gànjọ ní ago kan lórí agbègbè rẹ iná jábọ
1: amen
0: olóńgbò tí ń ké bí ọmọdé iná mu
1: amen
0: rọ jáde lọsẹ tí gbogbo èèyàn bá ń complain wọ máa jẹrì
1: amen
0: tí gbogbo èèyàn bá ní nǹkan le ó máa rọrùn
1: amen
0: tí gbogbo ènìyàn bá ní àwọn ò lè gbé owó tí nira jù ó máa rọrùn
1: amen
0: bẹẹ lolúwa
1: amen
0: ayé rẹ lọsẹ yóò wọlé
1: amen
0: ó ní jòdà
1: amen
0: ó ní ra
1: amen
0: ó ní ra
1: amen
0: ó ní ra
1: amen
0: ó ní ra
1: amen
0: ó ní ra
1: amen
0: mọ́tò tí ń lọ mọ́ṣúárì ò ní wọ
1: amen
0: ọ̀kadà mọ́rúwá kóró pé tí ń lọ sí cemetery ó ní koríbọ
1: amen
0: bẹẹ lolúwa
1: amen
0: àwọn agbé nípa ní ìlú yìí ẹ wọnú ìgbèkùn
1: amen
0: ẹ wọnú ìgbèkùn
1: amen
0: gbogbo àwọn tí wọn ti gbé ní àkàtà wọn ọrun tún wọn
1: amen
0: ọlọ́run àánú tún wọn
1: amen
0: tún wọn lẹ
1: amen
0: gbogbo àwọn aláboyún wa ẹ ní kú torí
1: amen
0: lọ́sẹ̀ gbogbo ẹ̀yin àkọ́bí wọn ní bẹ́rin
1: amen
0: ẹ̀yin oníṣòwò lórúkọ jésù ẹ̀rí ta jésù
1: amen
0: gbogbo ẹ̀yin oníṣẹ́ ìjọba oníṣẹ́ àdáni ọlọ́run tì yín lẹ
1: amen
0: ìrànwọ́ sọ́ni dèèyàn ọlọ́run kọ̀wọ́ rẹ
1: amen
0: ọ̀sẹ̀ ìlọ̀sẹ̀ rẹ
1: amen
0: ó gbégbé ọ̀pẹ
1: amen
0: ṣe bẹ́ẹ̀ fún
1: amen
0: ṣe bẹ́ẹ̀ fún
1: amen
0: jésù olúwa wa
1: amen
0: láàárọ̀ yìí ní ìlú ìkòròdú ìkòròdú táwọn ní àárọ̀ yìí ó máa ní agbára láti ago mẹ́fà sí ago mẹ́sàn-án olúwa yóò ṣèṣe agbára lọ́la lu ọ̀rẹ́gun ní ọ̀la ní ago mẹ́fà sí méje àárọ̀ méje sí mẹ́sàn-án mẹ́sàn-án sí méjìlá.

0: tẹ́lẹ̀mọ̀ all too good. Nígbàgbé pàdé àwọn ọ̀dọ́, gbogbo ẹ̀yin ọ̀dọ́, ìrìn àjò ńlá ti bẹ̀rẹ̀ fún yín. Wọ́n máa bá yín ṣe ìpàdé ńlá fún gbogbo àwọn ọ̀dọ́ ní ọ̀dẹ 27-29 Thursday to Friday. Gbogbo ọ̀dọ́ ló ti ẹkọ́ lọ́kọ tí wọ́n kò ní ṣe ṣe. Gbogbo ọ̀dọ́ tó yẹ kó ríṣẹ́ wọn kàwé wọn jẹ́ kán kàṣeyọrí. Gbogbo ọ̀dọ́ tí wọ́n fẹ́ bẹ́gi dé ọ̀nà wọn. Gbogbo ọ̀dọ́ tó yẹ kí ìrìn àjò ní òbó kílọ̀kù ti ṣí tí wọ́n ní náà wọ̀. Gbogbo ọ̀dọ́ tó fẹ́ àlàáfíà tí wọ́n ti ta lọ́fà. Àbí àwọn ọ̀dọ́ tí wọ́n ti kó ń bọ oògùn olóró drugs. Olúwa ló ń fẹ́ tú àwọn ọ̀dọ́ wọn sílẹ̀. Ẹ̀yin abíyamọ, ẹ sọ fún àwọn ọ̀dọ́ yín between the age of 16-40 kí wọ́n múra 27-28-29 wọ́n máa mú agbára púpọ̀. 27-28-29 Thursday to Saturday. Ìrìn àjò ńlá ni sà. Oúnjẹ tí ẹ máa jẹ fẹ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta á ti pèsè ẹ̀ ọ̀fẹ́ ni. Ibi tí wàá sùn gbogbo ẹ̀ ló wà. Mexican la ti máa ṣe. Gbogbo ibi tó bá ti ń bọ̀ máa bọ̀ ní máa gbòòrò. Olóhùn lọ sí abúlé ọba ní Makoge. Ìrìn àjò ńlá ni. Ọlọ́run ó dúró tì ọ́.
1: Sáàmì.
0: Wàárí tí ẹ
1: ṣe. Sáàmì.
0: Wàárí tí ẹ ṣe.
1: Sáàmì.
0: Wàárí tí ẹ ṣe.
1: Sáàmì.
0: Ròyìn ayò sì jálù ọ.
1: Sáàmì.
0: Ó ti rí bẹ́ẹ̀.
1: Sáàmì.
0: Jésù.
1: Amen.
2: Emo pe fun adura. Ba tin pare to
0: 070-4912-3572.
3: Eto ere owuro ni esese gbo fun yen lati ile ise iranse Love of Christ Chapel International. Baba wa, Adeni Olopo ku ni won fi onje mi bo wa. Anu Olorun ko ni fi gbogbo wa sile. Ki Olorun ki o bukun fun yin. Jesu Oluwa.

0: ọ̀fẹ́ àti tún bá mi pàdé láàárọ̀ ọjọ́ ajé Monday tòní. Ẹ kú ìdájí gbogbo ẹyin mọ́ mi pálápátá o. Ẹ̀yin abiyamọ Abọ̀já gbọ̀rọ̀ gbọ̀rọ̀ ẹ̀yin ni mò ń kí ẹ kú ìdájí máa o. Ẹ káàbọ̀ sí ọjọ́ ajé Monday ọjọ́ tuntun. Ọjọ́ kẹrìnlélógún nínú oṣù kẹjọ ẹgbàá ọdún ó lé mẹ́rìndínlógún. Bí aago mẹ́fà òwúrọ̀ ṣe ku ìṣẹ́jú méjìlá péré. Ẹ mà kú ìdájí ọjọ́ ajé Monday sà. Ẹ kú ìdájí ọjọ́ ajé Monday mà. Ẹ kú ìdájí ọjọ́ ajé Monday gbogbo ẹ̀yìn ẹ̀gbọ́n mi lọ́kùnrin àti lóbìnrin tẹ́ ẹ jẹ́ ọ̀dọ́ ìlú. Ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín bọ́nà ṣe rí apá kìíní iléeṣẹ́ Bond 92.9. Adéolúwa Adéfọlárí Okun Adéọmọ yín Mr. Pilot ló ń kí káàbọ̀ sórí ètò láàárọ̀ tòní ọjọ́ ajé Monday ọjọ́ ìṣerere yín ọjọ́ ajé Monday ọjọ́ ajé yín ọjọ́ ajé Monday ọjọ́ owó yín ọjọ́ ajé Monday ọjọ́ ìtura yín ọjọ́ ajé Monday ọjọ́ àṣeyọrí yín ọjọ́ ajé Monday ọjọ́ àṣeyege yín ọjọ́ ajé Monday ọjọ́ ìgbédìde yín ọjọ́ ajé Monday ọjọ́ ilẹ̀kùn ṣíṣí oore yín ọjọ́ ajé Monday ọjọ́ lílà ọ̀nà yín ọjọ́ ajé Monday ọjọ́ ìròyìn ayọ̀ yín lórúkọ Jésù. Ẹ káàbọ̀ sórí ètò bọ́nà ṣe rí iléeṣẹ́ Bond 92.9.
1: Bond FM
0: 92.9. Bẹ́ẹ̀ ṣe ń jáde lọ lónìí jálé ọ̀sẹ̀ yìí ẹ ní rí ìròyìn ìbànújẹ́ o ẹ ní bá ìròyìn ìbànújẹ́ pàdé bẹ́ẹ̀ ẹ ò ní gba ìròyìn ìbànújẹ́ lórí ọkọ lórí aya lórí gbogbo àwọn ọmọ yín ìròyìn ìbànújẹ́ ò ní wọlé tọ̀ yín lọ́sẹ̀ yìí. Ẹ wá gbọ́ mi o ṣe rí bẹ́ẹ̀ ṣe ń jáde lọ lọ́sẹ̀ yìí. Bóyá ẹ ti kú olé o bóyá ẹ ti kú olé o bóyá ń ta sí létí láti ojú oorun ni àmọ́ torí pé ẹ gbóhùn mi lónìí mo gbà ládùúrà fún yín o. Ní ọ̀sẹ̀ yìí ẹ ò ní wówó tì mo ní jálé ọdún yìí ẹ ò ní wówó tì o. Owó tó ń mú tó ń sọ ẹkún ní ẹ̀rín owó tó ń mú ìbànújẹ́ kúrò nínú ilé ẹ̀dá owó tó ń mú ni tó ń sọ ní di afún ní òjijì bóyá kó wọlé tọ̀ o. Iṣẹ́ rẹ ó yá ó gba ìgbédìde o owó rẹ ó gba ìgbédìde o owó wọlé rẹ owó wọ àpò rẹ owó rẹ lọ́wọ́ rẹ lórí iṣẹ́ rẹ owó ni lórí òwò rẹ owó ni bámi ṣàmì àdúrà mo ní lórí gbogbo àdáwọ́lé rẹ owó ni àti tọ́jú àwọn ọmọ rẹ o ò ní wówó tì owó tó fi kí àwọn ọmọ rẹ o ò ní wá tì owó tó fi tọ́jú aya rẹ o ò ní wá tì ẹ̀yà ara náà ẹ̀ ní wówó tì o. Ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ ayọ̀ ni a níjọ rí ìbànújẹ́ èmi fi ìjàmbá ọkọ̀ bú lọ́sẹ̀ yìí o lórí ayé mi lórí ayé aya àtàwọn ọmọ mi àti gbogbo ẹ̀ tẹ̀ ń gbọ́ mi ẹ ò ní rí ìjàmbá ọkọ̀ a ò ní rí ogun accident ní jẹ́bẹ̀ẹ́ bá mi sàmì. Ẹ mọ̀ káàbọ̀ sórí ètò wa ètò yín bọ́nà ṣe rí lẹ́ǹkan sí. Ẹ jẹ́ kí n kéde eléyìí pé lórúkọ ọlọ́run ọba alágbára jùlọ lórúkọ màmá wa àbí kí n bẹ̀rẹ̀ báyìí pé lórúkọ ọ̀gá wa ní olú iléeṣẹ́ wa tó ń bẹ ní Abuja Radio Nigeria Director General Radio Nigeria Dr. Muhammad Bulama lórúkọ màmá wa Princess Adenike Wúrọ̀lá Adégòkè tí wọ́n jẹ́ olórí oko káfàtà níléeṣẹ́ Radio Nigeria ìpínlẹ̀ Èkó. Mo kí ọ̀gá wa níléeṣẹ́ Bond 92.9 General Manager Alàgbà Gbẹ̀ngà Fátìlé fún ti oríire ọjọ́ ìbí wọn òní. Àṣọdúnmọ́dún báyìí ní ìṣàwọ̀ àṣọdúnmọ́dún ó bàbá ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ìgbà ọdún ọdún kan ni o. Nítorí náà ètò bọ́nà ṣe rí apá kìíní àti bọ́nà ṣe rí apá kejì tòní a fi ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba fún ọjọ́ ìbí ọ̀gá wa ni Alàgbà Gbẹ̀ngà Fátìlé. Ẹ kú oríire o ọdọọdún báyìí láàrin róró gbé ọdọọdún láàrin àwùsà ọdọọdún láàrin ọmọbì lórí àtẹ bẹ́ẹ̀ bá lo gba ọdún láyé níní kẹ́ fi ṣe àtẹ̀gbọ́ àtẹ̀pẹ́lẹsẹ̀ ń tẹ̀nà Alàgbà Gbẹ̀ngà Fátìlé General Manager Bond 92.9. Happy birthday to you sir. Èsìpẹ́rà Majesty Aláìlúwà Ọba Rilwan Àrẹ̀mú Oṣù Ọlálé Akíọ́lú Olówó Èkó Bàbá Fuad Kábíyèsí o wọ́n ní kínkín yìí o Alàgbà Gbẹ̀ngà Fátìlé Olówó Èkó Aláìlúwà Ọba Rilwan Àrẹ̀mú Oṣù Ọlálé Akíọ́lú wọ́n ní kínkín pé àwọn ṣe ládùúrà fún yín láwọn àti àwọn olórí àwọn àti gbogbo ọmọ ọba lọ́kùnrin àti lóbìnrin gbogbo olóyè onífìlà fún wa táwọn wúre fún yín láàárọ̀ yìí o. Alàgbà Gbẹ̀ngà Fátìlé General Manager Bond 92.9 bẹ́ẹ̀ yín ṣọjọ́ mi pé a gbọ́ atọ́ yín o ke gbo ke to ke fo pe wu ke feriji sobi lola awon ile lola awon to nile lola ile dumare oba e ka bo sori eto ile ise bon 929 alu asko lati ki baba wa oba de emi ajasa o se lo ni gbongbo e ku ayeye oni odun kefa lori ape awon baba nla yi tekun kebi okuta yen kebi eye lo ni gbongbo akiyen ku orire o e jamba ko wa ni my 12 alagba segun salaye fun wa alagba segun o yes sir alagba suru alagba kaode bi alagba segun se salaye won ta ba so kale afara my 12 ton ni jamba ko e wa ni bi afara ilese won ni de bi pe oko to ba gori afara ti o ba gba service lane ko le rona lo won la last month wa nbe awon ri oko container kan awon ri oko ayokele my car kan gbogbo to so yi o tin to bi iseju meedogbon 25 minutes seyin o le ti le bi ogbon seju seyin to tun mo pe laarin ogbon seju ti ogoju seju seyin lawon ri lawon ko jambe bye bye bye ibi ti won so yen ori ta ti won so yen ta ba so kale afara my 12 bo ni be se ri fa to mo la tona kurodu ati nkan mi te bari e ba se ri kiakia ro po lori la
1: gbogbo ata ba ko la to mo kurodu la ro ti ta fi ma de my 12 ti da to ara ya lo fa to no ti da ni kan la ite ja lo de de be sa ba ti pe no le ti di my 12 a ma kan to de fa kere to wa ti ya be ti je lese mo to bo se na pelu ka ti mo ti bo se na ti wa ko de mo ka yo do wa be
0: moto tin le ko jambe die die moto la ni kan ni de ko jambe awa moto ki de ki ba ko jambe
1: moto be ma ke ti mama pa se ni la pa ti wa ke
0: e mo ti le ki mo tu je e ni sun e pe ni bi to ti sele gangan moto ke ke le ko jambe
1: ka
0: to jambe ka to jambe ti je le se e he moto e ke ka re ko jambe danfo le ko
1: jambe be ni amo
0: oko afa afa lo lati lo gba service lane se bi ti won ship for service lane se o ma ri beda ko to debi jamba ko yen
1: o ma ri beda o ma
0: se bi to se su re ba ke o ko do sha ti poju aha o ti po o ti po o ti po o ti po ke to gbe le bridge le di kan o ti po o ti be ti ni po nu o da ya to si yen ko n bo le ni bayi sa e wa jibo ona e si da to do so wo ko duro duda o da o e se sake ile se bond 92.9
2: o se ro mo
0: a de ke le mi ma je ko do fu baba mo gbo kan le o e je mu ko lo je dakun.
3: As Lagos State government, they continue to put strong measures in place to stop things where they spoil our environment. According to the Teams Plus agenda of our governor, Mr. Babajide Sanwo-Olu, Lagos Environmental Sanitation Corps, where people they call KAI, they invite market men and women leaders, community development associations and committees, National Union of Road Transport Workers, and everybody where they work for better environment across Lagos State to the East and Central Divisional Stakeholders Meeting. The meeting will hold for Safety Arena Multipurpose All on Tuesday 25th August 2026 by 12 noon. The team now, strengthening environmental sanitation through effective enforcement and stakeholder collaboration. It better make we come together, make we discuss how we fit make our environment clean, safe and better for everybody. Clean and better Lagos day possible. Igbega Ekunle Eko, Ajumose ni. Now Lagos Environmental Sanitation Corps, LAGESC, where people they call KAI, bring una this message.
0: Hello,
1: yes,
0: Mr. Balogun.
1: Yes, sir. I can write to share Mr. Pilot.
0: Yes, sir. Any, what if you did that? Okay, I'm going
1: to confirm. Got in mind, so last year.
0: Okay, okay.
1: So the traffic is for money. Last in my 12th, Lossy, Kushofe. Let me know, see, baby, 10 miles of way after that. Yeah,
0: keep doing it. I'm
1: on the road. Now the traffic is for money.
0: Hold on, hold on.
1: Oh, really serious, bro.
0: Hold on.
1: Last
0: month, I'm going to be able to get your mother. What do I want to do? I want to go to the house.
1: If I don't die, we come and sit down. We will not have for the rainy Monday, no. But I'm not going to come and be there. I bet I am. What's it done?
0: E se murugbe alagba e se murugbe e mo binu Lagos Ibadan express road alagba omolade tayo omolade ati alaji sule mo ba soro alagba ko amunbo
4: mr kwade agosu ya now
2: at the cost of the tomb, because that's what I'm going to do. Lori called me accident.
4: Nicaragua.
2: They want Bolati move. Nicaragua for.
4: Ah, hey.
2: They want to move the Kodame, gas and sins.
4: Message ye gan gan ye in kwa yo kon to wa loju na ma o se Lagos Ibadan express ni ye ala da ta omo lade so ngba ma be gbo won alaji sure won pe mi mi ri gbe o wa fo won ranse lo wasa e ri pe karaba bu gan la gan so ta ba nbo leko kodina o egbe kan lo wa o ko fa so e ba kero ko o amon ta won tu so ti won fi kun ti ala da ta omo lade o fi kun ni e pe gas re sin se to tun mo spo lewu e da gun do lo lo e kan so ara laarin ye amon Lagos Ibadan express lati lo lati bo e gba be mo le mu mo le so fun pe lati ka pa si wasi gbogbo wa repo wasi bega ko sin kankan ah rawon awori laaro yi baba e ala gbawo ala gbe nje eyin jebu lari awon awori
5: e ka ro
4: eyin e ka ro
5: o ma ya ne run ma ju lati ko du e ma ju e kini so nja gege le ko ka an wa o ah
4: e ti e so yoruba e tenso yo se yoruba
5: ipa ta wa koja o ja gege ni
4: ah o ti a ti tele wa so le so bo le wa so e tun so ni jebu na
5: ah so nja gege ka am ko jan bo be
4: so nja gege ka wa ko jan bo be so
5: nja
4: so nja
5: bo bo wa so ani ye po so o wa oke awon jibo na wa oke lo so ipo lo si jora pa bai
4: so nja gege nda am ko ja
5: gege
4: ko da o da alaji taiwo asanu gogo o da rosa ah eyin ara laru e ma gbalejo gbogbo ero leni o ah alaji yin ka kodri ma so mo ah ore re lo o da spider eyesukumo eye e ja dupe fo lohun ogogo ti fitan balẹ alaji taiwo asanu gogo awon alase lese radio nigeria won kedun pelu gbogbo eyin o sere theater o papa julo eyin odun fakako bodo je poku da pe pada pin amọ odun fakako sin la fi mo yin eh alaji tawo ah o ma si alaji tawo azanu gogo loni ni lu laro o da o kadupe fọlọhun ah eh general manager alese region 103.5 alagba bela peters won ni kinkin o happy birthday to the general manager bond 92.9 mr Benga Fatile from general manager region 103.5 Mr. Abiola Peter, GM, one key GM. Eh, la galari, ma obe amu sile gbe ipe yin. Amo je sare je ise Alhaj Mohdin Adedeju Oluyege yi. Kojo to lo in le rojo Ibadan o. Ni le nji ji ko wo ye kon mo se be ko yo. Won ni ebi ori Ola family, Lagos and Ibadan won ku orire iranti ayeye ojo ibi Sportmaster. Late grandpa Alhaji ori Ola Sulaimon Ajibade loni ojo aje Monday ojo 24. Ehn. Won ni beside baba west ko pe bus stop ile yambadan oluke ehn ogun state oluyege bond fm si ladura fun gugu ana re ori ade family pe oku yo more o lola anobi aminam lati pa for oluwa ogun like olotu eto won ni kin ki general manager bond 92.9 ogawa Gbenga Fatile fun ti ojo obi won loni pe e se opolopo odun laye ija pa ile lago meje abo lagbo olon ko dabo sa ko dabo ma

àdìdì ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fún ìtẹ̀lú. Afravite jẹ́ ọjà Afrachem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

0: Riwa Shafa, Daro, Obawa, Yi, Afolabi, Adibanjo, Elemoro, Onitedo, Ti, Tedo, Kyodo, Ilekunland, Ipejuleki, Mwanfi, Azikoyi, Kimba, Bawa, President, Metinu, GCFR, Gomina, Ipileko, Babajide, Orishola, Sowun, Ati, Baki, Jinwa, Obafemi, Amzat, Pelu, Alaga, Ijoba, Bila, Ibejulek, Mwanfi, Alayiluwa, Obariluwan, Akiolu, Oba of Lagos, Kibogwa, Onifila, Fufun, Ati, Awan, Loba, Loba, Wara, Feraku, Babawa, Senator, Riwa Shafa, Tudari, Kiki, Wan, Siodo, Gugbo, Noye, Elemoro, Gbẹgbọrọ lapapọ kwaṣeyinde oba wa tajudin afolabi adibanjo melemoro ariki osewa rebija oma fi gudugudu owo sewon orun omo ilare atele ogun yegbe omo ewekewe omo egbuke oma akete pinpe ti won de niba orun ilare muna omo onitedo eni osa oke omo onife abure omo adade owo re mo omo onibabe omo igi meta ibeju ikan sowo ikan soyun ikan so alari ibaso o tun doju ata ka tutun rira odigbere
1: ikila pataki fun gbogbo obi ati alagbato ninu musin ati agbegbe re bi abdurazak amani omo subola adari musin won love se ni ka ma so gboyin pe olomo ni ile omo ti kin ba o ti elomi baba le alogudorogbo ni o omo komo so ba ri gba mu bo fe lo da wahala sile tabi ninu rogbodi o ninu musin ninu awon adugbo won yi lawa nsin ite ide araba alafia kama avenue ojuwoye papa jawo olohun ni sola ago isaga babalola street west one ogusola street Ishaga close ati gbogbo musu community ka ide ero ilu peju ati gbogbo agbegbe re omo ti won ba ti ri gba mu won yo fale awon agbofuro lowo ni o ko ma be ebo lo bi ati faro bi alado dada ajogbon dada fitinati aladenu ati se fa ise na le alaji abdurazak amani omo subola adari in love lowo bayi eyin odo se ba pe rayi jo lati ma dukoko e se ma lo lati da ida yi lo sile e lo jawo o gbogbo e gba awon mo gbose ninu musu owo ma so gba yi eku olùkéde alhaji abdurazak amani ọmọ ṣubọlá musu one love moonshine one love moonshine ìfẹ́lágbéra ni o peace love and unity.
2: Tọ́ba ti joyè tẹ̀bí tara tọ̀rẹ́ ti pẹ̀dù olú orílẹ̀ ìtòrí odò ọba kọ́láwọlé ibrahim akínyẹlé ń ṣayẹyẹ ọjọ́ ìkọ̀kọ́ irú ẹ̀ lórí àpèrè ìyẹjú ẹni fi tọkàn tara sin ọlọ́run ó ń ṣàánú tọmọdé tàgbà ìyànrá àánúgbà ìgbéga àdúrà ẹ̀dùmàrè ń pèsè fúnrú wọn pàtàkì láyàjọ́ ìjọ kẹrìnlógún oṣù kẹjọ ọdún nígbèsí ayé ọba kọ́láwọlé kẹdùmàrè jẹ kọ́ba akínyẹlé ṣe púpọ̀ ó fọmọdé joyè olú orílẹ̀ ìtòrí odò kẹdùmàrè jẹ kó fewú bíi lò pẹ́pẹ́ lórí àpèrè lélógún oṣù kẹjọ ọdún nígbèsí ayé ọba kọ́láwọlé akínyẹlé kẹdùmàrè jẹ kọ́ba akínyẹlé ṣe púpọ̀ ó fọmọdé joyè olú orílẹ̀ ìtòrí odò kẹdùmàrè jẹ kó fewú bíi lò pẹ́pẹ́ lórí àpèrè ìtòrí òyòmù ọ̀rùngbá nìkímọ̀dẹ olórí bọ́láńlé akínyẹlé olórí adétọ́lá akínyẹlé olórí ọpẹ́yẹmí àti dédé ọmọ ọba olú orílẹ̀ ìtòrí odò ìṣonígbọ̀wọ́ ìkíní ń perí bá ṣe ń

0: gbogbo ẹni tó bá gbọ́ ni kò sọ fẹ́lòmíì.
1: kùtùkù máa wù lọ́gọ́ special breakthrough night ti ọdún yìí.
0: lọ́dún tó kọjá gbogbo wọn ló mà lẹ́rìí.
1: august special breakthrough night august 31st
0: sí september 4th 2026 ni open air crusade 5:30 to 8 p.m. daily
1: ni lion field okumo street mọ́ṣáláṣí bus stop ìyàmì ìpínlẹ̀ lagos.
0: sunday september 6th 2026 5:30 to 8 p.m.
1: nínú ìjọlówẹ̀ light of the world international evangelical ministry
0: 18 ibùkún mọ́ṣẹ́ street ọ̀fọ̀lárin street àlímọ́ṣẹ́ bus stop ìyàmì ìpájà lagos.
1: nípele àti machine ìfúnni full stop.
0: Pastor E.O. Odejobi, General Superintendent, CAC Worldwide.
1: Evangelist Ojuade, Pastor Gbankole.
0: Evangelist Esther Igbekele, Evangelist David Sunday Alowoni.
1: Evangelist Dola Otoluwase, Reverend Shona Rotimi, àti àwọn ìránṣẹ́ Ọlọ́run mìíràn.
0: Prophet and Pastor Mrs. Ogunni, General Overseer ni olùgbàlejò.
1: 0802-377-2885.
0: Tàbí 0806-842-5518.
1: Jésù retí rẹ̀ o fẹ́ fún ọ ní ìsinmi.

0: ni ipo sugbon ti o sele kini won pe ni wale ona ofun jade si ta ni o won ni opolopo ni naija lo n gba awon nkan daada ti e ti se looto sugbon won ya agbara lati ra oja eti amo si purchasing power won ni buyer to ba si lagbara to wo odo wo won awon ta won pese kan ni olede nigeria won ni ko le senure fun o ye bi en to je iga awon a center for the promotion of private enterprises alagba omo buda yusuf bo se so di mimo won ni ko ti pe remains in bo yo se bo lawo toni ni e won ni be awon ara lo ba lagbara lada oja te so pe se awon eto ite pe ta bo si atuto ipe ko ti pe rara ti rara won ni ni bayi ipe gbogbo ti e ri e fi pese na mona mona fun awon eyo ipe awon se so lo ba lagbara lati ra oja te so pe se awon eto te pe ta bo si atuto reform ipe ko ti pe rara ti rara bayi ipe gbogbo awon owo ti e ri e fi pese na ona fun awon eyo ipe awon eyo ti won se so fun na mona mona o lo soke gegege bakan na ni won ori na lo won ni bakan na lo wu oko oke gegege e ba wa nkan se si o o ni gbogbo awon owo ti e fun awon ara fun won gbe teki teki te gba lati owo won e bi amo si subsidy to wa ko le awon olosele lo ti amo si awon government pe ah e so se o odike wa awon bi e se sori won ipe se won nawo toto ati to ye si oju ona ti se se ki se awon oju ona sagbe loju yoyo awon eto ilera awon ilera ti won ko se awon ibudo ilera na se o le duro di ojo waju se ko ti pa elomi atun debe atun se se ba sosan monti mo se o duro girigiri o ni bakan na eto eko se awon ilewe ti won ko awon kan ti mo se eto eko to ye koro awon kan maiden ti won pese awon katakata ti won se ki se pe a ko fe fi se agbe loju yoyo ka re ri pe a sise ni ipele yi na ni egbodo mojuto ati ijoba apapo ati awon lori te so pe awon ijoba ipile le nkowo fun yi se won se bo ti to pe opolopo awon ara ilu won o rowo ra kan ti se gebi center for the promotion of private enterprise labe oloye da yusuf bo se so dimo laaro to ni
1: koko nu we royin te si waju oju we kini royin new telegram san ribu fere si laaro yi won ni ku ma wole olohun iku wole awode okero joko bere re kale se won ti ni marun na lo kuro mo iku iruku ti o pa wa enikan mo ojo ti ko pa wa mo ibi ti ko pa wa se enikan mo en ti ko ko laarin wa enikan mo ama nkan kan ati olorun fi ye gugu wa na ni pe gugu en to ba wa sile aye na lo pe yo pada lo sugbon o aisan lo se wo ari ti olojo se inu ibanu je oyin poro aya na ni awon ti won je agbole erori tagi na wa bayi nigba ti won kede papoda ogbon tarigi osere akon logbon ogbon tarigi osere amunu enidun ogbon tarigi e to je pe iko ni nitan ni ha olóògbé taiwo hasan tó jẹ ọlọ́ọ̀bá nípè àìsàn ọlọ́ṣẹ́ wà rí tọlọ́jọ́ ṣe wọn ní àrùn jẹjẹrẹ èyí tí wọn ló ti wọ ìpele kẹrin òun náà ló ń bá taiwo hasan òbò lẹnu ọjọ́ mẹ́ta náà ni àwọn ọmọ rẹ̀ lọ́jọ́ pé wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára tí gbà yẹn tí kálukú sì ń wọ ọ̀nà àbáyọ pé àfikọ́lọ́ ọba kọba dóòlẹ̀ mí ògògò ṣùgbọ́n gbàbọ̀ ògògò padà jọ àwà sílẹ̀ fún àìsàn jẹjẹrẹ náà tó yẹ pé ọdẹ mi légbodò kí ọlọ́ọ̀bá lójú ẹni kọba ṣe ikú ní ìsinmi fún taiwo hasan ògògò wọn ní ọpọlọpọ àwọn èèyàn náà lọ́jọ́ pé wọ́n sọ̀rọ̀ wọn ní ọmọ rẹ̀ tó kọ̀ jẹ́ kíra jẹ́ pé ó kéde nínú ìgbọ́rọ̀káyé kan tó jẹ́ olójúkorojú ní united kingdom tó ń sọ nímọ̀ pé àṣẹyìnwá àṣẹyìnbọ̀ bàbá àwọn ó ti jẹ́ ọlọ́ọ̀bá nípè ó gbogbo iléeṣẹ́ bond fm náà àwọn náà wá ní gbogbo òdílé ògògò àti gbogbo òṣèré oríta yìí pé akọ ààrẹ faraku èèyàn re ẹni re ẹni tó jẹ́ ogbó òṣèré tó jẹ́ pé ó ṣeré tó sì mú ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní nípa èdè yorùbá àti àwọn nǹkan tó yẹ ká mọ̀ ẹ lọ ka ìkúrẹ́ ìròyìn inú ìwé ìròyìn new telegram láàárọ̀ yìí.
0: nínú ìwé ìròyìn àjọ tribune tó jáde láàárọ̀ ti tòní wọ́n máa pa wá ṣáájú ògo wa o ó máa ní ọ̀rọ̀ tí ó máa ń jáde lọ́wọ́ àwọn ètò ọ̀pẹ̀rẹ̀ ní moderna mark látàrí pé kíni wọ́n ní ṣe abẹ́rẹ́ àjẹsára kan ti wà báyìí o tẹ́ pé ó lè dènà jẹjẹrẹ o kẹ́gbọ́n wọn ni abẹ́rẹ́ àjẹsára yìí ìpè yóò rò àwọn sójà tó ń bẹ nínú àgọ́ ara wa tí a mọ̀ sí immunity yóò rò wọn ní agbára láti àmúdena yìí ìpè wọ́n ti ṣe o tí wọ́n ti dánwò lára àwọn ètò lọ ẹgbẹ̀rún kan 1000 patients tó sì jẹ́ pé wọ́n ti ní jẹjẹrẹ rí wọ́n ti ṣe iṣẹ́ abẹ fún wọn tó ti yọ jẹjẹrẹ náà kúrò wọ́n ti ṣàròkọ jẹjẹrẹ bá ṣiṣẹ́ abẹ fún ìyọ̀tọ̀ tó yẹ pé ó ti ń gbádùn wípé àwọn kíní àtún máa mọ̀ wọ́n ní pẹ̀lú abẹ́rẹ́ ìjẹsára ìgbàlódé tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe yìí wọ́n ní ó wù ẹ̀dá kọ̀ọ̀kan wọ́n yẹ ara ẹ̀ wò ípé personalized cancer náà ni wọ́n pe vaccine yìí pé wọ́n yẹ ara ẹ̀ wò wọ́n sì rí pé wọ́n lò fún un wọ́n ní eléyìí kò ní jẹ́ kí àwọn nǹkan tó máa ń wú kí ó tó di pé ó máa bẹ́ jẹjẹrẹ ohun tá a mọ̀ sí túmọ̀ kó túbọ̀ wà nínú àgọ́ ara ẹni náà pé gẹ́gẹ́ bí dókítà Ryan Sullivan bó ṣe sọ pé ní báyìí o ọjọ́ ti dé fún àwọn tó bá ní jẹjẹrẹ pé pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára ìgbàlódé tí mark and moderna ṣe yìí pé àrùn jẹjẹrẹ kò ní pẹ́ kásẹ̀ ní ààyè nínú ìwé ìròyìn àjọ tribune

0: chocolate. John Vance, 3-in chocolate. Enjoy instant goodness.
1: Shalate, owe, owe.
2: Mase padanu, atopa.
3: Máṣe kí ìbàjẹ́ kó o pàdánù àwọn àkókò tó ṣe pàtàkì sí ọ. Lush oògùn ibà tó ní àtẹ̀mí àti Lumifantrin nínú tí àjọ àwọn dókítà ní Nàìjíríà fún ìtẹ̀jẹ́ wà ní ìwọ̀n lílò tó rọrùn tó bá wíwú ara lóríṣiríṣi mu. Bẹ́ẹ̀ náà ló sẹ́rí fáwọn ọmọdé. Ẹgbẹ́ àwọn dókítà ní Nàìjíríà fún ìtẹ̀jẹ́ Shalatel oògùn ibà iṣẹ́ Shalima Healthcare tí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ mẹ́ta kàn sí dókítà rẹ̀.

0: orí àpáta yìí yóò kọ́ ìjọ mi ní ẹnu ọ̀nà ipò òkú kì yóò sì lè borí rẹ̀. Ìjọ Fountain Church of Christ ń pe gbogbo ènìyàn
1: sínú ìpàdé àdúrà ìta gbangba ọlọ́dọọdún
0: of Asia not prevail 2026 tọdún yìí tún máa lágbára
1: àkọ́ Jésù Kristì kan náà lánàá
0: Thursday 27 sí Saturday 29 August 2026 ni ó wáyé láago márùn ìrọ̀lẹ́ lójoojúmọ́ ibi dá African Church Primary School beside Ifakọ Ijaiye Local Government of College ìdí àgbẹ̀ bus stop Ifakọ Ijaiye Lagos State ọkọ̀ àtúnjẹ ọ̀fẹ́ wà pẹ̀lú ayé rẹ̀ ò ní wà bákan náà mọ́ ọjọ́ Sunday 38 August 2026 ni ìdúpẹ́ láti máa fìlú yín Ọlọ́run lógo kó ṣeun nínú gbọ̀ngàn ìjọ wọn tó wà number 10 Ajénifújà Street of College Road Haruna bus stop Ifakọ Ijaiye Lagos láago mẹ́jọ àárọ̀ General Overseer Prophet Kehinde Abiodun àwọn ni Ọlọ́run wọn láti tún gbogbo ènìyàn sílẹ̀ fún ìtọ́ni 0803404642 Jésù retí rẹ̀.
2: Tírèsì yóò lè wọlé kú lè wọ.
3: Kí ló dé tó ń tiraka torí pé o fẹ́ gbé mátì? Ǹjẹ́ o mọ̀ pé o lè sunrun tó dára lórí mátírẹ́sì tó wà nínú àpótí?
2: Dúró àpótíkékeré yìí jẹ́ mátírẹ́sì tó kún lóòótọ́.
3: Bẹ́ẹ̀ni mátírẹ́sì rẹ̀stọ́rà àti kọ̀mpẹ́sọ̀ láti iléeṣẹ́ Vitafoam ni.
2: Ó ń tóbi sí lóòótọ́ o.
3: Lóòótọ́ ni ìtura ńlá nínú àpótí kékeré kan. Ó rọrùn gbé ó ṣeé gbé kọjá lẹ́nu ilẹ̀kùn toro láìsí wàhálà nínú.
2: Ó sì rí bí ẹni wípé wà lóòótọ́ kódà ó rọrùn dáadáa.
3: Bẹ́ẹ̀ni pẹ̀lú mátírẹ̀sì rẹ̀ àti kọ̀mpẹ́sọ̀ sun oorun ìtura pẹ̀lú ìdẹ́ra. Mátírẹ̀sì Vitafoam nínú àpótí ìtùnú ìrọ̀rùn àti ìníye lórí gbogbo rẹ̀ nínú àpótí kan. Foam ọ̀nà ìgbésí ayé tó dára.

0: Birthday.
1: Happy birthday to you.
2: Ẹ̀yin tẹ́ ẹ ṣe ọjọ́ bí tọdọ́ yìí. Lónìí tó jẹ́ ọjọ́ kẹrìnlélógún oṣù kẹjọ ọdún 2026. Lágbára ọlọ́run tó ń bọ̀ ẹ̀tù lé lọ́dún. Tó bá dúdú ọdún 2027 ẹ̀tù lé lọ́dún. 2028 ẹ̀ lé lọ́dún. 2029 ẹ̀ lé lọ́dún. 2030 ẹ̀ lé lọ́dún. Mẹ́ṣe lé lọ́dún wọ 2031 nù. 2040 ẹ̀ lé lọ́dún. 2050 ẹ̀ lé lọ́dún. Mo ní 2060 ẹ̀ lé lọ́dún. Dandan ni 2070 ẹ̀ tún lé lọ́dún. Ẹ̀ lé lọ́dún wọ 2080. Ẹ̀ lé lọ́dún wọ 2090. Ẹ̀ tún lé lọ́dún wọ 2300. Yóò padà di 300 ní. Yóò tún wá ju bẹ́ẹ̀ lọ o. 3001, 3002, 3010. Ẹ lè lọ́dún ju ẹgbẹ̀rún mẹ́ta. Ó lé àádọ́ta ọdún lọ. Ọlọ́jọ́ bí òní ni mò ń kí yẹn. Alàgbà Gbẹ̀ngà Fátìlé. General Manager Bond 92.9. Bẹ́ẹ̀ ṣe lé lọ́dún kan lónìí. Ọdọọdún láàrin orógbó, ọdọọdún láàrin mọ̀rí yìí o. Alàgbà Gbẹ̀ngà Fátìlé. Ọ̀gá wa yẹ́yẹ́ nílé iṣẹ́ Bond 92.9. General Manager Bond 92.9. Alàgbà Gbẹ̀ngà Fátìlé. Táyà tọmọ ẹ mọ̀ lé lọ́dún ni. Ọdọọdún láàrin Awusa á mọ̀ rí gbogbo yín lọ́dún ni. Ọdọọdún láàrin Mobi lórí àtẹ Alàgbà Gbẹ̀ngà Fátìlé dandan ni ká mọ̀ rí yín. Torí gbọ́dún bá dun ọmọ pé ògùn agbáṣọ tuntun wọ̀, aṣọ tuntun rẹ gbé wọ̀ lónìí. Ẹ ti di àgbégbó àgbégẹ̀, ẹ ti dọmọ tuntun. Alàgbà Gbẹ̀ngà Fátìlé General Manager Bond 92.9.
1: Happy birthday to you.
2: Bẹ́ẹ̀ bá wà lògbà ọdún láyé ní kẹ́ fi ṣe àtẹ̀gbẹ́ àtẹ̀pẹ́ báyìí lẹ́sẹ̀ ń tẹ̀nà. Gbogbo lọ́gàá lọ́gàá níléeṣẹ́ Radio Nigeria àti Bond 92.9 lọ ní kéńké yìí o.
1: Ètù yóò.
2: Alàgbà Gbẹ̀ngà Fátìlé General Manager Bond 92.9. Bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ọ̀gá wa pátá nílùú Abuja Director General Radio Nigeria Dr. Muhammad Bulama. Says happy birthday to you, Mr. Gbẹ̀ngà Fátìlé, the GM Bond 92.9. Mo wá wá sí Èkó lọ́dọ̀ màmá wa tí wọ́n jẹ́ olórí iléeṣẹ́ Radio Nigeria, Radio Mẹ́tẹ̀ta tó ń bẹ nípínlẹ̀ Èkó, Director Lagos Operation ọmọbabìnrin Adenike Urala Adeoke. Wọ́n ní kí n kí n yóò pé àṣọdúnmọ́dún ní ìṣàwọ́, àṣọdúnmọ́dún àṣọròmọ́rò ní ìṣàwọ́, àṣọdúnmọ́rò tọdún bá dún ọmọ pèrègùn agbáṣọ tuntun wọ̀ ọdún òní dúkẹ́ yẹn ṣọ́ọ́mádùn ọmọbabìnrin Adenike Urala Adeoke. Àwọn ni wọ́n ní kí n kí n báyọ̀. Alàgbà Gbẹ̀ngà Fátìlé, happy birthday to you, sir. Gbogbo àwa tá a wá ṣiṣẹ́ iléeṣẹ́ Radio Nigeria pàápàá jù àwa ti Bond 92.9 akinyun ọ̀gá wa Alàgbà Gbẹ̀ngà Fátìlé GM Bond 92.9 lórúkọ gbogbo àwọn ikọ̀ traffic ambassadors pátá. Wọ́n ní kí n kí n yóò. Gbogbo ẹ̀yẹ èèyàn ẹ bá ń tari ẹ̀bùn gidi sọ́gà yẹn. Ẹ kí wọn ẹ ṣàdúrà fún wọn. Ẹ jẹ́ kí Ọlọ́run ọba fi títóbi ẹ̀rùn nínú ayé wọn. Ẹ lè fi àdúrà tó dáa ránṣẹ́ sí wọn. Gbẹ̀ngà Fátìlé lórúkọ wọn. Àwọn ni ọ̀gá wa nílé iṣẹ́ Bond 92.9 GM wa. Ẹ jẹ́ ń jẹ́ iṣẹ́ yìí ní kíákíá. Aishif Soliu Dada Baálẹ̀ ìlú ńlá Òkèodò ọgbọ́n inú 1 ọmọ ọkọ̀ Akinlabi. Wọ́n ní kí n kí ọ̀rẹ́ àwọn tímọ́tímọ́ tí wọ́n jẹ́ ọba ìlú onígbòǹgbò ọba Adéyẹmí Àjàsà His Royal Majesty His Royal Highness ọba Adéyẹmí Àjàsà Àwùsẹ̀ ìlú onígbòǹgbò tí wọ́n pé ọdún mẹ́fà lórí àpẹẹrẹ àwọn babálá wọn pé lágbẹ́ Ọlọ́run kẹ́ ẹ pé bí mo pẹ́ ṣe ń pẹ́ lórí àpẹẹrẹ àwọn babálá yín o kẹ́sàn ọba yín ó jẹ kú pẹ́ kírun pẹ̀rẹ̀ kó máa pọ̀ sí láàfin ọba Àwùsẹ̀ ìlú onígbòǹgbò. Wọ́n ní àwọn kí yín ẹ kú oríire o. Aishif Soliu Dada Baálẹ̀ ìlú Làkèodò. Àwọn ni wọ́n fi iṣẹ́ ìran mi sí ọba tó ń ṣe ayẹyẹ ọdún kẹfà lórí àpèrè àwọn babálá wọn. Wọ́n ní kí n kà á 100 ọdún lórí àpèrè 100 ọdún lórí àpèrè kẹ́ ẹ pẹ́ bí mo pẹ́ ṣe ń pẹ́ o. Mi ò nígbàgbé the Baálẹ̀ of Àwùsẹ̀ ọ̀pẹ bí àwọn tún ni olóyè aṣojú ọba onígbòǹgbò ọ̀rọ̀ wọn dìbejì lọ́wọ́ ìyá wọn. Baálẹ̀ Àwùsẹ̀ ọ̀pẹ bí àwọn tún ni aṣojú ọba ti ìlú onígbòǹgbò Aishib Gani Sodiq bon se nse ayeye odun kan lori alefa si won to si ge bi baale awuse o pe bi ni won tun ka ki oba awon oba oluwa segun adeyemi ajasa awuse ilu nbonpe pe oba awon pe odun mefa awon na pe odun kan pe ayo abara titi ni aafin onigbongbo loni asoju oba ah baale awuse ope bi ewo eku sin ke bi eku eye ke bi eyan e kan pe mefa e kan pe kan lajo e meji e pe nbe yin ile se bon night 2.9 e je kin pada suri awon ipe yi ni kia kia o ah alaji abdul wasu abiodun son ni e se won sa ni kin pe akiyesi oga wa cp olopa nipinle ogun alagba bodi ojaju ni pe ki won da awon olopa sita dada ni gbogbo ona laro yen o e ma gbagbe mo so fun yin pe ah o daro o digbo se ah alaji taiwo asan ogogo o ba dolun so nru ko lo fi ajana fridaus ke o ah gbo awon eyan ni kin se lede leyin re o ore re timotimo alaji yin ka kodri won ni kin ke o ogogo to ba ngbo mi alaji yin ka kodri won ni kin ke o pe o ba dolun so nru re o odun a si jina sira lola nobi muhammad sallallahu alaihi wasallam mi o si ni gbagbe kokan ninu awon ti ejon sise gidi to je bi omo se lo je amo e ti do re mo so nipa gbadugbaja osere theater ni ti o gba imo si spider ah spider tin sun ekun lati ana pe ah won fe riro eleri o ah ero ni saint nicholas ba sha dupe fọlọrun alaji said yusuf aka spider won ki n ki gbogbo molebi alaji taiwo hasan ogogo kwara feraku ni se ri ogogo ti se won to le se o ti se won to le se o bọlọn se konu ka sa dupe ogogo ti se won to le se ilu laro ma gbali jo loni mo so fun won ti gbe oku alaji taiwo hasan ogogo lo si ilu laro lana won de ma si won loni ero ma po nbe e dakun gbogbo eyan olopa e seun to e ke se o gbogbo eyan ara ilu laro e dakun e ja fi ifomo niyan ka fi seun ti a fe se o e dakun tori olohun o se pataki oda e je kin sare pada soju popo ni kia kia ah surutu e wo e dakun e ba dupe lowo surutu gbogbo apata e ba dupe lowo surutu chairman enkalon alaji taufik adewale rufai comrade olariwaju laredo olariwaju laredo afis sonny laredo baboja e ba dupe lowo surutu o se won ojo eti friday surutu o se surutu surutu lo shodi oda ile se bond na itudo na agent gba ipe ekun abi meji si akoko re e ma ko jale eco bridge da o ki ma pa o fun yin amo terminal bridge yen o fe pe waju eco bridge lo ikoja adekunle de da laaro yi ikoja adekunle ohun se nkan to nira ju fun enikeni rara fun gbogbo ata fe koja gba ibe ikoja adekunle ohun se nkan to nira fun enikeni fun ata fe koja gba adekunle laaro yi mo de le fi wa lokan bale bakan na pe gbogbo ata koja gba alajo mota solo ina marina ati ata marina yen bo ni baba yes sir ekuju mo sir
0: Republic
2: of Rough.
0: Republic of Rough.
2: Eco Bridge Rough. Oda. E se e gbo baye. Mo ri ohun kan to wole latodo Aishikeide Adebisola kale jari bale otumara. Baba wa Aishikeide Adebisola kale jari ka bale otumara oni ka bawon ki His Royal Majesty Oba Adeyemi Ajasa o se lori gbongbo ko ayeye odun kefa lori apere awon baba lawon won ni ka si ladura fun pike pe mo pe tin pe o. Baba wa Aishikeide Adebisola kale jari bale otumara awon ni won ka ki oba wa Aishike His Royal Majesty Oba Adeyemi Ajasa o se lori gbongbo mi o si gbagbe baba wa is imperial majesty alailua of alinwan alemosho lale akilu olowo eko baba fuad kabiyesi won ni kaki general manager wa alagbagbe nga fatile fun ti ojo bi won to gbore kan o te ba ngbo mi tin mo kiyin en to ni kaki ni is royal baba wa is imperial majesty olowo eko of eko alailua of alinwan alemosho lale akilu no ni kaki general manager born 1929 alagbagbe nga fatile fun ti ojo bi won o si ayo lo se ma je fun alaji doctor otunba adewale wala iro alaji doctor otunba atonda adewale balogun awala sabana mo lo wa atonda e jade ni awala sabana o so kiyan abi atonda o ko ti ma pin si ni awala awala atonda awala awala sabana atonda lo ko ti ma pin ninu alaji isaac tikare o si ayo lo ma je fun gogo wa o mo mi alaji ashukura gbodupe oluwa soni alaji atupe shanshan alaji shanshan o balaje nigba won gbo iku alaji taiwo asanu gogo o ma se o gogo ti lo ogogo action po bi ogogo iku o ma action n ta ba se ni o ma tele wa e ja ma se dada o ibi to ba wa leni so se dada ogoji won to le se o ti do oro ton n ta ba so npa e lohun ba n gbo lagbo lohun ni sise o ni ribinu olohun oba alaji taufik erin lomo ti won je chairman atayano solo gogo yin o se ayo lo ma je fun yin o alaji muslim baba tunde badu finance of the finance alaji to show osia lo sey ma je fun yo komre o bi enuga ari mako osia yo le yo je o alaji go for kesta keshuru pastor sunday aditunde alaji adeola la wa worio alaji said ye king osia lo sey ma je fun yin o mi o si nigbagbe alagba williams ogunjobi osia yo ni o je fun yin komre bolaji mustafa akonbi osia yo ni o je fun yin alaji otunla rafi okun la won akon ni won ni ogogo eyan won ni sarumet anibule lo olóòtú ètò yìí ọ̀rọ̀ olúwa ọ̀gbọ́n àkínlẹ̀ nǹkan sí wọ́n ní kí n kí general manager bond 92.9 alàgbàgbé nga fátìlẹ̀ fún ti ọjọ́ ọ̀bí wọn wọn láwọn gbà aládùúrà fún yẹn ọ̀rọ̀ olúwa ọ̀gbọ́n àkínlẹ̀ ló ń kí general manager bond 92 ọ̀gá ní kí ọ̀gá olórí oko fún ẹ̀ka ìgbóhùnsáfẹ́fẹ́ ló ní ká kí general manager pé ẹ lu ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé adéolúwa adéfọlárin òkan ayé lórúkọ tèmi ẹ dákun ẹ ṣe jẹjẹ o ó dàbọ̀ sá ó dàbọ̀ máa.

0: ìwé aṣọ iléèwé owó ìkẹkọọ ẹgbọnà ibùsùn.
1: Ìyá mi ilé ibùsùn tí mo sùn sí nílé àti ṣadé ni mo fẹ́ o mú kà.
0: Ọmọ mi jàre bá a ṣe ń ṣètò báwọn ọmọ wa ṣe máa padà sílé ìwé wọn ẹ̀rọ tí wípé ọmọ tó bá sọnù àlàáfíà ó di dandan kó pe dìde nínú ẹ̀. Àwọn dókítà tiẹ̀ jẹ́rìí wípé ọrú jẹ́ ọ̀kan nínú tọ́mọdé nílò láti jáfáfá nínú ọkọ wọn. Mọ́tòbùsùn mọ́kà fún àwọn akẹ́kọ̀ọ́ láàyò lónìí.
2: Mọ́kà add for two life since 1959.
3: Happy birthday to you, Omo Olojo Obi Oni. Honorable Tayo Akimade Ayinde Buffalo, Chief of Staff to the Lagos State Governor. Emi Engineer Peter Toyin Omotosho, Sumo Body Big Engine. Ati gbogbo ti your friends, Alhaji Ganiyun Salami Baba Eleja, Chief Shola Nke, Honorable Olafolaji Lanki Omo Olojo Obi Oni, Honorable Tayo Akimade Buffalo. Okoro gidigba ni erin bi an forijo bi an forijo. Adi Akayo Odeti Somo Orunmila, Arinjo Ifaki Ikulewe, Honorable Tayo Aye, e oni Ikulewe lase Idumare. Olukini Engineer Peter Toyinsho, Small Body Big Engine, lorúkọ gbogbo Committee of Friends.
4: Princess Wurola Adenika Adegoke, like Bond FM 92.9.

ọdún ẹkú ọdún kẹfà lórí àpèrè àwọn baba ńlá baba yín kẹgbó ẹtọ pẹpẹpẹ lọmọ wú ṣe ní àárọ ilẹ ọmọ ọlọta odò ọmọ arúgbó wọ mi ọmọ káfọpa wà káfàjẹ wà káfò gèdègèdè ọwọ wa kọ rí iwájú ọlọpọ a máa ṣòwò ẹyìn kùlé ọlọpọ a máa ṣe jìgbàrà lẹkẹ ògèdè a máa tẹ yẹbẹyẹbẹ lójú omi kábíyèsí o ọbọlúwa ṣẹgun àjàsá the awuse of onígbòǹgbò kingdom olùkíni àwọn ìṣẹ̀rí ní nàìjíríà ká ti pínlẹ̀ èkó lábẹ́ princess wúrọ̀lá adẹnìkẹ adégòkè láì gbàgbé general manager bond fm mr gbẹ̀ngà fatilé gbọ́ àwọn òṣìṣẹ́ lápapọ̀.

Ọlọ́mọ Bàbá Dúlú, His Majesty, Ọbọlú Aṣẹ́gun Adéyẹmí Àjàsá, Kúyà sí Ọláṣídé One, The Wishes of Odúgbòǹgbò Kingdom, bí wọ́n ṣe lé ọdún kan sí lórí àpèrè àwọn babalá bàbá wọn. Kábíyèsí o, ẹ̀kú oríire ọdún mẹ́fà lórí àpè, kẹ́ ẹ fọwọ́ pawú, kẹ́ ẹ fèrìgì jọ́bì, kí ni onígbòǹgbò má tú? Wọ́n lásìkò tí ọjọ́ Monday 24 August 2026, gbogbo wẹ̀jẹ̀wẹ̀ mú ní ààfin onígbòǹgbò. Kábíyèsí wa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ọba lè wílé ṣe, gbogbo olóyè ní onígbòǹgbò, gbogbo ọmọba, torílẹ̀-tàlejò tó ń bẹ nílùú onígbòǹgbò, lágbègbè gómìnà ìpínlẹ̀ Èkó, Ajídé Olúṣọlá Sanwó-Olu, igbákejì gómìnà, Dr. Kádìrì Ọbáfẹ́mi Amzat, Chief of Staff Tayo Akimade Ayinde, Honorable James Abiodun Faleke, Honorable Representative Ikeja Federal Constituency, Honorable Ofore Adebanjo, the Executive Chairman, Onígbòǹgbò LCDA, Honorable Ṣẹ́gun Ọdúnba, the Executive Chairman, Ojúdú LCDA, Honorable Akim Dauda, Executive Chairman, Ikeja Local Government, Ẹṣẹ́ Ẹkú Àtìlẹ́yìn, Ọbọlú Aṣẹ́gun Adéyẹmí Àjàsá, Awúṣẹ́ of Onígbòǹgbò.

0: méjì ni ìyẹn kí lẹ wọn ní kí lẹ fi ń ṣe wọn sọ pé àwọn fi ń gbọrọ wọn ni ò dáa bẹẹ gẹ́gẹ́ bí àwọn àjọ national youth council of nigeria bí wọn ṣe ń taari ìkìlọ sáwọn ọ̀dọ́ langba láàárọ̀ tò ní pé ẹ̀ǹkan méjì òun lá sọ fún yín o bí ètò ìdìbò gbogbogbò bí ó ṣe jẹ́ pé ó ń bọ̀ lọ́dún 2027 tó sì jẹ́ pé wọ́n ti bẹ̀rẹ̀ ìpolongo káàkiri wọn ni kí ẹ ṣọ́ra o kí ẹ ṣọ́ra yín kí ẹ máa káwọn àwọn òṣèlú kí wọ́n bẹ̀rẹ̀ sí ní lòyìn gẹ́gẹ́ bí ìtọ́gí náà nínú ètò ìdìbò náà wọ́n sọ pé bí ètò ìdìbò náà ṣe ń bọ̀ àwọn olóṣèlú bó bá pa bó bá bú lẹ́sẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní pínpín fáwọn ọmọ ọlọ́mọ wọn ni wọ́n bá ti fìbọn lọ yín wọ́n ní ẹ̀bẹ̀rẹ̀ ibo làwọn ọmọ ti yín wà ẹ̀jẹ̀ ká jọjọ àbí ẹ kúkú ráwọn ọmọ ṣe àwọn ọmọ ti yín náà níṣẹ́ ọmọ ọlọ́mọ náà náà níṣẹ́ dé tòrútòrú wọ́n sọ mọ̀ pé wọ́n ibi àpéjọ kankan ní ìpínlẹ̀ Delta ònà ni wọ́n ti ń sọ̀rọ̀ yìí o tí wọ́n sọ mọ̀ pé Delta State Chairman fún àjọ àwọn ọ̀dọ́ ohun tí ó jẹ́ tó tún rí ìrànlọ́wọ́ láti ọwọ́ ẹni tó jẹ́ igbákejì akọ̀wé gbogbogbò fún àjọ àwọn alága ẹgbẹ́ náà ni wọ́n ṣe ìpàdé o tí wọ́n sì ní pé wọ́n sọ di mímọ̀ tí wọ́n sì ń pe àwọn ọ̀dọ́ tí wọ́n ń fà wọ́n létí ambassador sàbójẹ odiri milton òun náà ló ń sọ ló ń ṣe ìkìlọ̀ yìí o lásìkò tó jẹ́ pé wọ́n sọ̀rọ̀ níbi ètò kan eléyìí tí wọ́n gbé kalẹ̀ láti fi sàmì ayẹyẹ youth international day eléyìí tí àwọn àjọ ọlọ́pàá ní ìpínlẹ̀ delta tí wọ́n gbé kalẹ̀ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọ̀gàgàlájà nínú ẹgbẹ́ ọ̀dọ́ tí wọ́n sì ń sọ di mímọ̀ pé ọdún yìí àwọn ó kìlọ̀ fún yín nípa ètò ìdìbò eléyìí tó ń bọ̀ nínú ọdún 2027 ẹ̀yin ọ̀dọ́ ẹgbọ́ o ẹgbọ́ ọ̀rọ̀ láti ẹnu àwọn ọlọ́gbọ́n ẹ má jẹ́ kí wọ́n lò yín ní ọ̀nàkọnà láti da ètò ìdìbò rú láti ṣe iṣẹ́kíṣẹ́ lásìkò ètò ìdìbò gẹ́gẹ́ bí wọ́n ṣe là á kalẹ̀ nínú ìwé ìròyìn ní tẹlifíṣàn.
1: ẹ jẹ́ máa ṣe bẹ́ẹ̀ ká máa lọ ọ̀nàrẹ́bù lutfila ibrahim ọ̀nà wọn gbọ́ wa kìtìkìtì abdulfatah abdulgafar ló kọ́ mi frank ọlọ́run ní ìṣọ́lá àbí lọ́lọ́tù wa fún tààrọ̀ tó.
0: a dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ bọ́tìnì wa pilot adeolu òṣèlú ṣeun lágbára lọ́wọ́ tí mò ń wò ìyàkàndù ní mu láìgbàgbé gbogbo àwọn it student wa tó jẹ́ pé látago méje ìmí ìkaago méje tó lù wọ́n ti wọnú ilé lágbára ọlọ́run ẹ ó ṣàṣeyọrí ayẹ àtàwọn tiwa náà ni gbogbo ibi tí wọ́n bá wà tí wọ́n bá wà á kí gbogbo ìyá bàbá ẹ̀gbọ́n àbúrò tí ẹ ti bá wa ti ń tẹ̀lé wa bọ̀ látìgbà tí a ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti nǹkan bíi aago mẹ́rin àbọ̀ lágbára ọlọ́run gbogbo nǹkan tẹ́yìn náà jókòó ti gẹ́gẹ́ bíi ìkòwò yìí ẹ ò ní gbèrè ìtìjú o gbogbo ẹ̀yìn ọlọ́jà àti onínáwó àti gbogbo ẹ̀yìn tẹ̀ ti polówó lọ́dọ̀ wa iná kò ní tan owó yín ọ̀rọ̀ inú ọ̀gbọ́n náà ìkéde orúkọ tèmi ẹ̀ káàárọ̀ sà ẹ̀ káàárọ̀ mà bẹ́ẹ̀ là ń kí ọ̀gá wa alàgbà fátìlẹ̀ ìpè happy birthday to you ẹ ṣègbà ọdún ẹ ṣọ̀gbọ̀n ọdún ọ̀pọ̀lọpọ̀ ọdún lẹ́tùnbọ̀ ṣe lórí ilẹ̀ ìpè àlàyé láì gbàgbé bàbá wa tí wọ́n tún jẹ́ láńlọ́ọ̀dù wa fún ọdún mẹ́fà yẹn kábíyèsí onígbòǹgbò ìyẹn ọdún mẹ́fà lórí àpèrè àwọn bàbá wọn lágbára ọlọ́run ẹ túbọ̀ pẹ́ ìrùkẹ̀rẹ̀ àdùkìnì ẹ kú sẹ́yìn ẹ máa yára.
2: ọ̀rọ̀ ajé máre o ọ̀rẹ́ jájọ ṣe dàbí àti mọ́mì.
3: Gbogbo ẹni tó bá gbọ́ ni kò sọ fẹ́lòmíì.
4: Kùtùkù máa mú lọ́gọ́ special breakthrough night ti ọdún yìí.
3: Lọ́dún tó kọjá, gbogbo wọn ló mà lẹ́rìí.
4: August special breakthrough night, August 31st
3: sí September 4th, 2026 ni Open Air Crusade 5:30 to 8 p.m. daily.
4: Ní Lion Field, Okumo Street, Mọ́ṣáláṣí, Bus Stop, Iyami, Pàjẹ́, Lagos.
3: Sunday, September 6th, 2026, 5:30 to 8 p.m.
4: Nínú ìjọlówẹ̀, Light of the World International Evangelical Ministry.
3: 18 Ibukomosen Street, Ofolarin Street, Alimoṣẹ Bus Stop, Iyami, Pàjẹ́, Lagos.
4: Nípe láti máa ṣe ìfúnni full stop.
3: Pastor E.O. Odejomi, General Superintendent, CAC Worldwide.
4: Evangelist Ojuade, Pastor Gbankole.
3: Evangelist Esther Igbekele, Evangelist David Sunday Alowomi.
4: Evangelist Dola Otoluwase, Reverend Shona Rotimi, àti àwọn ìránṣẹ́ ọlọ́run mìíràn.
3: Prophet and Pastor Mrs. Ogunni, General Overseer, ni olùgbàlejò.
4: 08

0: ọmọ Nigeria e ma kaabo so pe pale se Bond FM 92.9 ojumo re na lele ije ole ni Monday August 24 alafia na ni iroyin lakoko ejeji ni to tu wole je tin reti lati ari pe bi fun fesan se lo lopin ose yi na la ni ka tu gbese ti gbo yin gbogbo e lo ale to ni gangan ni o de iroyin na lade o ri pe ba Alhaji Akim Ogunmola mo pe e fe inu yan ma du ni pe ah nto se ko sele si ikoma yu na akoyin bale pe ah labala be yen lale yi o ko si n to ma ri ki chasi ma ja olugori loro tin na sugbogbo e lo 90 minutes lu ma wa para si dajo lo te pe ati ri awon orisisi ati ejise ka ki to ye pe won so pe se lale yi ko si n te be se si n to se ma yu o ma para se yin na to de pe arun tun sokoji na lu so duro meta so do le ma je ege bo je fati se mi ko mo so o atejise ni pilot lo fi oro iranse si pe anise e ma je meta sodo ko si ani ani nbe ori pe form le lo wa debi ma si tun ni lare to ni lo to ma you no para nu so we for all city ti won je meji ti won se gogo latari pe ikonu best defender won ta mo si balogun leyin na lo se kun kari bi go se woye ba si re atun ari pe lori lori ni ikonu abawo ni Nigeria ajayi te ko loko ju bo si nu awon to ba won je fun o tu sonra lo pe ah 2-0 Osti fi si welcome fun Ikoma United. Mike Carrick ele na o tun kan. Ko na ma mu be ma fun mi si
1: le te kan. Then ya ko jumo le ni ojo aje eyin ololufe lori lori papa lati se wa Bond 92.9. Emi na lo mo yin ore yin ololufe Ibrahim Olalekan IB Sport e ko ni ma ri be. Nkan to ti eyan ba subu e a fe ma wo pe boya eyan to wa legbe ohun na ko ohun na ko se kini ko subu. Man U won wa ori Buffalo Chelsea ko sese ko le sese tori pe awon omo kekere awon small small boys won ti gba ifese won se won ni weekend big boys ba lo ku to ma gba ball leni ko easy ko peyan ni world champion lo fe gba ball leni ki Man U ati awon ololufe won kon wa ko bo won wa wo bi ball se ri to ba ti di ale ni 8 o'clock kon wa wo ball bi o se ma lo Chelsea afi aje Fulham e gba bi mo se so fun yin afi oga on a tu fi aje bẹ́ẹ̀ ni mo ṣe sọ.
0: Well, ṣe ń gbọ́ o, wọ́n ní Chelsea máa fi àjẹ fún àmù tó sì jẹ́ pé débí máàtì ní ilé olóṣù tó wá ní ilé oní náà ni Man U lọ níjọ Saturday tóun sì yàjẹ lọ́wọ́ ẹni tó jẹ́ gẹ́gẹ́ bí àlejò lọ́rọ̀ tiẹ̀ Osti tó fún méjì sódò káwọn akí Arsenal torí pé wọ́n ti ṣe dáadáa tiwọn láti jọ Friday tó ti kọfí wọ́n ti kọ́ ṣíde wọ́n dẹ̀ ṣe dáadáa mẹ́ta sódò ìyẹn yọrí sí lábalábẹ́ bákan náà ní La Liga tó gàga ara àwọn ọmọ kan wà táwọn tó. Láàrin ọjà pàṣípààrọ̀ ó yà lẹ́nu pé mo ń gbọ́ pé ìkànnì agbábọ̀ tó ti gbábọ̀ fún Chelsea tẹ́lẹ̀ rí tẹ́kù tún lọ sí ikọ̀ AC Milan náà ló tún padà báyìí láti pa àsọlé èdè Germany ní Christopher Nkunku náà ni ó ṣiṣẹ́ padà báyìí torí pé ọ̀rọ̀ àsọyípọ̀ ti wáyé láàrin AC Milan àti ikọ̀ tó fẹ́ darapọ̀ mọ́ lórílẹ̀ èdè Germany lọ́hùn-ún RB Leipzig pé kó tún padà sí ibẹ̀ sẹ́ẹ̀ kó tún lọ dágọ̀jọ̀ ọjọ́ kó fi ìtàn balẹ̀ gẹ́gẹ́ bó ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tó wà nínú ikọ̀ náà ṣùgbọ́n báyìí o ó ṣe ó tún padà síbẹ̀ bákan náà Charles Ponsport ní ti orílẹ̀-èdè Turkey lọ́hùn-ún Mohamed Salah ta mọ̀ tẹ́lẹ̀ náà nínú ikọ̀ Liverpool kó jẹ́ pé kùdìẹ̀kùdìẹ̀ tó bá wọn láàánú yẹn náà kọjá bẹ́ẹ̀ never work alone wọ́n fẹ́ dárìn tán díẹ̀ lókun 5 minutes ni goal yẹn wọlé lọ́lọ́run tún fi ẹ̀rínṣẹ́ kẹrin pé àníṣe àwọn bíìtì tí wọ́n ti ń gbábọ̀ pẹ̀lú ikọ̀ Newcastle láti ọjọ́ yìí pé yóò tún padà máa tẹ̀síwájú torí pé wọ́n fẹ́ bá àwọn bíìtì jẹ́ lànà ṣùgbọ́n ọlọ́run ni pé ó wáyé wọ́n sọ wípé o transfer náà já olúborí tí wọ́n lu alátakò wọn tó sì jẹ́ pé Mohamed Salah ṣe bẹbẹ pẹ̀lú góò àràmàǹdà tó gbá láti bí ọwọ́ àárín gbùngbùn tẹ́ pé mo wá gulé ọlọ́ọ̀ ẹ̀mú tì kípa náà sọnù pé níbo ló wà ó ṣe tán góò méjì nínú àwọn bẹ́ẹ̀ ló sì yan náà fìlàwé máa ń ṣe ẹ́ bí iṣẹ́ ẹ̀ ó sùn júùdù oríire náà ló jẹ́ fún ikọ̀ tó ṣe gbábọ̀ fún fúngbà àkọ́kọ́ tẹ̀ tó ju bọ́ọ̀lù méjì sínú àwọn lórílẹ̀‐èdè sọ ni tọkì lọ́hùn-ún
1: bẹ́ẹ̀ni ní èdè níbi níwùsì kìnìyàn náà ẹ jẹ́ ń sọ fún yín pé Ayub Buadi agbábọ́ọ̀lù fún líle tó jẹ́ youngster ni World Cup to se pari laipe yi Ayu Buhari o ti darapo mo iko Manchester City ni deal to lo bi 100 million pounds be ni
0: omo
1: ile de Morocco ni be ni 19 years old unora ni 100 million
0: Africa yi a tin gba yi gan
1: eh be ni a tin gba yi gan sugbon nkan ti emi wo ni pe Maresca ko fi be kundu ko ma lo agba bolu lọ́wọ́ àárín sáàárín ṣe agbábọ́ọ̀lù ṣe right back ló fẹ́ lò fún mi torí ní ìfẹsẹ̀wọnsẹ̀wọn ìfẹsẹ̀wọnsẹ̀wọn tó lọ gwéyì midfield ló lu bọ̀bọ́ sí bọ̀bọ́ yẹn gan òun gan mi fẹ́ lérò bí wá ó ti lérò rí pé òun máa gbá bọ́ọ̀lù ní àárín ẹ̀yìn ló máa ń gbá mẹ̀rẹ̀ ẹ́skádẹ̀ jù sáàárín bó ṣe ṣe rí james nígbà yẹn náà
0: ó ti ṣàwárí ẹ̀ pé ó ti mọ tó lè ṣe ló yẹ kó ṣe bẹ́ẹ̀ pé torí mòrí náà máa ń ṣe bá ṣe bẹ́ẹ̀ àwọ̀ gbá lómi agbábọ́ọ̀lù mi ń gbà mí pé ó ti rí bóyá ṣe ń tírìnì pé lóòótọ́ ẹgbẹ́ lámi kó máa gbà ṣùgbọ́n bóyá gbábọ́ọ̀lù lọ yìí tọ́ba wò dáadáa ó lè tó bá di pé bọ́ sí pàràǹgídá ó lè gbábọ̀ láàrin àbí lọ́wọ́ ẹgbẹ́ òsì àbí lọ́wọ́ sáyẹ lọ́wọ́jú láti wò sínú àwọn ó máa ṣe gbà mí náà fún àwọn agbábọ́ọ̀lù kọ̀ọ̀kan tó bá rí pé ó làkàkì láti lè ṣe bẹ́ẹ̀ lórí pé ó fà ní ètò ìfi síbẹ̀ nìyẹn bákan náà Chukwueze náà ṣe dáadáa ní àárín olópin ọ̀sẹ̀ yìí nígbà tí ikọ̀ AC Milan náà já olúborí tí wọ́n lu Torino tí wọ́n fojú wọn gbolẹ̀ pẹ̀lú ìrànlọ́wọ́ tóun náà tún múlẹ̀ ní abalabẹ̀ náà tó pé àṣìṣe náà tẹ̀síwájú ṣùgbọ́n ṣe láàánú fún ikọ̀ Paris Saint-Germain tó pé méjì sódò náà ló ń jẹ láti bẹ̀rẹ̀ pẹpẹ lábala àkọ́kọ́ tó di kó ṣe wá ń di nǹkan bíi 70 minutes 71 minutes tó pé Ferran Torres wọ́n rà láti inú ikọ̀ Barcelona wá padà wá dá kiní yẹn padà méjì ọ̀tọ̀ ló fi jẹ́ kó di 2-2 mọ́ ikọ̀ Rennes lọ́wọ́ torí pé wọ́n lù wọ́n tán báyìí díẹ̀ náà ló kùn pínpín ní báyìí ni wọ́n padà gbá ọ̀mì méjì tó padà parí síbẹ̀ ẹ wo ìròyìn náà pọ̀.
1: Bẹ́ẹ̀ni ẹ jẹ́ ń sọ fún pé Victor Osimhen bẹ́ẹ̀ni òun ni ó ti di agbábọ́ọ̀lù ẹlẹ́kẹta tó yẹ pé ó gbá bọ́ọ̀lù sáwọn jù fún Galatasaray látìgbà tí ikọ̀ yẹn ti wà. Alákọ̀ọ́kọ́ òun ni Mario Icardi pẹ̀lú 77 goals. Alẹ́kejì òun ni Hagi pẹ̀lú 72 goals. Victor Osimhen òun ni ẹlẹ́kẹta báyìí pẹ̀lú 62 goals. Bó dẹ̀ ṣe ń lọ báyìí tó bá yẹ pé Arsenal yẹn bó ṣe ń lọ tí Arsenal ò bá rí agbábọ́ọ̀lù yẹra ó ṣe é ṣe pé kí sáà yìí sí kábárí sáà yìí sí sáà tó ń bọ̀ ó máa di number one ní àwọn tó gbá bọ́ọ̀lù sáwọn jù fún ikọ̀ Galatasaray. Bẹ́ẹ̀ ni ẹ yẹ sọ fún yín pé agbábọ́ọ̀lù yìí ní Bayern Munich Leon Goretzka ó ti darapọ̀ mọ́ ikọ̀ Aston Villa ní ọ̀fẹ́. Bẹ́ẹ̀ni ó sign contract 2 years pẹ̀lú tó yẹ pé tó ó bá lọ bó ṣe yẹ kó lọ ó máa di wọ́n máa fún ọdún kan wọ́n á fi kún. Bẹ́ẹ̀ni ó ṣe lọ bẹ́ẹ̀.
0: Tó dáa tó wá rí bẹ́ẹ̀ oríyìn náà ló jẹ́ fún gbogbo àwọn òròyìn tá à ń gbọ́ lọ́kọ̀ọ̀kan ìjèjì yìí. Mọ̀ pé àwọn èèyàn fẹ́ fi àtẹ̀jíṣẹ́ lórí ọ̀rọ̀ Chelsea lálẹ́ tòní ṣùgbọ́n ìyẹnṣẹ́ rí Chelsea the Blues tó máa gbábọ̀ lálẹ́ tó bá ṣẹlẹ̀ mẹ́ ẹ̀ka gbàgbé torí pé derby match ni ìka àkọ́kọ́ nìyẹn. Ẹ̀kejì ni pé fún àmú wà nílé ìfẹsọ̀sẹ̀ lé àkọ́kọ́ náà ló jẹ́ wọ́n wá fẹ́ gbàlejò Chelsea wọn ò ní fẹ́ pàdánù lóòótọ́ kò sí tó lè ṣẹlẹ̀ Chelsea lè lù wọ́n bí ejò ajé o ṣùgbọ́n wọn ò ní fẹ́ pàdánù sọwọ́ ikọ̀ Chelsea. Chelsea náà fẹ́ múra pé kóun gba mẹ́ta níbẹ̀ pẹpẹ káwọn mu ní òkúkúdùn torí pé akọ́nimọ̀gbá Chelsea Xabi Alonso kò ní fẹ́ gbà láti má rí pé wọn rí 3 points tiẹ̀ lélẹ́yìn torí pé díẹ̀ náà ló kù fún àwọn akọ́nimọ̀gbá lánàá bí Abiro Maresca torí pé Bournemouth lù tán ó lù tán díẹ̀ báyìí náà ni ó kù tó fi pé wàrà jáwé olúborí ṣùgbọ́n ọ̀rọ̀ máa nǹkan tó ṣe lánàá ni fún ikọ̀ Man U ni pé ibi tí ó ṣòro wọn ti wà tèmi wò ni pé àárín gbùngbùn tá a pè ní mífìdà ọmọ tí Chelsea ta fún wọn yẹn Flop Mania tó ń pè ní Santos Abiolo ń jẹ́ ọmọ yìí ò sí nǹkan kan ò sí nǹkan kan tó wà lára ọmọ
1: Chelsea ti wọ́n
0: ti rí àrítàn ẹ̀
1: ọmọ yẹn mọ
0: bọ́ọ̀lù pé wọ́n sọ pé káwọn ṣe máa lọ ìtọ́ṣe pẹ̀lú Mount tí wọ́n yóò tí ì gbọ́n lábalábẹ̀ yẹn wọ́n sì tún gba agbábọ́ọ̀lù míì lọ́wọ́ Chelsea
1: ọmọ yẹn mọ bọ́ọ̀lù gbà kò ṣe pé bóyá kò
0: mọ̀ lọ́wọ́
1: Now, agbábọ́ọ̀lù ti pọ̀ jù fún Chelsea ni gbogbo agbábọ́ọ̀lù bẹ play fún world champion wọn ọ̀dẹ̀ lè play tán
0: èèyàn
1: mélòó náà bẹ lò so nǹkan tó fà á nìyẹn a dẹ̀ ní pé ká ṣe máa ń lóore ni láti fún wọn ní agbábọ́ọ̀lù yẹn bíi Andre Santos 50 million ní agbábọ́ọ̀lù yẹn bóyá wà ó dájú Buhari ti máa ṣiṣẹ́ ẹ̀rà lọ ó dájú Buhari ti máa ṣiṣẹ́ torí ó ní ìrírí ní England ó ní ìrírí ní England ó dẹ̀ ṣe kíní so. Akọ̀ fún wọn àbí ṣé máa yùn lábàárí tí káríkì yẹn bá mọ̀ ọ́ lò ó máa padà gbádùn agbábọ́ọ̀lù ṣùgbọ́n tí ò bá mọ̀ ọ́ lò á mọ̀ ọ́ lò ó ṣùgbọ́n agbábọ́ọ̀lù pọ̀ Enzo wà ń bẹ̀ Kasedo wà ń bẹ̀ Sugo wà ń bẹ̀ àwọn pléyà pọ̀ kọjá pé ká máa torí àlàyé ni ká ṣe máa yùn láǹfààní pé kó má dàbí brother bí your brother's keeper a dẹ̀ ṣàánú ẹ̀.
0: Ìgbà
1: tẹ́ fi Mount bayi ni o mo player Chelsea lo tori mass ye o wa nu kan nu agba bolu to da fun to da ju fun Chelsea o de dun mi pa tangba yen eh na injury no de tu wa nu nkan to pa ma agba bolu
0: to le ma yin te o temi agba eyan kan nu awon fans won to de pe to korun so lati bi last year bi to tin gba to pe to fun won si condition pe to ba ti gun ni match marun mefa won ase lo gerun yen ohun ni pe le mu o ye kan mu kan da kan da do ba le kan de mo bi kan kokko gerun yen ko nbe na ko ma gun won si condition mo tori condition to n gbe won si yen je akuba giri a ma fun ni pe to ma win 5 match e kini kan mo ma se kini lati gba yo tin so kini yen man yo win 5 match dalera bi kan gba won kan min me meta merin ko de le karun kan draw kan lose ni
1: ma you know da ni jare ti ba ti ma you da ni
0: to ba lo wa top 3
1: eh na to ba ti ma you da eh na fluke ni pilot gan so le kan pe fluke ni kan to sele ni sa to koja na o da bi ole gana social yen na igba yen na bo yen na se se ko ni yen to paro fun ra ngba ton ma gbe se yen fun gangan se ko ju lo ni won pada le danu ni eh na
0: carrick na mi se mo pe se ile ma wo lorun
1: be ni o ma wo lorun bo won ton ma so pe awon eh akoni mo gba ton ma ko sack o wa ni top 2 boye wa
0: ah le so le ye ko ya so so para fori ko
1: alonso
0: le para fori
1: alonso wo alonso be po be lo gba league alonso be lo gba league
0: se league 2 or league 4
1: league ni premier league ni premier league ni to pe world champion la be premier league champion la be gbe lo fin champions
0: ni man gboro awon chelsea yi alonso be gba league Arsenal baba yin wa nbe so pe laarin fe
1: so Arsenal wo ni baba won
0: leyin nisin Chelsea ma play Brighton oro ni yen eleke to ma pade Arsenal ni
1: le nkan ti mo wa gangan ni
0: nkan
1: ti mo wa gangan
0: ibe ti te ba relegate se gangan ni yen
1: relegate
0: ta pade Arsenal to le Arsenal ko si ni le lo wa o ma tun lu yin
1: o ma
0: ma ku lo bayi ko ma ku lo customer mi lo Chelsea o ati mo yen ko se to
1: o ni gba kan igba ni gbogbo nkan eh o ni gba kan je pe ti ba mu Arsenal yen customer mi
0: yen laye mo ri o mo ri
1: igba yen mo ri o so igba isin don't you worry pe o ti di aye ti e sugbon ba esin aloso ti de igba otun ti de igba otun ti de bayi aloso na ti fe gba wale pada lowo kini bi mo lo sugba wale ngba yen
0: okay
1: eh now
0: ah ife san se leketa la ma mo week 3 la ma mo boya aloso kaju e abi ko kaju e ni abala be ni yo gba pase pa ona ba kan na ma so mi pe o sese o ki Nicholas Jackson Chelsea na ni won ni awon agbagba ola awon adara awon agbagba buruku te pe e wa gboro kan gan pe ah ki lo de eh uno wa nsi o fe da ko me ko Aston Villa tabi to ti an bakan na ni Atletico Madrid na nganu si lati ra sugbon a ti mo wo ko ba tori pe o sese ki Julian Alvarez bo to gba ni ana yen inu of bedroom sa kan won sa odun libia le keji o sa kan wo sa kan wo o gbon gba kamu ni o se ko da ko me ko mi ninu lati ni ko Chelsea yen Nicholas Jackson awon orile de bi meta merin ni won ja si sugbon Chelsea n wa owo to po da re to wa fun lowo to po lo je kan da won kan
1: duro bayi kan di li 65 la wa
0: Aston Villa na wa nbe wa lo sawon to bele o ma pe Chelsea to ri pe owo ton fe ra Morgan Rogers won le yo ni ran sira won yen lo wa pe won ju sugbon wa lo su ni o ko mi ti won sawon to ma to peye ko ni fi be pe Chelsea yen lo ye ki transfer e di le ko duro di asiko ti awaye bi en se lo ni labra bakan na ni ti Modric na o ma ko ni ko Chelsea yen ti duro gbare o si ani ani nbe o ma ko ni ko Chelsea de blues ni ti ibe na bi en ma se duro ni abala be ni a ma ja won se kan ni ipe ya
1: bẹẹni ẹjẹ n sọ fún mi pé agbábọ́ọ̀lù yìí ọmọ amọ̀ mush ó ti kúrò ní ikọ̀ man city á darapọ̀ mọ́ tottenham ní àyálò tó yẹ pé tí gbogbo nǹkan bá lọ bó ṣe yẹ kó lọ ní ọdún kan náà ó máa rà á ní agbábọ́ọ̀lù yìí ní £50 million bẹ́ẹ̀ ló ṣe máa lọ bẹ́ẹ̀ ẹjẹ n sọ fún mi pé ó ṣe é ṣe náà kí ole watkins kó kúrò ní ikọ̀ aston villa kó lọ sí al hilal wọ́n dẹ̀ ń wo Gabriel Martinelli náà wípé kóun náà wà darapọ̀ mọ́ wọn so bó ṣe ṣe káwọn kúrò níbẹ̀ kí n dẹ̀ sọ fún yín pé agbábọ́ọ̀lù yìí man u ti Manchester United Ahmad ó ti ní injury ó ti ní ìfarapa báyìí tó yẹ kó ṣe é ṣe kó yẹ pé 6 weeks ni kò ní fi gbá wọn gbá ìfigagbága kankan bẹ́ẹ̀ ló ṣe lọ bẹ́ẹ̀.
0: Àyájọ́ ni wọ́n fi lè kí àwọn tí ọjọ́ ọ̀bí wọn bọ́ sí tèmi báyẹn dágbére ẹbí Oriola Family Lagos and Ibadan bẹ́ẹ̀ ni. Wọ́n ní ká máa fele kí ṣe àyájọ́ ní ìrántí ayẹyẹ ọjọ́ ọ̀bí Sportmaster late Grandpa Alhaji Oriola Sulaiman Ajibade lẹ́ni Monday gangan náà ni àyájọ́ ọjọ́ náà bọ́ sí jẹ́ pé ní 19 Oko Vita beside Baba West kówó pé bus stop bẹ́ẹ̀ ni Iléyà Ìbàdàn Olúke Ifọ̀. Àdúgbò yìí kọ́nà jà lórí ní Ogun State ibẹ̀ náà ni gbogbo ayé náà ti wáyé pẹ̀lú àṣẹ Ọlọ́run àsìkò sí eléyìí náà mo fi lè kí ọmọ mi pàtàkì pàtàkì Mr. Matthew Olabode ọmọ yìí ṣe àyájọ́ ọjọ́ ìbílẹ̀ ní David Olabode igba odun odun kan ni laso Olorun Olotu wa tunji Olamile kan ijumeso igba yen seun pelu aduro ti yin emi na lo mo yin oro yin lo lufe yin Nuruddin Salahuddin legit ni eke bi ase
1: aki yen ki Olorun bo ti ni wa na pilot adupe lowo Olorun ba ba be to de ba pari ope pataki lowo eyin lolufe wa na te fi gba kan fi wa sile Ibrahim Olalekan IP Sports le mi je ese
2: Let joint pains and arthritis hold you back. Get rid of them with OsteoSpray, the effective pain relief spray. OsteoSpray gives you instant relief from muscle cramps, strain, knee, ankle, elbow, waist, and back pains. OsteoSpray makes your bones stronger and lowers the risk of bone fractures. It comes in cold spray and hot spray. The cold spray provides that cooling effect on the affected area to bring instant relief, while the hot spray gives the heating effect on the pain for effective relief. Just spray it for complete relief from pains. OsteoSpray for instant pain relief. Marketed by Goldmore International Limited. Available in pharmacy stores nationwide. For more inquiries, visit www.goldmoreng.com or call 0703-070-7732.
3: Okay. Atamanza,
4: Atamanza,
3: yeah,
4: go Diala,
3: Atamanza,
4: what the lady Diala,
3: Atamanza.

0: ìyọ̀gbọ́ àtàdídí àti jọ̀lọ́ọ̀fù aládùn yan àìmọ́ lọ́gbọ́n yan góòlù kóró ìsẹ̀lẹ̀ tẹ́rágò.
1: Kọ́rọ́ kan àrà tí ò lópin tẹ́rágò.
2: Is it okay to make fun about

0: 20 essential vitamins, minerals, and nutrients. One Supermalt multivitamin after breakfast every day keeps you going.
1: Ìjẹun wo ọ̀nà láti dáàbòbò àmúlò data rẹ̀? Ìdáàbòbò àmúlò data rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ̀, àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí data rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ̀ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ láǹfààní lórí àmúlò data rẹ̀. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ̀ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.

0: time moment.
1: It's Kivo Crema. Kivo Crema.
2: Fun mi ni laji go arabirin e se ra aburo ororo ni ohun ti o mo on to wa ninu e ni temi o oro power oil ni mo nra papa julo won sese se apo pelebe power oil tutun to tobi ni ilopo meji ju eyi ti won ti se tele lo
3: apo pelebe ororo 90 ml power oil tutun 300 naira ire ni owo re o si fani la poya
4: mo ki gbogbo eyin lorire tin gbo mi ni akoko yi Adewale omo ba ni oruko mi saju eko number yi sile 08063422699 le ko si 08063422699 a o ni waye aso o ṣugbọn ki a ma ba waye aso tabi wonu ogun afakoko eni sofo ile ise Pips Arcade Forex Academy ni won se ran mi jade ti won ko mi jade bi omo ojo mejo lati kede lori ero agbagbe yi wipe ki gbogbo eyan dide fuya kuro ninu ise ati osi Pips Arcade Forex Academy je ile ise to wa kaakiri agbaye ti won fi ona han gbogbo eniyan lati kuro ninu ise osi ati aini lati ma pawo wole ni si apo ara eni pelu suuru ni ona ti o ba ofin mu Pips Arcade Forex Academy yi igbe aye eniyan pada si daada ti iwo na si ma di eniyan pataki lawujo ti wa ma ri owo mu lo senu ọpọ ènìyàn tí wọ́n sọ wípé ó ṣe ògùn owó tàbí ó dá ọgbọ́n sí i tàbí ó tẹ nídìí ni wọn kò ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n di ọlọ́rọ̀ lọ́nà wípé wọn kò wá agbára ṣùgbọ́n wọ́n ní ìmọ̀ bí ènìyàn bá sì ní ọgbọ́n ìmọ̀ àti òye ó ṣọ̀gá fún alágbára o nítorí wípé ọgbọ́n ó ju agbára lọ ipò tí orílẹ̀-èdè wa yìí wà lọ́wọ́ yìí kódà ipò tí gbogbo àgbáyé wà bí ènìyàn bá ní iṣẹ́ kan tí kò ní iṣẹ́ míì tí ò pa wọlé fún lórí ẹ̀rọ ayélujára a jẹ́ wípé ipò kòsíkòsí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ máa wà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà Pips Arcade Forex Academy wọ́n ń dá ní ẹ̀kọ́ bí a ti máa pawó wọlé pẹ̀lú ìrọ̀rùn ní ọ̀nà tó bá òfin mu bákan náà ìwọ náà mọ̀ wípé ó pọn dandan láti má japa kúrò lórílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ni wípé o ò nílò láti sá kúrò lórílẹ̀-èdè Nàìjíríà kó o tó ṣoríire ní ìgbà tó jẹ́ wípé ibi tí oyin bá wà ni ìrà máa sàtọ̀ ọ lọ bí Pips Arcade Forex Academy ti wà ní Nàìjíríà wọ́n wà ní London kódà wọ́n wà káàkiri àgbáyé lásìkò yìí mo fẹ́ sáré já yín sí ọ̀nà tuntun tí a lè máa gbà pa owó wọlé sí àpò ara ẹni pẹ̀lú ìrọ̀rùn pẹ̀lú ipò ọ̀wọ́ngógó tí orílẹ̀-èdè wa yìí wà lọ́wọ́lọ́wọ́ báyìí bí a bá ń gúnyọ nínú ìwé tá à ń sebẹ̀ nínú ìpò ẹ̀pà ẹni máa yọ ayé o bẹ́ẹ̀ ẹlòmíràn yóò sì sùn lébi pẹ̀lú yorùbá bọ̀ wọn ni ẹni máa daṣọ fúnni tọrùn rẹ̀ làákọ́ wò ọ̀pọ̀ àwọn ènìyàn tí wọ́n ti gba ẹ̀kọ́ ní ọ̀dọ̀ Pips Arcade Forex Academy ni wọ́n ti ń ju sàdáńkátà sí ọba adẹ́dàá ṣẹ̀dá nítorí ìgbé ayé wọn ti yí padà sí dáradára bí o bá ní ọ̀nà púpọ̀ tí owó ń gbà wọlé ìṣẹ́ àti òṣì kò ní yálé rẹ nítorí wípé bí ebi bá ti kúrò nínú ìṣẹ́ ìṣẹ́ bù ṣe technology and internet ní ọ̀nà tuntun tí o fi lè máa gbélé pawó owó yóò máa wọlé fún ọ ní ìgbà tí o bá ń sùn tàbí ṣeré lọ́wọ́ ìyẹn ni wípé ní ìgbà tó bá ti ṣe okòwò rẹ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ sígboro sí àwọn tó nílò rẹ̀ owó yóò máa wọlé pẹ̀lú ìrọ̀rùn fún ọ ilẹ̀ tí ń sàn fún wàrà àti oyin ní orílẹ̀-èdè wa nàìjíríà abalajọ tí bill gates ṣe ń gbèrò láti dá okòwò sílẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà tí ó máa pawó wọlé fún bí iṣẹ́ rẹ kò bá sí lórí internet a jẹ́ wípé ní àsìkò díẹ̀ sí iṣẹ́ náà ó lè má bá ìgbà mú mọ́ rárá ọ̀pọ̀ ni kò mọ̀ wípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká tóun ń lò tóun fi ń play géèmù tóun fi ń ṣeré yìí ó lè máa pawó wọlé fóun kódà ó lè sọ òun di ọlọ́rọ̀ ní ọ̀nà tó tọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà lọ́wọ́ rẹ yẹn ìyẹn smartphone ha òun náà ni ọ̀nà àbáyọ òun ló lè lò láti máa pawó wọlé tí ìrọ̀rùn yóò sì dé bá ìwọ náà dropshipping business tàbí e-trading tí ó jẹ́ ọ̀nà káràkátà lórí internet òun lè lè máa mú owó tabua wọlé fún ọ yálà o mọ bí a ti ń lo kọ̀m̀pútà tàbí o kò mọ̀ o ka ìwé púpọ̀ tàbí o kò ka púpọ̀ rárá Pips Arcade Forex Academy yo ran lowo lati di oloro pelu answer to wa lowo re yen bi okoko bajin ilaki ko ile ise Pips Arcade Forex Academy ti se agbekale idanileko nla kan ni ipinle Eko to je pe lori forex trading ni nibi ti oga agba ile ise Pips Arcade Forex Academy fun ara re ati opo awon oludanileko miran yo ma fi iriri won ba gbogbo eniyan soro ti opo eniyan yo si ma bo ninu ogun aini koda ti iwo na yo mo ona abayo kuro ninu ipo ti o wa yi nibi danileko yi ni o ti ma ko yi bi e ti le ma lo phone to wa lowo yin gangan yen lati ma pa wo pelu irorun bi e ti se le se karakata lori internet yin koda ki e je onise owo tabi onise osu ko di ise yin lowo rara o onise owo bi iya eleja iya alata iye elepo bricklayer mechanic organizer koda o wulo fun awon agbe to je pe won sise agbe ti won o ma sowo won ma ta ere oko won to si je pe bi o ma mu owo sabwa wole fun won phone ti o wa lowo yin na le ma lo ofe ni idanileko yi ti o sumo si pe ko nilo wi pe e nsanwo iwole rara abi e nsanwo fun idanileko yi a ki dagba si ohun ti a ko mo bi o ba ti mo ona lati lo ero ibanisoro re lati ma pawo wole o ti di olowo sabwa niyan o Pips Arcade Forex Academy ki se Yahoo nitori ero oko elomiran ni wipe gbogbo ise lori internet ni jibiti bi oko eni bada ni loju a fi gbari ni iwo na ma bo ni bi danileko yi
0: ijo Wednesday ose yi gogon ni yo waye o e jajo pade nbe
4: ago mokan la aro ile ise Pips Arcade Forex Academy yo se danileko yen seminar yi
0: ijo Wednesday ose yi gogon ni yo waye o e jajo pade nbe ni Pips Arcade Forex Academy ibi na ma wa nbe
4: la ago mokan la aro 73 Allen Avenue Ikeja lo ti ma waye ni ipinle Eko ago mokan la aro gerege lo si ma bere gbogbo eniyan ni lanileko iwa fun o yala oni ise miran tabi o ko ni iyawo ile baale ile omo ileiwe onise owo onise osu okunrin obirin abi iwo ti keko jade ni ile eko to nwa ise ma tumo ma joko tetere o iwo na ma bo lodo wa lati se idanileko yi lo fe ni o idanileko nla ni o nitori awon agba oje yo wa nibe lati ma ba yin soro ofe si ni idanileko yi pelu idanileko yi yo waye
0: ijo Wednesday ose yi gogon ni yo waye o e jajo pade nbe
4: koda ofe ni pelu o ko nilo owo iwole tabi owo idanileko lati wa gba aye sile iwo na te yes sori number yi yes ni ko send yes send yes sori number yi 08063422699 le kan si 08063422699 bi o ba le wa si bi idanileko yi a o fi ona ho koda wa tun lo si ile pelu ida 30% yen 30% owo to ma nilo lati bere oko re lesekese oro to ba dani loju ki kose lenu eni idanileko ofe ti wa turi ona abayo lati bere ise lesekese ni Pips Arcade.

0: alájẹṣẹ́kù ètò bábá ètò ní iléeṣẹ́ bond fm 92.9 ní gbogbo ọjọ́ ajé ọjọ́ monday laago mẹ́wàá ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún níbi tí àwọn ọ̀jọ̀gbọ́n onímọ̀ ìjìnlẹ̀ láti ọjọ́ Suwapo group of cooperative ó ti máa dá wa lẹ́kọ̀ọ́ àní ṣàlàyé àwọn àǹfààní tó wà nínú ẹgbẹ́ alájẹṣẹ́kù ẹ̀yin èèyàn mi yóò dá o ká darapọ̀ mọ́ ẹgbẹ́ alájẹṣẹ́kù ọjọ́ Suwapo tó bá súnmọ́ wa láì gbèbè wa káàkiri ìlú Èkó tàbí àwọn ìlú bíi Ìbàdàn, Ìlọrin, Ìsẹ́yìn, Ìlàró, Ọ̀tà, Ìdíwòkò káwa náà lè jẹ àwọn àǹfààní tó wà nínú ẹgbẹ́ alájẹṣẹ́kù àǹfààní pọ̀ jaburata ẹ̀fowópamọ́ tó ń tètè tẹ́ máa gbà lórí ẹ̀ ẹ má fọ́ mẹ́wàá jẹun torí ọjọ́ ọ̀la àǹfààní ẹ̀yáwó ní ìlọ́po mẹ́ta owó tẹ́ ẹ bá ní pẹ̀lú èlé bíntín láti gbé nǹkan rẹ̀ ṣe abalajọ táwọn ọmọ ẹgbẹ́ Ọ̀yọ́ Suwapo group of cooperative ṣe ń dán tọ́kàn wọn balẹ̀ tí wọ́n rówó lò fún nǹkan rere láwùjọ ẹ kàn sí ilé ẹgbẹ́ tó wà ní number 8 Ekpetedo Street Ogudu Ọjọ́ta Lẹ́kọ̀ọ́ tàbí kẹ́ ẹ pé 0803-818-8286 tàbí 0803-812-5896 alájẹṣẹ́kù kò ní bàjẹ́.
1: Oni bàjẹ́ gbogbo tí kálukú wa ń tò kò ní rọ́ láṣẹ ti Èdùmàrè a kí ń kàbọ̀ sórí ètò àìtó yín ìmọ́lẹ̀ alájẹṣẹ́kù ẹ má gbàgbé àwọn Ọ̀yọ́ Suwapo group of cooperative societies náà ló ṣe agbátẹrù ètò yìí olúlé ẹgbẹ́ wọn bẹ ní number 8b Ẹ̀pẹ́tẹ̀dọ̀ street nílùú Ògùdù Lẹ́kùn bíbá yìí gẹ́gẹ́ bí orúkọ ètò ìmọ́lẹ̀ alájẹṣẹ́kù ètò yìí wà láti máa tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ alájẹṣẹ́kù kó lè yé wa yékéyéké gbogbo tí à ń gbé ṣe torí ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ló ń bẹ lóde nísìnyí táwọn náà ń ṣe bí alájẹṣẹ́kù wọ́n ń kóra jọ wọ́n ń dáwó ṣùgbọ́n tó bá dìgbà kí àwọn èèyàn gba owó lọ̀rọ̀ máa ń pèsè ìjẹ́ ló máa ń di múgùn mo wà máa lọ mmm tí a ò ní dàbẹ́ láṣẹ ti Èdùmàrè gbogbo àwọn ẹgbẹ́ tí ẹ bá wá darapọ̀ mọ́ tẹ́ ẹ tún wá ń gbọ́ ètò yìí tẹ́ ẹ rí àwọn ìtọ́kasí àtẹ̀lé ìlànà táwa ń gbé olórí ètò tẹ́ ẹ bá rí nírú ẹgbẹ́ bẹ́ẹ̀ ẹ ti afẹsẹ̀ yìí fẹ wọn fẹ gba yín ni Abiodun Fọlọ́ṣọ́ lorúkọ mi lónìí a ní àwọn àlejò pàtàkì torí pé ìṣòwò là ń fọjà lọ ẹni bá mọ̀nà náà làá tẹ̀lé àwọn tó ti wà ní ẹgbẹ́ alájẹṣẹ́kù látọdún mọ́dún tẹ́ pé wọ́n ń ṣe a sì ń rí àǹfààní alájẹṣẹ́kù nínú ààyè wọn àti nínú òwe wọn ẹ bá mi dárúkọ yín àti ẹgbẹ́ tí ẹ ti wá àti ipò tẹ́ dì mí nínú ẹgbẹ́ náà.
2: Alájẹṣẹ́kù
1: kò ní bàjẹ́
2: lọ́wọ́ ní jẹ́ kó bàjẹ́ ohun mo kí dàrẹ́tọ̀ wa Akinola Latif ìmọ́lẹ̀ wa nìyẹn ìmọ́lẹ̀ tí wọ́n náà ní dúkù lágbára ọlọ́run a máa rí wọn bá mo kí Alhaji Kabiru mo kí Yirondo wọn ẹ̀dà Ṣẹ́gun orúkọ tèmi ni abilékọ Adéọlá Sanyaolu Mosu inú ẹgbẹ́ tí mo ti wá Ọbalolúwa ní ìlú Agége ni mo ti wá mo jẹ́ gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ náà alájẹṣẹ́kù
1: kò ní bàjẹ́ ààrẹ ẹgbẹ́
2: Ọbalolúwa
1: màmá wa orúkọ yìí àti kò tí ẹ dì mú
3: alájẹṣẹ́kù
1: kò ní bàjẹ́
3: mo kí gbogbo ilé o orúkọ tèmi ni abilékọ Bákàrè Tóyìn tí mo jẹ́ esco 3 Ọbalolúwa
1: esco 3 ni Ọbalolúwa ẹ kábọ̀ sórí ètò yìí ìbéèrè mi màá kọ́kọ́ darí ẹ̀ sí ọ̀dọ̀ alága ìwé tá a rí gbà ẹnìkan ní òun jẹ́ ọmọ ẹgbẹ́ alájẹṣẹ́kù ó nígbà tí wọ́n túlé ká tí wọ́n máa yan àwọn ẹlòmíì ọlọ́run ṣe oyè náà kó lè wa ó ṣe kóró ó níyàwó òun ni wọ́n mú gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ àwọn ó ní òun á fẹ́ yáwó ní ọjọ́ tí òun nílò owó ẹ̀ pé òun fòwò kan ó jẹ́ bí pé tóun ò bá dẹ̀ ti rí owó lọ́jọ́ ẹ̀ àǹfààní ẹ̀ máa fòun dá owó gidi ẹ̀ ló máa rí lórí èrè yẹn ìjọ náà ló dẹ̀ kò gbọ́dọ̀ jújọ́ ẹ̀ lọ wọ́n fẹ́ gbàwé ẹ̀yàwó ẹ̀yìn gẹ́gẹ́ bí alága ẹ̀yìn gẹ́gẹ́ bí ààrẹ tó bá jẹ́ ọkọ̀ inú ẹni bẹ́ẹ̀ tẹ́lẹ̀ mọ̀ pé owó tó ẹni fẹ́ rí kì í ṣe owó kékeré ọjọ́ ló máa gbàwé ẹ̀yàwó wọ́n ní àwọn ló ń gbá owó ń gbọ́wọ́ báwo bá gbá owó ń gbọ́wọ́ awo atẹ́ awo aya báwo lẹ ṣe máa ṣèrànlọ́wọ́ fún tó bá jẹ́ èyí.
2: Alájẹṣẹ́kù ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ gbogbo wa náà la mọ̀ pé kò sójú ṣáájú nínú alájẹṣẹ́kù gbogbo wa la mọ̀ tó bá jẹ́ bí ọkọ mi wá jẹ́ bí ẹ̀gbọ́n mi tó wà nínú alájẹṣẹ́kù ẹ jẹ́ ká rìn mọ́ṣẹ́ rìn ìkíní ó lè wà nínú ẹ̀ tó jẹ́ pé kò ń jókòó mítìn pé nítorí jẹ́ pé ìyàwó òun ló lẹ́gbẹ́ ó yẹ kọ́ opportunity yẹn fún kò sí yẹn nínú alájẹṣẹ́kù torí ẹgbẹ́ ìyẹn ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ ni gbogbo nǹkan tán bá ń ṣe ń bẹ̀ àwọn náà gbọ́dọ̀ ṣe kíni wọ́n gbọ́dọ̀ bá wa ṣe e wa de wa le fe yawo ah esa gege bi ofin ka won na joko meeting won ma mu yan na egbe chati ye wa won ma mu yan na egbe e mo egbe lo ma se kini lo ma wa duro fun ohun lori ta ma kan pe e ma duro fun o e ma duro fun o eyan ti o wa pade dede e ma duro fun tori ko wa si pade wa lohun ni de urgent a le sare ko fun won toro je boyo ko are ni o aba re gbon are ni aba bura re a kin se ru e o gbodo joko meeting
1: nte en so ni pe won o ni gbowo
2: ko ni gbowo
1: na te den pe owo yen oju ojo e na lo
2: ohun na la se ma n pari won pe oraye lo n se gbe e je ka ma wa si meeting dede ka ma joko e wa meeting yen wa fe gbowo
1: ah agbara re ti e je lo sodo mo igbomo keta won mo pe ile o se pataki opo lo lori aya mama wa bo ba je yin ni e wa rupo ti won wa yen mo mo pe e ma gbeju pe opo lo lori aya e ti ni yara ninu egbe laje ni kun te fe sun mo pe e ma gbegbe se ti o ma temi lorun
3: alaje sheku
1: oni baje
3: oni baje ko de ni fe baje gege bi nti are mi ti so ni afikun oni wi pe a ma tin ko rin yen bo jo ko mi na ni bo se un ko se je o gbodo wa si pade awon megbe gbodo da won mo nigba ti won ba da won mo ti emi ba kowo fun won ni eyin a de ma ko ni ko pe fotitose a je seku nigba ti emi o ba ni isin mi o fotitose niyan to po jo ko mi ki ma le ko ma le le mi danu si le ko ye ko ri be to pe kini a tin yo awon to ku je niyan so agbodo se kini o gbodo ma joko sinu ipade inu ipade o de no ma ti mu oniduro meji tori pe kini a mu oniduro nita emi fun ara mi ti mo je alaga mi o ni le duro fun won but o megbe no gbodo duro fun won ko se ba ti se ru nkan be yen a ko so pe omo egbe oriwa omo egbe won gboju wa lo gan ni to pe kini ti o ba gan ni ru nkan be yen olorun ke gbe wa ko daru o alaje seku
1: gbo le wa fi orin ti obi kan pe oluran lowo laje fura wa o nipa ti yawo mi tin gba ni pade gege bi alaga kini e tun ni lo oju mi si nbe bi yawo mi tin soju mi abere mi ti lokun di e ba mi woro e dada alaga
2: alaje seku
1: ko ni baje
2: oruko taye yato si kende be ni ogbodo joko mi ti a fe ki transparency ko wa kawon mo egbe ri pe ooto ni pe ko si ro ninu alaje sekun
1: se ti o ba di pe baba ba wa yari bayi se ni lo sun office alaje sekun bayi
2: alaje sekun awon na lo soda awon ebi a le debi a lo bomi
1: se gbogbo alaye e ti ma nse dada ati ye gbogbo omo egbe pe lati le tori pe won ni aso ti oro lojo mo mi gbe na se ti ma se alaye fun gbogbo awon egbe lori kore to de yi won dada
2: alaje sekun a le se ka ma ma salaye ni gbogbo gba ta ba tin se meeting a ma salaye fun won pe anybody ba je buro yin le mo ba je gbon yin ba je ko yin e je kon ma joko meeting ka awon egbe ri kon ri pe a lo to ko en joko awon egbe na ni kan se kini kun a duro fun won gege bi oni duro yen na mama pe otito ni ko si ro nbe ko de soju saju nbe
1: ara e ja doke lo na ta ba parade ka ma so awon fun mama
0: I want to lala adaba jenku fe ile iran oro fun jenku fa die emi a jenku fomo mi imoya laje sheku eto baba eto ni ile se bond fm 92.9 ni gbogbo ojo aje ojo monday la ago mewa ku seju meedogun nibi ti awon ojogbon ni nijile lati ojo suwapo group of cooperative o ti ma da wa lepo ani salaye awon anfani to wa ninu egbe alaje sheku eyin eyan mi yo da o ka darapo mo egbe alaje sheku ojo suwapo to ba fun wa lai gbebe wa kaakiri ilu eko tabi awon ilu bi ibadan ilorin iseyin ilaru ota idin woko kawa na le ja wa anfani to wa ninu egbe alaje sheku anfani po jagurata e fowo pamo to n tere te ma gba lori e ni fo me wa jeun to le ojo la anfani eyawo ni ilopo meta wo te ba ni pelu ile binti lati gbe nkan re se abalajo ta won mo egbe oyo so wa ko group of cooperative se don to kan won bale ti won ni wo fun nkan dede lawujo e kan si ile egbe to wa ni number 8 Ekpetedo street Ogudu ojo ta leko tabi ke pe 0803 818 8286 tabi 0803-812-5896. Alaje Sheku, Koni Baje.
1: Koni Baje, gbogbo ti kaluku wa n to koni ro lase ti Edumare. Eto wa to yin mole Alaje Sheku do loje ti eti gbo yin. O ti wa si din ba wa so loni, o na ni lori oju saju pe ko si oju saju ni egbe Alaje Sheku. Wa ri ba won to ku se rin, wa to bi awon to ku se to pe aparu kan ko gaju kan lo. Abi to ba gori ebe na ni alaga ko si gbodo soju saju fun omo egbe kankan ibi oju bi bo omo egbe se ri na ni mole bi alaga se ri e ba pe awon ero bari so itori ru egbe to da bayi ti ki soju saju awon ya fe dara po mo won e ba pe ero bari so
2: alaje sekun
1: ri baje
2: 090 120 93 173
1: ba pe le kan
2: 090 120 93 173 Alaje Sheku
1: oni baje ba ko ba ni so tin
3: Alaje Sheku
1: oni baje
3: 080 26 42 3045
1: le kan
3: 080 26 42 3045
1: Mama abo ni orile egbe yin wa
2: Alaje Sheku
1: boni baje
2: a wa ni number 25 Abusa 2 street Alfa Gege anywhere te ba wa e ba ti gbo kada baje ni sale oja gege ni baje mongoro baje keje sanpo en lo si number 25 Abusa 2 every day la nse kini la nse meeting wa
1: o da a le gbalejo awon Alaje Sheku ba ma gbo orin lateni e ba fo orin kase nle
2: Tinubu ti gbo Alaje Sheku ni wa Sanu ti gbo Alaje Sheku ni wa o eni ba se ya enu re aya ko le segbe wa o ko le segbe wa ko le segbe wa o ko le segbe wa ba le le ti o le sanwo le ko le segbe wa iyawo le ti o le rasa

0: to that night.
1: My kuro
2: oni yen.
1: Oni yen.
3: Band FM
4: 92.9 92.9 Band FM.

0: ẹkú ìyálẹ̀ta o ìròyìn ìyálẹ̀ta ló ń dé sí ti gbọ̀ yín láti lè ṣẹ̀bọ̀n da fm 92.9 ìkẹjà nípínlẹ̀ èkó látẹnu abdulfatahi abdulgafar ọpọ̀ olùgbé ìpínlẹ̀ èkó ti kọminú sí súnkẹrẹfà kẹrẹ ọkọ̀ tó ń sábà máa ń ṣẹlẹ̀ ní agbègbè ìyànà pàjá lọ sílùú kọ̀tún tí wọ́n ti ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ìṣòro adínàgbò òkú tí ń ṣe ìdíwọ́ fún lílọ bíbọ̀ lójoojúmọ́ o abala àgbéyẹ̀wò kókó inú ìròyìn lówùúrọ̀ tòní ní àwọn awakọ̀ àti èrò ọkọ̀ ni wọ́n sọ mọ́ wípé ọkọ̀ àkókò tí wọ́n fi ń ṣòfò dànù lójú náà ń ti ṣe àkóbá fún ìmúdàgbàsókè ọrọ̀ ajé wọn ọ̀nà kan àbùkù sí àwọn tó ń gbé ọkọ̀ síbi tí ò yẹ àti dídarí ọkọ̀ tí ò yanrantí ní àdúgbò náà àtàwọn oníṣòwò tó ń tajà lójú tó yẹ kí ẹlẹ́sẹ̀ ó máa gbà ọ̀pọ̀ àwọn awakọ̀ èrò ni wọ́n tún kọminú látàrí bí ọ̀pọ̀lọpọ̀ epo bẹntiróòlù tí wọ́n ń lò ṣòfò dànù lójú pópó ní èyí tó ṣokùnfà súnkẹrẹfà kẹrẹ ọkọ̀ tí wọ́n kojú èyí tó ń ṣokùnfà rẹ̀ lákòótán ọ̀rọ̀ ìjọba ìpínlẹ̀ èkó àjọ tó ń darí ọkọ̀ lójú pópó láti wọ́rọ̀kọ̀ fi ṣàdá ìdájú wípé wọ́n mójútó lílọ bíbọ̀ ọkọ̀ lágbègbè ìyànà pàjá lọ sílùú kọ̀tún wọ́n sì ké sí àwọn tó wà ní ìṣàkóso ọjà láti fi àyélẹ̀ fún àwọn aráàlú tí wọ́n máa fẹsẹ̀ rìn ìjọ àdáyé làmọ̀ ìjọ tá lọ ẹnìkan ò mọ̀ àwíṣẹ́ ìlú onígbòǹgbò ọba olúwa ṣẹ́gun adéyẹmí àjàsá wọ́n ti darapọ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀tọ̀kùlú ìlú tí wọ́n kọ minú tí wọ́n sì ń kẹ́dùn lórí ikú tó pa òṣèré orí ìtàgé ènìyàn ọ̀gbẹ́ni taiwo azan abátúndé tí gbogbo ayé mọ̀ sí ògógó lẹ́yìn àìsàn ráńpẹ́ tó bá a fínra ògógó la gbọ́ wípé àwọn mọ̀lẹ́bí àti àwọn akẹgbẹ́ rẹ̀ kéde ikú rẹ̀ lẹ́yìn àìsàn tí ó kojú rẹ̀ azan olóògbé ògógó la gbọ́ wípé ipa tó kó nínú ìdàgbàsókè eré ìdárayá ti orí ẹ̀rọ ayélujára ti ìgbàlódé àti ti àjíjọ́ kì í ṣe kékeré o tó sì gbé àṣà àti ìṣe ìran yorùbá lárugẹ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ sì rí gẹ́gẹ́ bí àwòkọ́ṣe rere ọba olúwa ṣẹ́gun adéyẹmí àjàsá sọ pé ikú taiwo babatunde azan jẹ́ àdánù fún gbogbo mọ̀lẹ́bí àti ìran yorùbá àti àwọn tó jẹ eléré orí ìtàgé wọn gbà ládùúrà kí elédùà kò dẹ̀lẹ̀ fún hasani babatunde taiwo ògógó ìyálẹ̀ta òní jù báyìí lago méjìlá ọ̀sán nìjà pàdé fún òyìn àpapọ̀ frank ọlọ́run ní ṣọlá lólóòtú títí ìgbà náà ẹ máa yáṣẹ́ o.
1: ìdìmọ̀ rẹ̀ lọ́dírí ẹ̀wà fàkùkọ̀ o.
2: ìdìmọ̀ rẹ̀.

0: condition of cancer at the early stages can be conquered than when it has actually grown up. To small square as kekere bayi lati pe ka roko to ba dada ton yo ma gbebo. Se ri oro ilera iko ta fin sere yi. Ero tete sun, kero le tete ji ta le ro la so fero.
1: Mo ni opolopo ti ma so nipa oro ilera wa. Tori a n ba won yan so, a n so fun won. Elomi a kon lanu a so pe okere mi o ti ni lo lodun kan so n tete lo yera wo. Kini tori ba ti fun kokon ra pratamo ko n lo, o ma wa okay. Olo aiso koja be. Ti aiso ba n seyan lagu ara nigba mi ko ni fara won. Gba ita to ba ma bi fara won, e pa le ma poro mo. Tori la ma so fun yi pe e se lere Eko. Ne ba ti se lere Eko. E ma lo se ten, e ma lo yera wo. Bojo ososu ni e ma lo yera yin wo. Ti o te ye kin jade leni. Opolopo lo ku si di jerin nitori pe won mo boyo ye ka won drive boya ko ye ka won drive opolopo lo ku sinu moto to je pe won mo ko ye ka won jade elomi rin loju titi a kon subu ni before you know it ko to di hospital wa lele mi ti gba opolopo ma tun ti oni ji wa ni o ko su ko ji mo ko da ko re iro ni o re ko ba ye ko se check up ni wa ti so ko to ye kon se fun ni hospital so that ko ni le di pe o so ko ji mo ko si yan kan ti o ma ku ti oni ni kokan to mu wa sugbon to ba je pe as boju to ara wa daada ta lo se check up e ko ti papa wa ti ki re ni
0: ko si o
1: awa ta n jade ta n sise a n lo a elomi a ti ji lati aaro kutukutu lati ji jade a ti ta mo moto a ti lo a lo sokin a lo sosi a de lale a ni in fact o kan ti ere mi die ni mo ni lati relax njo keji so lo se check up se fun jade lojo keji ko mo awon be ijoba ipinle Eko won be ilere Eko wa fun wa pe ani wahala ta n se leko yi awon ara Eko la n se wahala yi aye toju ara yin ilere ijoba Eko ti subsidize fun wa eye kan sanwo die kede lo toju ara yin lo hospital sugbon opolopo won ko bi ara si o lo n fa gbogbo to n sele yi
0: ni fojo olojo lo ni fojo olojo lo alagba segun ajide ibere ti ma bi opo loni amo ipe ti won gba lodo awon baba wa mama wa ti won gbo wa nle ohun lopo mo de nigba ro pe e wa pelu mi alagba segun ajide ni area coordinator lasma tori na e je ki sari fun yin ni anfani fun anfani ti won ba pade fun igba koko ilera Eko ilera Eko kini ele so nipa ilera Eko ati ona ti awon yan fi le gba lati foruko sile akoko nu o e ma gbagbe esa ikini kan be temi ati lati fayo o n to n ba opopo lerun pa lewosan ki se gbogbo ya ara o pe fun abara o ni lo toju amomora lo n pa opopo awon eyan tori won mo pe ba won ba gbori fufo de lewosan mi o kere to egberun lona igba naira 200,000 esa ile o so kon bele ko yi pe won gbe wa si emergency won lasun million 4 million naira esa eni to sele si lo so fun mi o ki se won wo pe o to sele si mole bi e pe won ti okoko gbe mole bi awon mi fe so ko ma ba ya won yan de ile wo so yen pe iye ta okoko so million 4 ni e mo to ya mi lenu leyin o reyin owo to na won ile wo so yen million 13 million naira ero lo ba mu ni 30 million amọ un to ba opopo lerun nu inbo ni won fi ri 1 million million kan million meji ta won lewo so yin bere se le ra Eko won se le ra Eko wa fun awa mekunu se gbo mi sa ika odogba o ki se waju o lo
1: ben
0: esa ihun te yin le je emi le ma le je o
1: ben
0: aso te le wo mo le ma le wo ile te le gbe mo le ma le gbe ele loko kemi ma loko bo ba ni ke wa kemi ati wa so so kan na le wo san tori pe aiso kan na lo nse ota wa se mo pe won fe se ku pe ota o ti minu abi tori pe ati so yen o ron fa won kan ati so onira fa won kan awon to wa nira fun yen kini re ti ilera Eko se to fun awon mekunu ka won na le gba anfani wo san to peye kala to awon mekunu
1: ese olotu seri ilere ko fun bo olugbe Eko ni o ba je mekun na emi o ri mekun na ni Eko gbogbo wa bakan na ni wa ni to to awon Yoruba ma so pe aparo kan o gaju kan lo atele to ba gori ebe awon to ba gori ebe yen awon lata fun pe oke o won to jeun soke die seri gbogbo wa Eko na ni wa lowo Olorun tori e ni e je ka ko blues ba fun Ololaju lo wa governor ise selesi Babajide Sanwo-Olu ati iyawa Dr. Emmanuel Asamba e je ka ko ko blues ba fun won nitori pe iya yi awon na njaja yi pe anise ani lati fi opportunity kale fun awon ti won lagbara lati so owo nla ni ile iwosan ti ilere Eko yoo si ko be fun won idiri ta fi ni ipele ipele ni eto ilera Eko ani kan ta n pe ni standard yara ani kan ta n pe ni standard yara plus ani kan ta n pe ni senior plan ani kan ta n pe ni diaspora a tun ni kan to je pe fun awon omo lewi ani kan na to je fun awon to wa ni high station bee ni nitori pe a ri pe agbara onikaluku ibi tagbara e ba ka ni ko se mo a fe pa apo eni kankan ya ti ara awon ta tun so pe orukọ yi na a tun ti subsidize yẹ kii se pe boya lọ ko owo nla nla kan wa iru ti standard yara plus yẹn standard yara individual bẹẹ mi nikan ni mi o ti segbeyawo emi o ti lọkọ mi o ti niyawo 15,000 naira ni wa tan.
0: ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún
1: ni
0: fún ẹlẹ́nìkan ṣoṣo
1: o sì kọ́ bẹ̀rẹ̀ fún oṣù méjìlá láti oṣù tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ yẹn
0: fún ọdún kan gbáko
1: eléyìí tó jẹ́ ti family ẹ̀ tó jẹ́ family of two ọkọ ìyàwó àwọn tó ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó 55,000 naira ni wọ́n bímọ àkọ́kọ́ ó kọ́ bẹ̀rẹ̀ fún wọn wọ́n bímọ ìkejì ó kọ́ bẹ̀rẹ̀ fún wọn lọ́dún kan eléyìí tó wá jẹ́
0: ẹdúró ẹlẹ́ẹ̀kejì tí mọ̀lẹ́bí ẹ èrò lẹ pé
1: 55,000 naira
0: wọ́n bímọ àkọ́kọ́
1: ó wà ó pọ̀ mẹ́ fún wọn
0: ọmọ yẹn náà máa bọ́ sábẹ́ àsíá wọn
1: abẹ́
0: pọ́lísì nọmba family ẹ̀ ni ó máa lò wọ́n bímọ ẹlẹ́ẹ̀kejì
1: ìkọ̀kan náà tún ni
0: ẹ má bínú arábìnrin tó bímọ alákọ̀ọ́kọ́ tó bímọ ẹlẹ́ẹ̀kejì ẹ ọkọ ẹ ló ṣe ti mọ̀lẹ́bí ẹ àbí
1: ọkọ ẹ ni ó rẹ́gísítà a máa wá fìyàwó sábẹ́
0: gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó tuntun àbí ìyàwó àṣẹṣẹ gbé ẹ má bínú bí ọmọ àkọ́kọ́ ọlọ́njẹ́ obìnrin ní ọ̀wọ́ ìrọ̀sẹ̀ ọmọ ẹlẹ́ẹ̀kejì ó wá pè fún ṣé abẹ cesarean section cs ẹ dákun ṣé ìlera Eko tí bàbá ṣe yẹn ṣó máa mójútó ṣé ó kájú iṣẹ́ abẹ tí wọ́n ṣe fún ìyàwó ẹ̀ nígbà tó máa bímọ ẹlẹ́ẹ̀kejì
1: tó bá jẹ́ pé bá ṣe ṣègbéyàwó tán ni wọ́n ṣe ìlera Eko oṣù kínní a máa bá wọn kà á oṣù kejì a máa bá wọn kà á oṣù kẹta oṣù kẹrin oṣù karùn-ún tó bá ti pé oṣù márùn-ún ẹ mọ̀ pé ìyàwó ti wà nínú oyún a máa wá bẹ̀rẹ̀ ní kọ́bà oyún yẹn àkọ́kọ́ náà antinata ó máa kọ́bà fún oyún yẹn tó bá wá di ìgbà tó wá fẹ́ bímọ tó bá jẹ́ pé normal delivery ni ìyàwó ló fẹ́ dá ọmọ ẹ̀ bí fúnra ara ẹ̀ ìlérè kókó bẹ̀ fún tó bá wá jẹ́ pé ó fẹ́ ṣiṣẹ́ abẹ náà ni ìlérè kókó bà fún so wọ́n ti gbọdọ̀ wà lórí ìlérè Eko fún oṣù márùn-ún kó tó di wípé a máa kọ́ba sí ẹ̀ àbí normal delivery.
0: ẹ ṣe tẹ ṣàlàyé yẹn fún wa ó yá ìpele ẹlẹ́kẹta ń kọ́ sà.
1: ìpele ẹlẹ́kẹta òní senior plan family of six. Family of six yẹn ni bàbá ìyá ọmọ àkọ́kọ́ ọmọ kejì ọmọ kẹta ọmọ kẹrin kẹrin kó pé mẹ́fà.
0: yes sir.
1: ṣé àwọn yẹn 80,000 naira lọ́mọ tán tó bá jẹ́ pé ìyàwó ó ti bímọ méjì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wá lóyún kẹta family of six ni wọ́n máa ṣe oyún yẹn ìlérè Eko akọ́bẹ̀ ṣùgbọ́n oyún yẹn ti gbọdọ̀ wà ní ìbẹ̀rẹ̀ toro ọgbọdọ wa lórí ìlérè Eko fún oṣù mẹfà oṣù márùn kó tó di pa máa kọ́ bá oyún yẹn tó bá máa bí tele oyun ni karun to ba to ma bi mo mi to ba pe merin to ba bi je keni ti tem ti mo ilere koko be to ba wa je wi pe won ti wa bi mo yen le tele tele na awon mo merin lo wa nle ti won bi mo mo 80,000 naira na
0: muda
1: iye be so ato ato kan ni standard jara plus iyen a tun fi awon kan mi to tun ti ilere ko standard jara o cover standard jara plus ko be iyen individual pe mi o ti ni yawo mi o ti loko 40,000 naira iyen lodun kan eyi to ba wa je pe di iyawo asese gbe ti o atoko e to sese fun ra won loyi iyen 146,000 naira
0: lodun
1: kan.
0: Ilera eko ibo se da to ati foruko sile onera ati bere si ni lu nkan ni o ti wa di igba ti odidi kila nkuru e rakuni to fe koja lorun abere lati foruko sile fun ilera eko tin ba parade e na anfani ati dami lohun ibere e kilode to nira lati foruko sile fun ilera eko ilese bona ejudo na ile ngbo ilera eko leto ade oluwa ade folarin okun ade mr pilot Ali Jomi Alagba Segun Ajide gbaju gbada konrin konrin ni won eje kin lo soke lon kin padade laipe

ẹran ògúnfe ẹran wẹ́wẹ́ ìkánú grilled chicken turkey ó dẹ̀bẹ̀dẹ̀bẹ̀ bá a ṣe wá ní bukala bí òwúlé jeepford látún ní cinnamon street níbi tí àwọn ohun mímu ẹlẹ́rìí dòdò bíi yogurt perfect zobo ń wà sí láyọ̀ kéèkì shawama àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ sẹ́yìn ẹ̀yìn náà lọ jàǹfààní promo tó ń lọ lọ́wọ́ jolly rice and beef 2000 naira jolly loaded rice chicken pẹ̀lú small coke 3000 naira péré jolly

0: ṣe.
1: Àwọn ìyàwó wa tó wá dúró tí wà. Wọ́n ní lọ.
0: Wọ́n ní lọ.
1: Báwọn ní lè kó lọ.
0: Jambolaya ló máa dè wọ́n mọ́lẹ̀. Jambolaya ni òní jọ lọ. Ìrẹsì Jambolaya. Kí ló ẹ kí lẹ rí tẹ fi pè ní àbí kẹ ráìsì kí ó wà nú ẹ Jambolaya ẹ omidan Farida kí ló wà nínú Jambolaya ẹ tó fi yàtọ̀ sáwọn ìrẹsì tó kù.
2: Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ẹ ṣe olóòótọ́ kí n bẹ̀rẹ̀ láti àbí kẹ ráìsì.
0: Ok.
2: Ó jẹ́ native rice.
0: Wow.
2: Yes. Nǹkan ta lè kó sínú ẹ̀pọ̀ oríṣiríṣi láti inú a ní ewé kan tó wà nbẹ̀ tó jẹ́ ugu. Ugu di tó dẹ̀ ṣàrà ló mọ̀ pé àwọn ará ilé náà máa
0: mọ àǹfààní tó wà nínú ugu. Good.
2: Bẹ́ẹ̀ni a ní epo nínú ẹ̀. A mọ̀ pé àwọn èèyàn lómi máa sọ pé epo da lára ju
0: òróró lọ
2: tó yẹ la ṣe lo epo sí. Ìrẹsì náà wà nbẹ̀ ìrẹsì tó jẹ́ pé ó jẹ́ quality rice tó jẹ́ pé kò kí ń ṣe anyhow rice. A ní ede ńláńlá.
0: Nínú àbí kẹ́ ráìsì yìí.
2: Bẹ́ẹ̀ni a ní ajá kíkà.
0: Ayé mi o.
2: A dẹ̀ ní àwọn seasoning natural seasoning. A ní ọ̀pọ̀lọpọ̀ àlùbọ́sà owó alábọ́sà ń ṣe lára. So
0: àwọn nǹkan
2: tí àwọn nǹkan tá a fẹ́ gangan ni pé láti tẹ àwọn customers wa lọ́rùn láti jẹ́ kò ń ṣe pé torí pa fẹ́ gbà lọ́wọ́ wọn.
0: Ok.
2: Àwa náà fẹ́ ní nǹkan táwa náà máa fún wọn.
0: Ọfà tí mo sọ lẹ́ẹ̀kan nìyẹn.
2: So oúnjẹ ìyẹn bẹ́ẹ̀ fún àbíkẹ́ kò dẹ̀ sí any customer tó ti
0: ra àbíkẹ́ ráìsì
2: pé tí wọ́n testify sí pé àbíkẹ́ even à ń tà dáadáa lórí ẹ̀.
0: Àbíkẹ́ ráìsì
2: yẹn. Àwọn ará ilé náà inú mi máa
0: dùn. Ẹ̀ṣin gbé wá fún wọn kọ́ darapọ̀ mọ́ wá.
2: Ó yàtọ̀ it is a signature rice.
0: Wow.
2: A native signature rice. That is why we named it
0: Àbíkẹ́ ráìsì. Kò jẹ́ ti ìbílẹ̀ gangan
2: ni. Ìbílẹ̀ bẹ́ẹ̀ ni. Epo pupa ni, ede wẹ́wẹ́ ni, a ní ede ńlá, a ní
0: ẹja kíkà nínú ẹ̀. Ugu nínú ẹ̀. Ní ráìsì kan náà. Jambolaya nǹkan tó fẹ́ já wa láyà.
2: Bẹ́ẹ̀ni Jambolaya rice òun dàbí continental.
0: Wow.
2: Nàìjíríà náà ni. Nǹkan tó jẹ́ kí ó yàtọ̀ ni pé àwọn oríṣiríṣi nǹkan tó wà nínú ẹ̀ yàtọ̀ sí jollof rice. Ó fara pẹ́ jollof rice pé
0: ó tún yàtọ̀.
2: Òun ní chicken nínú.
0: Okay.
2: Chicken wẹ́wẹ́ ó ní nínú.
0: Okay.
2: Ó ní onion spring onions. Ó ní onions nínú.
0: Ayé mi.
2: Ó ní dodo wà nínú ẹ̀. So ẹ̀kọ́ imagine tẹ bá ń jẹ rice àti dodo.
0: A ní dodo papọ̀ lẹ́ẹ̀kan náà.
2: Lẹ́ẹ̀kan náà.
0: Ayé àgbà.
2: Ó ní àlùbọ́sà, ó ní báwà. Báwa tó jẹ́ pé òun náà ṣara lóore.
0: Beautiful.
2: So ó ní chicken náà nínú.
0: Àwọn èèyàn fẹ́ wá.
2: Ẹ̀yin ẹ̀kọ́.
0: Ẹ̀kọ́ bá mi sọ bí tí ìbórí jí fùdú wà. Àwọn èèyàn fẹ́ wọ́n fẹ́ wá lóun ṣe ń bá yín sọ̀rọ̀ yìí.
2: Bẹ́ẹ̀ni currently a ní branch ẹ̀ka mẹ́ta.
0: Ok.
2: So ìkọ́ wà ní number 76 Àgbàdo Ìjayé Jankara. Àgbàdo Ìjayé
0: Jankara Road.
2: Ní Èkó tá
0: a wà yìí.
2: Another one wà ní number 37 Àṣàfà bus stop. Dọ̀pẹ̀mú Agége Lagos.
0: Nílẹ̀ lẹ́ ń bí báyìí.
2: Bẹ́ẹ̀ni ní Agége.
0: Agége wá ń bí.
2: Adẹ̀ nìkan náà ní number 74 Ọgbà Road. Agége náà.
0: Agége nìyẹn náà wà.
2: Ọgbà Aṣáde.
0: Ọgbà Aṣáde.
2: Bẹ́ẹ̀ni so ibẹ̀ la fi kalẹ̀ sí.
0: Tá a bá wá rẹni tó fẹ́ ọ́dà àbíkẹ́ ráìsì wá sọ́fíìsì rẹ̀. Tó fẹ́ gbé Jambalaya wá sọ́fíìsì rẹ̀ báyìí bá ti ṣe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó lè pè sísìn tó lè ọ̀dà fún oúnjẹ yìí ẹ bá ń pè.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni
0: 081 59 22 41 26
2: àti
0: lẹ́ẹ̀kan sí
2: 081
0: ẹ má sáré pé ìrẹsì àbíkẹ́ la fẹ́ gbé.
2: 081 59 59 22 41 26
0: tó bá dẹ̀ fẹ́ fi dispatch rider gbé.
2: Nǹkan tó ṣẹlẹ̀ ni pé torí pé àwa náà ìrọ̀rùn àwọn customers wa náà ló jẹ wá lógún.
0: Good.
2: So ẹ̀kọ́ máa order ní online swiftly ni ẹsẹ̀kẹsẹ̀ tẹ bá ṣe order báyìí.
0: ọmọ àgbẹ̀kọ̀yìnlá
2: àti tún wà lórí glovo náà tẹ bá fẹ́ order ní online
0: lórí glovo ẹ̀
2: wà lórí glovo at g food restaurant so a wà lórí glovo náà.
0: Àwọn social media ń dùn yín gọ́.
2: G food buka lórí instagram g food and buka on tiktok g food and buka on facebook.
0: Ó ti tán àbùṣẹ́bùṣẹ́ a sì mú ẹyẹ bọ̀ lápò ni o wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ máa jẹ ẹ̀bùn lórí ètò yìí pẹ̀lú iléeṣẹ́ g food tó jẹ́ pé tó o bá ti jẹ̀bùn ó lọ gba plate àbíkẹ́ ráìsì ó lọ gba Jambalaya plate ó lọ gba àbùlà àmàlà torí mi ì tí ì fẹ́ lọ ká lọ sọ́dọ̀ àrò àmàlà yẹn. Ẹja àmọ́ ráìsì ẹja máa mu díẹ̀díẹ̀ lọ́sẹ̀ọ̀sẹ̀ a sì ń lọ bí àṣàrò a máa mu díẹ̀díẹ̀ lọ́sẹ̀ọ̀sẹ̀ a bá dé bí àbùlà a sọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n lónìí a sọ̀rọ̀ lórí ìrẹsì àbíkẹ́ àti Jambalaya gan wà á fẹ́ gbà. Wà á ti Jambalaya a jọ jẹ́ àwọn aláya
2: ni. Ajẹ́ pẹ́nulá
0: ẹ tún bá pẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín kẹ́ lè máa lọ.
2: 081 59 22 41 26
0: Lekosi.
2: 081 59 22 41 26
0: A tun ma pade lose to nbo o lagbara ti Olorun alagba ndu ah okan yi balẹ opelepo abikerais ati jambalaya Olorun joko tebi no balẹ beke yi se ndogbe bi eya yan keke tebi na ma do eje tun de le se ro ki polowo oja die e se ten tete si wa
3: we are like to go Gifted and Buka ibe la won to mo riri onje gidi tin tojo emi won pelu jo nira esin won to mara jolo amala tabula ni buka won fun ni lalafia ajepelu la ni fried rice ti won ba dish ni Gifted and Buka ero gufe ero wewe ikanu grilled chicken turkey o de dede ba se wa ni buka labe orule Gifted la tun ni Cinnamon Street ni bi ti awon mimu elere dodo bi you got perfect zobo wa si la yo keki shawama ti be be lo seyin eyin le lo janfani promo tun lo lowo jolly rice and beef 2000 naira Jolly loaded rice chicken pelu small coke 3000 naira pere Jolly abula

láti oṣù tá wà yìí ló máa wáyé pàmò tí yìí máa ṣẹlẹ̀. Fẹ́ṣì ń tẹ̀ síwájú Bond FM náà láṣìwà 92.9 gẹ́gẹ́ bí ìṣe wa lọ́sẹ̀ ọ̀sẹ̀ iléeṣẹ́ Vista Bricks Nigeria Limited látàrí ìdíkọ̀sídì kejì àtiwọlé wọn lágbára àtiwọlé látàrí ìdíkọ̀sídì kejì ẹ kí gbogbo aráalé o Vista Bricks.
da Ẹ ṣeun. Gẹ́gẹ́ bí ìṣèwà lọ́sẹ̀ ọ̀sẹ̀ bá ṣe ń lára lọ́yẹ̀ ni tá a fi ní bọ́ sọ́wọ́ lọ́wọ́ ẹjẹ́ ń dédé iṣẹ́ bs media lẹ́ẹ̀kan sí ọ̀sẹ̀ tó ń bọ̀ á tún máa tẹ̀síwájú ẹ ṣeun.

Formula Alternative Therapy ní ká sọ fún yín pé bẹ́ẹ̀ bá ń kẹ́ sí àìsàn tàbí àrùn ìtọ̀ ṣúgà bẹ́ẹ̀ ni àrùn ìbálòpọ̀ onírúurú kí nǹkan ọmọ rẹ̀ kiri láàgọ́ ara àrùn jẹ̀dọ̀jẹ̀dọ̀ àìsàn kíndìnrín ikọ́ lóríṣiríṣi àìsàn appendix ania àrùn ilé ìtọ̀ egbògi bí àwọn baba ńlá wa ló lè yanjú ẹ̀ láì ṣiṣẹ́ abẹ kẹlẹ́dọ̀ ò mọ́ fi gángan dandan wa wò ẹ kàn sí wọn ní jíjọ́ Formula Alternative Therapy pẹ̀lú ọ̀gọ́ ọlọ́run ọba bẹ́ ẹ bá ti ń lo àwọn egbògi wọ̀nyí lọ́gán àlàáfíà dẹnu wọ́n wà ní 8 Amúbíọ́yá street òkè àró àgbàdo ogun state telephone 08037383879 08037383879 jíjọ́ Formula Alternative Therapy àgbà ló tó rò lọ ọba ló tó yẹ ẹ fún un.

0: PhD mo kawe ni ilejala ofufu lorisirisi lori ona lati toju oniruru aisan ara emi ni olugari ile iwosan IANS Natural Medicare International Limited nje mo pe ti eje ko ba jage bo se ye ninu ara ohun ni okun fa ida adorin aisan to se wa ni aye ode oni gbo eya ara kokan lati ori titi de ese mo ni di eje gere ki won ba le sise to pe ṣùgbọ́n tí ẹ̀jẹ̀ kò bá dé ibi tí ó yẹ kí ó dé ó lè fa àwọn àìsàn wọ̀nyí àkọ́kọ́ back pain gẹ́gẹ́ bí lumbar spondylosis tàbí cervical spondylosis neck pain shoulder pain thoracic spondylosis sciatic pain láti ìbáradì títí dé ẹsẹ̀ orúnkún dídùn pajápajá ọwọ́ àti ẹsẹ̀ kí ẹsẹ̀ kó wú orí fífọ́ ní gbogbo ìgbà àrùn stroke tàbí o le fa low sperm count, zero sperm count, varicocele, hydrocele. O le fa prostate enlargement fun okunrin, abi erectile dysfunction, hormonal imbalance, abi infection. Bẹ́ẹ̀ ni o le fa iromo bi obìnrin náà, gẹ́gẹ́ bi tubal blockage, fibroid, ovarian cyst, hormonal imbalance, infection. O le tun fa high blood pressure. Ki lo wa fa ki ẹ̀jẹ̀ ma ja gere? Akọ́kọ́, ti èèyàn ba dúró pé abojoko pé o le fa ki èèyàn over stress ara igbesi aye ti a n gbe fun apẹẹrẹ ki èèyàn ma je processed food ki èèyàn ma pẹ jẹun alẹ I ma n mu siga ọtí amupara wọn le ṣokunfa ẹ ti ìkan nínú àwọn àìsàn tí mo dárúkọ sílẹ yìí bá wa n ṣe yín ẹ lọ fọkàn balẹ torí mo ní ìròyìn ayọ fún yín ọ̀nà méje tó yàtọ̀ ni à ń gbà láti fi tọ́jú onírúurú àìsàn ní ilé ìwòsàn wa àwọn ọ̀nà yìí ni àwọn dókítà ayé ọjọ́ wọn máa ń lò láti fi ṣètọ́jú oríṣiríṣi àìsàn láìṣẹ̀ṣẹ̀ lo oògùn tí àlàáfíà yóò sì máa dé pé and non-medication therapies ọ̀nà àkọ́kọ́ òun ni physiotherapy a máa ń lo ọwọ́ àti máṣíìnì láti fi rìsẹ́ẹ̀tì ara padà sí ipò tó yẹ tí àlàáfíà yóò sì máa dé bá ara náà ọ̀nà kejì ni akupọ́ńtọ̀ mo kọ́ ìmọ̀ ìtọ́jú ìjìnlẹ̀ yìí ní ilẹ̀ China a máa ń lo ìtọ́jú yìí láti fi ṣe ìràpadà ara lọ́wọ́ onírúurú àìsàn àti láti jẹ́ kí ẹ̀jẹ̀ débi tó yẹ kí ó dé lára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀nà kẹta tí a fi ń ṣe ìtọ́jú ni Egyptian cupping or ijama a máa ń lò ó láti fa àwọn ìdọ̀tí tó ń dá wàhálà sílẹ̀ nínú ara bíi bad blood bad water toxins heat jáde kúrò nínú ara gẹ́gẹ́ bí àwọn akọ́lẹ̀ kó dọ̀tí bẹ́ẹ̀ ni a máa ń ṣe ń kó ìdọ̀tí kúrò lára ẹ̀yin olùgbọ́ mi mo gbà yín ní àmọ̀ràn pé kí ẹ máa wá sí ilé ìwòsàn wa láti ṣe environmental sanitation inú ara yín lẹ́ẹ̀kan lóṣù kí ẹ bá lè máa wà ní àlàáfíà ọ̀nà kẹrin tí a fi ń ṣètọ́jú ni heat therapy ṣe ẹran tí ìgbà tí a kéré tí àìsàn bá ń ṣe wá wọn yóò ṣe àgbo tí wọn yóò da aṣọ bò wá mọ orí ẹ tí àwọn àìsàn náà yóò ṣe máa bá ilà àágùn jáde kúrò lára tí ara ó sì gba ìtúsílẹ̀ a ní máṣíìnì ìgbàlódé tí a fi ń ṣe irú èyí nísìnyí tí ẹ bá ṣe lẹ́ẹ̀kan péré ẹ ò fẹ́ máa wá ṣe ní gbogbo ìgbà ni ẹ wò ó ìròyìn ò tó àfojúbà ọ̀nà karùn-ún tí a fi ń ṣètọ́jú ni chiropractic treatment àti àwọn ìtọ́jú lóríṣiríṣi mìíràn tí à ń lò ní ilé ìwòsàn wa lẹ́yìn gbogbo ìmọ̀ ìjìnlẹ̀ yìí tí mo wá fi ilé ìwòsàn balẹ̀ sí abúlé ẹ̀gbá àti ìkòròdú torí kí ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi bá lè bọ́ lọ́wọ́ àìsàn tó ń dà yín láàmú ilé ìwòsàn wa wà ní TrueTest Medical Diagnosis Building lẹ́gbẹ̀ẹ́ Gendo U-turn bus stop gangan ní abúlé ẹ̀gbá Lẹ́kọ̀ọ́ call our WhatsApp number wa òun ni 0803-869-0104 a sì ní ẹ̀ka ilé ìwòsàn wa ní ìkòròdú ní nọmba 2 daniel somali street high school junction sagamu ìkòròdú road ìkòròdú call our WhatsApp number ìkòròdú ni 0816-585-8582 àwọn onímọ̀ ìlera tí wọ́n fẹ́ tẹ̀síwájú láti gba ìmọ̀ kún ìmọ̀.
1: fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí oríṣiríṣi àwọn ìtọ́jú tí a ní ní ilé ìwòsàn wa tí mi tí ì mẹ́nuba ẹ ò rí wọn lórí wẹ́bsáìtì wa www.iasnaturalmedicare.com
0: tí mọ́tò yín bá yọnu mẹkáníìkì ni ẹ ò ké sí tí àìsàn kan bá ń dà yín láàmú àwa ni mẹkáníìkì ara ẹ kàn sí wa fún ìtọ́jú tó péye a máa retí yín.

0: effective relief from malaria. Comal on. Malaria gone. If symptoms persist after 3 days, consult doctor.
1: Àwọn òjò gbogbo àgbọ̀ pé àwọn èèyàn tó máa ń gba òwúrọ̀ àbùrọ̀ fi ìlera ìdílé wọn wíwú yóò ti fi àádọ́ta náírà pamọ́ lórí oúnjẹ kan.
2: Bẹ́ẹ̀ni, òwúrọ̀ àbùrọ̀ tí kò ní ìdáàbòbò kò ní ọ̀dẹ̀ tó tún yà á láti ní kéèdì tí ò mọ́ tó ní fúnni láì mọ́ tó wà nínú rẹ̀.
1: Ṣùgbọ́n
2: tẹ̀sí yìí, inú
3: òwúrọ̀ àmàlà kò sí ìfarawé mọ́.

0: wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ìfilọ́lẹ̀ òróró àmánà àwọn ènìyàn sì ti ń gara láti rà á.
1: Àwọn ọ̀jọ̀gbọ́n gbàgbọ́ pé àwọn èèyàn tó máa ń ra òróró àbùrọ̀ fi ìlera ìdílé wọn wéwu láti fi 50 náírà pamọ́ tó bí oúnjẹ kan.
0: Bẹ́ẹ̀ni, òróró àbùrọ̀ tí kò ní ìdábòbò, kò ní oúnjẹ, wọ́n tún ń dà á láti inú kẹ́ẹ̀gì tí ó mọ́ tónítóní láì mọ tó wà nínú rẹ̀.
1: Ṣùgbọ́n nísìnyí, pẹ̀lú òróró àmánà, kò sí ìfarawéwu mọ́.
0: Yan Amana Refined Vegetable Oil Blend láàyò.
2: Amana Oil, Sealed Value, Honest Price, No Compromise.
3: Sorry, wow.

aṣọ alálòpẹ́ tí ó rẹwà tí ó jọjú tí kò ní dúdú tí kò ní báyìí ní ara jẹ́ tí owó rẹ̀ kò sì pọ̀ lápọ̀jù. Quality classic unique and affordable gold replica jewelries, ambi jewelries and accessories wà fún yín ní digbí. Wọ́n ta necklace, chain ọkùnrin àti obìnrin, bracelet, waist chain, leg chain, wristwatch àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Láti wádìí síwájú sí ẹ pé 08023496546 08023496546 Ambi Jewelries and Accessories ohun ẹ̀ṣọ́ alálòpẹ́ láti òkè òkun lówó pọ́kú ọ̀dọ̀ wa ló wà.

0: kúkúrú ṣe wà bẹ́ẹ̀ náà ló ní yẹ̀fún wà faranú kun naturally skill ṣe ó dáa fún takọtabo bẹ́ẹ̀ ni dagboro aba action beta fọ́pù ní nìkan láti ṣiṣẹ́ akọnilóde ìyàwó ẹni ilé iṣẹ́ faranú kun naturally skill ṣe onílé iṣẹ́ wà ní nọmba 3 Tubla Amadu street RCC bus stop ìyànà ìyẹsí ọ̀tọ̀ Ogun state telephone 0703-04-03-521 tàbí 0705-48-32-622.
1: So, ẹka bọ̀ padà láti ẹka ìpolówó ọjà wa ẹ ti gbọ́ ìpolówó faralókun natural risk care sí iléeṣẹ́ tó ń ṣe 5 plus àti dagboro number 3 subira àti atunuke amadu street rccc bus stop ní yàna yẹsí àti number 22 coca street ọfọ ọlátẹjú street ní olóṣà ní mọṣin tó gbogbo ẹ̀yìn ọmọ yorùbá tẹ̀lé pé tọ́ ewé àti egbò àwọn bàbá wa kò gbọdọ̀ parun òun ní iléeṣẹ́ faralókun natural risk care tí wọ́n ń gbé lárugẹ àìwá mọ̀ tí ẹ bá fẹ́ ra 5 plus àti dagboro ẹ lè pe wọn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0803-040-3521-08030-40-3521 bí èèyàn ṣe jẹ́ nìyẹn ọlọ́ọ̀bá láàánú kò ní fi àìsàn ṣe wá o.
2: tó
1: ẹ ti gbọ́ ìpolówó iléeṣẹ́ Al Yusuf International Travels and Tours tí wọ́n ń kúrò ajì lọ́dọọdún wọ́n ní ká máa fi tó gbogbo ẹ̀yìn lólùfẹ́ wálé tẹ fẹ́ lọ ajì lọ́dún yìí kò sẹ́ni tí ajì ọdún yìí ó wù láti lọ gbogbo àwọn mùsùlùmí tá ajì ọdún 2027 ń wù láti lọ wọ́n ní tẹ bá fẹ́ bá wọn lọ wọ́n ní ká sọ fún pé ètò ìsanwó ti ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ní iléeṣẹ́ wọn ní Al Yusuf International Travels and Tours àwọn bẹ̀rẹ̀ number 50 Isaga Road off Owodele bus stop along Lute Teaching Hospital Road ní Suru Lere fún wọn múra lẹ fẹ́ lọ ní 2027 àbí ajì 2027 lẹ fẹ́ sanwó ẹ̀ka lẹ́ni wọn ní ká sọ fún pé ètò ti ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí o wọn ní wọ́n ṣe ajì visa wọn bá ń ṣe flight ticket hotel accommodation oúnjẹ àárọ̀ àti ìtàlẹ́ lójoojúmọ́ ọkọ̀ lọ́rẹ́ tí ó máa gbé káàkiri àti sahara káàkiri àwọn ibi tó ṣe pàtàkì pàtàkì ní mecca àti medina pẹ̀lú wà sí ìgbàkúgbà ní tí wọ́n máa ṣe fún yín látàwọn onímọ̀ ọlọ́run nítorí ìdí èyí wọ́n tún ní àwọn ambassadors káàkiri tí wọ́n ń sojú iléeṣẹ́ Al Yusuf International bíi alhaji Seyida Fatima Ajafariya àti alhaji Mistura àti Mini Success àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni ambassador wọn tẹ́ bá ti rí àwọn méjèèjì yìí ẹ ti rí iléeṣẹ́ Al Yusuf ni àbí kẹ́ ẹ pé iléeṣẹ́ Al Yusuf International fara wọn lórí 0803-512-4441 tàbí 0916-454-3000 0916454-3000 bí ti iléeṣẹ́ Al Yusuf Aj International bí ti wọ́n ṣe jẹ́ nìyẹn so happy birthday to you Alhaji Halima Sadia Abeke Bolale Omoyale Agesin nílùú Ìlọrin ìlú Onísàlẹ̀ wà tẹ̀ ti ń pa owó Ajéwálé mama Yusuf mama Àyìnkẹ́ mama Ismail Enílàyẹ ọjọ́ òbí yín Ọlọ́run ọba láàrin yóò jẹ́ kí ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé kò ní fi lè ṣàṣìmọ̀ fún yín pẹ̀lú gbogbo Ọlọ́run ọba lórí ètò wa ṣe orí náà náà la wà o irú ayẹyẹ wo lẹ̀yìn fẹ́ ṣe ò tí ẹ̀ ń wa iléeṣẹ́ catering services tó máa ba yín dáná tí wọ́n sì máa mú inú yín àti inú àwọn àlejò yín dùn dáadáa iléeṣẹ́ ọfíìsà ọlọ́bẹ kitchen ni ẹ̀bá kan sí o wọ́n ń dáná oúnjẹ lóríṣiríṣi lóde àríyá ńláńlá iléeṣẹ́ ọfíìsà ọlọ́bẹ kitchen dáná fún ọba bẹ́ẹ̀ ni wọ́n tún dáná fún ìjòyè kọ́dà wọ́n tún dáná àríyá ńláńlá fún àwọn ọmọ Nàìjà tí wọ́n wà lókè òkun àwọn òṣìṣẹ́ wọn jáfáfá dáadáa oúnjẹ tí iléeṣẹ́ ọfíìsà ọlọ́bẹ kitchen bá sì ṣe fún yín lóde àríyá confam ni ọ̀yá ẹ̀pẹ́ aláṣẹ àti olùdarí ọfíìsà ọlọ́bẹ kitchen sórí 0704-108-1893 ọfíìsà ọlọ́bẹ ajámọ̀ wọgbà o lórí tó wa iṣẹ́ orí náà la wà láti bond fm 92.9 wo ń lo àǹfààní láti fi kí comrade shakiru arowoye aka amani ní gbogbo sọlọ zona chairman national union rotor sport worker ní zone b ní ìsọlọ àkú ayẹyẹ ọjọ ìbíyín tẹ ṣe ní ọjọ thursday sa ọlọ́run ọba láàánú kò ní fi eléyìí ṣàṣemọ fún yìí o ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lẹ́ṣẹ̀ lókè pẹ̀ pẹ̀lú ògbó ọlọ́run ọba ọlọ́run ọdà mọ̀yẹ́ sí.
2: èyí ni láti pe gbogbo ènìyàn síbi ayẹyẹ ọdún ayé lála ẹlẹ́kẹtàlélọ́gbọ̀n 33 years irú ẹ̀ tí ó wáyé nínú oṣù kẹwàá ọdún yìí ní Agbọmọlà House olórun tí ó dá wa lárayá ní ọdún yìí ni Jimo Olúborí lábẹ́ aláṣẹ àti olùgbàlejò Chief Dr. Efuwapẹ Adedia Prophet of Ayélálá Lagos State Balógun of Àlímọ̀ṣọ́ Káfàtà alẹ́ Friday 30th mọ́júmọ́ Saturday 31st October ni wọ́n máa ṣe eré fún Ayélálá pẹ̀lú àpapọ̀ gbogbo ènìyàn àárọ̀ Saturday ni àríyá bẹ̀rẹ̀ ní pẹrẹu ní aago mẹ́wàá àárọ̀ láti ìyànà ibà bọ́lẹ̀ ní old garage sọdá sí òdì kejì gbé ọ̀kadà tó ń lọ sí agbọmọlà house láti ìyànà pájà tàbí ẹgbẹ́dá wọ mọ́tò ìkọ̀tún bọ́lẹ̀ ní pipeline sawmill gbé ọ̀kadà tó ń lọ sí agbọmọlà house tàbí kí ẹ pé chief dr efuwapẹ adédíyà sí 0805-5168-825 tàbí 0808-532-1973 ayẹyẹ ọdún ayélala tọdún yìí ó yàtọ̀ àṣeyí sàmọ́dún o.
1: tọ́ ẹlẹ́bẹ̀wò ẹ̀yìn ìyá retí àti ẹ̀yìn ìyá àkókò mo ní kí n júwe ilé ìtajà lima baby world tí wọ́n wà nọmba 52 balógun street ní balógun market lẹ́kọ̀ọ́ ní ìdojúkọ first bank mo ní kí n júwe fún yín o. ibẹ̀ gan ni wọ́n ti ń ta aṣọ ọmọdé bẹ̀rẹ̀ lórí ọmọ òòjọ́ tó fi di ọmọ ogún ọdún lima baby world ni wọ́n ń ta aṣọ ọmọdé lọ́kùnrin àti lóbìnrin bíi t-shirt polo jeans shirt and trousers ọmọdé ilé ìtajà lima baby world kì í ta aṣọ tokunbọ tàbí ká máa ta aṣọ bọ́síkọ́ náà wọn kì í ṣe bẹ́ẹ̀ lọ́rọ̀ tiwọn aṣọ ọmọdé tuntun òun ni wọ́n ń tà ní iléeṣẹ́ wọn kódà tẹ bá ti dé iléeṣẹ́ wọn ga ẹ ti mọ̀ pé iléeṣẹ́ ilé ìtajà òkè òkun lima baby world ní ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń ta aṣọ ọmọdé school bags àti baby car nílẹ̀ yìí tí wọ́n ti máa lọ kó ó yá àǹfààní láre o fún ẹ̀yìn tí ẹ̀yìn alátàtúntà nípa aṣọ ọmọdé àti school bags pẹ̀lú mọ́tò ìṣeré ọmọdé kí kẹ̀tì ti máa lọ sí ilé ìtajà lima baby world ní number 52 balógun street ní balógun market lẹ́kọ̀ọ́ ilé kejì tẹ bá ti wà ní john street ilé kejì lápá àlàáfíà yín lẹ́tì máa rí signpost lima baby world lórí òkè téńté ẹ̀rín àti ọ̀yà ni wọ́n máa fi kí yín káàbọ̀ sí ilé ìtajà wọn pàápàá jùlọ ilé ìtajà lima baby world kì í ta aṣọ tí yóò máa bó tàbí tí yóò máa ya pẹ́ẹ́pẹ́ nítorí ìdí èyí ẹ lọ sí number 52 balógun street nínú ọjà balógun lẹ́kọ̀ọ́ ibẹ̀ ni ilé ìtajà lima baby world wà bí kẹ́ẹ̀pẹ́ wọn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí tó tún jẹ́ whatsapp number wọn 0805-715-2539 0805-715-2539 ó sì jẹ́ nìyẹn àjọ ọmọ ọgbà o bẹ́ẹ̀ sì ni ẹ̀yin wá ilé iṣẹ́ tí ọmọọba yín ya sọ́fẹ̀ ilẹ̀ ẹ̀yìn ilé iṣẹ́ ọlánú kan property nigeria limited ilẹ̀ ìbá kan sóni torí pé wọ́n tún bá ní kọ́lé bẹ́ẹ̀ ni wọ́n tún bá ní ra ilẹ̀ síbikíbi tó bá wù yín káàkiri gbogbo ilẹ̀ yorùbá kódà wọ́n tún bá ní mójútó dúkìá nítorí pé estate management tún ní iṣẹ́ wọn ilẹ̀ wà tí wọ́n fẹ́ tà ní ìdímọ̀ òsùnké àtàn sokoto road àti akéwùmí village lùsádà lówódé ìdíròkò ibi yẹ ní badagry wọn ní ká sọ pé ilẹ̀ wà ńbẹ̀ àti ní pokalẹ́pẹ́ ìjà nìkẹ́ ilẹ̀ wà ńbẹ̀ tí wọ́n fẹ́ tà àti òkè ọ̀rẹ́ ìgbẹ́sà jọ̀gá adéodò ṣẹwárí wọn ní ká sọ fún yín pé ẹ lè bá bàbá ọdẹ oníbùkún wọlé sí jọ̀gá orílẹ̀ yìí torí pé 1.5 million ni wọ́n ń talẹ̀ ẹbẹ̀ yẹn tẹ́lẹ̀ àmọ́ báyìí wọ́n ti ṣe pómò lọ báyìí wọ́n ti sọ di 1 million naira wọ́n ní ká sọ fún yín pé iná ti débẹ̀ o kódà títí gbàbẹ̀ lọ ẹ tún wá gbọ́ ò wọ́n nílẹ̀ ní adodo lẹ́kí lẹ́yìn surprise wọ́n fẹ́ tà ọ̀dẹ́dà farmland payéka ayéka nìyẹn saki ìṣàgà orílẹ̀ farmland lẹ́bàá dangote cement ní ogun state ìbarapá farmland yẹn fún àwọn tí wọ́n fẹ́ dáko éka 1 acre àti 3 plots of land wà fún títà lẹ́bàá ní ifọ̀ lẹ́bàá expressway wọ́n ní ká sọ fún yín pé 25% discount wà lórí gbogbo ilẹ̀ tẹ bá rà lẹ́lẹ̀ iṣẹ́ ọlánú kan property nigeria limited lábẹ́ aláṣà tó olùdarí wọn alhaji abdulwasiu abọ́dẹrin chief akérógun tó fi pàjá kingdom àtẹ̀wárí pé abẹ́rẹ́ tó lókun nídìí òun ní ilé iṣẹ́ ọlánú kan property nigeria limited number 2 command road ọlálọ́wọ̀ bus stop ní ìpájà ní ilé iṣẹ́ wọn wà o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn rí 0808-351-0296 0808-351-0296 tàbí 0904-269-7814 0904-269-7814 wọ́n ní ká tún sọ fún yín pé kódà 5 acres of land wà ní ayé tòrò ìbẹ̀jù lẹ́kí àti 66 acres of land ní ó ti ṣeéṣe ìbẹ̀jù lẹ́kí pẹ̀lú ògo ọlọ́run tẹ bá bá àwọn àdúró àṣejẹrẹ papọ̀ wọn ní ẹ̀ẹ́ni kábàámọ̀ àbúrò tó bó ṣe jẹ́ náà nìyẹn kókó ọ̀rọ̀ tá a mú wálé náà ni wípé ẹja máa yẹ àlàáfíà ara wa wò ẹ má jẹ́ ká dákẹ́ ẹ má jẹ́ ká dákẹ́ ẹ jẹ́ ká máa yẹ àlàáfíà ara wa wò ó ṣe pàtàkì ó ṣe kókó o tó ń lo àǹfààní láti kí bàbá wa dada bàbá mi dada alhaji chief abdulrahim ọ̀làdìmẹ́jì jagunmólú of ìgbàjà land arógundádé ti ìlú èkó bàbá ọba ti ìlú ọfà aláṣẹ àti olùdarí alhikima university nìlọrin bàbá warafanau makana aliya tọ èyí tẹ máa ń pè wá àti bọ́ sí abala tẹ́ ti máa pè wá o tá a ti máa ń jẹ̀bù lóríṣiríṣi
2: nípa pàpà
1: a ti bọ́ síbẹ̀ báyìí
2: níbẹ̀ la wà
1: 0706816 1918

0: Ago méjìlá ó san ti lò. Ẹ̀ka san o. Aku iṣẹ́ lónìí. Ìròyìn àpapọ̀ rè tó ń dẹ́sẹ́ ti gbọ̀ yín láti lè ṣe Bond FM 92.9 Ìkẹjà nípínlẹ̀ Èkó ṣíwájú. Ẹ̀gbọ́ kókó tó ń bẹ nínú ìròyìn náà. Àwọn olùgbé ìpínlẹ̀ Èkó kọmi inú lórí súnkẹrẹ fàákẹrẹ ọkọ̀ tó ń gbojú kan gbogbo ìgbà ní òpópónà ìyànà ìpájà lọ sílùú Ìkọ̀tún. Ọba Aládé darapọ̀ mọ́ àwọn ọ̀tọ̀kùlúùlú láti kẹ́dùn ikú tó yọwọ́ ògògó láwo láàrin àwọn akẹgbẹ́ rẹ̀. Àjọ FAN tó mójútó lílọ bíbọ ọkọ̀ òfurufú nípínlẹ̀ Èkó ti wọ́gilé ilé-iṣẹ́ kan tó ń gba ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n náírà lọ́wọ́ ọkọ̀ ní pápákọ̀ òfurufú nílùú Àbújá o. Nílẹ̀ òkèrè ènìyàn ọgbọ̀n ló jẹ́ Ọlọ́run nípè níbi ìjàm̀bá ilé tó wó lulẹ̀ kan lágbègbè Conakry lórílẹ̀-èdè Guinea wàyò. Ìròyìn náà rè lákọ̀tún látẹ̀nà Abdul Fattah Abdul Gaffar. Ọ̀pọ̀ olùgbé ìpínlẹ̀ Èkó ti kọmi inú wọ́n sì nàka àbùkù súnkẹrẹ fàákẹrẹ ọkọ̀ tó ń gbojú kan gbogbo ìgbà ní òpópónà ìyànà pájà lọ sílùú Ìkọ̀tún tí wọ́n sì ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí èyí tí ò bára dọ̀rẹ̀ rárá o. Abala àgbéyẹ̀wò kókó inú ìwé ìròyìn ló wúrọ̀ òní ni àwọn awakọ̀ àti èrò ọkọ̀ ni wọ́n ti sọ di mímọ̀ wípé súnkẹrẹ fàákẹrẹ ọkọ̀ ọ̀hún ó ń dá ìnira sílẹ̀ fún àwọn ènìyàn ní ojú pópó lágbègbè náà ọ̀nà ká àbùkù sí ìrìn àjò tó yẹ kí wọ́n rìn ní ìṣẹ́jú mẹ́wàá tí wọ́n ń lo bíi wákàtí kan lójú pópó látàrí àwọn òǹtajà níbi tó yẹ kí ọlọ́kọ̀ ó gbà àti ibi tó yẹ kẹlẹ́sẹ̀ ó gbà tí wọ́n gbé igbá ọjà sí àtàwọn ọkọ̀ èrò tí wọ́n ń gbé ọkọ̀ síbi tí ò yẹ àti àìsí ìdarí ọkọ̀ ìlànà ìgbàlódé ní agbègbè náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn awakọ̀ èrò sọ di mímọ́ wípé ọ̀pọ̀ owó ni wọ́n fi ń ṣòfò dànù nítorí owó tí wọ́n fi ń ra epo. Wọ́n sọ di mímọ́ lákòótán pé ìjọba ìpínlẹ̀ Èkó dákun dábọ̀ mójútó lílọ bíbọ̀ ọkọ̀ dáradára kí wọ́n sì gbéná wojú àwọn ọlọ́jà tó ń tajà níbi tí ò yẹ kán sì tọpinpin wọn lásìkò. Ayẹyẹ oníbejì ló jẹ́ fún kábíyèsí àwùṣẹ́ onígbòǹgbò ọba Adéyẹmí Àjàsá tí wọ́n sàmì ọdún kẹfà lórí ìtẹ̀bàbàlà wọn bẹ́ẹ̀ lọ̀kan lára àwọn baálẹ̀ wọn náà wọ́n sàmì ọdún kan tí wọ́n jáwé àkókò lé wọn lórí. Ẹni tó jẹ́ baálẹ̀ àwùṣẹ́ ọ̀pẹ́bí olóyèga Niu Sadiq ni wọ́n kí kábíyèsí ọba Adéyẹmí àwùṣẹ́ onígbòǹgbò kú ayẹyẹ ọdún kẹfà lórí ìtẹ̀bàbà ńlá wọn bẹ́ẹ̀ làwọn náà sọ pé ìsàmì ọdún kan wọn kò sí láti fi mọ rírì ìlàkàkà ìjó lórí ìlú tó dára èyí tó ń bẹ láyé kábíyèsí àwùṣẹ́ tìlú onígbòǹgbò olóyèga Niu Sadiq ni wọ́n dé ní adé baálẹ̀ àwùṣẹ́ ọ̀pẹ́bí lábẹ́ ọba Olúwaṣẹ́gun Adéyẹmí Àjàsá tó sì ti pé ọdún kan ọ̀nì láàrin ọdún mẹ́fà tí àwùṣẹ́ onígbòǹgbò tí wọ́n gorí ìtẹ̀bàbà ńlá wọn ekun kékeré bẹ́ẹ̀ lọmọ ènìyàn fọ̀hún bí ọmọ ènìyàn àti wípé àjọṣepọ̀ tó dánmọ́rán ìfẹ́ àti ìṣọ̀kan ó fẹsẹ̀ múlẹ̀ ṣinṣinṣe nínú onígbòǹgbò olóyèga Niu sọ pé onígbòǹgbò ti rí ìdàgbàsókè má lè gbàgbé lẹ́ka ètò ìṣèjọba ronilágbára ìpèsè iṣẹ́ fún àwọn ọ̀dọ́ ètò ààbò ẹ̀mí àti dúkìá ìlú onígbòǹgbò baálẹ̀ náà sọ pé òun tún ni aṣojú ọba onígbòǹgbò ni wọ́n sì ṣe ìlérí láti ní àjọṣepọ̀ tó dánmọ́rán tẹ̀síwájú mú ìdàgbàsókè bá ìlú onígbòǹgbò. Wọ́n sọ di mímọ́ wípé àkàìmọye àwọn olólùfẹ́ àtàwọn mọ̀lẹ́bí nílùú onígbòǹgbò ni wọ́n fi àdúrà ránṣẹ́ bí ètò ìdúpẹ́ náà bó ti ṣe ń tẹ̀síwájú ní ìlú onígbòǹgbò. Ìjọba ìpínlẹ̀ Èkó pàápàá jùlọ adíje dupò gómìnà lábíàsíá ẹgbẹ́ òṣèlú National Democratic Congress ADC ọ̀gbẹ́ni Funṣọ Duarte ti sọ di mímọ̀ pé ìṣàkóso òun yóò gbajúmọ̀ ìpèsè ètò ìlera tó péye ètò ààbò tó péye torí bá ṣe òun lóore ẹ̀mí aráàlú yóò jẹ òun lógún gidi gan. Dókítà Funṣọ Duarte yìí sọ̀rọ̀ yìí níbi àpilẹ̀kọ àwọn oníròyìn kan tó wáyé níjọba ìbílẹ̀ Àlímọ̀ṣọ́ àti gbogbo wọ́ọ̀dù tó ń bẹ ńbẹ̀ lólùlé iṣẹ́ ẹgbẹ́ òṣèlú náà. Ó sọ di mímọ́ pé ètò ìlera ètò ẹ̀kọ́ tó péye ìgbòkègbodò ọkọ̀ tó lẹ́tíkẹ́ ilé ìgbé olówó pọ́ọ́kú lòun yóò fi fẹ̀rípẹ̀kẹ́ àwọn olùgbé ìpínlẹ̀ Èkó tó ń bá jáwé olúborí inú ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà dokita fun so duati so mo pe isakoso ohun yo mese ko gbe ipese ilegbe yi to ma je ni egberun mewa fun awon olugbe ipinle kodipo yi ti ijoba to ti ri koja lo npese fara ilu noro kini kabo re alaga egbe osilu ndc nijoba ibile alimoso ogbeni pious omo dara tan so pe ipade na da lori bi won yo ti se koju ipeni nija to nkoju egbe osilu ndc nueto dibo sipo gomina eyi to nbo lona dede da ti wipe awon ti gbaradi fun idibo na
1: The executive bẹ̀rẹ̀ NDC Alimoso se meeting. Ó jẹ́ ìpàdé àkọ́kọ́ la se fi lẹ̀ sí àwọn adarí nìkan àwọn aṣojú nípa èyí. Kálukú kún máa mú èsì padà sí wọ́ọ̀dù ẹ̀. Ó máa jẹ́ ká ní ìfọ̀kànbalẹ̀ tó gbogbo wà lájọ wa pa.
0: Ròyìn wa jábọ̀ wípé Adije dupò sípò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú NDC alàgbà fún Ṣọ́ Duarte ni ó ṣe ìpàdé pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ ẹgbẹ́ òṣèlú náà ní gbaradì. Ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀ ìjọba ìpínlẹ̀ Èkó pẹ̀lú àtìlẹ́yìn ẹ̀ka torí sí ètò ìlera lẹ́kùn kẹta ni wọ́n ti pè fún àjọṣepọ̀ tó dánmọ́rán láàrin wọn àti àwọn agbẹ̀bí lílànà ìbílẹ̀ traditional birth attenders lójúnà àti mójútó ọmọ òpónlọ́ àti ìyá aláboyún o ìpàdé àpérò náà wáyé níjọba ìbílẹ̀ Ìbẹ̀jùlẹ́kí ní ìpínlẹ̀ Èkó ibi tí a kọ̀wé àgbà fún àjọ lẹ́ka ètò ìlera lẹ́kùn kẹta dókítà mọ̀sùràtà adélékè sọ di mọ́ pé ìdánilẹ́kọ̀ọ́ tó jẹ́ ti àwọn agbẹ̀bí nílànà ìbílẹ̀ wáyé láti oṣù kínní sóṣù keje ọdún tá a wà yìí ó sì ń wáyé lọ́dọọdún nù ni dókítà adélékè sọ di mọ́ wípé ìforúkọsílẹ̀ àwọn tí ó lóyún ó ti dínkù díẹ̀ eléyìí tó sì kan wọn lómi inú ló jẹ́ kí wọ́n máa ṣe ìpàdé lóòrèkóòrè pẹ̀lú àwọn olùgbẹ̀bí nílànà ìbílẹ̀ àti ti ìjọba ìpínlẹ̀ Èkó lójúmọ̀ àti ní ìfọwọ́sowọ́pọ̀ tó dánmọ́rán láti dóòlẹ̀ mí aláboyún àtọmọ òpónlo tó ń bẹ nínú wọn dókítà adélékè tẹ̀síwájú wípé ọ̀pọ̀ àwọn obìnrin ni wọ́n nílò àmójútó tó péye lásìkò tí wọ́n bá ń gbẹ ẹ̀bí wọ́n rọ àwọn agbẹ̀bí nílànà ìbílẹ̀ náà láti tètè máa fi aláboyún tó bá ń tí ẹ̀jẹ̀ bá ń jáde lára rẹ̀ tàbí èyí tó pẹ́ kó tó bímọ tàbí èyí tó bá ní ẹ̀jẹ̀ ríru kí wọ́n tètè máa yọ̀ǹda wọn sọ́dọ̀ àwọn dókítà òyìnbó láti dóòlẹ̀ ẹ̀mí wọn kọ́mọ má bàa kú ṣàlàbòyún nínú bẹ́ẹ̀ ni wọ́n sọ di mímọ́ pé àwọn ìjọba ìpínlẹ̀ Èkó ń ṣiṣẹ́ pẹ̀lú ìjọba àpapọ̀ ẹgbẹ́ onímọ́tò NURTW nípasẹ̀ ètò kan tí wọ́n pè ní màámi eléyìí yóò jẹ́ kí ètò ìtọ́jú tó péye kó máa jẹ́ ti àwọn aláboyún tí wọ́n sì gbé ọkọ̀ wàwo kalẹ̀ tamọ̀ sí Lasambos Emergency Service tí ó máa dóòlẹ̀ ẹ̀mí èyíkéyìí aláboyún tó bá rọbí lójijì láti dóòlẹ̀ ẹ̀mí aláboyún àtọmọ ọnu rẹ̀ inú ọ̀rọ̀ rẹ̀ alága ìjọba ìbílẹ̀ Ìbẹ̀jùlẹ́kí ọ̀gbẹ́ni Ṣẹ̀san Olúwa ó dúpẹ́ o lọ́wọ́ ìjọba fún àtìlẹ́yìn tí wọ́n ń ṣe fún àwọn aláboyún àti ọmọ òpónlo. Àwùṣẹ́ ìlú onígbòǹgbò ọba Olúwa Ṣẹ́gun Adéyẹmí Àjàsà ti ránṣẹ́ ìbánikẹ́dùn sí gbogbo àwọn eléré orí ìtàgé ilẹ̀ yìí àti gbogbo olùgbé àṣà àti ṣe lárugẹ lórí ikú tó pa Làgbàtà Ẹ̀wò Babatunde Hasan àti gbogbo ayé mọ̀ sí ògógó lẹ́yìn àìsàn ráńpẹ́ tó bá fẹ́ra. Wọ́n ní ìròyìn bàgájà ìròyìn náà jẹ́ nígbà tí ọmọ rẹ̀ kéde àtàwọn akẹgbẹ́ rẹ̀ pé ikú ti yọ wọ ògógó láwo láàrin àwọn akẹgbẹ́ rẹ̀. Ọba Àjàsà sọ pé ikú tó pa Táíwò Babatunde Hasan ó jẹ́ èyí tó ba lọ́kàn jẹ́ àti gbogbo mọ̀lẹ́bí àti àwọn eléré ìdárayá orí ìtàgé àti gbogbo orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Ọba Olúwa Ṣẹ́gun Ṣèwúrẹ́ pé kẹlẹ́dùà ó foríjì ògógó kó sì rọ́ gbogbo mọ̀lẹ́bí rẹ̀ ọ̀rẹ́ ọmọ rẹ̀ lójú àti gbogbo ìran Yorùbá. Ìròyìn àpapọ̀ lẹ́ǹgbò láti ilé ìṣẹ́bọ̀ Under FM 92.9 Ìkẹjà nípínlẹ̀ Èkó.

0: ṣèròyìn Bọ́ndé FM àwa máa lọ bá.
1: Mẹ́tò rẹ̀ bọ̀nù bọ̀tọ́kútà sàn àwọn ẹ̀sìn ìyọ̀ mẹ́gbọ̀n ìjọba ìjọba Bọ́ndé FM 92.9 tí ó sì tún kẹjà àwọn ẹ̀dín Nàìjíríà tàn Pius Sọhẹ́ wẹ́yìn rọmi tàn. Àwọn tí àwọn olùrò kò bẹ́ àyè òṣìrò pó dé rẹ̀ sí àzán kánṣakùn tó ti fí ẹ̀ ẹnẹ̀tò ajẹ́rànmí ìfẹ́lódùn lẹ́nu ọdúdù gọ́ná ìfẹ́lódùn lẹ́nu ọdúdù àzọ́kànṣẹ́gun lọ́rẹ́ ẹ̀sìn fífọ́dún mẹ̀wẹ̀nù látọ̀ díké náà òun sí ìgọ̀ ìgọ̀ tító níbo àwútàùn látọ̀ hàn tó mẹ́nu rẹ̀ lọ́jẹ̀ àhímẹ̀ gọ́ná òfífẹ́ ìdébò rẹ̀ dún mẹ̀wẹ̀nù mọ̀kẹ́rẹ́ wẹ̀ lásọ̀ hàn àjọ tító dónù kan ihe jẹ́ tó lẹ́nu ọdúdù òwe òhódù rẹ̀ àyẹ̀wò lọ́rẹ́ wẹ̀ aṣú bí òjò lího kọ́nà owó ṣe nílého ẹnẹ̀tò ìfẹ́lódùn ẹnu ọdúdù àyẹ̀wò dẹ́vù rẹ̀wẹ̀ cemetery market sí àlèho ìsíkalu lího aláyà bí àgbà lího gọ́nà ọ̀dọ̀fin lího ẹnẹ̀tò ajẹ́rọ̀mí ìfẹ́lódùn ẹnu ọdúdù àzọ́kánṣẹ́gun lọ́rẹ́ sí bíbẹ́jí wẹ̀ àyínámẹ́tọ́ àdúdú náà àyèmátẹ́ngàn tó gbé tàtó sí àjọ́gà tító sí hojí dáwẹ̀ nurudeen agbájé mọ̀nusán tó àyèmátẹ́ngàn babájídé san olú sí yìí kọ̀mẹ̀ láwùzọ̀ hàn gbèrágbè jẹ́ kúrá gbé tábàlù rẹ̀ ṣe òhódù lọ́rẹ̀ tó lè jẹ́ ró. Àwọn ìsìn nìtẹnu ìnáná ìkọ̀túngọ́nà yànnàpájà rẹ̀ kò bá gbèrè tuntun fi hè lọ tágbà tuntun wẹ̀ àyò tó sí òun sàtọ́ lẹ́ nígbàpá yé tó fi lọ́lẹ̀ náà dé pààyàn yìí tàn tó ònísà tó àyò tó sí òdàlì ìyàrá bẹ́ sẹkírísẹ̀ òògùn tó tuntun tí ì tó lẹ́nu lọ́lẹ̀ ló àtọ́wọ́n ìmẹ́tàn sí ìrìn tuntun abala àgbéyòjí pẹ̀tù lọ́lẹ̀ ìwọ̀n ọ̀hún ti tó àfọ́nùhè àtàdé rẹ̀ tó tó ẹnu òhógùn tọ́ lọ́lẹ̀ mẹ́ sẹ̀húmẹ́dọ̀ àyò tó sí nùsà tọ́lọ́lẹ̀ sí wàrà gbagba lẹ́ńkọ̀ nínú ìyàwó náà hàn gàmẹ̀yì tó yé tán lọ́sọ̀lọ́sọ̀ tó sẹ́kírísẹ̀ òun tán sí tàgbà ọ̀húrọ̀ sí dàrí gbọ́dọ̀ àjọ̀húnkùn tọ́ àtàdé rẹ̀ lọ́sù nù jẹ́ òun tó fìjàgọ̀ tó ṣe òun tó tọ́ lẹ̀ mọ́kẹ́rẹ́ pẹ̀ òun sí ìgọ̀ ìgọ̀ dàgbé sí títò kó gbàfọ̀ pété tó fílọ́lẹ̀ sẹ̀jẹ̀rẹ́gò àjọ̀húnkùn tọ́ àtàdé rẹ̀ pàdó òmẹ màhùn yìí tán ya tó húrọ́jí náà dé àpẹ́ ṣùṣù gọ́nà bẹtúrómì ṣùṣù náà yìí gbé dóyè ró ẹnẹ́ tó ẹ̀hẹ́ sì dàrí tòun rẹ̀ wá nà pọ́ dókẹ́kẹ́ ó tó rán àhọ́ dúdú lọ́sọ̀lọ́sọ àrùnmọ́tà àhọ́ dúdú tó rán yẹníjàre yàfọ́ tó húrọ́jí tó mẹ̀wẹ̀nù tó lè jẹ́ ró. Ẹ̀rọ sí fúdé sí Bọ́ndé FM 92.9 tí ó sì kẹjà àlàyé Nàìjíríà tán. Pius Sọhẹ́ pẹ̀yà rẹ̀ tuntun rẹ̀ mi káàjọ ìdìbò yẹn á sì wẹ̀nù mìíyà rẹ̀ tó àzọ́gò ọ̀zọ́ fúnni lọ jẹ̀mẹ̀sí wẹ̀yì mẹ̀tàn.
2: Band FM
3: 92.9 Band FM 92.9 Band FM 92.9

0: dàgà o. Àṣọdúnmọ́dún báyìí láwa àṣọdúnmọ́dún o. Àṣọsùmọ́sù ní ìṣàwà àṣọsùmọ́sù. O ti mọ́dún eléèjẹ wàá tún ṣẹ̀mí ni. Bíi tọ̀rúnmìlà. Ó lóun ò bèrè ọdún púpọ̀ sẹ́. Àní kóun ṣáà ti máa lé lọ́dún. Nínú àkọsílẹ̀ tá a gbọ́ ni pé ọ̀rúnmìlà ó ṣe ọdún kìíní. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó ṣe ọgọ́rùn-ún ọdún. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó mà lé ní igba ọdún ọ̀hún. Kódà ó lé lẹ́ẹ̀kan nígbà ọdún. Ní ti ọ̀gá wa nílé-iṣẹ́ Bond 92.9. Alàgbà Gbẹ̀ngà Fátìlé. Ẹ lé ní ẹgbẹ̀rún ọdún láyé. 1,000 nu. Lágbára Ọlọ́run. Happy birthday to you, sir. Lórúkọ àwọn aláṣẹ ilé-iṣẹ́ Radio Nigeria bẹ̀rẹ̀ láti Abuja pátápátá. Ọ̀gá wa number one Radio Nigeria ní olú ìlú wa ìlú Abuja Director General wa Dr. Mohammed Bulama. Wá sí ọ̀dọ̀ ọ̀gá wa ní ilé-iṣẹ́ Radio Nigeria ní ìpínlẹ̀ Èkó. Ọmọbìnrin Adenike Wuraola Adegoke. Lákì ọlọ́jọ́ òbí òní. Oya ẹ̀rọ máa jẹ́ o ìjọ ẹni kan. Alàgbà Gbẹ̀ngà Fátìlé. Ó yẹ máa gbé ẹsẹ̀ ní kọ̀ọ̀kan. Oya ẹ jẹ́ kí àwọn ọmọ yín tí wọ́n wá kọ́ṣẹ́ mọ́ iṣẹ́ tí wọ́n ti kọ́ léèwé the IT student kan wá kí fún ọjọ́ òbí Alàgbà Gbẹ̀ngà Fátìlé ya bẹ̀rẹ̀ látọ̀dọ̀.
1: Mr. Gbẹ̀ngà Fátìlé, happy birthday to you, sir.
0: Sorry, Yoruba. Ah, are you?
2: Oh,

Abuereba, 92.9 Bond FM. Oh, Gendi Bobon FM 92.9 Akanchawa. Sina Kene.

0: sọ sọ ka sọ mẹ ka sọ gbogbo tẹsí gbọ ilé iṣẹ bond fm 92.9 lẹ kan sí abọdá gbàgede ọrọ nílé ilé iṣẹ bond fm 92.9 a ní ibi tí ẹ ti máa ta àwọn ìtẹjíṣẹ nǹkan tẹ kíjọba ṣe fún yín ládùúgbò yín àkíyèsí tẹwàá fẹ pe ìjọba sí lórí nǹkan tí ó ṣẹlẹ ládùúgbò yín ẹ máa pè wá ẹdẹsílẹ tẹ àtẹjíṣẹ ojú òpó àtẹjíṣẹ wa òun náà ni a ní whatsapp number bẹẹ ni a dẹ tuntun pé ojú òpó wa 07063161916 àwọn ìkan ti wà lójú òpó hello
1: hello
0: ẹ káàsán ọmọ orúkọ yín bolẹ ti pé mà
1: mo ti pé nínú lagos
0: kí lẹ fẹ zero whatsapp number tẹ máa tẹ àtẹjíṣẹ sí 08152361963 òun náà ni ibi tí ẹ máa tẹ àtẹ̀jíṣẹ́ yín sí bí ẹ̀yin dẹ́rẹ̀fẹ́ pè sí ojú òpó ìbánisọ̀rọ̀ ni ẹ pé ilé iṣẹ́ bond fm 07063161916 òun náà ni ojú òpó tí ẹ fi dá sí ètò ní ọ̀sán tòní ilé iṣẹ́ bond lawa 92.9 àti rí àtẹ̀jíṣẹ́ yìí wọ́n ní gbogbo àwọn cda cdc tí wọ́n wà ní powerline bus stop ní èjìgbò wọn náà wọ́n ra wẹ́ẹ̀bẹ̀ sí ìjọba ìbílẹ̀ èjìgbò àti ìjọba ìpínlẹ̀ èkó wọ́n ní ẹ̀dàkùn ẹ̀dàbọ̀ wọ́n ní ọ̀nà powerline bus stop tí ó wà ní èjìgbò wọn náà yìí ń fẹ́ àmójútó sì ń fàtúnṣe wọ́n ní ìjọba ẹ̀dàkùn ẹ̀dọ́ wọ́n ní ẹ̀bá wọn ṣe wọ́n ní pé bí mọ́tò àti ọ̀kadà níṣe ló ń kọlu ara wọn ní ọ̀nà yìí wọn ní ẹ̀dàkùn ẹ̀jọ́ o ẹ̀bá wọn ṣe powerline bus stop ní èjìgbò ẹ̀bá wọn ṣe títí yìí àtàwọn street tó kù ní apá ibẹ̀ yẹn hello.
1: Hello, please. I've been watching following your FM.
0: Okay.
1: Got the number from there.
0: Okay. You are here already. What do you want?
1: May I ask the name of the FM?
0: Okay, Bond FM 92.9.
1: Ma?
0: Bond FM 92.9.
1: Bond FM?
0: Yes.
1: Okay, thank you.
0: Thank you. 07063161916. Náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ fi pè tàbí kí ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yín sí ojú whatsapp number wa 08152361963 08152361963 òun náà ni ẹ tún lè ti tẹ àtẹ̀jíṣẹ́ yín sí iléeṣẹ́ bond lawa 92.9.

0: 对对，弄完就平均哎，一些房子咱们这些，好多房子我拿走，万一出去。
1: 啊，你嘛，你啥？要啥？到印尼你跟你写密，我那里过年，人家交白皮嘞。jẹ́ pé ọ̀tí ìrọwọ́ tí yín náà iná ẹ̀ṣẹ̀ tí yín ẹ ṣe ìwọ̀nba tí agbára tí yín náà ká kí wọ́n lè rí ti tí yín sọ ìmúdẹ̀ ń gbọ́ yẹn nínú tí wọ́n yin àwọn alága ìjọba ìbílẹ̀ tí wọ́n gbàtàn rí iṣẹ́ tí wọ́n ṣe òun náà ni wọ́n ṣe ń ṣe léyìí iléeṣẹ́ bond láwà 92.9 lórí ètò gbàgede ọ̀rọ̀ náà ni ìbẹ̀dà tí ń kọ̀ sí wọ́n ní pásítọ̀ Táíwò Àfọlábí láti Ìkọ̀tún wọ́n ní ẹ̀jọ̀wẹ́ bá wa bí alága ìgọ̀dọ̀ Ìkọ̀tún senior comrade Azeez Akinsọ́yà àti gómìnà Sanwó-Olu kí wọ́n má gbàgbé ìlérí tí wọ́n ṣe fún àwa olùgbé ìgbòho Aníṣẹ́rẹ́ street off governor road Ìkọ̀tún wọ́n náà yìí ni wọ́n darí omi gbà nígbà tí wọ́n ń ṣe governor road ní Ìkọ̀tún wọ́n ní ẹ̀jọ̀wẹ́ ṣàánú fún wa o ẹ wá bá wa ṣe ọ̀nà ìgbòho Aníṣẹ́rẹ́ street off governor road Ìkọ̀tún Pásítọ̀ Táíwò Àfọlábí láti Ìkọ̀tún àwọn náà ni wọ́n tẹ àtẹ̀jíṣẹ́ yìí sí wa iléeṣẹ́ bond láwà 92.9 lábala gbàgede ọ̀rọ̀ náà ni.

atiléṣẹ́ bond fm 92.9 àtúrò àtẹ̀jíṣẹ́ wọn ní orúkọ wọn ní àwọn fi àsìkò yìí bẹ alága ìjọba ìbílẹ̀ àgègè kí wọ́n jọ̀wọ́ bá wọn ṣe kòtò ìdáminu àti títì wọn ní adéṣọ̀kan bọ̀dé tọ́bùn kadri wọn ni wọ́n ya wọ́n ní àwọn ọ̀nà yìí wọ́n ní wọ́n ya omi sínú adéṣọ̀kan ṣùgbọ́n wọn kò wọ́n kọ̀ láti ṣe ìtẹ̀síwájú iṣẹ́ ọ̀nà tí wọ́n ń ṣe láti kadri street wọ́n ní wọ́n ń darí àgbàrá tó ń bọ̀ láti àwọn okùn ọlá àti kadri sí sínú adéṣọ̀kan ṣọ̀kan wọ́n ní ojoojúmọ́ tí òjò bá ti rọ̀ ni àgbàrá ń wọ inú ilé wa ní gbogbo dúkìá sì ń bàjẹ́ wọ́n ní ẹjọ́ o wọ́n ní omi kò ní gbé wa lọ o tọmọtọmọ tara tẹbí o wọ́n ní àwọn àmọ́ lóore tí ẹ bá ṣe lè fáwọn orúkọ ẹni tí ó tẹ àtẹ̀jíṣẹ́ wọ́n ní orúkọ tàwọn ní ọ̀gbẹ́ni ọlátúnjì àbáyọ̀ láti adéṣọ̀kan street oníwáyà nílùú àgègè iléeṣẹ́ bond la wà 92.9.

0: Kí láti out of school initiative ìyẹn ní agbègbè Oshodi níbí báyìí ohun tí mo dẹ̀ mú agẹ́ bí àkòrí àwùjọ máa gbé yẹ̀wò nínú studio pẹ̀lú mi àti ní abilékọ Olúwaṣeyí Motorayo ẹ kú rọ̀lẹ́ o ẹgbọ́n sókè kí ní ege yẹn jẹ microphone ní ọ̀pẹ ṣàlàáfíà ni o gbogbo ní nkọ ẹkú ìtọ́jú ìlú ọlọ́jọ gbé orí bá ṣe ń fẹ́ lágbára ọlọ́run olódùmarè àyà bẹ́ẹ̀lì ó bẹ́ sáré iṣẹ́ ti bẹ̀rẹ̀ náà nìyẹn ìyá wa ta bá ní ká wò ó out of school initiative wá tẹ̀ ti gbọ́ out of school ṣe ẹ̀yin máa lé àwọn ọmọ jáde ní ilé ìwé ni àbí kí ni àjọ yín gan kí ni tí wọ́n ń ṣùtà tí wọ́n gbé dání.
1: Ẹ ṣe ọmọ tó mọ̀ kọ́ lọ. Ilé iṣẹ́ out of school children empowerment foundation ó jẹ́ ilé iṣẹ́ tó wà ní tó ń mú ọmọ padà sí ilé ìwé à ń tra láti mú un kúrò ní street titi abára ọmọ london bridge a máa mú wọn lọ sí class a dẹ̀ ń fún wọn l'accommodation ṣùgbọ́n ní àkókò yìí bí nǹkan ṣe rí a ní shelter lóṣòdì mọ́ ibi ta ní shelter sí ta ẹ̀ṣẹ̀ ń kọ́ lọ́wọ́ ó wà ní ìkòròdú ní ìta olúwo tó jẹ́ pé permanent site a ṣì ń ṣiṣẹ́ lé lórí pé ká lè máa mú wọn síbẹ̀ kán máa lọ sí school kí gbogbo nǹkan kó rọrùn fún àwọn ọmọ.
0: Tẹ bá sọ pé ẹ mú àwọn ọmọ kúrò ní ojú òpópónà ẹ ń dá wọn padà sí yàrá ìgbẹ́kọ̀ọ́ ṣé ẹ kàn máa lọ lójú títí fígbà tí yẹn bá ń gbìn lẹ́kàn ọ̀rọ̀ ọmọ tí ń lọ lẹ́kàn lè mú lápá pé ìwọ kíláàsì ló yẹ kó wà àbí ó ní àwọn ìlànà tí ẹ máa ń tọ̀ láti dá àwọn ọmọ yẹn padà sí inú yàrá ìgbẹ́kọ̀ọ́.
1: Ẹ ṣe olóòtú ọ ìlànà tá à ń tẹ̀lé ó pọ̀ lóríṣiríṣi
0: ẹ ṣáwó
1: pé a kàn lè dédé mọ́ ọmọ ọlọ́mọ ká ní à ń gbé lọ sí class ta bá ti rí pé ọmọ yìí bóyá ti lọ bẹ̀ bí ẹ̀mẹ́ta ta wá rí pé ó wà ń bẹ̀ a lè lọ approach ẹ̀ ká bá a sọ̀rọ̀ pé kí lóde tó ṣe lọ sí ilé ìwé lákòókò tí àwọn akẹgbẹ́ wà ní class kí ló ṣẹlẹ̀ èmi máa dá wa lóhùn èmi lè fẹ́ máa prove pé ó ráyè ò kìnnìkan kìnnìkan bọ̀ tán bá ti ró oúnjẹ ẹ mọ̀ pé ọkùn òun la gba nǹkan
0: tá a bẹ̀rẹ̀ ní oúnjẹ náà la fi ń tara bí
1: ẹ ṣe olóòtú so tán bá ti rí nǹkan lọ́wọ́ wa bí àwọn ró oúnjẹ tá à ń fún àwọn èèyàn èmi àfarabalẹ̀ tó bá ti jẹun tán àfarabalẹ̀ gbọ́
0: ìtẹ̀fẹ́ bá wọn sọ torí wọ́n ní ebi ewu ọdún kọ́rọ̀ mi ò wọ̀
1: bẹ́ẹ̀ ni so tá a bá ti wá bá wọn sọ̀rọ̀ tán tán ti jẹun tán ti ṣe gbogbo ẹ̀ wọ́n ti dọ̀rẹ́ wa nìyẹn tá a bá wá sọ pé òkè ṣé o lè máa yọjú sí mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan ní ibi tí ọ́fíìsì wa wà ó máa wá tán bá dẹ̀ ti wá bẹ̀ yẹn a máa bá wọn sọ̀rọ̀ kí ló dé tó ṣe lọ sí school kí ló sún ẹ débi tó wà wọ́n á ṣàlàyé nǹkankan bí nǹkan ò lé wọn lé wọ́n á mọ nǹkan tó ń ṣẹlẹ̀ tán láti ṣàlàyé fún wa so èmi à sọ nǹkan tó ṣe tó fi di ẹ̀rọ under bridge a sọ fún wa bóyá bàbá ìyá ọmọ ti kú ni tí bàbá wa fẹ́ yàwó mi ni a ṣàrí nǹkankan wí fún wa a máa wá wò ó pé òkè ṣé ta bá fi ẹ sí school ṣé wà á lọ èmi à ní ẹ èmi lè lóun fẹ́ kọ́ṣẹ́ ni torí pé méjèèjì náà là ń ṣe
0: òkè
1: à ń kó papọ̀ fún wọn
0: ọmọ tí o bá fẹ́ kàwé ẹ lè gbá yànjú tó kó lọ kọ́ṣẹ́ ọwọ́
1: bẹ́ẹ̀ni a máa fi sẹ́nu ìkọ́ṣẹ́ torí pé ọmọ tó bá ṣàtìníṣẹ́ lápá kò ní wú ṣojú kòkòrò kò dẹ̀ ní jalè so a máa ń fi wọ́n sẹ́nu ìkọ́ṣẹ́ náà bọ̀ ilé ta máa ń sábà ṣe jù ni pé a bá ti rí bẹ́ẹ̀ tó ti ní òun interest sí school a máa fi wọ́n sí class.
0: Ẹ bọ̀ ìyá wa ẹni sùúrù ẹ bọ́ bínú o tí ọ̀rọ̀ bá rí bẹ́ẹ̀ ṣé ẹ̀kọ́ àwọn kan tẹ pé bí pentagon ni wọ́n ti pẹ́ ń gbòòrò àwọn ti jingiri àwọn ọmọ tó wà pé bóyá agbára wọn ti kọjá pé káàkiri pé wọ́n jókòó tó rọ́mọ mi wà lábẹ́ bíríjì tó wà yẹ wọ́n ti ṣe àfihàn sìgá ńláńlá wọ́n ti ṣe é sí kó dọ́mọ mi ti darapọ̀ mọ́ ẹgbẹ́ ológógóró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́ ẹ bá irú àwọn ọmọ yìí náà tí wọ́n sì jẹ́ ọmọdé ǹjẹ́ àjọ yín ní ọ̀nà tẹ́ tó wọn fi ń pe àwọn náà wá sílé.
1: Ẹ ṣe olóòtú ọ̀nà tá à ń gbà mo ti gẹ́gẹ́ bí mo ṣe kọ́kọ́ sọ ó póríṣiríṣi ta bá rí ọmọ tó ti wà into drug abuse sọ pé ó ń lo egbògi olóró ta bá ti rí bẹ́ẹ̀ yẹ a máa kọ́kọ́ máa kánsẹ́lì wọn ta bá ti ń ṣe kánsẹ́lì yẹn la máa mú rú ìgbésẹ̀ tẹ̀ ta máa gbé tó bá ti ń wá time to time tá à ń súnmọ́ wọn nǹkan yìí a máa reduce ẹ̀ díẹ̀díẹ̀ kò ń ṣe nǹkan tó lè dùn gbà lójijì náà bí ọmọ tó ti ń mu sìgá ti pẹ́ ta ìjàjà wàá mú ẹ mọ̀ pé wákàtí tó bá lò pẹ̀lú wa yẹ ó tún ó máa tún jẹ́ kó reduce nǹkan tó tún fẹ́ mu ta bá ṣe ń rí time yẹn tá à ń bá wọn sọ̀rọ̀ time yẹn máa jẹ́ kí nǹkan yẹn wálẹ̀ lára wọn.
0: O dàná wá jẹ́ ká wò bá ìyá wa torí iye tẹ́ ń sọ yín nísìnyí ọ̀rọ̀ ẹgbẹ́lẹ́mùkú owó ni
1: bẹ́ẹ̀ ni sà
0: kẹ́ tó dáná fún wọn ká tó jẹ ke to lo mu won ku lori titi dan pada si yara igbeko omo te mu pada si yara igbeko baggi aso ilewe wo je je pe ni pele iku lati primary wo secondary olodun ti meko ofe wa sugbon baggi bata iye iwe ati bebe lo ati awon kan mi se awon kan ti wa ti won gbe owo fun yin abeyin na legbele te kan omi owo te fi ri owo se awon kan won yi
1: e se sa olotu ni community ta wa ni ladipo osodi bi alawon kokan o je pe won se ran lowo fun wa
0: awon leyin ju anu
1: ni bi igba ta fe kuro ni ibi ti office wa wa tele la gege mu toro tona ti tabe ikan lara awon eyan wa to wa la America lo fun wa ni bi kekere ta nu ni oyegun a
0: losodi kan
1: na ni won fun wa pe ka ma lu lofe igba mi ta ba pe ya wa ye pe mommy o tun ti ri ba ni di nkan fa awon mo yi o won ma send si wa atun wa lawon eyan kokan na bi ta lo skip
0: en ko to ba ye pe alaburu eyan ni a ma daruko mo mo fe ke daruko
1: ani daruko won ni Mrs. Abimbola
0: Mrs. Abimbola Abimbola Fashola
1: dada sa
0: Mrs. Abimbola la sa mo wa si ibo America lohun olohun ni je ko mo ma pada si bu etes waju
1: so bi talos kibo no awon na ma support wa time with dial number ni
0: okay
1: won ma nse ore fun wa lori sirisi ona tun ba ti pe won bayi ipe I need the way o I need the school bag o let's take some money ki wa ko won ma support wa a de tun ni ti delight won wa comfortable village awon na ma fun wa won ma support wa
0: le to tun bo si pe ilekun yin si sile ta ba ri boya ile ijosin ni o tabi ta ba ri ajo ijoba kan to ba wo pe ise te gbe dari o ise gbogbo ilu ni o a le ran yin lowo o lati le je ki awon mo e ki gbe ko won ko ron ati e ikose won iyen ni pe aye si sile fun
1: won o si sile repete
0: o da na a lo dato mi ran pe ngba ta ba wa pada de awon ibeere mi si ku to n ta wota se ninu mi ti a fe beere lowo imo n bo bile ki sa ye pola.

0: bẹ́ẹ̀ ni ètò ojú ìṣẹ̀ta náà lẹ́gbà láti kàn ní bondfm32.tide níbi tí a ti ń wo àwọn ọmọ tí wọ́n máa ń fi ẹsẹ̀ lu ìgboro káàkiri lákòókò tó bá rà ọmọ tó kù bá wà ní ilé ìwé àwọn tí a ti ń bá sọ̀rọ̀ náà ni out of school initiative tí wọ́n fún wa ní àwọn ìrírí ọlọ́kan òjọ̀kan nípa àwọn ọmọ àti ọ̀nà tí wọ́n máa ń gbà láti dá àwọn ọmọ náà padà sí ilé ẹ̀kọ́ ìyá wa olúwa ṣèyí ẹkú kalẹ̀ lẹ́ẹ̀kan sí ìyá wa kò sí lábẹ́ bó ṣe wò ó lè rí yóò ní àwọn ìpèníjà kan tàbí òmíràn eléyìí tí àjọ yín máa ń kojú pàápàá jùlọ fún ìtọ́jú àwọn ọmọ tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ṣé ẹ lè bá wa ná bẹ̀ bóyá bíi àwọn ìpèníjà kan tàbí òmíràn eléyìí tí ẹ ti là kọjá.
1: Ẹ ṣe gan olótú ara lára àwọn ìpèníjà tá a ti ẹ̀wọ̀n kọ́ ni tó jẹ́ pé gangan ló jẹ́ kókó jù òun ni ṣẹ́ọ́tà.
0: Ok ilé ìgbé nìyẹn.
1: Bẹ́ẹ̀ni torí a nídìí ṣẹ́ọ́tà yìí lóṣòdì pàápàá jùlọ torí àwọn ọmọ tó wà ní under bridge tábà ní ká máa wò tábà rí ibi tá a fẹ́ kó wọn sí kò yí sì kí n kó wọn lọ sínú ibi tí mò ń gbé ní mo lọ́mọ obìnrin. Ọmọbìnrin dẹ̀ wà nínú àwọn tá à ń sọ ọmọkùnrin wà nínú wọn tá a fẹ́ ṣèrànlọ́wọ́ fún ṣùgbọ́n tó bá yẹ pé wọ́n aréyàn tó máa sọ pé àwọn ẹ gba building yìí o ẹ máa fi ṣe kódà a máa ṣiṣẹ́ kọjá nǹkan tí
0: ẹ ń ṣe lọ́wọ́lọ́wọ́
1: báyìí. Ìpele kejì òun ni mọ́tò torí ìgbà kan wà a ti mú project kan wá tá a fẹ́ ṣe ṣùgbọ́n ìgbà tí ò sí mọ́tò òun ni mobile education tó bá yẹ pé mọ́tò bá wà ni tá a bá kóra wa sínú mọ́tò tá a lóṣòdì tá a kọ́ àwọn ọmọ yẹn bíi abi márùn-ún ni tá a bẹ̀rẹ̀ sí ní kọ́ wọn wákàtí kan wákàtí méjì eléyìí tó máa gbọ́ àgbọ́ inú wọn eléyìí tó máa lẹ́ẹ̀nà lẹ́ẹ̀n láti bẹ̀ lọ àti fi wọ́n sí class IZ.
0: Ẹ wá jẹ́ kí a wò ẹ́ pé ẹ ti sọ̀rọ̀ nípa ilé ìgbé ẹ ti sọ̀rọ̀ nípa mọ́tò ǹjẹ́ ó ti wáyé rí tí ẹ mú ọmọ kan sí ọ̀dọ̀ táwọn òbí ẹ padà wá rí pé ọmọ yìí a ti dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ìyàtọ̀ tí ń dé bá o àwa náà a fẹ́ ṣe ìrànlọ́wọ́ fún àwọn ọmọ tí ẹ ń tọ́jú o àbí ọmọ ibi tẹ́ bá tọ́jú ẹ̀ dé o ẹ jẹ́ kó máa tẹ̀lé wa lọlé ṣùgbọ́n eléyìí ti ṣẹlẹ̀ rí.
1: Ẹ ṣe gan olótú at least tí mi bá rí kà máa ṣì ka mẹ́ta. Máa ṣì ka mẹ́ta.
0: Láwọn ọmọ tọ́lọ́ ti gbọ́wọ́ yín tọ́jú tí wọ́n wá padà sábẹ́ àwọn òbí wọn.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àwọn kan ti ẹ̀wà tán wá fún correction láti Caleb University ìgbà tá a parí infa school gan comment wá pé a gbìyànjú.
0: Olúwa ṣeun lọ́pọ̀lọpọ̀ ètò ojúṣetà ni náà ni láti ìkànnì bọ́ńdẹ fún mi náà ní láǹfààní àti bá wa dá sí 07063161916 àwọn tí a ń gbà lálejò náà ni àwọn àjọ tí ó rí sí bí a ṣe mú ọmọ kúrò lójú títì dá padà sí yàrá ìgbẹ̀kọ́ agbègbè oṣòdì níbí báyìí náà ni wọ́n fi ìkàlẹ̀ sí àwọn ọmọ tí a sọ̀rọ̀ wọn yìí ṣẹ́yìn náà ní ìmọ̀ràn kan tàbí òmíràn tí ẹ lè gba ìjọba àpapọ̀ ní ìjọba àbílẹ̀ ní ìjọba ìpínlẹ̀ ni láti rí gbogbo àwọn ọmọ yìí ó rọrùn láti dá wọn padà sí yàrá ìgbẹ̀kọ́ abẹ́rẹ́ náà bá dẹ̀ fẹ́ lu àwọn àlejò wa lọ́gọ ẹnu àǹfààní wà fún yín 07063161916 náà ni ojú òpó tí ẹ máa láǹfààní láti pè sí nìkan ni bond fm ìyá wa olúwa ṣèyí lẹ́ẹ̀kan ẹ̀ ń bá wa sọ̀rọ̀ nípa àwọn ènìyàn tí wọ́n máa ń wá láti wá ṣe ètò ìrànlọ́wọ́ fún yín ṣe àtìlẹyìn fún yín ní ìsinmi bá a kápẹ́ bíi ní ìsinmi mo jẹ́ bí oníṣẹ́ oṣù mo wà pé lóṣooṣù mi ò lágbára ju bíi ẹgbẹ̀rún mẹ́wàá mẹ́wàá lọ àbí bíi 5000 ni mo ní o láti bọ́ yọ̀ǹdanú owó oṣù mi àbí bóyá ọlọ́jà náà dẹ̀ nípa ọlọ́run gbàdúrà bí alẹ́ kan lọ́sẹ̀ 2000 ló lè máa yọ ṣé irú wa náà a lè yọjú sí bí àbá àwọn olówó gbẹ̀ngbẹ̀ngbẹ̀.
1: Kò sówó tó kéré ju olóòtú tán bá fún wọn ₦500 a rà báírù a rà pẹ́ńsù rẹ̀.
0: Yẹn ni pé dórí pẹ́ńsù gan àyè tún ṣí sílẹ̀ bóbi dórí báírù àyè ṣí sílẹ̀ ẹ tó wá jẹ pé ẹkọ nígbà tá a bá rí bí ọ̀sẹ̀ tó ń bọ̀ àwọn ọmọ ò ti bẹ̀rẹ̀ sí ni máa wọ ilé sí ilé ìwé wọn wá fẹ́ pààrọ̀ báàgì àwọn ọmọ pààrọ̀ bàtà bóyá uniform tẹ̀lé má lè ṣe ṣètò lórí oríjẹ́ pé bóyá uniform awon mo kisi be laye awon te ma awon odo yi lo but ya ni se fe paro bag di o lock box ni o abi emi ni stocking bata ni o atawon kan be ta awon mo lewe ma nlo aba awon we ti won loku se ta ba mu dodo yin ti o ti baje ran lo mi bag bag dodo yin ma ko iru bag we le poly bag gan yaju iru bag lawon to si neat to joju to ba ko wa si odo yi si e se ngba
1: a ngba o very use close gan a ngba
0: eh
1: beni sa
0: pe awon awon se ton mo gan wo mo
1: beni a ngba
0: to se
1: lo
0: fe
1: lo mi beni
0: 07063 161916 07063 161916 naa ni oju opo yen ti e lanfani lati fi da si eto oju ran na le ngbadun lati koni Bond FM 92.5 o bo le je dodo Blikis Ayipola Aya Ibrahim.

0: Bẹ́ẹ̀ni o, 07063161916 náà lójú pé tẹ́lẹ̀pẹ́ wá sí 07063161916. Àwọn ọmọ tí wọ́n wà káàkiri ojú òpópónà là ń sọ̀rọ̀ wọn lénìí, báwo la ṣe lè dá wọn padà? Hello. Ẹ kúrò lórí orúkọ ibi tí a ti ń pè wá ẹ̀kan ní Bond FM láwà. Láti bo lẹ ti ń pè? Tẹ́jú oṣó ní Yaba. Ó yẹ dá sétò. Àwa nìyẹn sà. Àmì. Bẹ́ẹ̀ni. Àmì. Àmì. Kò sí wá. Ẹ ṣe. A fún yín ládírẹ́sì wọn alàgbà. A dẹ̀ fún yín lójú òpó. Hello. Ẹ sábà kú òun bẹ́ẹ̀ alàgbà wa. A fún yín lójú òpó wọn láìpẹ́. Hello. Àwa nìyẹn. Alàgbà ṣeun láti Bàdúgẹ́ ìdásétò. Àmì. Account number. Okay. Anìkan fún yín. A pe ojú òpó wọn fún yín. So.
1: Àmì.
0: Ẹ ṣe. Hello. Hello. 07063161916. Ẹ bá ń farabalẹ̀ pé ojú òpó ilé méjì ká tó máa tẹ̀síwájú yá.
1: 081.
0: Fún ẹ̀yìn tí ẹ bá fẹ́ ṣe àtìlẹyìn fún àjọ wọn, ẹ máa gbọ́ ojú òpó yẹn o. 08183 5 3 7 7 7 2 2 tàbí 08183 5 3 7 7 7 2 ẹyọ kan lẹ́yìn ètò ẹ̀pẹ́ àbẹ̀wò.
1: Tàbí 08120 5 2 5 2 08 08.
0: Ètò ojúṣe ta náà lẹ́gbọ́n láti kàn ní Bond FM 90.9. Ṣé àti wà ń bẹ̀ lọ́wọ́ mẹ́ta lórí pé ọba ọtán pè láti tẹ́jú oṣù ẹ̀ tí rójú òpó yẹn mú. Hello, orúkọ yín sà. Alàgbà Òṣèrú Adétọ̀nà láti Sango Ọ̀tà. Yes, sir. Bẹ́ẹ̀ni. Ẹ ṣe sà. Tẹ bá ti gbọ́ ètò ìtẹ́wábà bọ̀ láti bẹ̀rẹ̀ nípa ti sọ pé àwọn ti rí àwọn tó bí wọn ti yọjú lọ́dẹ̀ ti tẹ̀lé òbí wọn lọ sí ilé tẹ́yìn tó bá bá a bọ̀. So àwọn ọmọ tó bá ti rí bẹ́ẹ̀ àárínú wọn tó ń láwọn ti wọ́n láwọn ti rí bí mẹ́ta mẹ́rin bẹ́ẹ̀ táwọn ti dá padà fún àwọn òbí wọn. 07063161916 bóyá account number yẹn.
1: Account number 10 14 39 34 94 out of school Zenith Bank.
0: Lẹ́ẹ̀kan sí.
1: 10 14 39 34 94 out of school Zenith Bank. Address wa wà ní 22 Oyegua Street, Ladipo, Oshodi.
0: 32 Oyegua Street, Ladipo. Ìpè yí lágbà kan yìí tó bá yẹ ti pojú òpó ó mọ gbogbo. awa niyan lati gbogbo ikuru de ba nku obo oni gbogbo of gbogbo kingdom ami e se ami o da na oju opo nikan na la tun le fun lanfan lati pe 081-31-53-7772 081-31-53-7772 na ni joko ti e le pe won si leyin eto be ba fe ekorere alaye lodo won won ma ba yin soro labe aso 081-31-53-7772 na gbugbo la fi le ran orilede Nigeria lowo a le da gbugbo eda ijoba lona kan tabi omiran awon mo won yi ta ba ko ta toju won alagba olagun so yoyin lola won nigba ta won wa ni Maiduguri ge bi GOC awon pe administrator gba na pe awon mo ti en duku kaakiri e ja da won pada sile eko won ba yin ah oro to so imula ka iwa da ku to ba di cabinet meeting lose to nbo wa so laarin awon to ku won nigba ta won ma so won laarin commissioner to ni ah e fe render awon afa wa useless awon kon na to jo almo njiri ni won ni se oro ta won so lojo na lo so ko ti wa ma se won la so fun commissioner yen pe ah to ba yin pe awon obi ti e ba gba won laaye ko ma sa almo njiri so le di commissioner lojo tite ni omo ta wa kon gba na so ko ti ma gbele ti akota bayi eje ka jo moju to awon omo yi eje ka jo boju to wo 081-31-53-7772 edu ko lo wa awon alase le se bond defo labe alagba gbinga fatri abagba ko bo lowo yin
1: rara o
0: iran lowo ti ri Nigeria na le se fun yin la won na se fun yin edu ko lo wa alagba gbinga fatri edu ko lowo ya wa wuro lade ni gade goke
1: e se gugu bond defo ma dupe lowo yin lopolopo fun wakati te fun wa bi o te je pe e gba anything lowo wa sugbon adupe lowo olotu lowo
0: atokun
1: eto yi
0: adeyemi adesanya dupe lowo
1: adesanya olotu
0: adodun ilugbaju
1: abiodun ilugbaju e se gan ni lopolopo adupe
0: adupe po lo gbo en ti e ti darapo mo inu mi se dun le tumo si pe Nigeria o ni pe da se e ba won se tuya ti e jade lati se aduro ti omo egbe won to jojo mo orilede Nigeria Nigeria oni baje yen laga bile ojuse yin re o to ra nbere ko ojuse ta ojuse gbogbo wa ni awon to wa labe bridge awon to wa loju re ba se da won pada sile iwe ojuse gbogbo wa ni loruko Leke Badru loruko Sadiku omo Tayo lai gbagbe Adenike Fatia Abdul Wahsin Salahuddin omo to mo ko loruko te bi nje wa to le quarter to 7 amo pade lori eto bye for now
1: e se go
2: diri gbosa.

0: fẹ́ràn
1: yẹn. Ọ̀rọ̀ ìṣẹ̀bẹ̀ ni mo fẹ́ràn jù
0: lọ. Òru àbúrò tí ò lórúkọ kẹ̀.
1: Owó rẹ̀ kò wá rárá.
0: Ó sì máa ń gbádùn rẹ̀. A mọ̀ pé wọ́n ti pé ìfà máa fani lákòóyá o.
1: Ọ̀rọ̀ náà ló wá fẹ́ kí n rà báyìí.
0: Owó rò Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ ọ̀rọ̀ ìṣẹ̀bẹ̀ tó kójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
1: Ọ̀rọ̀ ìjọun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi.
0: Bẹ́ẹ̀ ni o parọ́. Ó lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká kó o sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi ọ̀rọ̀ náà sí.
1: Òótọ́ ló sọ. Ó ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé ọ̀rọ̀ ìṣẹ̀bẹ̀ Devon Kings ni ọ̀rọ̀ ìṣẹ̀bẹ̀ tó dára.
0: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
1: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ará mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.

0: ìjẹ́ irúfẹ́ àìsàn kan ń bẹ bí tó ń dà yín láàmú tó bá rí bẹ́ẹ̀ ìròyìn ayọ̀ kan rèé fún yín ìyẹn nípa ilé ìwòsàn kan tó yà lára ọ̀tọ̀ IA&S National Medicare International Limited lábẹ́ àkóso Dr. Idris Ajibade PhD tí wọ́n tún jẹ́ olùdásílẹ̀ ilé ìwòsàn IA&S yìí oríṣiríṣi àìsàn ara ni wọ́n ń tọ́jú pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ tí ò mú oògùn lílò dání rárá ìyẹn non-medication therapy gẹ́gẹ́ bí Chinese acupuncture tó jẹ́ ìlànà ìtọ́jú tí àwọn China tí wọ́n lò lórílẹ̀-èdè China tí wọ́n fi máa ń tọ́jú oríṣiríṣi àìsàn lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ ni wọ́n tún máa ń lo àwọn ìlànà ìtọ́jú mìíràn bíi cupping pyjama physiotherapy heat therapy àtàwọn machines lóríṣiríṣi tí wọ́n fi ń ṣe ìwòsàn ara bẹ́ẹ̀ náà ni àyẹ̀wò gbogbo ara láti irun orí títí dé èékánná ẹsẹ̀ ìgbẹ́yìn àtàwọn ọ̀nà ìtọ́jú inú ríru mìíràn nǹkan tẹ̀ ń wá lọ sí Sokoto àti ọ̀nà jíjìn lókè òkun lọ́hùn ún gan rèé lápò ìṣòkò tó ní o ìyẹn níbi lábúlé ẹ̀gbá ní True Test Medical Diagnosis Building lẹ́gbẹ̀ẹ́ Jendo U-turn bus stop abúlé ẹ̀gbá Lagos ẹ lè pè tàbí kí ẹ WhatsApp wọn lórí 0803869-0104 lẹ́ẹ̀kan sí 0803869-0104 ẹ̀ka ilé ìwòsàn wọn wà nílùú Ìkòròdú ní number 2 Daniel Sunmoni Street off High School Road Sabo Ìkòròdú Lagos ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tàbí WhatsApp wọn ni 0816-585-8582 lẹ́ẹ̀kan sí 0816-585-8582 a kì í gbókèrè káwọn dídùn ọbẹ̀ èyí náà darapọ̀ mọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n ti ní àlàáfíà láti ilé ìwòsàn IA&S National Medicare International Limited ìjáfara léwu àwọn àrètí yín.
1: Every day money go just a bomb for generator. Omo, where does it fit see a

0: I win big with Naija Correct Casino.
1: I beg, play with sense. Bet Naija, truly Naija.
2: Mattress yi o le wole o le wo
3: kilo de ton tira ka tori po fe gbe mattress koja nje o mo pe o le sun to dara lori mattress to wa ninu apoti
2: duro apoti kere yi je mattress to kun po to
3: be ni mattress restorer ati compressor lati le se vitafoam ni
2: ha mo fe si o nto bi si looto o
3: looto ni itura nla ninu apoti kekere kan o rorun lati gbe o se gbe koja lenu le kuturu lai si wahala ninu
2: o si bi ere wi pe o duro daada looto koja o rorun daada
3: pẹ̀lú mattress restorer àti compressor tún orun ìtura pẹ̀lú ìdẹ̀ra mattress vitafoam nínú àpótí ìtùnú ìrọ̀rùn àti ìníye lórí gbogbo rẹ̀ nínú àpótí kan vitafoam ọ̀nà ìgbésí ayé tó dára.

0: rádìò sì jẹ́ látọ̀ọ́kà sílẹ̀ kọ́kọ́ ti lè já kì í ṣe fẹ́nikẹ́ni tí ó ti pọ̀nà méjìdínlógún abẹ́ ẹ̀ ti pẹ̀lú ọdún great naija truly naija.
1: Every day money go just a bomb for generator. Oh, more. Where does it feel for them?

ẹni ìṣègò ìṣègò ìṣègò ẹ máa kúrò ẹlẹ ẹyin tí bá wọ̀ sáwọn iléeṣẹ bọ́n fm dúró lẹ́tẹ̀ ní pẹ̀lú ìrànlọ́wọ́ láti iléeṣẹ bs media broadcast náà ní kí eléyìí máa ti gbọ̀nyìn fún dídí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún gbáko pẹ̀lú àtìlẹyìn tí wọ́n ṣe tán fi jẹ́ kí ètò yìí máa tẹ̀síwájú lójoojúmọ́ monday to friday náà ni o ẹ má mẹ́kàn mo sọ fún yín náà pé ìbéèrè máa wáyé lórí ètò yìí ọjọ́ tuesday thursday àti friday là á máa béèrè lọ́wọ́ èyí lólùfẹ́ wa pátápátá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà bẹ́ẹ̀ ni tẹ́ bá sọ pé mò ń parí bọ́ọ̀lù dáadáa ìbéèrè máa jẹyọ bó máa ṣe gbá sí lọ́sẹ̀ kọ̀ọ̀kan èyí tó lọ lọ́sẹ̀ yìí lópin ọ̀sẹ̀ yìí pẹ̀lú àṣẹ ọlọ́run lọ́la tuesday ìbéèrè máa jẹyọ ń bẹ̀ láti ìrànlọ́wọ́ láti iléeṣẹ́ bs media broadcast number 6 ever retway aláṣẹ abọ́sọ̀ ládìpọ̀ lẹ́kọ̀ọ́ wọn ni máa tari ẹ̀sìn bẹ́ẹ̀ wọ́n sì ti kó ẹ̀bùn sílẹ̀ lọ́pọ̀lọpọ̀ yanturu pàápàá jùlọ ẹni bá gba ìbéèrè àkọ́kọ́ nígbà àkọ́kọ́ ẹni bá gba ìbéèrè nígbà àkọ́kọ́ tá a mọ̀ sí first winner ẹ̀bùn tiẹ̀ yóò yà lára ọ̀tọ̀ bọ́n sọ nìyẹn ẹ̀bùn tiẹ̀ yóò yà lára ọ̀tọ̀ ẹni bá gba ìbéèrè tá a mọ̀ sí first winner fún ìgbà àkọ́kọ́ tá a máa béèrè lọ́la tuesday yìí pẹ̀lú àṣẹ ọlọ́run ẹ̀bùn tiẹ̀ máa yà lára ọ̀tọ̀ láti iléeṣẹ́ bs media bákan náà ọ̀pọ̀lọpọ̀ ìrànlọ́wọ́ náà la tún rí láti iléeṣẹ́ bs media náà pèsè bó ṣe pé owó gbà má bínú náà fún bí recharge card ni o àbí transportation ni o wọ́n tún ní àǹfààní wà táàtù fún ẹni náà lọ́la rí pẹ̀lú àṣẹ ọlọ́run bá mi àláwùrà bí ẹ má fi yẹn dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ bs media dáadáa fún àtìlẹyìn tó ń ṣe fún ètò yìí gbá bọ́ọ̀lù sáwọn pé kó máa tẹ̀síwájú pàápàá jù ẹni tẹ fẹ́ràn rí bọ́ọ̀lù lọ́kọ̀ọ̀kan èjèèjì ẹ láǹfààní láti gba ìbìnrin rẹ bí ṣe bàjẹ́ ní ìyẹn ṣe jẹ́ yẹn ní ọ̀làwọ́de yìí náà lábẹ́rẹ̀ pẹ̀lú

Shalatem, bye bye.

0: ìjọ àwọn dókítà ní nàìjíríà fún ìdènà ṣálábẹ̀ẹ́ wà ní ìwọ̀n nílò ìlú rọrùn tó bá wí wíwọ ara lóríṣiríṣi bẹ́ẹ̀ náà ló sì wà ní alábẹ̀ẹ́ cherry power ní ẹgbẹ́ àwọn dókítà ní nàìjíríà fún ìdènà ṣálábẹ̀ẹ́ oògùn ibà láti ní ṣe ìṣẹ̀lẹ̀ náà healthcare bẹ́ẹ̀ ni padà wá sílé ìwọ̀n ọjọ́ mẹ́ta kò sí dókítà rẹ̀ ṣálábẹ̀ẹ́ gba ibà jáde láàrin ọjọ́ mẹ́ta.
1: Bẹ́ẹ̀ni ẹ tún padà bọ̀ sílé orí ètò ìgbàbọ̀ sáwọn iṣẹ́ bọ́nọ fẹ́m 92.9 láwọn ìfẹsẹ̀wọnsẹ̀ ẹsẹ̀ òkú ní tí ó ti wá sẹ́yìn náà ní sáré mú díẹ̀díẹ̀ ń bẹ́ o ní ti pele tá a mọ̀ sí àṣekágbá ní ti bamòfin ládìpọ̀ boys and girls under 16 ní tó ń tẹ̀síwájú náà ní sọ pé ìpele táwọn ọkùnrin àtàwọn obìnrin àṣewà fáínà rẹ̀ futures fa football academy lọ́sọ̀dì pẹ̀lú future talent tó wà ní ọjọ́ta náà ní mo wà kó ní ti third place santos fa ajá mẹ́ta múra fi ìyà jẹ labro fc àpápá tó ń da méjì padà jẹ pé 3-2 náà ló padà yọrí sí nípele ti tàwọn obìnrin ìpele tàwọn obìnrin ní fàànà ṣẹra akagbá fàànà ní yóò wáyé láàrin sports master queen àti mjf lórílẹèdè ní agbègbè mùsùlùmí bí ẹ ṣe dára labẹ nìyẹn àsìkò tó máa gbọ fàànà ẹ máa gbọ láìpẹ láì jìnà ìmọ adágbé báyìí náà ni ọmọ yín ọrẹ olólùfẹ yín nurudeen salawudeen legit ni gẹgẹ bí àṣà mi ọlọ́wọ́ bọ́tì ni mi tó dúore náà wà níbẹ̀ màmá alájà nìyẹn balikis ayepola iléeṣẹ́ bọ́ọ̀nù fẹ̀ kò ní jọ́nà òkèkè náà láwọn ọmọ àlọ́bìjà ayọ̀rọ̀ sọlẹ̀ láì amen ká tún fi lè pàdé lọ́la òde yìí.

humanity united to serve humanity ATMP èyí ni láti kéde fún gbogbo ẹgbọn ẹgbẹ ATMP tí ṣe alága àti akọ̀wé wípé ìpàdé state executive council yóò wá sáyé ní ọjọ́ ìṣẹ́gun tí ó kẹ́yìn nínú gbogbo oṣù last Tuesday of every month ìpàdé náà yóò bẹ̀rẹ̀ ní dédé agogo mẹ́wàá òwúrọ̀ kí ẹkùn ilé kí ó gbọ́ kí ó sọ fún tòpọ̀ ìpàdé ọ̀hún yóò máa wá sáyé ní òpópónà ọlátẹ́jú ní ìlú mushin ní nọmba 110 ibi tí a mọ̀ sí ọgbà goals kí ẹni tí ó gbọ́ kó sọ fún ẹni tí ó gbọ́ ìpàdé yóò bẹ̀rẹ̀ ní dédé agogo mẹ́wàá lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ ká péjú ká pèsè ó ní sí àṣírí tó wá jẹ́.

0: ẹ̀kú dédé wòyí ẹ̀yìn ara ọ̀sẹ̀ kẹta rèé tí a ti bẹ̀rẹ̀ eré oníṣe tí a fi àkọlé rẹ̀ ní àwọn ọ̀daràn yahoo wọ́n ní tí ìpínlẹ̀ bá bàjẹ́ kí ni olódodo fẹ́ ṣe ǹjẹ́ olódodo ti dirun sí gbòòrò báyìí àdá kẹ jẹ́ ká jọ kọ́ ẹ̀kọ́ kan nínú eré oníṣe tí a fi àkọlé rẹ̀ ní àwọn ọ̀daràn yahoo ẹ máa bá wa ká lọ.
1: Àlọ́wọ́ má jayé ẹ̀yìn lẹ mọ́ àwọn tó jayé lánàá dá wọn ti kú wọn ti lọ.
2: Oreke baby.
1: Yes.
2: Oreke.
1: My darling.
2: Báwo ni ọ̀rẹ́ mi
1: ṣe sọ? Ṣé mo like orin gan bí orin ló máa ń ṣe mí gan.
2: Ó
1: yá jẹ́ ká tún jọ gbé.
2: Àlọ́wọ́
1: má jayé ẹ̀yìn lẹ mọ́. Àwọn tó jayé lánàá dá wọn ti kú wọn ti lọ.
2: Ṣé àwọn ọmọ mi jọ? Àwọn ọmọ mi flash.
1: Ọmọ ewo la tún rí gbọ́ a rí yín láàárọ̀ yìí.
2: Ìwà kí ẹnu ni.
1: Tó fẹ́ sọ pọ̀
2: o. Wo ọ̀rọ̀ tí mo ti ẹ̀bá wà yìí.
1: Wo
2: o ní agbára o. Àtìgbà tó ti introduce mi ṣiṣẹ́ yìí èmi ò rí ṣe ń bẹ̀ o. Kò tiẹ̀ jẹ́ mi lọ́wọ́ rárá ni. Kódà iṣẹ́ tí mo ń ṣe tẹ́lẹ̀ go tún wá worst ju tẹ́lẹ̀ lọ. Kéléṣi dájọ́ wà lẹ́nu iṣẹ́ yìí. Ó ti ra lẹ̀. Ó ti kọ́lé Lekki ló wà. Ó rà boyfriend ẹ̀ ti gbé já. Sandra gan fúnra rẹ̀. Àjà ló ra lẹ́sí last week. Mọ́tò tó ẹ̀ṣẹ̀ já gan tí a lọ bá ni. Iṣẹ́ eléyìí mi rò pé ojúnà fún mi rárá ń bí o. Ìwọ náà ó ṣẹ̀dí láti China ìwọ bó ṣe ń júnà fún ẹ̀. Bó ṣe ń ṣe ló jẹ́ lọ́wọ́ ló ń ṣe gbogbo ẹ̀. A dẹ̀ ní ẹ̀fẹ̀ náà wá. Ẹ tún fọ̀nà ọ̀rá láti kò tún jẹ́ fólú ẹ̀. Ó ti ẹ̀ ti sún mi. Ó dà pé mi máa lọ sábà báyìí. Ó dà pé mi fẹ́ lọ sábà. Ó ti sún mi ìlè wa máa ṣe kíní bí báyìí mọ́. A ṣe ṣe àrí kókó. Ọlọ́run máa ṣe wá lóníṣẹ́. Ó ti sún èmi àbáyá.
1: Ojúlógi ọ̀rẹ́ mi. Ṣorílẹ̀ ayé ẹ̀yìn turn by turn ni. Ṣó ti yẹ. Lóòótọ́ òun sọ́fà báyìí. Mo fẹ́ kó rántí pé èmi náà ti sọ́fà bíi ẹ báyìí rí. Ṣorílẹ̀ ayé tá a wà yìí. Gbogbo ẹ inú ewu ni. Ṣùgbọ́n Ọlọ́run ló máa ń mọ̀ bó ṣe máa ń ṣe kíni tó máa ń gbá wa yanjú ẹ̀. Tá a bá dẹ̀ tí kú ìrètí ń bẹ. Níwọ̀n ìgbà tá a bá wà láyé gbogbo ara máa dúpẹ́. Ṣó ti yẹ ọ̀rẹ́ mi. Ṣùgbọ́n mo ní nǹkan pàtàkì fún ẹ tó jẹ́ pé máa tún lé ayé ẹ ṣe ọ̀rẹ́ mi tó máa jẹ́ kí business ẹ kó wà òkè padà.
2: Oreke èmi fẹ́ máa lọ sábà nìyẹn. Máa lọ sábà máa lọ wáṣẹ́ mi ṣe ń bẹ̀. Gbogbo eléyìí tó lu ẹni ṣe lé nìdun. Mo mọ̀ pé àti jẹ àti mu kò ní nira fún mi lọ́hùn. Owó ilé náà dẹ̀ ní pọ̀ tí máa máa san. So alami àtúbalẹ̀ ju báyìí lọ́kùn jẹ́ ọmọ Ibo kú ni mí tẹ́lẹ̀ náà. Mi padà sílé ni.
1: Ojúlóge wo o ti máa ń complain jù. Kí ló ń ṣe ẹ gan-an mo ní kò farabalẹ̀. Farabalẹ̀ náà wọ́n dẹ̀ ní ọ̀rẹ́ tó bá gbàyàn ìgbà ẹrùn ìgbà òjò òun lọ̀rẹ́ gidi. Farabalẹ̀ náà kí ló dé kò lè tó gbogbo yẹn náà mo mọ̀ pé bó ṣe wà yìí o smart pa bó ṣe wà yìí mo mọ̀ pé mi ìdẹ̀lẹ̀ ẹ̀fà gbàgbé ẹ ṣó ti yẹ bíkọ́sì àtijọ́ wà nínú gbogbo wàhálà àtijọ́ wà nínú ìdààmú irin ṣùgbọ́n Ọlọ́run ló ń ṣògo ló ń gbógo fún wa Ọlọ́run máa ṣe yanu náà mo fẹ́ kó ní sùúrù kí ló dé gan mo fẹ́ kó ní sùúrù ṣorí bó ṣe wà yìí ó wà important sí mi ìdẹ̀lẹ̀ máa wù ẹ bẹ́yẹn lásán ṣó ti yẹ bẹ́yẹn.
2: Mi ti ẹ̀ mọ̀ bóyá ọmọ ọ̀gán ọlọ́pàá kan tó ń pè ní kò gbèrègbè. Máa yẹ obligi whisky ni o ọba àwọn wèrè gidi ó ya wèrè gan o lọ́ṣẹ̀ gbé wáyìí. Mi rò pé ó tí ì mọ̀.
1: Mo ti rí náà mo ti rí mo dẹ̀ ti gbọ́ nípa ẹ̀. Mo mọ̀ pé ọlọ́pàá tuntun tó ṣẹ̀ṣẹ̀ gbé wá sílùú wa nìyẹn tó ń gbọ́ aságbègbè. Ojúlóge ṣé ìwọ ti rí ni? Tó o bá tí ì rí try láti lọ sọ́dọ̀ ẹ̀ lọ gbé súnmọ́ o ṣàmọ̀nà bó ṣe máa ń lọ lọ gbé súnmọ́ lọ́dọ̀ rẹ pẹ̀lú ẹ̀ náà kò sí wàhálà kò séwu gbìyànjú kó lọ́dọ̀ rẹ pẹ̀lú ẹ̀.
2: Ọ̀rẹ́ kẹ̀ mo sọ pé yàn obìnrin whisky ọba àwọn wèrè ni o ní kí n lọ bá dọ́ rẹ̀ ojú máa yan wàhálà o wàhálàì tábà mọ̀ pàfẹ́ máa ṣiṣẹ́ yìí máa ilé máa fún wàhálà ni o ilé yóò lè pe wà rárá ni.
1: Ṣé ọlọ́pàá yẹn náà wá ya wèrè tó yẹn ni. Bọ̀ tiwọ́ tí mò ń wò gan-an smart girl ni ẹ̀ nà. Ojúlóge kí ló wá ń ṣe ẹ́ eléyìí tó lọ ń jọ̀là rẹ̀. Iṣẹ́ ọlọ́pàá yẹn náà ṣe wá ní wèrè lórí tó yẹn ni. Ìwọ tó sharp bí sharpener tó smart bí smarties. Ìwọ kẹ̀ ìwọ tó pé bó ṣe wà yìí ó le gan ó burú gan mo jẹ́rìí ẹ̀ ojúlóge. Ọmọ Ibo kẹdú ó ga gan.
2: Ọ̀rọ̀ máa ìlò ń sọ. Mo sọ balẹ̀ ọ́fíìsì mo gbé súnmọ́ ṣe gbogbo ẹ̀. Ṣé ló gbójú sókè? Ṣé ló yẹs kí ló fẹ́? Ṣé ló get out? Tóbi ni tó bá tiẹ̀ rí bó ṣe é ṣe. Ṣé ló tàbọ̀ fún mi lẹ́sẹ̀? Ọlọ́run ló yọ mí jọ ẹ̀ tí mo sọ ẹgbẹ́sẹ̀ mi sáré. Ilé ìyá òwúrẹ́ gan o. Ilé yìí ó sinmi o. Èmi tèmi èmi máa jápa o. Ńlá bá ń tèmi tèmi wá jẹ́ kí nǹkan wà báyé mi jẹ.
1: O ò lọ síbì kankan ọ̀rẹ́ mi. O ò lè lọ síbì kankan. Wàkáǹtì ẹ bó ṣe àwọn ti fi nkankan ránṣẹ́ sí ẹ bó ṣe eléyìí tó máa jẹ́ kí bísíǹsì ẹ lọ sókè kí ló ń ṣe.
2: Oreke orí ẹ wà bẹ́ẹ̀ wọ́n rí nà ọmọ tó ń sọ ìwà lọ́wọ́ tó ń sọ ìwà lọ́wọ́ tó ń sọ ìjọ́ torí ọlọ́run bí olóòbí kankan mọ́ mo ti dé tí máa wá gbé ma ta tan se ko yi ni a da ma lo gba yi ni
1: a sere baby mi mi so fun e a jo ma ta ma lo gba ni a ma lo
2: o si ore mi o a pe fun ra wa o ko ni baje fun e wa ma ri se lo awon eyan ti mure wa mure bo mure wa mure bo mure wa nko so n toju e so si wa so ye si wa nbe
1: ah olori buruku ma ni bobo yen ah o le believe sha o le buruku ni bobo yen o ah to ba ri nkan to se
2: ah olori buruku bi ti bawo kilode eh igbalode e mure wa e ah ah lo fe fun yen
1: mure wa kill you mure wa ko mure wa wo mure wa wo to pe gbogbo gba lo ma n so pe lo ma n fi lo ma fowo gba ya pe o mafia o mafia bo se wa yen je ki ma ja isi emi ni mo ma se kini ni mo ma ri endi bobo yen because bo se wa yen mi ni lojo koko ba mi o bo se wa yen emi ni ma reyin e mo ti mo wa ra mi bayi
2: ah ah ore mi ki lo se fun e gogo ki lo se to le to yi to lo ma reyin e ki o de ah olori e ma ni abo ti gbagbe gba lo de e won ma nation ko po abi ko po to eh won do pe igbesi aye e idun okan e ife aye e ah ah ma je ngbo
1: oju loge gbagbe bo se isele sori bobo yen bo se wa yen o ni believe pe lo lo receive call baba kan to lo nso fun baba yen pe o nti reran to ma lo baba yen wo mo were gidi gan ni olorun ba lo ni pe ki ma gbo bo se receive call yen se yan wa ni yen olori buruku baba were ni bobo yen emi to ye pe mo se wo ma ye ni mi oju waju oju leyin ni gbogbo ara kiki oju emi ke emi fun ami
2: all of us na tif tif o le jo ni gbogbo wa ko ti mo ni a ma je ko ya de ma je ko mo abori e fe buru lorun e ni lo awon wo enombo o le ye
1: abo ma lowo nkan to nsele yen bobo yen se lo ro pe on smart se lo lo nso sori aye mi fun mi o lo nso pass mi fun mi o lo nso pe emi o pepe si o emi ati palongo ajo ni nkan kan po pe palongo gbogbo awon omo to wa obirin area pelu ogbo pe won so pe palongo ti ni nkan pelu wa ki lo fa ba gbogbo ranu yen wa emi o laye gbogbo yen bo se abobo yen o gbadun rara
2: eh ki le mi se oruko mi wo lo londa abu fe ya were ri abi ki lo nse ton ba mi se ni a daruko mi pe ki lo sele
1: eh nkan to so na niyan na oni palongo nkan opo ti ni nkan pelu gbogbo wa so ti ye be yen nkan to lo nso niyan oni palongo yen de kere o lo ni arun eh ko gbogbo o sa mo oni orisirisi arun lo ni lara to ba wa se wa pe boya to ti ba wa ni nkan pon yen boya na ti na won orisirisi papa julo iwo oni oni bo se wa o lo ti ni std pe o mo ru nkan be yen bobo yen o lo nbe o nbe na bo ti se ma n ba mi soro gan so mo igberaga e ti poju bo se ma n ba mi soro nu lapo ma soro a ma jabo emi de ma ma ki ma ma korin fun o sa mo na o mo ko ore ke no de tura le was bo se n se yen mi mo ti wo pe eleyi emi ni ma reyin egbeyin
2: ore ke ko ye ko ogan ma palantia a ma polongo owo ti wa o fun eni gbogbo nkan to fe so o ye ko ma gboju ni o ti ye ko ma roro e wo wo ise oda o ya oda o olorun ma ja para sese aro yi were enu ko ma gbowo owo e ni won need jo gboju nbe
1: wo iwo ni yan ore mi o oro wo ko lo nse mi bi mo se wa yi o emi se kini mo ti japa emi o raye o bi mo se wa owo ti wa lowo mi na already sori sori baba mu imu e mu re wa yen je ki lo ma so fun e to ba ri awon weapons to wa lowo e to ko sinu ile to nko kakiri ah ore mi wo mama je ki lo ku ba ijo tori olo eru n ba emi o so bo se wa yi bo si atete ronu mi mo ronu mi dada bi mo te se ma mu bale lese kese to ma fi ile aye mi sile to ma ba ti e lo temi na ma wa laye owo mi
2: ore ke pa were darujo padanu o to di pe ma fi ti e diwa lowo jare wo ma pariwo ju mu ko lona jo ma je fo en wala mu ko lona so se jo
1: eh gba temi ti e ti gbo bohun ati baba to n ba se o lori phone yen to owo ton fi jo nsoro gbogbo nkan to lo nso to lo nfa bayen lokan bale po n ti leran kan o n ti se gbogbo nkan o n ti se ba ni mo ti mo pe bobo ibo se wa yi baba la were ni o n go fe se kini o ni nkan to fe fi mi se so bayen gan lemi gan ti je kori mi ji oju loge o mo nkan ti mo nso fun e oro ti mo nso fun e ko ti yi e lóòótọ́ ọmọ máa mú kúrò lọ́nà ṣùgbọ́n jẹ́ ń ṣàlàyé fún gọ́sìn máa ṣàlàyé nǹkan tó ń ṣẹlẹ̀ fún ẹ ó bá wa dàbí ẹni pé bí apala abala mo rè jẹ ni mí níṣẹ́ ni mo lọ ń gbọ́rọ̀ tóun àti bàbá yẹn jọ ń sọ tí ọba yẹn sọ pé ṣọmọ pé ní tá a bá máa ṣe kí n tá a bá máa pàjẹ́ a máa ń bọ̀ yóò ni ìyẹn ni pé múre wá ó fẹ́ sọ mí di tòlótòló tó yẹ pé ó ń bọ́ kó lè rí jẹ dáadáa èmi dẹ̀ ti mọ̀ torí ẹ̀ ni mo ṣe ya rorí mi dáadáa mo rò pé wò a don tayo ni bayi ke mi le tete mu bale ni so ti ye be yen o mo pe mi mo smart go oreke no de turale you know now
2: check up ni ko fun
1: o si wahala
2: o gbe were le
1: bo se ba je niyan
2: ah mere ni bobo mure wa ye
3: o so fun e na
2: ah lo wa soro fun e be yen so fe ah olohun de ti mu wo check up fun last card po oni ko fun
1: ah o mu kuku dupe lodo olohun mi obi mo kokan fun o mo pe mo se wa mo ti rita mo ri le so pe mo oko mi ni tele ngba ta yi jo se pe kini ti mi mo po na ni anything pelu mi mo re on to je to re mo se so pe bo se wa yen because ajo nji ni gbogbo awon iwa to wa lo we orisirisi o ma ri pe oju e ku ni sugbon nkan to wa ninu e bobo yen is a dangerous guy mi na se kini mo ya rori mi 1 2 3
2: remi dede se o papapa ma fi fale o
1: o se ma je niyan o ko le re mi pa o emi ma mu kuro lo na ni mi raye gbogbo e je o je ri mi na ko si ranu ko si were
0: yu ma leyin oro yi yu ma leyin ajanti ele ileke ma ja sile ma ja sode ibikan lo ma ja si lojo kan iwo to pere ni obi ipa wo gan lo nko ninu igbesi aye awon omo re se o le fowo soya ni bikibi to ba wa pe omo re o le ba o loju je lawujo se o ti fidi re mi ninu ojuse re gege bi obi se omo re yan o yanju ada ki a ma se asawo lori awon oro woyi ni gbogbo igba alero pe e fi okan kan ba wa lo ose ketare ti a tin ba bo lori akole ti a pe ni awon odaran yahoo opo pataki lowo amoju ero deji omosanya abose de sokubi lo n dagbere fun yin wipe ka fire pade o ti dose ti o n bo

0: àpùkàn kìí ṣe pé bóyá mo intentionally wo inú store yẹn o ẹ mọ̀ bá ṣe máa ń wo àwọn amóhùnmáwòrán àbí àwòrán lórí ayélujára tí wọ́n kàn máa gbé advert wá lójijì so mo ṣe click ẹ̀ mo wá rí review táwọn èèyàn sọ pé app yẹn ó ti fi fogún gba ogóje lọ́wọ́ àwọn máa ò pé kí ló ṣẹlẹ̀.
1: Èèyàn rán pè ní wọ́n ti fi wàásù gba Sandy lọ́wọ́ mi.
0: So mo èmi náà wá ní ẹ jẹ́ ká gbẹ́nu sínú bí àtẹnu ẹ jẹ́ ká tẹ́rí sí wákàtí ẹ̀ wò torí pé ìdí tá a ṣe gbé tó ìkalẹ̀ ni pé láti làwọn ènìyàn lọ́yẹ̀ then láti tọ́ wọn sọ́nà lórí ìgbésẹ̀ tí wọ́n lè gbé lórí ẹ̀rọ amáyérọrùn ẹ̀rọ ayélujára pàápàá jùlọ nígbà tá à ń sọ̀rọ̀ nípa àwọn ọ̀nà ayédèrú tí àwọn ẹ̀rọ alágbèéká ayélujára yẹn tí ó ń kó bá àwọn èèyàn nísìn so ìdí nìyẹn tá a fi wá wò pé okay kémi náà sign up kín tiẹ̀ wò ṣé lóòótọ́ ni àbí wọ́n fẹ́ implicate àwọn tí wọ́n ṣẹ̀dá application yìí ni so bí mo ṣe wá ṣe.
1: Èèyàn náà ń pè ní àyọjúràn.
0: Àyọjúràn kọ́. Àyọjúràn kọ́.
1: Ok
0: a fẹ́ gbìyànjú láti jẹ́ pé ẹ mọ̀ pé there's this particular kini tó sọ pé ó dáa kí nǹkan la nímọ̀ nǹkan tó fi tọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sí ọ̀nà là ń pé kí ọ̀pọ̀lọpọ̀ la rí mọ kí gbogbo wa máa wá way out lọ.
1: Ok
0: so ìdí nìyẹn dájú ogún òkè nǹkan tá à ń sọ ẹ jẹ́ ká practicalize àdẹ̀wọlé bá a ṣe wọlé báyìí náà bá sá màá mi 12,000 gbígbígbì 12,000 méjì.
1: Èèyàn náà ń pè nígbà kó la.
0: Ó tiẹ̀ ó bọ́ sí táìmù tí mo rò pé èèyàn kan fẹ́ send owó sí mi mo gbà owó yìí máa ti padà.
1: Àbó wa iṣẹ́ ìgbàgbọ́ dáná kọ́sítọ́mà rẹ ni.
0: Àbí o wá yà wọ pé 12,000 lọ́nà méjì wọ́n bá nìkan bíz bùd ẹni tó fẹ́ tẹ̀fẹ́ kó boost business tẹ fún ní gbèdéke ọjọ́ méje tẹ wá ya ní ẹgbẹ̀rún méjìlá tẹ̀lé tó fi san ogún ẹgbẹ̀rún.
1: Ẹni tó bá ń gba búrẹ́dì tà náà láàárín ọjọ́ méje yẹ kó o lè pa.
0: Kí n pa ogún ẹgbẹ̀rún tí màá tún wá ní owó yẹn padà nínú.
1: Àlùbáríkà lójú.
0: Mo ti gbàgbé ìbá ti kówó yẹn lẹ̀fọ́ ọmọ tó mọ
1: kọ́. Ẹ máa bọ́dẹ mi ò tàjà kí mo ń tà. Ìmọ̀ rúta ìmọ̀ ògiri tẹ̀jọ́ wẹ̀yì náà ni àròyé ní iṣẹ́ ìbákà.
0: Ká má fọ̀rọ̀ gùn. Mo wá tiẹ̀ ṣe ìṣe ọmọlúàbí mo bá lọ sórí áàpù yẹn mo bá lọ rìpọ́ọ̀tù fún wọn lórí méèlì wọn pé kí ní tẹ́ fún mi yìí o èmi ò béèrè o bó o lo ṣe jẹ́ o nọ́mbà ni mo ti gbà náà nìyẹn àbí kí n sanwó tí n bá máa dánwó padà o àti owó àti ilé orí ẹ̀ ni màá dá padà. Wọ́n ní tán bá pèèyàn lẹ́nu bákan bákan yẹ kó fọwọ́ gbò ni àbí báwo lẹ́yìn
1: àwọn. Wọ́n bá pe ni ní àbí fúnra ẹ̀ rà yẹ kó pà fún ẹ̀ mọ̀.
0: Àwọn ilé yóò pà fún wọn mọ́ o.
1: Wọ́n bá pèèyàn lábẹ́nu yẹ̀yàn òun náà máa ń panu ọ̀hún dé ni.
0: Mo bá lọ sórí ẹ̀rọ ayélujára náà ni mo bá lọ rìpọ́ọ̀tù wọn. Ohun tí mo rí rè o. Ìgbà tí mo wá rìpọ́ọ̀tù wọn ni wọ́n wá ṣàtúnpè mi pé kinní kan mo láti sanwó yẹn ni. Kéèyàn tí ò jẹ gbí máa kú gbì ni ìjọ tẹ̀ tiẹ̀ ń send owó sí mi gan tó bá jẹ̀yẹ́ péjọ tí ara gbẹ ni ṣóòlù ò ní sáré yà lò kó tu ẹ̀ wá wò pé kájọ mọ bára wa kú wọn bá ní dandan kì í ṣàsanwó ìbàdà àjọ mọ ọjọ́ méje máa pé o ọjọ́ méje bá pé ní ìjẹta o wọn bá bẹ̀rẹ̀ sí ní pè wọn bá ń tírẹ́tì gbogbo contact orí fóònù yín la máa ṣe kinní kan àwòrán your life I will do this to that man wey ṣé n tójú àwọn èèyàn rí ni abájọ tí èèyàn kan fi sọ nínú review pé ọlọ́run ṣeun o ọlọ́run yọ òun òun pé lórí pé ayáwó àyáwó àkọ́kọ́ náà tí èèyàn bá yáwó ewó làbúrò máa fi threatening gba owó padà nígbà tí ẹ pé àwọn lending task force gan ti emphasize wípé tó bá fẹ́ yáyàn lówó àkọ́kọ́ gbèdéke ó kéré jù ọgọ́ta
1: ọjọ́
0: 60 days àbí òun náà kọ́ lọ́gọ́ta ọgọ́ta ọjọ́ ni gbèǹdéke tẹ gbọ́dọ̀ fún under regulation task force lending task force regulation 2025 tó bá dẹ̀ fẹ́ gba owó o ò gbọ́dọ̀ arise yàn o ò gbọ́dọ̀ abuse yàn
1: o ò gbọ́dọ̀ tímọ́lé púpù
0: báwo lẹ ṣe máa sọ fún mi pé torí pé ẹ fẹ́ kí n sanwó ẹ wá ń threatening mi mo bá tún lọ report wọn fún àwọn online NPF police so mo ṣàti report wọn lóríṣiríṣi ó dáwọ́ dáyé pé ọwọ́ ti ń dọ́dọ̀ wọn àwọn tó ti ń fohùn líle bá mi sọ̀rọ̀
1: On va dire tout le monde, tu as fait comme blalabo.
0: Emiti mo attempt lati dowo pada te nso fun mi pe dandan re mo godo enu e sha la wa sugbon mu wo pe ba se nso oro yi ohun ti mo ri pe opolopo awon eyan wa ti won padanu ni pe o da pe won awareness abi orientation won
1: o da je sare wo boya mo le re eyan ka meji mu boya awon eyan ti ni iriri e ri 0706316 1916 awon eyan lowo lori ero ayelujara yi she ti lugba die ri bawo le se bombe 0706316 1916 0706316 1916 she ti lugba die ri she ti lugba die ri te ngba yawo
0: bawo
1: na se nba so bawo na se gbowo yen pada
0: ta fe gbowo pada lowo yin o ti wole o
1: hello 0706316 1916 loju opo ya 0706316 1916 aje we bi meji kan ti won le fun wa ni iriri eleyi ti won ti ni hello
0: awon ebete o awon eyan pe o to da pa awon eyan ni
1: iriri ton fe salaba kun pelu wa bi
0: hello
1: hello
0: hello awon ebete o
1: 0706 hello e kuro le o oruko abi te tin pe wa no fi 9000 sir
0: $57,000
1: laarin ose meta iba ge be la won bank to ku se nse awo bank nkan kan won ma tin yo
0: eya gba 9000
1: laarin wo wule ma ni se owo mi moju kan kan ma ya won yan lowo lo
0: awon eyan pe so kini yen ni pe ti awon
1: 0706316 1916 loju opo ye 9000 naira for se meta 57000 bi idabi mera erin atabo lo ma ti gori eyin abi 9 times 5 45 lo ma fun wa yen ke 45 lo ma fun wa yen ke so
0: hello
1: multiply by 6 in here hello ati 2000 hello oruko abi te tin pe wa Mr. Liu, she at the Lugadi, I read Mr. Liu. I see your mom. Okay, o sugar le ba. Ba na so agba pada lowo yin. Shari, o da bi oro ti mo ba enikan so losi to koja. Se ra won wo ile yen, e wa very very careful. Elomi. O nse eru lowo lowo ba se nbara wa soro yin. Loju ti oro pe won we o sare gba 20 sare gba 30,000 ko n fi sowo. Owo ohun iwo ko lo njere awon eyan na lo npada jere elomi ro po ohun rowo sowo ni sugbon iya ti won fi njera won lori opolopo awon owo yen ko kere e ki sara a ni rogun da ba ko yero wale lomi kuku ojiji o ku gbi ejeruru lo pa ejeruru o lo pa elomi
0: lati meto wa gbogbo nkan tan soro npa yi awon regulatory body wa de pe won moju to
1: awon ijoba apapo ijoba ipinle won ni awon agency to je pa won ni consumer right agency abi kini won pe won awon ni won moju to to ni bara gbo awon nkan won yi na tan wa fun ni ja ma lo loruko leke loruko obligation pola ibrahim e gba pa lojo bejo le ko aleyeto lori 0063355555 07. Abdul won se Salahuddin omo to mo ko ni ko se mi je.

0: Bond FM 92.9.
1: Bond FM 92.9. Bond FM 92.9.
2: Happy on the 92.9.
1: Bond FM. Bond FM 92.9.
0: Bond FM 92.9.

0: gẹ́gẹ́ lago méje alẹ́ lù ẹ kú ajálẹ́ ìròyìn àgbáyé lóńdé tó ti gbọ́yìn láti iléeṣẹ́ bonde fm 92.9 káti rédíò nàìjíríà ìkẹjà nípínlẹ̀ èkó la ti ń ròyìn bilkisa ekola ibrahim lórúkọ tèmi ṣáájú ẹgbọ́n àkókò tó ṣuyọ nínú ìròyìn náà àjọ jambu ṣe àgbékalẹ̀ ọ̀nà tuntun láti fi wo èsì ìdánwò utme láti ilé àwọn òǹtajà ọjà ọ̀ràn yàn tí iná jó ọjà wọn nílùú ìbàdàn pè fún ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ ìjọba àti ará ìlú ààrẹ bọ́lá àhmed tinubu ránṣẹ́ ìbánikẹ́dùn sí ẹbí ọ̀rẹ́ àti alábàáṣiṣẹ́pọ̀ olóògbé taiwo azan orílẹ̀-èdè south africa fọwọ́ òfin mú afurasí mẹ́rin tí wọ́n lọ́wọ́ nínú pípa ẹni tó léwájú nínú ìdíje ẹ̀ṣẹ́ kíkàn wáyé ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ àjọ tó ń rí sí ìwọlé ìwé gíga nílẹ̀ yìí jambu ti ṣe ìfilọ́lẹ̀ ojú òpó tí yóò fún àwọn akópa fún èso utme láǹfààní láti wo èsì ìdánwò o-level wọn nínú kọ̀rọ̀ yàrá wọn àti láti láǹfààní láti lè tẹ́ jáde ìgbésẹ̀ yìí ló bẹ̀rẹ̀ pẹ̀lú èsì ìdánwò waec léyìí tí àwọn akópa kò ní nílò pé wọ́n lọ sí ibùdó cbt pé àwọn fẹ́ lọ parí ètò náà lábẹ́ àlàálẹ̀ ètò tuntun yìí àkópa lè lo ojú òpó àjọ jambu láti wo èsì ìdánwò wọn lẹ́yìn tí wọ́n bá ti ní nọ́mbà àyẹ̀wò àjọ jambu yóò yẹ èsì ìdánwò náà wò láti ọ̀dọ̀ àwọn elétò ìdánwò tó jẹ́ ojúlówó ṣáájú kí wọ́n tó sáré rẹ̀ sí ojú òpó àwọn akópa láti lè láǹfààní ṣètò yìí akópa gbọ́dọ̀ ní nọ́mbà ìdánimọ̀ ìyẹn nim ni kí ó gba kóòdì àyẹ̀wò kí ó sì san owó rẹ̀ tán àjọ náà sọ pé ìmọ̀ ẹ̀rọ tí àwọn ṣe àgbékalẹ̀ rẹ̀ ní láti jẹ́ kí ètò náà yára kí ó ní ìdáàbòbò tó péye kí ó sì rọrùn pàtàkì jùlọ lásìkò tí àwọn akópa bá pọ̀ ó ní yóò sì tún ṣe àdínkù sí títò ọlọ́pọ̀ gbọ́rọ̀ tí ó ń wáyé ní ibùdó cbt àti àṣìṣe tó máa ń jẹyọ lásìkò ìforúkọsílẹ̀ láìyọ ìpèníjà tó ń kojú ojú afẹ́fẹ́ ní àwọn ibùdó wọ̀nyí àjọ jamu ní ìrètí wà pé wọn yóò náwó ètò àyẹ̀wò náà sí àwọn èsì ìdánwò tó kù lára ìgbìyànjú láti láǹfààní sí ètò ìlera tó péye lójú náà tí wọ́n àdínkù bá ìnira tí yíyọwọ́ owó ìrọ̀wé epo fà alága ìjọba ìbílẹ̀ ajérọ̀mí ìfẹ́lódún ọ̀gbẹ́ni arálẹ́kan olú akíndípẹ̀ ti ṣe àmúgbòòrò sí ìpèsè ètò ìlera ọ̀fẹ́ fún àwọn olùgbé agbègbè náà láìyọ forúkọsílẹ̀ fún ètò mádàndófò ìlera àyẹ̀wò ojú àti iṣẹ́ abẹ ọ̀fẹ́ sílẹ̀ ọ̀gbẹ́ni akíndípẹ̀ ṣíṣọ lójú ọ̀rọ̀ yìí níbi ètò ìlera tí wọ́n ṣe pẹ̀lú òròǹgbà láti mú àgbéga bá ìgbé ayé àwọn ará ìlú pàtàkì jùlọ àwọn arúgbó àti ọ̀dọ́ èyí tó wáyé ní olú iléeṣẹ́ ìjọba ìbílẹ̀ ọ̀hún ní agbègbè ajégúnlẹ̀ nípínlẹ̀ èkó alága ìjọba ìbílẹ̀ náà ní ìdí abájọ ìgbésẹ̀ ọ̀hún ni pé òun nígbàgbọ́ pé tí àwọn ará ìlú bá wà lálàáfíà ìrètí wà fún ọjọ́ iwájú bákan náà ni ó tún gbóríyìn fún ìgbìyànjú ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ bọ́lá ahmed tinubu fún ìgbésẹ̀ akin tí wọ́n gbé láti bu òróró ìtura sí ipa tí owó ìrànlọ́wọ́ orí epo tí wọ́n yọ kó nípasẹ̀ ṣíṣe àlékún owó tí wọ́n ń fún ìjọba ìbílẹ̀ kí mùdùmùdù ìjọba àwarawa lè dé ẹsẹ̀ kúkú
1: ó nílò kí àwọn èèyàn wá wà ní ìlera pàdúwẹ̀ eléyìí kúrò nínú ọkọ̀ tó ń ṣe àwọn èèyàn fún ìṣẹ́pẹ́rẹ́ pípa gbogbo ẹ̀ là ń ṣe ojú àti insurance ọdún kan fún àwọn èèyàn ajérọ̀mí ara láti lè fi portion ìfẹ́ ti subsidy removal táwọn èèyàn ń pariwo ṣùgbọ́n mo fẹ́ fi dá yín lójú pé president wa wọ́n ń ṣe ohun lọ́pọ̀lọpọ̀ láti fi make sure pé ó kan ará ìlú ara ẹ̀ náà létà ń ṣe lénìí
0: nínú ọ̀rọ̀ ti alámòjútó
1: àtàwọn èèyàn ń pariwo ṣùgbọ́n mo fẹ́ fi dá yín lójú pé president wa wọ́n ń ṣe ohun lọ́pọ̀lọpọ̀ láti fi make sure pé ó kan ará ìlú ara ẹ̀ náà létà ń ṣe lénìí
0: inu oro ti alamojuto eso ilera ni ijoba ibile na gbeni kende arogundade salaye pe igbese na je ara ileri ti alaga se lati mu igbe aye awon ara ilu lokukudu akowe ijoba ibile na gbeni nohim agbolade oluwa kesi awon olugbe agbegbe ohun pe ki won ma sasileyin fun awon eso bi ipese ilera ati ipese nkan amayederun awon to je anfani eto na gboriyin fun alaga ijoba ibile ohun asoju koroyin wa leke baju jabo pe awon eniyan tu yaya jade lagba ati lomode lati janfani eto na awon olugbe ati oloja ti won wa ni agbegbe ayobo ipoja nipile eko ti ri igbianju isodotun to woye lagbegbe won nipase kiko awon okete ile ti won kojo eyi ti ajo akule kodo ti lo ma se ni agbegbe na igbese na wa iye pelu lilo owo agbara ofin lati fi ti awon oja ati awon iso igbalode pa nipase bi won se tun papa sofin to ro mo ayika ati kikuna lati tele ofin to ro mo sise idoti lojo oga agba ajo loma dokita muyiwa agbadegesin ni ojo eku ni awon sise awon oni awon oja tawon ti ni Rock of Age Plaza oja ajerogun 1 oja yobo ati oba plaza ti gbogbo won wa ni ayobo ajo loma ni awon sise lati ko awon okese ile to wa lagbegbe na pelu afiku pe awon ti sise lawon agbegbe kan bi ibudoko oluwaga ti o wa ni somi ayobo ro ni rain oil atonla ni tcn ayobo police post ati ibudoko megida ajo loma ni jije ki ayika wa ni mimo ki se ojuse ijoba nikan awon loja to wa ni gbajugbaja oja oranyan ni ibadan ni ijoba ibile iwo orun ariwa nipile oyo ti rawo ebe si ijoba ati ara ilu lasari na to be sile ninu oja na ni kutukutu aro yi eyi to jo iso ti iye re je odun ina ohun to sele loni ni iroyin so pe oju awon oja ti owo re to egbelegbe milionu naira lara awon ti isele ijamba na ba ni awon to n ta wura yen gold awon ti won ta ohun elo ile awon alaso ati awon oloja miran odamoran si gomina Seyi Makinde lori oro ina ti o tun je alaga ile ise panapana ogbeni Maruf Akinwande ni ina na bere ni arin oja leyin ti nkan dun gbamu nibe iroyin agbaye 30 si lati le ise Bond FM 92.9.

0: ń tẹ̀síwájú. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ránṣẹ́ ìbánikẹ́dùn sí ẹbí, ọ̀rẹ́ àti alábàáṣiṣẹ́pọ̀ gbajúgbajà òṣèré Taiwo Azan tí gbogbo ènìyàn mọ̀ sí ògògó tí ó papòdà. Nínú àtẹ̀jáde, ààrẹ ṣàpèjúwe Azan gẹ́gẹ́ bí onímọ̀ nípa iṣẹ́ ọnà tí ipa rẹ̀ sì ń tàn délé dóko fún àìmọye ọdún, tí ó tún ṣèrànlọ́wọ́ fún àgbègèrè orí ìtàgé lédè Yorùbá àti nínú sinimá orílẹ̀-èdè yìí. Ó ní iṣẹ́ tí olóògbé náà ṣe, ó ní kò níṣẹ́ má lè gbàgbé ni nínú ìtàn orílẹ̀-èdè yìí, pẹ̀lú àfikún pé kí àwọn ọmọ orílẹ̀-èdè yìí ṣe àpọ́nlé ìrántí ògògó nípasẹ̀ rírí dájú pé àṣà àti ìṣe ilẹ̀ wa ní ìdáàbòbò tó péye, kí ó tó di pé ẹni ọ̀hún di olórúkọ lágbàáyé. Ògògó ṣiṣẹ́ gẹ́gẹ́ bí atọ́kọ̀ṣe ní Ogun State Water Corporation fún ọdún 13 papọ̀. Kí Ọlọ́run kó dẹ̀lẹ̀ ẹni orí. Ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC ti jẹ́ kó di mímọ̀ pé Ọ̀gbẹ́ni Àbáyọ̀mí Nwuye kì í ṣe ara wọn, látàrí pé ó kéde ara rẹ̀ gẹ́gẹ́ bí adíje dupò gómìnà fún ètò ìdìbò gómìnà tó ń bọ̀ lọ́nà nípínlẹ̀ Ogun. Wọ́n ní ayédèrú ni, kò sì lẹ́kọ̀ọ́ tí ó fi lè ṣojú ẹgbẹ́ òṣèlú náà. Nínú àtẹ̀jáde tí akọ̀wé àgbà fún ẹgbẹ́ òṣèlú APC nílé lóko gbé jáde, jẹ́ Sẹ́nẹ́tọ̀ Surajudeen Ajibọlá Bashir, ẹgbẹ́ náà ní àwọn ti jáwé egbélé fún Ọ̀gbẹ́ni Àbáyọ̀mí báyìí. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe ìkìlọ̀ fún àwọn ará ìlú, àwọn oníròyìn àti àwọn olóṣèlú pé kí wọ́n má bá da ohunkóhun pọ̀ lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC. Gẹ́gẹ́ bí olórí ẹgbẹ́ ṣe sọ, ó ní ohun tí Nwuye sọ pé òun ní tíkẹ́ẹ̀tì àti díje dupò gómìnà dání pé irọ́ ni, kò jẹ́ ìtẹ́wọ́gbà. Ẹgbẹ́ òṣèlú náà ní gbogbo ìgbésẹ̀ tó yẹ kí àwọn gbé làwọn gbé lábẹ́ òfin ẹgbẹ́ wọn. Sẹ́nẹ́tọ̀ Adéọlá Solomon Alámilékan, tí gbogbo ènìyàn mọ̀ sí Yayi, ni ó jẹ́ òǹdíje tí ó pegedé lásìkò ètò ìdìbò abẹ́lé tí Balógun Kudirat Abiodun sì jẹ́ òǹdíje dupò igbákejì gómìnà nípínlẹ̀ Ogun. Àjọ Defined Benefit Scheme DBS àti Contributory Pension Scheme CPS tí àwọn méjèèjì wà lábẹ́ àbùradà àjọ tó ń rí sí ọ̀rọ̀ òṣìṣẹ́ fẹ̀yìntì àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè yìí, ẹ̀ka Tèkó, ti ṣe àgbékalẹ̀ ìfẹ̀hónúhàn alálàáfíà èyí tí wọ́n fi rọ ìjọba ìpínlẹ̀ Èkó pé kí wọ́n san owó àjẹ́lẹ̀ olóṣù 67 láti ọdún 2019 dìgbà tí a wà yìí. Alága àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìfẹ̀yìntì nípínlẹ̀ Èkó, Comrade Olúfẹ́mi Ọlárẹ̀wájú, tọ́ka sí àwọn ìpèníjà tó ń kojú àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́yìn tí wọ́n ti ṣiṣẹ́ sílù fún ọdún 35 láti rí owó ìfẹ̀yìntì wọn gbà. Alága àjọ CPS Michael Omisande ní, bó tilẹ̀ jẹ́ pé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu taari owó tó dídé ní 75 billion naira pé kí wọ́n fi gbọ́ bùkátà àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ní orílẹ̀-èdè Nàìjíríà, ṣùgbọ́n ó ṣeni láàánú pé ìjọba ìpínlẹ̀ Èkó ṣì ń jẹ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ní owó àjẹ́lẹ̀ ọdún 16 báyìí.
1: Láti 2010 títí di àsìkò yìí, 16 years pension arrears. Òun là ń bèrè fún lọ́wọ́ ìjọba. Bàbá wa President Ahmed Bola Ahmed Tinubu, ó ti release 758 billion. Láti sọ gbogbo òṣìṣẹ́ fẹ̀yìntì ní ìpínlẹ̀ Nàìjíríà. Ó wá kú kí stéètì bẹ̀rẹ̀ sí san tiẹ̀.
0: So lára àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì tí wọ́n fẹ̀hónúhàn náà sọ tẹnu wọn fún àwọn oníròyìn. Àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ọ̀hún fún ìjọba ìpínlẹ̀ Èkó ní gbèdéke 31 oṣù kẹjọ ọdún 2026 pé kí wọ́n san gbèsè owó àjẹ́lẹ̀ wọn tàbí kí àwọn ṣe ètò ìfẹ̀hónúhàn mìíràn èyí tí yóò wáyé ní olú-iléeṣẹ́ ọba ní Aláùsà nípínlẹ̀ Èkó. Ìròyìn ilẹ̀ òkèrè, àwọn ọlọ́pàá orílẹ̀-èdè South Africa ti fi ọwọ́ òfin mú àwọn afurasí mẹ́rin tí wọ́n ní wọ́n lọ́wọ́ nínú pípa olùjáwé olúborí ibi di je se ese kikan fun emeje ototo iyen zolan tete abese ku bi ojo eni odun meji din logoji ni won yinbo fun bi o se nbo nile re ni agbegbe South Africa Eastern Cape Province awon olopa ni awon agbebonrin deburu tete lasiko to duro fun gate ile re pe ki o si won safikun pe obirin eni odun metadinlogbon to wa ninu oko pelu re ni o fara gbota ti o si ngba itoju nile iwosan awon afurasi merin ti won fowo ofin mu ni opin ose ni ojo ori won wa laarin odun mejilelogun ti odun mejidinlogbon eyin ara agan loro eto aborilede yoju seto lori telemu ni ti a ba ri ohun kohun lagbegbe wa je ka fi to awon agbefunre leti a se se fun wa ki a to mi iroyin na wa sopin egbon akoko to suro yo ninu iroyin na leko si ajo jambu se agbekale ona titun lati fi wo esi danwo UTME lati le awon ontaja oja oranyan ti inajo oja won nilu Ibadan pe fun ranlowo lati odo ijoba ati ara ilu are Tinubu ranse ibanikedun ti ebi ore ati alabasisepo olobe Taiwo Azad orilede South Africa fowo ofin mu afurasi merin ti won lowo ninu pepa eni to lewaju ninu idije ese kikan iroyin agbaye ko ni ju bayi lo ọpẹ lọwọ Frank Olonsola tó jẹ olóòtú ìròyìn Filikiza Ipola Ibrahim ni orúkọ tèmi ẹ ṣe bẹ ṣe ń tẹ́tí sí wa nílé iṣẹ́ Bond FM 92.9.
2: Mare lodi ri ẹwà fakukọ
3: ìjì mare lodi ri ẹwà fakukọ
2: ọba òkè lodi ri ẹwà fakukọ
3: ìjì mare lodi ri ẹwà fakukọ níbi kápẹ́dẹ̀ àti pọ̀ lọ́wọ́ kò ṣe ròyìn.

o super saidi. Eh, emi o super saidi. Ah, emi o super saidi.

ilé-iṣẹ́ Bond FM 92.9 tó wà nínú ìjú báyìí lọ àwa yóò máa tàtàkùsẹ̀ a máa ká a máa ra ilé wa báyìí a máa gbéjọpọ̀ náà fún Nuruddin Salawudeen yóò máa tukọ̀ àwọn ètò wa láti àkókò yìí títí di aago méjìlá ẹ ra pé lọ́wọ́ gbogbo olólùfẹ́ ilé-iṣẹ́ Bond FM 92.9 tó ti ń bá wa fẹ̀mí dọ́gba láti ìgbà tí a ti gba iṣẹ́ náà láago mẹ́rin ààbọ̀ Bilikisa Epola Ibrahim lorukọ tèmi ẹ̀ṣẹ̀ 1036 Bond 92.9 FM.

0: Jesus name.
1: Sing some before the rest of your prayer.

0: a dupe lọrun pe apo won won je pe wa aloni pelu juro olorun oba o ma sagbeyewo kini ojuse oko tabi okunrin to gbe ile kale to si nfe ki ile ohun ko je ile alayo ki iyawo ma ri kinu re ma dun ka omo na ma ri ki inu won ko ma dun ki tokun to si niwaju leyin ati laarin kinu won jo ma dun sira won ki won jo ni ayo ka yo won si ma ko nibi o na ni afẹ towo loni kawo bawo ni yo ti se ri ko le ye enikan kan wa e ja ma fi oko fara bawa bo wa le mi trimizi keke bi ase so okunrin lo nile o lo si gbe ile kale eje e ba wa sagbeyewo re kini awon ojuse ti akole okunrin lowo gege bi oko abi olori ile
1: awon so bi lati ni ase to ni ajin bismillahir rahmanir rahim opo le fun olorun oba
0: alhamdulillah
1: to se wa ni ori to wa labe itosona ibere ti e bere tabi nta e gbe wa si ni agbodo leni ki se ile oyo kan nikan lo wulo fun lo to le pe ni ojuse okunrin lati je ki ile re ko je ile alayo amobi ju be lo ori pe ti le ba je ile alayo to de ba da iwo da ti gbe ba da gbogbo agbaye ni o wa ni inu alaafia ko si tin to le mo le yi waye mi o se pe ngba ti okunrin ba mo pataki ojuse re gege bi muslimi wa ni yi pelu yanda pe olorun oba to wa sona pelu alquran mimo ati hadisi ati ojela muhammad sallallahu alaihi wasallam ti awon na wa fi orisirisi eko ko wa o je ka wa ni oju ona to to tori eku to ba to ba loju opo ni ki si ere sa olorun oba pe ojela muhammad sallallahu alaihi wasallam fun wa olorun oba fun jin ki wa ninu gbogbo awon oro won ati oro alquran mimo won ti ko olukuluku ọkùnrin ní ọ̀nà tó fi lè gbà sọ ilé rẹ̀ ilé alayọ̀ tó jẹ́ pé ilé ètò tàn ká dé ìletò dé ìlú àti dé orílẹ̀-èdè àti káàkiri gbogbo àgbáyé nínú ọ̀rọ̀ ti láwọn sọ̀slam kan torí pé ẹni tí ó dá sọ fún mi tọrùn rẹ̀ làáwò àná bí wọ́n ní ẹjẹ́dá tí ó dá sí àwọn ẹbí rẹ̀ torí pé ìlú ànábì ni mo dá jùlọ sí àwọn ẹbí mi lára àwọn ọ̀rọ̀ tí wọ́n wá fi kọ́ wa tó jẹ́ ọ̀rọ̀ olóyè bíi tá a fi mọ kí ni ojúṣe ọkùnrin sí ẹbí ẹ̀ nínú ọ̀rọ̀ wọn kan ojúṣẹ́lá muhammad sallallahu alaihi wasallam wọ́n ní gbogbo ní pátápátá ni a dáná jẹ gbogbo ní láàsì bí bẹba sì dáná yín jẹ sí ọ̀rọ̀ gùn wọ́n kọ́kọ́ mọ látòrí ẹni tó pera rẹ̀ lásíwájú ẹ̀sìn adáná jẹ ni wọ́n wá mọ̀sí rárá yàtì a sì bí léèrè bó ṣe dáná rẹ̀ jẹ sí wà wọ́n jù nìrọ̀ ẹ̀rí arákùnrin náà tó jẹ́ baálé adáranjẹ ní àlà alibaití lórí àwọn ẹbí ẹ̀ a sì bí léèrè ìgbàwúwà mọ̀ sórí àwọn ọ̀yà tí a sì bí léèrè bó ṣe dáná ẹ̀jẹ̀ sí kí máa ń pè ládáranjẹ gbogbo wa náà lakàn máa ń rí wọn ṣùgbọ́n iṣẹ́ adáranjẹ ju pé káwọn ẹran ọmọ lọ́wọ́jú kó wọn máa tẹ̀lé lọ adáranjẹ nígbà tó bá ń dáná ẹ̀jẹ̀ lórí pé òun tọ́ wọn sí ojú ọ̀nà tó tọ́ kò ní kó wọn gba ọ̀nà tí wọn ó ti nípa lára
0: tẹ́gbọ́n
1: ti gún wọn tàbí tí wọn ó ti fara káásá kò ní kó wọn gbabẹ̀ iṣẹ́ ọkùnrin ní láti jẹ́ pé ó ṣe léyìí fún àwọn ẹbí ẹ̀ adáranjẹ̀ yóò da àwọn ẹran ẹ̀ lọ síbi tí wọn ó ti jẹ tí wọn ó ti mu iṣẹ́ ọkùnrin ní tó jẹ́ baálé ilé gẹ́gẹ́ bí ànábì ọ̀sàsílám ti sọ iṣẹ́ rẹ̀ ní láti jẹ́ pé ó darí àwọn ẹbí ẹ̀ lọ sí ìwọ̀n tó pèsè fún àwọn ẹbí ẹ̀ bí wọn ó ṣe jẹ bí wọn ó ṣe mu adáranjẹ̀ nígbà tó bá ń da àwọn ẹran ẹ̀jẹ̀ lọ yóò máa sọ wọn kúrò lọ́wọ́ kọ̀lọ̀kọ̀lọ̀ àti àwọn ẹranko búburú iṣẹ́ ọkùnrin ní láti máa dáàbò bo ilé rẹ̀ láti máa dáàbò bo ẹbí ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ló jẹ́ ojúṣe tí ọkùnrin gbọ́dọ̀ ní ó sì dìgbà tí ọkùnrin bá tó mọ̀ wípé tá a bá ń pé lọ́kọ láya àbí mo jọ́kọ lọ́ọ̀dẹ̀ ó ju pé a kàn ń fẹ ní oúnjẹ lọ àwọn ojúṣe wọ̀nyí yálà ìwọ̀n tí a ti kà fún wa yìí tàbá àwọn míì náà tó tún wà nínú àwọn àrọ́bà ọ̀tẹ́lá muhammad sallam àtàwọn míì tó wà nínú alukurani mímọ́ gbogbo ẹ̀rọ ọkùnrin gbọ́dọ̀ jẹ ọkọ gbọ́dọ̀ gbìyànjú láti rí pé òun tẹ̀lé òun sì ń ṣe kí ni ẹ̀rọ ọba àlè di ilé aláyọ̀.
0: ìzákùmọ́lá bí ẹ̀yin bá ṣe ń darapọ̀ mọ́ wa ohun islam ní ètò kókó ọ̀rọ̀ ta sì ń gbé yẹ̀wò ó náà ni ilé aláyọ̀ báwo ni ilé ẹnìkankan wa ló fi lè jẹ ilé aláyọ̀ báwo ni àpọ́n tòní lọ́kùnrin àbí lóbìnrin báwo ni ilé tiwọn náà ó ṣe lè jẹ ilé aláyọ lọjọ iwájú nígbà tí wọn bá bẹrẹ àti gbé ilé kalẹ ojúṣe ọkùnrin gẹgẹ bí ọkọ ń wá ń ṣàgbéyẹwò lónìí ó sì jẹ ká mọ pé adárọjẹ òun ni ọkọ òun ni baálé ilé gbogbo jíjẹ gbogbo mímu gbogbo ààbò àti gbogbo ìtọjú àti gbogbo ìtọni òun náà ni ojúṣe rẹ lórí àwọn ẹbí rẹ wọn sọ fún wa pé ó sì tún kù bẹẹ sì ni ó gbòòrò àmọ ẹ jẹ ká bẹrẹ sí ní wò ó ní kọọkan síwájú sí i máa lè rìn olómi wọn ní three six sọ fún wa pé ó gbòòrò ẹ bá wa wò ó síwájú sí i ojúṣe ọkùnrin nínú ilé.
2: Àwùjọ́láhì ni ṣe pọ́nù rẹ̀ dí bísímílá rahmanir rahim ní alákọ̀ọ́kọ́ gẹ́gẹ́ bí ìbéèrè tí ẹ béèrè ọkọ nínú ilé gbọ́dọ̀ mọ̀ pé òun ni olórí ilé ìjẹ́ olórí ẹ̀ kì í ṣe ìjẹ́ olórí àfẹnujẹ́ ìjẹ́ olórí pẹ̀lú ojúṣe ni ojúṣe tó jẹ́ wípé tó bá kàn láti ṣe á ṣe ìṣirò níwájú ọlọ́run náà tó jẹ́ pé ọ̀rọ̀ ìgbéyàwó kì í ṣe ọ̀rọ̀ ṣeréṣeré kì í ṣe ọ̀rọ̀ pé mo ti níyàwó lé ohun tó wà mo fẹ́ ṣe gbogbo ohun tá a bá ṣe gẹ́gẹ́ bí ọkọ nínú ilé á ṣe ìṣirò níwájú ọlọ́run tó náà tó jẹ́ pé ọkùnrin gbọ́dọ̀ mọ̀ wípé òun lolórí inú ilé kó sì mójútó ilé gẹ́gẹ́ bí olórí inú ilé lára ojúṣe tí ọlọ́run wá gbé sí náà láti ṣe òun ni wípé ó láti rí i pé àmójútó inú ilé yẹn òun ṣe lára àmójútó inú ilé òun ni kí ni ohun tí ìyàwó jẹ kí ni ohun táwọn ọmọ mu ọlọ́run ọba fúnra rẹ̀ lọ́dẹ jẹ́ kó ya wípé ìdí tá a fi ṣe lórí inú ilé ni pé kó lè rí ojúṣe yìí ṣe nínú alukur'an ọlọ́run ọba ní àrùjálù kọ̀wàmúnà alẹ́ nìsáì bí màá fọ́ bẹ̀rẹ̀ lọ́hùn bàbáwùn àlàbádín wà bí màá àǹfọ́kù ní àmùwálìhìn ọlọ́run ọba ní àwọn ọlọ́run ọba a ti fi ọkùnrin a ti fi ṣe olórí a ti fi ṣe alámòjútó nínú ilé àwọn ọlọ́run ọba lè ṣètò yìí bẹ́ẹ̀ nítorí pé ẹnìkan ọ̀gá méjì ò lè gbé nílé kan náà aláti gbá àwọn ọ̀gá jọ àwọn kan lọ ó túmọ̀ sí pé ọlọ́run ọba ló fi ṣe olórí ọlọ́run ọba wa ní wà bí má àǹfọ́kù mi àmùwálìhìn nítorí pé ó jẹ́ ọkùnrin ó jẹ́ olórí ó jẹ́ alámòjútó nítorí pé a máa ná nínú tí àpálẹ́ ṣe fún ojúṣe ọkùnrin tó pàtàkì rèé ó ń láti ná lórí ìyàwó lórí àwọn ọmọ ẹ̀ kí ni wọ́n máa jẹ kí ni wọ́n máa mu nínú ààyè ibòmíràn sọ́tún ìbákọ́rọ̀ àwọn ọlọ́ba jẹ́ kó yọ pé ẹni tí ó bá jẹ́ olórí tó jẹ́ ọkùnrin nínú ilé yìí ó láti rí wípé ohun tó fẹ́ wọ̀ ọlọ́ba ní wà alẹ́ lè mọ̀lúùdì láhùn rìsíkù ó ná wọ kìsìwáàtù ó nà bìlì màrú ọlọ́ba ní èyí tó jọ ọkọ tó yẹ pé ìwọ ló ná bímọ fún ìwọ ni oníyàwó ńlé tó ń bímọ fún ẹ oníyàwó ńlé tẹjọ ń gbé lára ojúṣe ẹ ni wípé ó láti ṣètò kí ni ohun tó máa wọ̀ àti ohun tó máa jẹ bí máàrúf lọ́nà tó dáa lọ́nà tó rẹwà kì í ṣe wípé nígbà tó bá wa sọ fún wọn tàbí tó fún wọn ní ohun tó fẹ́ jẹ wọn máa wá fi sọ̀rọ̀ sí wọn tàbí kó máa wá bá wa fi sìnrègún eléyìí kì í ṣe ẹ̀kọ́ lọ́rùn ba so ó túbọ̀ sí pé ọkùnrin gbọ́dọ̀ gbọ́ àgbòyé àwọn nǹkan wọ̀nyí lára ojúṣe ẹ̀ ni wípé ó láti tún fẹ́ràn ìyàwó ẹ̀ ó nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa nígbà tá a bá ń fẹ́ra wa lọ́nà la máa ń nífẹ̀ẹ́ ara wa ní kí tá a bá wọlé tán a kì í nífẹ̀ẹ́ ara wa.
0: Bá ní mo gba ẹ̀dùn lọ́wọ́ yín kejì ẹ mẹ́lùú bá kankan pé wíwọ̀ wọn láṣọ ojúṣe ọkọ ni ká tó tẹ̀síwájú káwọn ayé ọ̀fẹ́ rẹ́fẹ́ àwọn ọkùnrin míì wà tó yẹ pé ìyàwó wọn ti máa múra gẹ́gẹ́ bí mùsùlùmí dáadáa tó tẹ̀ ti dé fẹ́ máa lọ sí ipò pé kí wọ́n máa bójú wọn gan tó bá ti fẹ́ lọ sóde àmọ́ kété tó bá ti wọlé ọkọ ọkọ ó dúró lórí pé ìbòrí àbí ìbòrò mọ́nbé òní kó bẹ̀rẹ̀ sí ní wọ̀ kí ni ẹ lè bá a rí fún ọ lórí ìmọ̀ràn láàyè yìí nítorí pé kọ́ lọ wọṣọ lára ojúṣe ọkọ ni
2: ọkùnrin gbọ́dọ̀ mọ̀ wípé ìyàwó òun gbọ́dọ̀ mójútó ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ òun náà tó yẹ pé lára ohun tí ànábì muhammad sallallahu alaihi wasallam ní ká wò nígbà tábà fẹ́ra wa òun lẹ̀sìn first Friday Saturday ní tàdùbà ti adag alásùlámù ní ẹ̀sìn ní ẹ̀wò ó túmọ̀ sí pé ọlọ́run ànábì àti ọlọ́run bá fẹ́ ká mọ̀ wípé nígbà tábà fẹ́ra wa sílé a gbọ́dọ̀ mójútó ẹ̀sìn tí obìnrin bá ti ń gbìyànjú ètò ẹ̀sìn ìbọ̀ kó tó délé wa ó yẹ ká tún ṣètò báwo ló ṣe máa tẹ̀síwájú ni ó máa ń ṣe ni lọ́kọ̀ ó máa ń bani lọ́kọ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin yẹn máa wò pé ohun tó gbé ṣe múra yẹn ó ti gbẹ̀sìn mórí jù kò sì yẹ kó rí bẹ́ẹ̀ nítorí pé tí obìnrin yẹn bá lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó sì múra ẹ̀sìn tó sì ń ṣe dáadáa ní ìbámu pẹ̀lú ètò ẹ̀sìn ọmọ tó bá tara ẹ̀ jáde irú àwọn ẹ̀kọ́ yẹn náà á hàn lára àwọn ọmọ wọn so torí ìdí èyí ọkùnrin ó gbọ́dọ̀ mọ̀ wípé gbogbo ìlànà ẹ̀sìn ni kó máa fi kọ́yàwó òun kó má kó fàsẹ́yìn àbẹ̀rẹ̀ ìwọ̀sí ọkàn bá ìyàwó ẹ̀ níbi ìmúra níbi ìṣesí tó bá ti jẹ́ pé gbogbo ohun tó wá ń ṣe wà ní ìbámu pẹ̀lú ti àgbékalẹ̀ islam tó bá ojúṣe ọkùnrin ni lára ojúṣe ọkùnrin náà ni pé kó tún nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ kó sì bá ìyàwó ẹ̀ bí lọ́nà tó rẹwà gbogbo obinrin lo ma no fe ki eyan ni fi awon bo lo ba ye dobinrin ni o lo ma nfe awon obinrin ma nfe ki eyan ni fi awon o lo fe pe ko to di pa fe kuro ni le baba e iya ati baba e atawon aburu e won ni fe won si ba se won wa mu ko nle awon obi e o mu wa si le titi e ni ko ti ni fe nipa to mu dele titi e o do ran fun won na lati ni fe iyen ni ilosi oja fi de bagbeyawo yen ile ya fi jele alayo to ba ni fe ko fi be ba lo o ma ni akile lati jele alayo o ba won ko won yi lo je won ta lati gbe gbogbo ona lati le pa moju to yato si eleyi a ri wi pe ninu alquran olo ba fun ra re je ko ye wa wi pe o ro yan ni fokunrin lati laanu obin loju lati fi anu ba won gbe olo ba ni wa ashiru una bil ma'ruf o ba won aya yin gbe lona to re wa kuda te ba shakisi nkokon lara won ti efe o sese ko je pe dada wa nbe olon ba ni wa za an takru shay'an wa yaj'alu allah fi khairan kathira nigba mi eyin le ko ira nkan sugo popo lo pori luwa nbe sugo te ba fi ife te ba se bara yin gbe kuda anabi sallallahu alaihi wasallam saje ko ya yi pe ko ba mu fun muslimi kan lati ko ira yawo e nitori pe ko mo pe yawo ohun yen ko pe ko o ni awon ikuje kude titi e to ba ko ira abi ni in kadi amin ya shay'an rodi amin ya shay'an akhar to ba ri nkan kan ti o fe lara e ko ni fe sawon nkan mi to nse to nda ele ni na nkan ta ma se ti lewo ma fi jele alayo
0: zakalaw khara zakalaw khara eyin ara ile gebi ase nba bo ile alayo won na le koko oro e ti an se agbeyawo to zakalaw khara ma le mtemezi eh oro

0: bá ti gbé àgbọ́lé kí n ti pàápàá jùlọ ẹlẹ́sìn mùsùlùmí gbogbo ẹlẹ́sìn ni lọ̀rọ̀ ìbáwí ṣùgbọ́n ní pàápàá jùlọ mo fi pàápàá jùlọ kun ẹlẹ́sìn mùsùlùmí tí ìbá ti gbé àgbọ́lé kí ni àwọn àkíyèsí tàbí àwọn ìmọ̀ àwọn àṣẹ tọ́lọ́run ọba pa wá nínú àlùkòhánì nípa ojúṣe wa fún obìnrin àṣìṣe tàbí àìṣedéédé kùdìẹ̀kudiẹ yóò máa wà níbi bó ṣe ń bá ìyàwó rẹ̀ lò fún àpẹẹrẹ nínú àlùkòhánì mímọ́ ọlọ́run ọba yà ọ pè wá sákíyèsí kan ọlọ́run ọba ní húnà lè bá fún wa kó wà á ń tún lè bá fún wa húnà ọlọ́run ọba ní aṣọ ọ̀bùra ni wọ́n jẹ́ fún yín ẹ̀yin náà sì jẹ́ aṣọ ọ̀bùra fún wọn kí là ń pè lásọ ọ̀bùra kì í ṣe èyí tá a dá tí àwọn fi ń bora bọ́lá ọwọ́ mú àbò tútù mí tàbáṣọ àrán kì í sì ṣe kíjì pa n tá n pè ní aṣọ ọ̀bùra ni pé olùbo àṣírí lọkùnrin yẹ kó jẹ́ sí obìnrin olùbo àṣírí ṣé ọ̀rọ̀ yorùbá nínú ọ̀rọ̀ wa ní ojú tọ̀rọ̀ ẹ̀ ni kò tì mí owó tọ̀rọ̀ ẹ̀ lójú tì mí tó bá ṣe wípé ọkùnrin mọ eléyìí pé aṣọ ọ̀bùra ló ń jẹ́ kò ní máa dáyọ̀ yẹ ìyàwó rẹ̀ lẹ̀ ń ta kó wá máa dénú ilé kó máa daṣọ bòó a sì ti rírí ọkùnrin bẹ́ẹ̀ lára àwọn ọkùnrin tí wọn ò mójúṣe wọn pé àwọn ni wọn ní ẹ̀tọ́ láti dáàbò láti dàṣí dáṣọwájú aṣọ àṣírí bo ìyàwó wọn akúrú ti gbọ́ nínú ìtàn tàbí kátiríkà obìnrin ọkùnrin tó wọ́n pé ìta gbangba ló ti ń na ìyàwó ẹ̀ kò mójúṣe ẹ̀ ni ta ló yẹ kí wọ́n sọ pé wọ́n fẹ́ ní ìyàwó wọn ò tí ì náà wọ́n fẹ́ ní ìyàwó ẹ̀ tó yẹ kó bọ́ sọ ọ́nà pé èmi lẹ fẹ́ náà tó yóò bá ní amájálọ́ ẹ gbáǹgi a jẹ́ pé ẹni tó májálọ́ gbọ̀ngàn rẹ̀ bá gbáǹgi tí ò bá ságbálọ́wọ́ ẹ̀ ni ẹ bá ti nà ìyàwó ẹni tàbí tó ṣe nǹkan kan sí ìyàwó èèyàn tí ò tọ́ a jẹ́ pé wọ́n ń tọ̀gbà ọkọ gan ni wọ́n ń ṣe é sí ọkọ nìyàwó ìyàwó lọkọ ojúṣe ọkùnrin sí aya rẹ̀ ni láti daṣọ àṣírí gbòó kó gbòó kó tó ọmọ kókó kó gbẹ́ni tí òní máa tún ní àṣírí ẹwu arákùnrin kan ó pe àpèjẹ àwọn èèyàn pọ̀ ń bẹ̀ nígbà tí wọ́n wá débi tí wọ́n ti fẹ́ ṣe àpèjẹ yìí wọ́n ti ṣe jẹ́lẹ̀ nígbà tó tọ̀wọ̀ ó rí pé ìyẹ́kù díẹ̀ káàtó ń bẹ̀ kò tú àwọn ìyàwó rẹ̀ láṣìírí ó wá fọgbọ́n sọ fún gbogbo àwọn tó wà ń bẹ̀ pé tọ́ láti ìgbà tí òun ti ní àìlera kan ni oníṣègùn òyìnbó ti sọ pé ìwọ̀n bá yẹ díẹ̀ ní kó wọ́n máa jẹ o tó ta wá rí ẹni tó tọ́ oúnjẹ wò tó rí pé ìyẹ́kù díẹ̀ káàtó kó béèrè fún o ó fi eléyìí fi bu ìyàwó rẹ̀ láṣìírí àwọn nǹkan tó yẹ kí ọkọ ó mọ̀ omi yìí lára ojúṣe ọkùnrin òun náà mà ní wípé àwọn tó jẹ́ ẹbí ará àti ojúlùmọ̀ ìyàwó ẹ̀ kó rí pé òun ń bọ̀wọ́ fún wọn ṣọlá nínú ọ̀rọ̀ astral califat masi ẹlẹ́ẹ̀karùn-ún ayádáwọlá tààrà the mercy of six kí ọlọ́run bá kójú ọkọ bá ṣe ìrànlọ́wọ́ àti àgbéga fún wọn nínú ọ̀rọ̀ wọn tí wọ́n sọ ní ọjọ́ kejì oṣù kínní ní ọdún 2013 wọ́n ní ọkùnrin ó gbọ́dọ̀ rí wípé òun ń tọ́jú àwọn ìbátan ìyàwó ẹ̀ nínú ọ̀rọ̀ àti àwọn ìwà òṣèlá muhammad sallallahu alaihi wasallam kódà a rí ìka wípé tánà bíi bá jókòó ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà tá a bá ṣe ń jẹ a máa fi ránṣẹ́ sí ìdílé ìyàwó ẹ̀ tó tiẹ̀ ti kú aṣọ khadija kí ọmọ ọlọ́ọ̀ba kó máa bá wọn alábìyá muhammad sallallahu alaihi wasallam wọ́n ní níjọ́ kan ìkan lára àwọn ẹbí aṣọ khadija wọn ń bọ̀ alábì dìde láti pọ́n wọn lé ojúṣe ọkùnrin ni láti máa pọ́n àwọn ẹbí ìyàwó ẹ̀ lé gẹ́gẹ́ bí aṣọ khadija ti máa ṣe sọ fún wa nínú ọ̀rọ̀ yorùbá ní ewúrẹ́ ilé àna ẹni ń sọ ní gbòmùgọ̀ ni wọ́n ni pé àwọn nǹkan míì wà tí ẹ pé èèyàn ò lè gbà ń ta ṣùgbọ́n tó bá ti jẹ́ pé ilé àna ni yóò bá mọ́ra yóò sọ gbòmùgọ̀ torí pé kó lè múnú ìyàwó ẹ̀ dùn kó sì lè jẹ́ kí orí ìyàwó rẹ̀ wú àwọn ojúṣe ọkùnrin nìyí.
1: tẹ̀sán akọmọlá ẹ̀yin ara ilé ọ̀rọ̀ ọ̀hún gbọ̀ngbọ̀n kan sí lónìí ojúṣe ọkọ ó gbọ̀ngbọ̀n ó kẹnú bẹ́ẹ̀ sì ni ó gbòòrò púpọ̀ àdúrà wa ni pé kí ọlọ́run jẹ́ kí gbogbo àwọn ọkùnrin pátápátá tí à ń gbé ilé kalẹ̀ kí ọlọ́run kó jẹ́ kí

0: tẹ̀lé àwọn ìmọ̀ràn olówó iyebíye wọ̀nyí kí a lè rí àlàáfíà àti ayọ̀ láwọn ilé wa káwọ́ gbàgbé tí wọ́n mú wá nínú ọ̀rọ̀ sọ Khalifa Tumasi Ayadawola Otala Benazir Aziz torí pé àpò ọkùnrin òun náà ló wà tó yẹ pé òun àti ìyàwó rẹ̀ nìkan ni wọ́n fẹ́ máa ń ṣe lọ́tíkọ́lọ́tíkọ́ mọ ara wọn nínú ilé àwọn ẹbí wọn lọ́kùnrọ́sì wọn yìí fẹ́ wo ibi tí wọ́n wà mọ́ èmi àtayá mi tàbí mi àti ọkọ mi òun náà ni ìgbésí ayé tí wọ́n ń bá ara wọn gbé jẹ̀sákàlá ọ̀hẹ́ra mọ̀rọ̀mọ̀rọ̀mí nínú àlámọ̀rí ọkọ àti ìyàwó pọ́pọ̀ ìgbà ọkọ afẹ́ máa dún dúró wípé èmi lọkọ àṣẹ tí mo bá ti pa òun náà ló gbọdọ̀ múlẹ̀ ṣé gbogbo ìgbà òun náà ni àṣẹ ọkọ ló gbọdọ̀ máa múlẹ̀ tí ó sì fẹ́ kí ìyàwó òun kó máa jẹ́ olùgbọràn sí òun níbo ni ààlà àti gbèdéke àṣẹ ọkọ níbo ló gbọdọ̀ dé.
1: ẹ ṣeun ní alákọ̀ọ́kọ́ ọkọ àti ìyàwó àwọn méjèèjì nígbà tó máa ti fẹ́ra wọn wọ́n ti dẹ̀yẹ kan ṣo islam ló fìgbà láàyè ilé fún ọkọ àti ìyàwó kí wọn jọ máa jíròrò ọkọ ò gbọdọ sọrọ ẹ di aláṣẹ kùmọ nínú ilé ó gbọdọ máa mọ wípé ìyàwó òun yìí èèyàn lòun náà owó tá a fẹ́ ṣàgbéjáde yìí kájọ parapọ̀ kájọ jíròrò nígbà tá a bá wá jíròrò ó lè pé nínú jíròrò kì í ṣe ọyàn fún ọkọ láti tẹ̀lé ṣùgbọ́n kó rí wípé òun pe ọkọ ìyàwó òun jókòó láti jíròrò láti fọ̀rọ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin lénìí a máa wò pé kò sí ìdí fún ọkùnrin láti máa fọ̀rọ̀ lọ obìnrin ẹlòmíì ojú ta máa fi ń wo ìyàwó wa ìyàwó wa ni àwọn tá a fẹ́ ṣe yìí fún ìlọsíwájú inú ilé wa ni so ọkùnrin gbọ́dọ̀ gbọ́ eléyìí yé kó mọ̀ pé èèyàn máa fọ̀rọ̀ lọ ìyàwó ẹ̀ alẹ́gbẹ̀ẹ́ Muhammad Salam wọ́n kọ́ alẹ́ kan eléyìí nígbà tí wọ́n lọ sí tí wọ́n fẹ́ lọ sí hajj nígbà táwọn kìbìrì dẹ̀ kí wọ́n ṣe hajj tí wọ́n sọ fáwọn mùsùlùmí pé kí wọ́n fáwọn orí wọn kí wọ́n pẹran nígbà tí àwọn mùsùlùmí gba ṣé àwọn ò ní ṣe hajj yìí ni nígbà tí wọ́n wọlé ìyàwó wọn ló sọ fún wọn pé kí ló dé wọ́n lè ṣàlàyé ìyàwó wọn pé báyọ̀ àyàwó tí ìwọ bá ti jáde síta ìwọ fáwọn orí ìdítí ẹ kí ìwọ dẹ̀ pẹran wà á rí pé wọ́n máa ṣe ní kí tàwọn islam ṣe bẹ́ẹ̀ náà làwọn náà ṣe wọ́n fáwọn orí wọ́n sì pẹran wọ́n gbà mọ̀ ìyàwó ó sì ṣiṣẹ́ so wọ́n túbọ̀ sí pé gbogbo ọmọ èdè èèyàn náà ló lóye títí ẹ̀ ọkùnrin gbọ́dọ̀ gbìyàn ní gbogbo ọ̀nà kó rí wípé òun ń fọ̀rọ̀ làwọn jọ ń ṣe ìjíròrò ọkùnrin gbọ́dọ̀ máa pàṣẹ kùmọ̀ ọkùnrin gbọ́dọ̀ máa sọ̀rọ̀ pàṣẹ àbí sọ fún ìyàwó ẹ̀ pẹ̀lú ìfẹ́ ni téèyàn bá fi ìfẹ́ sọ nǹkan fóbìnrin bí kódà kó jẹ́ pàṣẹ ni pẹ̀lú ìfẹ́ a ṣe ohun téèyàn fẹ́ kó ṣe ṣùgbọ́n téèyàn bá fi èmi lọkọ lórí inú ilé ohun tí mo fẹ́ kó ṣe ni kó ṣe kò sún mọ́ kó máa ṣe kò sì ní jẹ́ kí ìfẹ́ gbòòrò nínú ilé ọkùnrin kẹ̀dẹ̀rẹ́ máa ń fẹ́ kí ọkùnrin nífẹ̀ẹ́ òun nítorí pé eléyìí náà ni ohun tí ó jẹ́ àdámọ́ wọn bákan náà ọkùnrin tó bá wá pàṣẹ fún ìyàwó ẹ̀ tí ìyàwó ò bá wá tẹ̀ láṣẹ àbí tó bá ṣàìgbọràn ìfẹ́ ni kó fi ṣàtúnṣe kò ní bá ọmọ kọ́yẹ́ pé wọ́n máa nọra wọn torí pé àwọn olùmíì máa bá dáàyè wípé wọ́n bẹ̀rẹ̀ sí ni máa nọra wọn alóbi Muhammad Sallallahu Alaihi Wasallam alóbi ni ó ṣe àwọn ilé mọ̀ pé ọkùnrin kan á nà ìyàwó ẹ̀ nígbà tó bá tó wá nà ìyàwó ẹ̀ tán títọ́ ọkùnrin bá tó wá dé sí lára á tó wá sọ fún òun fẹ́ súnmọ́ ó túbọ̀ alóbi ni ẹni àwọn tí ò ní làákàyè òun ni máa nà obìnrin kì í ṣe ẹ̀kọ́ islam ní gbogbo ọ̀nà láti máa nà obìnrin tó bá pàṣẹ kan fún un tàbí tó wá ní kó ṣe nǹkan tí ò bá ṣe wá ọ̀nà tó fi gbà láti fi ṣe àtúnṣe nílọ̀kọ̀lọ́kàn gbogbo àwọn tí wọ́n máa ń pariwo pé ká na obìnrin kódà wà nínú Kùránì àìgbọ́ àìlágbọ́yé òun ló ṣe gbogbo wọn nítorí pé mọ̀ọ́mọ̀ tó kọ́kọ́ alẹ́kọ̀ọ́ ẹ̀sìn gan ààrí kà nínú ìwé ètò sallallahu alayhi wa sallam wípé ó ná ìyàwó ẹ̀ so òun túbọ̀ sí pé ohun táwa bá ń ṣe lénìí a gbọ́dọ̀ lè fa okun ẹ̀kọ́ mọ̀ọ́mọ̀ sallallahu alayhi wa sallam so ohun tó bá ṣeṣe kan gẹ́gẹ́ bí mùsùlùmí tí àbára pẹ látara mọ̀ọ́mọ̀ sallallahu alayhi wa sallam túbọ̀ sí pé ìfẹ́ inú ilé wa jẹnu ilé aláyọ̀
0: jẹsàkàlà ọ̀hẹ́ra ẹ̀yin ara ilé gẹ́gẹ́ bí a ṣe sọ a ò ní lè parí kókó ọ̀rọ̀ yìí lónìí a tún máa padà wá ibi abá tó wàá gún sí a tún máa padà wá inshallah àmọ́ kó tó nípa àtẹ̀síwájú maalin tirimizi kí ni ìmọ̀ràn yín ìkẹyìn fáwọn ọkùnrin ilé kó tó nípa àná.
2: ẹ ṣeun olóòtú ìmọ̀ràn mi ní ṣókí ẹ̀rí ọ̀rọ̀ yorùbá wọn ní bọ́kùnrin yorùbá ti dàgbà obìnrin máa ń dùgbò àdá wọn ni pé tọkùnrin ò bá ti mọ kí ni ti ń jẹ ojúṣe rẹ láti ṣe obìnrin yóò fàṣẹ lọ́wọ́ nígbà tọkùnrin ò bá sì ti dàgbà nítara tí ò dàgbà nítàpò a jẹ pé abẹ́rẹ́ kí n sọ wípé ọkùnrin tí ò bá ti pèsè tí ò ṣiṣẹ́ ilé bó ṣe tí ò jẹ́ mójútó lé ẹ̀ tí ò pèsè fúnlẹ̀ ó ti fi àgbá rẹ̀ tọrọ fóbìnrin nígbà tó bá ti di pé obìnrin ló wá ń ṣe gbogbo ojúṣe tó yẹ kí ọkùnrin ṣe
0: ọkùnrin mójútó ojúṣe rẹ
2: bẹẹ ni
0: Isaac ala khara. Mani mo lo mi.
1: Mo ran temi o ni pe ati oko ati yawo ka fi ibe Olorun bara wa gbe. Ka si fi ife bara wa gbe ka si mo pe iyan ni gbogbo wa. Ka ma ma wa ni bo ara wa koda okunrin ye ma fura si yawo e nitori pe opolopo ohun ti ma danu leru niyan. Ta ba se gbe leyi pelu adura ni le waje ni le alayo.
0: Isaac ala khara. Adupa lo awon oludanileko wa toni ki Olorun ba ki o ba so won ni esan daada. Ki Olorun ko be ma to ni kokan wa sona. Kẹlọ́wọ́ bá kọjọ́ ká fèrè pàdé níbi ìlàdúró sí lónìí. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
3: Alérò pé agbádò ètò tèmi dáadáa, a sì ní ìgbàgbọ́ pé lára ìbéèrè tí ó ṣeéṣe kí ó máa wá ìdáhùn lọ́kàn wa ti rí àwọn ìdáhùn náà. Bí ohunkóhun bá tún wà tí a fẹ́ tọpinpin rẹ̀ nípa Islam lápapọ̀ tàbí nípa ìjọ Mùsùlùmí Ahmadiyya ní pàtó, ẹ pẹ̀ wá sí orí àwọn òpó ìbánisọ̀rọ̀ wọ̀nyí. 08035 0855 9083 85 0809 05 23 33 tàbí 09029 05 23 33 09029 05 23 33 tàbí 081 34 82 12 47 08134 82 12 47 tàbí kí ẹ kàn sí àwọn mọ́ṣáláṣí ìjọ Mùsùlùmí Ahmadiyya tí ó bá wà nítòsí yín. A ó máa retí yín o. Màá sálà.
4: A wà níjọ Ahmadiyya.

0: fair that will be there. Baboke we can see shop 10A. A color shopping complex. Lado Juko Deeper Life Church. Jack on the gate. A guru. Sorry. Play.
1: Efura ileto eleyi te ngo olarakun kan pepe owo re jisowo popo a ko ita wiye imbi o ti bere okowo re gege bi ita gbo awon ti man ta card recharge card phone ti man ta battery ti man ta sim card ati man ta kisi bauchi phone kan kan gbo awon erojara phone larakun ita wi fi bere Ingbo ya shop yi bere si ni igboro o de parakun itawi ta sola o n to ni ruru awon oja pelu itawi ama gege bi on ta gbo arakunrin yi o ni alukupo ile ita mo si okada alukupo ti si okada yi ko fi sise o sugbon nigba kigba to ba tin bo n bi ise laaro ni shop re yo gbe alukupo okada yi o gbe wa Ingbo ba tun ti close lowo oro le male alukupo yi na ni yo tun gbe pada emi ti toto eni to sumara kore peki peki lo soro kan odojo kan won kan joko won soro ilo ba fo gbaya mu kini to se laya ko le soro fun bi iseju die sugbon nkan ko se o ko fo gbaya yen mu yani kilo de ko si nkan to se won ko pe ko jina sigba na o gbowo iko laya iyan wa lati ma bi lere pe ki lo sele oni bi owo kan legbe aya yo ko ma fa owo so ah o se wa gbianju ko ta won ni mo lo ki an saye won ngo ko sinu to se won jare ah oda e o ta po sharakunrin iwere yi o ti wa lara e be to se foduke ni oduke je oduketa te pe eni ke ni ola kola ti bi egbe aya lati nu ni o ti fa so iyo wa loju kan be fun iseju aya ti o ni le beni kokoko soro sugbon to tun ti file yo tun bere si ni ma ba se re lo ingbo to akoko kan arakunrin pe bohun ba momi yo ko se bi eni darogun si bi igba aya ohun nigba to ba se die ni o se wa san lo sale ah bawo lati se ri eyi si bi kini ise bere were were were re o awon apere tarakunrin yi rire ti o ko bi ara si la fi pe kafura a ko itawi leyin awon apere tori yi yo di pe nigba ki igba to ba n jade yo di pe aya re o ma ja eko o gbodo bole pe aya re o ti ja ki lati se ri eyi si were were were arakunrin ba dibe wipe ke eyin o ti sise lo lojumo Hey, o wa dori ibusun to ye ko sun o le lo wakati kan wakati meji wakati meta igbo to akoko kan eni to je iyawo o pe lopo o sakisi pe ita ki tete sun yo boya le ni loro ogun o lo ba won tin ta ogun awon ni shop won yo won ra ogun to ko to n ba lo won sun o to akoko ko ri pe ah won ba ti lo ogun yo won o le sun ko da se bi bi wakati meji wakati meta yo man take o ko won to sun tele o di pe igba to n bere si ni lo ogun to n dawo e duro ati wa sun ti le o fi mo odogun dande ibi oro ti bere re o ki o to sele sara ko ita wi e oro ta ni pe ki baba o ma gbo baba gbo kódà ó dé ti ìbálẹ̀ kí ló ṣẹlẹ̀ sarakun ìtàwé.
2: àrítẹ́rítẹ́ ohun ló dé tó rojú kókó báyìí.
3: ojú mo ṣìrí tí àwọn tí ìmọ̀ àgbọ̀ jẹ.
2: ohun ló ṣe.
3: ẹni bá lọ bó ṣe ní fùrùkọkọ kọkọ bí ẹni pé iye sọkìdí lẹ ká tọwọ bùsùn. yóò gbé irinṣẹ́ kìdí ló ń tó lọ sí ìdíyẹlé lánàá. bẹ́ẹ̀kẹ̀ òkété rẹ̀ òní ti tọ sàdédàjì ọ̀nà. kí
2: wọ́n lè sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o kó mara yín tó gbó ìjà lẹ́ẹ̀rẹ́ fún ìgbò jẹ ọ̀pẹ́ yìí tó ń rere gbòòrògbò ara títa jẹ ara títa ara yín kí bàtọ́lọ́ abọ́lẹ́sọ ní ènìyàn kò fún ọ tẹ́lẹ̀ máa ṣẹ̀yọ́ ṣeréṣeré tàbí tó pọ̀ lápọ̀jù ìṣara tó ń bu ife bàbá òkè ò lélẹ́ kò jẹ́ àtura lórí èyíkéyìí àìsàn tàbí 4 3 0 8 0 9 4 4 7 1 1 4 3
1: Baba Oke, ilu ko gi de be be be. Ẹ ká ọ̀kadà nípa àpẹẹrẹ ìtàwé yìí o ẹ má gbàgbé pé à ń sọ wípé a fi pera wa ṣàkíyèsí wípé ẹni tó jì sí kòtò kára yòókù lọ́gbọ́n káwa náà má bàa bọ́ sínú irú ìṣòro bẹ́ẹ̀ ìlàṣẹ ń sọ pé bàbá ti ṣàkíyèsí àwọn kankan lágọ̀ọ́ ara wa tá à ń wò ó pé bí nǹkan ìṣeré bẹ́ẹ̀ kọ́ ló ṣe yọ rí ẹja tètè máa gbé ìgbésẹ̀ ká máa kàn sóní mímọ̀ torí irú èyí lọ́lọ́run ṣe dá bàbá òkè hò bàbá òkè hò àgbo onímọ̀ ìjìnlẹ̀ ìpínlẹ̀ àtegbò tó mọ kùnkùn ní irú àtegbò láti fi ṣe ìwòsàn fún gbogbo onírúurú àìsàn tàbí àrùn tí máa ń bá ní ìjà lágọ̀ọ́ ara bàbá òkè hò wà ní shop 10A Oyekola shopping complex ládojúkọ Deeper Life Church Jákòndé Gate Egbe Road Ìsọlọ nípínlẹ̀ Èkó ẹ̀rọ àgbàgbé 10A Oyekola shopping complex ní bàbá wa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ̀lé máa pe bàbá òkè hò sí rèé o 090-94-47-1143 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jẹ́ pé tààràtà bàbá ni ó láǹfààní àti gbé àpò ìtàwé bọ̀rọ̀ rẹ̀ ṣe bẹ̀rẹ̀ rẹ̀ o èló bá dọjọ́ kan arákùnrin ìtàwé yìí èló sùn lálẹ́ kí lè ó mọ́ kò di pé èèyàn gbọ̀nà bí iṣẹ́ lọ èrògùn bá dé o àti orí ìbùsùn bẹ̀ ló ti ń wò bọ̀ lò láti pèrú èyí sí ìyàwó tí a jọ sùn bẹ̀rẹ̀ sí ní gba pẹ́pẹ́pẹ́ kí ni tó ṣẹlẹ̀ káàdì lágbájá kí ni tó dé kò lè sọ̀rọ̀ ó kàn wò ó ṣẹ́jú ìyẹn wò ó kọ́kọ́ ti ẹ̀ fọ́jú àbí kó fẹsẹ̀ dúwé èmi tí ń tòótọ́ arákùnrin tààrí yìí ò lè gbápá kò lè gbẹ̀sẹ̀ kò lè sọ̀rọ̀ ṣùgbọ́n lajú rẹ̀ báyìí ọ̀dà ó di dìgbàdìgbàdìgbà ẹ̀jẹ̀ kí a fi kiri kan pa lọ́wọ́ ẹ̀jẹ̀ a fi kiri kan pa lẹ́sẹ̀ oníkálukú bẹ̀rẹ̀ sí ní mú àmọ̀ràn tiẹ̀ wá ṣùgbọ́n kókó ọ̀rọ̀ ni pé bọ́ ipé ìgbà tárákùnrin tí ń ṣàkíyèsí páyà òun já nǹkan kan fa òun so láyà àbí òun ò rórun sùn nílò tètè gbé ìgbésẹ̀ ó ṣe é ṣe kó má dìbì tó dé yìí ẹ fura páṣẹ ò fura ló fi jánú àjọ fura ló fi jì 08094471143 lẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá òkè hò tàbí 08094471143.

0: tó rojú koko báyìí.
1: Ojú mo ṣì rí tí àwọn tí màá bọ̀ ọ́ jẹ́.
0: Ah, ohun mo ṣe.
1: Ẹni bá rí ọmọ ṣe ní fùrùkọ̀kọ̀ bí ẹni pé ìyẹn ṣèkìdí lẹ̀ ká tó wọ̀gùn sí. Yóò gbé irinṣẹ́ kìdí ló ń pé lọ sí ìdí eré lánàá. Bẹ́ẹ̀kẹ̀, òkè tẹ̀ ẹ̀ ò ní ti tọ́ sàdédàjì ọ̀nà. Kí ti kárí wọnú bí èpò ló tó fẹnu kan rẹ̀.
0: Àìsàn àtàrò yìí mo ṣe nǹkan o. Ìyẹn wà ní ṣíṣe bá òun nífẹ̀ẹ́ mi.
1: Ṣé ẹni mo máa ṣẹ̀rẹ̀ sọ fún pé kẹlẹ mojú tó ara yín? Bẹ̀rẹ̀ bá ọgbẹ́ mà kárí o. Ó rí mojú bàbá òkè ehò.
0: Ìwọ́n lè sọ̀rọ̀ sókè. Ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o. Kọ́ màá láyé tó gbọ́n jà lẹ́rẹ̀ fún ló jẹ. Ọ̀pẹ́ ìyí tó ń ronú gbogbo. Ara títa jẹ, ara títa ara yíyí. Kígbà tó máa bọ́ lẹ́sọ̀ ní ènìyàn kò sún wọn. Tẹ́lẹ̀ máa ṣẹ̀yọ́ séré-séré tàbí tó pọ̀ lápọ̀jù. Ìṣara tó ń bu so. Bàbá òkè o lè lépò jẹ́ àtúrà. Lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dàbí bulẹ̀. Bàbá òkè o kalẹ̀ sí. Shop 10A, Oyekola Shopping Complex, Ladojukọ Deeper Life Church, Jákàndé Gate, Ogbòrò, Ìṣọ̀rọ̀ Ìpínlẹ̀ Èkó, ẹ̀pẹ̀ 08094-714-43. 08094-714-43. Bàbá òkè o, ìlépò kì í bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀.
2: Ẹkú dédé wòyí ní gbogbo ibi tí ọwọ́jà iléeṣẹ́ rédíò tẹ ti ń gbọ́ wà yìí dé. Yorùbá ní igbá tó tó gbá báyìí òun ló ń ṣọba gbọ́mi. Kọ̀kọ̀ tó ń tún kọ̀ọ̀kọ̀ òun ló ń jẹ bálẹ̀ lódò tá a bá rí ògbóǹtarìgì tó mọ̀ nípa ewé. Iṣẹ́ tí ewé ń ṣe, egbò àti oje igi iṣẹ́ tó ń ṣe. A ti mọ̀ yí pé onítọ̀ ni wọ́n ń pè ní ògbóǹtarìgì oníṣègùn ìbílẹ̀. Ẹ máa wò pé mo ń pa àṣàmọ̀, kí nìdí àṣàmọ̀ mi? Mo tún ti ní àlejò pàtàkì gẹ́gẹ́ bí ìṣe wa. Bàbá, ẹ bá mi kí aráalé kẹ̀sì dárúkọ yín.
3: Ẹ ṣeun Atọ́kùn, orúkọ tèmi ni Taofik Ajiboro, ẹni tí gbogbo ayé mọ̀ sí bàbá òkè o. Òun náà ló ń kí wa pé ní àlàáfíà Ọlọ́run ọba kò ní fi gbogbo wa sílẹ̀.
2: Ẹ ẹ jẹ́ àṣàmì wìtìwìtì. Bàbá òkè o, a mà tún rí yín.
3: Ẹ ṣeun Atọ́kùn, bẹ́ẹ̀ náà làábí ni. Bó ṣe jẹ́ pé bílẹ̀ bá ti ń sú bẹ́ẹ̀ náà ni lẹ̀ mọ́. Òun náà ló fa tẹ́ fi tún rí bàbá òkè o lákọ̀tún nípa ìlera ara wa. Nítorí pé ẹ mọ̀ pé nípa ìlera ẹ̀dá oúnjẹ bàbá òkè o lógún púpọ̀. Ẹ sì mọ bàbá òkè o lórí pé bàbá òkè o kì í ṣe àmúlùmọ́là o. Lórí nǹkan ẹyọ kan ṣoṣo òun náà ni ṣara.
2: Gẹ́gẹ́ bí ìbéèrè tí a máa ń bí ní gbogbo ìgbà, kí ni àwọn nǹkan tó máa ń fa ìpèníjà ìṣara?
3: Ẹ ṣeun Atọ́kùn. Ìwáká yìí ò ní dàrú. Nípa ìpèníjà tó máa fa ìṣàn inú ara. Àkọ́kọ́ ń bẹ̀, òun ni pé téèyàn bá ní àrùn tá ń pè ní àrùn gbajúmọ̀ rí, tá ń pè ní àtọ̀sí, a máa ṣàkóbá fún ìṣàn ara. Ẹlẹ́ẹ̀kejì, òun ni ẹni tó ń bá obìnrin ṣeré lásìkò tó ń ṣe àládà rẹ̀ lọ́wọ́, a máa ṣàkóbá fún ìṣàn ara. Ẹlẹ́ẹ̀kẹta, òun ni ká máa ṣẹ̀yọ́ bí ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀ tó mọ́. Àbí káyọ̀ tiwa kó tiẹ̀ máa jáde dáadáa kó máa jáde ṣeré-ṣeré, a máa ṣàkóbá fún ìṣàánú ara. Ohun tá a ṣàbápàdé rẹ̀ látara ilé ìgbọ̀nsẹ̀, gbogbo àwọn nǹkan wọ̀nyí, a máa ṣàkóbá fún ìṣàn inú ara tí kò ní jẹ́kẹ́jẹ́ oríbi lọ dáadáa. Tó bá sì ti kóbá ìṣàn ara ò ní ṣe dáadáa mọ́. Gbogbo àwọn èèyàn sì mọ̀ pé àbókè ò mọ nǹkan méjì ju ìṣàn ara nìkan náà lọ. Lórí àìṣàn ìṣàn ara yìí tó bá ti wọ inú ara, a máa fa ìlèṣe déédéé fún ọmọkùnrin tá ń pè ní ìdákọ́lẹ̀. Ìwọ ọmọkùnrin tó wúra ẹ dáadáa tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ ó ti wálẹ̀. Àbíbọ̀ tó jẹ́ pé ọ̀tí ẹ̀ nílé ìbá obìnrin rẹ ṣeré lẹ́ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀ tó mọ́. Àbíbọ̀ tó tiẹ̀ jẹ́ pé ní ara ti ò tiẹ̀ ní gbéra dáadáa dépò pé ọ lè ṣe ojúṣe rẹ. Wọ́n ní tó bá ti nípa ìníjà nípa iṣan ara tí máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin. Ìdílé máa bọ̀ wá bàbá òkè o ní shop number 10A Oyekola Plaza opposite Deeper Life Church ní Jákàndé Ìṣọ̀lọ̀ Road. Ibẹ̀ ni bàbá òkè o wà báyìí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó lè pe bàbá òkè o sí 08094471143. Lẹ́ẹ̀kan sí 08094471143 08022613442 08022613442. Ọmọ ọdún mélòó nìwọ? O tí ì ju ọmọ 40 years lọ, o tí ì ju ọmọ 50 years lọ, o tí ì ju ọmọ 70 years lọ tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì ọ ti da tó wẹ́lẹ̀. Mo ní tọ́ bá wá pa bàbá òkè o, ìwọ igi ó mọ̀ pé ní Ọlọ́run bẹ lẹ́yìn bàbá òkè o. Àwọn ò mọ nǹkan méjì o, bí iṣan ara tí máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin tí kì í jẹ́ kí ọmọkùnrin lè sojúṣe ẹ̀ déédéé lọ́dọ̀ àyà rẹ̀. Lórí iṣan ara tí bàbá òkè ń sọ̀rọ̀ nípa yìí, nkan to ti sele se mi gan fura mi ri ni ti mo si lo risirisi ogun lori nkan yin ti nkan yo lo yo tun pada wa nigba to ya ni mo pade baba kan baba yi lo se tojo arun idakole ibun mi on lo fi je si pe ni gbogbo eyan to wa sodo baba oke o lori idakole ti mo so mo okunrin dole awon na gba pe ah olohun be leyin baba oke o pelu ase lodo olohun oba to mu ti wa to mu ko nbe to ba dodo baba oke o ni shop number 10A Oyekola Plaza ni waju Deeper Life Church ni Jakande Gate ti Isolo Road ibe ni baba oke o baba yi pelu ase lodo olohun ti enu ni sori si ero bani soro baba oke o 08094471143 lekan si 08094471143 abi 08022613442 08022613442
2: Nleti gbọ yen se mo wi pe Yoruba bo won ni iriri lagba on ti o ba ti se ni ri ki awoso a o le so pe bayi ni won se se iwosan re Nleti gbe lenu baba oke o yi on to ti se won fun ra wori ni ki Olorun to lo eyan fun won eni Olorun wa lo fun won yi o tun wa je ki baba oke o na tun lo wa imo kun imo lati mo nipa itoju aisan isan ara baba oke o nipa aisan onibeta to ma nbara won rin ojura arabeku ati dakole kini iyato to wa laarin meteta
3: ese won atokun idakole ne tin ba obirin re sire to joji pe ni yo le se ndede bo si yo ku si sugbon ko ni lagbara lati se elekeji arabeku arodide laarin seju kan si meji ara ti wale ojura nti te arodide keyan fe ba obirin re sire yo da igba to ranti nkan kan ara re o ba wale ti o ba ti ri be nde le ko ma bo wa kan si baboke o lase lodo olohun lagbara lodo olohun to ba dodo baba oke o gba polo mi lodo wa o si lara si
2: baba oke o ka ma te si waju yato si pe nkan lomokunrin aisan ise ara yi se o ni bi to tin ko ipalara ba obirin atokunrin lapapo
3: e se won atokun be ni gbogbo alamo ipe ni isan ni waya ninu ara nigba ti eje o ba ti ri bi lo bo si ye ko mo lo to ninu isan ninu ara yo bere mo mu awon ipenija kokan wa akoko ninu pupita o sese ko je se kwarin laarin seju kan si meji ka bere si mo mi elele elomi yo mo rin gege bi eni ti bata fe boyo ninu ese re karin ka mo terin elomi yo da bi gba to te igbomole ni tori pe atele so mo kan gorogo elomi pajapaja lowo pajapaja lese elomi owo mo gbon be ni gbogbo aro bere si mo gbon elomi nbe nko mo rin kakiri inu ara titi emi abi kinu ara bere si tayan elomi nbe o ti e ni le rorun sun deede kori mo fun elomi elomi ese re yo bere si wu ni ka te bayi abe kelomi o ti e ni ri bo sese deede dada eyin yo mo fa elomi so ise ese ko mo fa elomi so ise apa ko mo fa yan so awon nkan yi ipeneja isan inu ara ti eje ori bi wole to ninu awon ise ni awon yi lo nsakoba fun awon ise yi pelu ogo lodo olohun to ba dodo baba oke o iwo go gba pe ni olohun be leyin baba oke o itori baba oke o mo nkan meji bu isa ara yi ti ma so omo okunrin di ole ti ko ni je ki omo okunrin o soju se dede abi to ma so ara di ole ti ko ni je ke yan rin dede dada ti ko ni je ke yan le gbese dede ki sale nu ma kan yan kẹyìn máa fàyàn ọpẹ yìí kó máa roni gorogo eruku kó bẹrẹ sí ro ẹlòmíì ẹlòmíì ń bẹ tó jà sí gbàdúrà pé pajápajá ọwọ pajápajá ẹsẹ káyà máa lu pipi kẹlòmíì máa rorun sùn déédéé kórì máa bẹrẹ sí fọni gorogo kójú èèyàn máa sú ẹlòmíì ń bẹ ìgò máa rìn káàkiri inú ara ẹni àbí kí nǹkan máa sọ kúlúkúlú àbí kára bẹrẹ sí tàyàn tó bá ti ní ìpèníjà yìí pẹlú agbára lọdọ ọlọrun pẹlú àṣẹ tọlọrun tí mo fi ń sọrọ yìí tó bá dọdọ baba oke o ìwọ náà gbà pé ọlọrun bẹ lẹyìn baba oke o baba oke o ti wá wà ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jakande Gate ní Isolo Road ibẹ̀ ni baba oke o wà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 abi 08022613442 08022613442
2: o lagbara o n tẹdẹ o ba ma ma ṣagbara o inú ìmọ̀ yìí pé àìsàn inú ṣara ó kó gbogbo nǹkan tó pọ̀ tó báyìí ó kó sínú àfi bẹ́ẹ̀ ṣe ń la ayé wa ó dẹ̀ ti wáyé wa yékè báyìí àwọn tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ń ṣe lọ́wọ́lọ́wọ́ nílé báyìí bọ́ ṣe ń gbọ́ yín wọ́n á ti máa gbìyànjú àti pé ojú òpó yín ṣùgbọ́n ká tó máa kásètò yìí ńlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ẹ jọ wà nílànà kan náà máa ń sọ wípé ẹ wá fún ajẹ́gùn ẹ wá fún ajẹ́gùn ṣùgbọ́n mo rí i pé ẹ̀yin máa ń fi nǹkan kan kún ajẹ́gùn tọ̀dọ̀ tín pé ajẹ́gùn àdáyébá ṣé ìyàtọ̀ ń bẹ láàrin ajẹ́gùn lásán àti ajẹ́gùn àdáyébá ni àti pé kí ló bí àdáyébá tó wà nínú ajẹ́gùn tọ̀dọ̀ tín.
3: Atọ́kùn ìbéèrè tẹ béèrè ìbéèrè tó lágbára gbogbo ẹ máa tọpẹ púpọ̀ ajẹ́gùn àdáyébá tí mo ń sọ nípa bàbá tó bí bàbá bàbá mi ló ni ajẹ́gùn yìí nítorí pé ọdẹ ni wọn àná ni ajẹ́gùn àdáyébá yìí nípa ìmọ̀ lọ sóko ọdẹ ibẹ̀ náà ti bá pàdé nígbà tí wọn wá bá pàdé wọn ti sàtọ tẹlẹ pé tí ọmọ ọmọ mi bá ti bímọ ọkùnrin nìkẹ gbélé lọwọ òun ni wọn fi wá pòkè bàbá òkè o àdìtú tó ń bẹ nínú ajẹ́gùn àdáyébá tiwa tó fi yàtọ̀ tó fi jẹ́ pé ní ajẹ́gùn àdáyébá ọ̀rọ̀ ọ̀pẹ náà.
2: Kábíyèsí lébi
3: báyìí. Ló fi já sí pé ní mo ti ná gbára mo ti ná gbòòrò mo ti lọ́wọ́ mo ti lẹ̀yìn tó bá dọ́dọ̀ bàbá òkè o. Àwọn náà máa rí i pé ọlọ́run bẹ lọ́dọ̀ bàbá òkè o tọ̀rọ̀ ọlọ́run bá wa ṣe.
2: A dúpẹ́ fún Ọlọ́run yín pé ó ń bá yín lọ́wọ́ sí bẹ́ẹ̀ ṣe ń ta báyìí tẹ́ ń tọ̀ Ọlọ́run jẹ́ kó di ẹran nídìímọ̀ yín lọ́wọ́. Ẹ ká tó máa lọ ẹ bá wa pé àdírẹ́sì ọ́fíìsì yín lẹ́ẹ̀kan sí kẹ̀dẹ̀ sọ ojú òpó ẹ wá farabalẹ̀ pé torí àwọn ẹlòmíì tí wọ́n ń tètè rí nǹkan mú.
3: Bàbá òkè ó ti wà ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jákàndé Gate ní Ìsọ̀lọ̀ ibẹ̀ ni bàbá òkè wà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ lè pe bàbá òkè wò sí 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 àbí 08022613442 08022613442 a sì ní ẹ̀rọ ìgbàlódé yìí tá a máa fi ṣe àwòṣèwò fún àwọn èèyàn tí wọn náà máa fojú rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú ara wọn sì máa rí àwọn ìpèníjà tó bá ba iṣan kọ̀ọ̀kan pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run ọba tó mú tiwa tó mú kó ń bẹ̀ mo nígbà ògo tiẹ̀ náà ní sòrò ṣe. Bàbá òkè ó ti wá wà ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jákàndé Gate ti Ìsọ̀lọ̀ ibẹ̀ ni bàbá òkè wà.
2: Òun lẹ ti gbọ́ yẹn gbogbo ènìyàn gbéra fúyà kó kọjá sí shop number 10A tó bá ti ń bọ̀ láti Ìsọ̀lọ̀ báyìí bí ẹni pé òun lọ sí Ìkọ̀tún tó bá ti dé Jákàndé Gate bí shop méjì sí mẹ́ta ó ti rí Oyekola Plaza níwájú ṣọ́ọ̀chì ńlá kan Deeper Life Church tó wà ńbẹ̀ ìwọ sí àti wọbẹ̀ bèbèrè shop number 10A ibẹ̀ ni bàbá òkè ò kalẹ̀ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lẹ́ẹ̀kan sí 0094471143 ó tún lè pé 08022613442 àìsàn kò ní fi àgọ́ ara wa ṣe bùgbé o ìwọ náà ṣe ìgbésẹ̀ wọn a máa retí rẹ nílé iṣẹ́ bàbá òkè ò ó dìgbà kan
4: náà. àrítẹ́rítẹ́ inú lójú tó rojú kókó báyìí.
1: Ojúmọ̀ṣì yìí tí àwọn tí máa bọ̀ jẹ́.
4: Ohun ló ṣe.
1: Ẹni bá rí ọmọ ṣe ní fùrùkọ̀kọ̀ bí ẹni bí ìyẹn sòkìdí ilẹ̀ ká tọwọ́ ògùsùn. Yóò rò pé irinṣẹ́ kìdí ló ń kọ́ lọ sí ìdí eré lánàá. Bẹ́ẹ̀kẹ̀ òkè tẹ̀yẹ̀ òní ti tọ́ sàdédàjì ọ̀nà. Ṣé ti ká ibẹ̀ ní bí èpò ló tó fẹnu kan
4: yìí?
1: Àìsàn
0: ọ̀tọ̀ ọ̀rọ̀ yóò mọ̀ ṣe kán.

0: tó fẹ́ dàbí wí rẹ̀. Bàbá òkè òwe kalẹ̀ sí
1: Shop 10A Oyekola Shopping Complex, Ladojukọ Deeper Life Church, Jakande Gate, Egbe Road, Isolo Ìpínlẹ̀ Èkó. Ẹ pé 08094-71143 08094-71143
0: Bàbá òkè o, ìlú kògì bèbè bèbè.
2: Foresters secure the nation's forest.
3: Bí ìnáwó bá ṣẹlẹ̀ lágbélé, a máa kọ́gun sẹ́nìkan jẹ nìkan náà. Gbogbo ẹ̀yin olùgbé òṣòdì sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́. Tí ẹ nílò ẹ̀ṣọ́ aláàbò tiwantiwa níbi onírúurú ayẹyẹ bí ìkómọjáde, ọjọ́ ìbí, ìgbéyàwó, ìsìnkú àgbà, ìkọ́ṣẹ́yege, ìkẹ́kọ̀ọ́jáde, bó ṣe ayẹyẹ ìṣílé, oyè jíjẹ, ìgbọ̀pá àṣẹ, wàlímọ́tú Quran, ayẹyẹ nìkáì, ìfilọ́lẹ̀ tí a mọ̀ sí launching, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìbá àjọjà alẹ́ àbítọ̀sán, ẹ̀yin wá nílò ààbò tó péye lórí ẹ̀mí àti dúkìá. Ẹ ṣe kàn sí ẹgbẹ́ Forester lábẹ́ Assistant Commander. Forester Security Services, Lagos State, Alhaj Chief Adewale Salami De Salam. Ẹ̀gbọ́n ìlú wọn ni 08033211124 tàbí 08080500098. Ẹ sì tún lè pe State Commander ní ìpínlẹ̀ Èkó, Commander Ògúnlé Ìbalógun 0032186093. Àǹfààní sì tún wà láti kàn sí ilé ẹgbẹ́ wọn tó kalẹ̀ sí 21 Adeyemi Street, Arowójọbẹ Area, Oshodi, ìpínlẹ̀ Èkó.
2: Foresters secure the nation's forest.
4: Ọ̀rọ̀ ìyànjú yìí wá láti ọ̀dọ̀ Alhaji Musbaudeen Ogunbọ́nà Baobab.
5: Bàbá Àdínì Aisha Ọlálópé Mosque.
4: Tí wọ́n wà ní títí Láyọ̀ Egbe nípínlẹ̀ Èkó. Ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú
6: Imam Sulaiman Musbaudeen Akànní lágbàgbé Míṣánná Aji Ashiru Ganiyu Oriyomi.
4: Ni wọ́n sọ wípé iná lọ àtọ̀yíbà lọ́mí ọ̀pẹ́lúṣe ilé àtọ̀yíbà. Ọlọ́run ọba ọba tó mọ̀nì bẹ́ẹ̀ wọn ò ní gbà kankan lọ́wọ́ èmi àtẹ̀yìn. Àfi nǹkan tún mọ́. Ẹ jẹ́ káwa náà gbìyànjú ká máa wà ní mímọ́ láyìíká àti láwùjọ wà torí wípé ìmọ́tótó ó borí àrùn mọ́lẹ̀ bọ́yẹ ṣe ń borí ooru. Ká tó lọ sí lọ́hun, a gbúdọ̀ wà ní ìmọ́tótó. Tá a bá tún sí lọ́hun tán, a wà ní ìmọ́tótó. Ká jẹ́ káwùjọ wa wà ní mímọ́. Ẹ má jẹ́ àṣebàjẹ́ àbí ṣe ẹ̀gbìn sí àwùjọ nítorí wípé àjàkálẹ̀ àrùn á máa tàn látara àìsí ìmọ́tótó láwùjọ. Ìmọ́tótó ló lè borí àrùn gbogbo. Ọ̀rọ̀ ìyànjú yìí wá láti ọ̀dọ̀ Alhaji Musbaudeen Ogunbọ́nà Baobab.
5: Bàbá Àdínì Aisha Ọlálópé Mosque.
4: Egbe nípínlẹ̀ Èkó.

0: are my sons. Alejo Shani Shoro, Shoro Dabi Alejo, Tiola Lai.
1: Olad Tribal Medical Healing Omkoja Afenroyin ninu ka fi ewe atogbosi pelu ara awon ni won se ose iya ijebu to mu ilera eda ji pepe eri inu to nfa iju ati eda fawon to nroju oluwa o kan jogbon eela to nse segesege tabi ti ko ti e wa mo dohun igbagbe wa ki won na darapo mo awon to yin oluwa logun iba je ato si egbe tabi to sugar ki e keta to okunrin duro gbon loju ise nitori opa eyin to tin na won ogun orukun to ro ni adoro itan se boko ba je ilaki ko bẹ̀rẹ̀ sí pè wá sórí 080-362-03932 080-362-03932 lọ́ọ̀lẹ́ẹ̀kan sí 080-362-03932 ọ̀sẹ̀ ìyá àjẹ̀bú tó ń ṣiṣẹ́ bíi ajẹ́bí idán a máa ṣẹ́gun nǹkan tó rìn sọ kúlúkúlú nínú ara yàtọ̀ sí ọ̀sẹ̀ ìyá àjẹ̀bú tó ń ṣiṣẹ́ bíi ajẹ́bí idán a tún ní ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi egbòogi ní ìtòmúnádókò tó ń gbógun ti oríṣiríṣi àárẹ̀ ara ẹni tó wà àwọn àgbà bá wà lára ẹ̀ tí wọ́n ń dà láàmú ẹ̀fọ́rí gbogbo ìgbà àìrórun sùn déédé òun wá ìgbéga lẹ́nu iṣẹ́ ìwọ ṣáà ti má bonu nípa ohun tó ń bá ọ fẹ́ra lágọ̀ọ́ ara ni ewé àtegbò pọ́ńbélé nílé iṣẹ́ Olad Tribal Medical Healing òun fi ń ṣe ìtọ́jú gbogbo ẹni tó bá kàn sí wọn ìwọ ni kó o má tún bora rẹ pamọ́ tètè pè wá sórí 080-362-03932 lẹ́ẹ̀kan sí 080-36-20-39-32 tàbí kàn sí wa ní nọmba 8 Alhaja ní Mọ́tà Ìdẹ́ra Street off Ìsàlẹ̀ Àríyá Galemo Bus Stop Sango Ogun State. Kàn sí ilé iṣẹ́ Olad Tribal Medical Healing Home lónìí fún èyíkéyìí àìlera ara rẹ kó o lè rí ìmọ̀ dájú pé ewé àtegbò ó ṣì ń jẹ́ síbẹ̀síbẹ̀.
2: Assalam alaikum wa rahmatullahi wa barakatuh. Ìjọ Sàbílàtì Sheikh Isa ti Jọba Great of Nigeria Fastman olùdíjẹ́tẹ̀ ẹ̀kọ́ gbogbo ẹ̀ sí ibi ẹgbẹ́ ọ̀fẹ́ àlẹ́bí wa lẹ́lẹ̀ tí a ó ṣe ní ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2020 tó jẹ́ ọjọ́ Sátidé ọjọ́ Àbámẹ́ta ní òpópónà Dapò Bílíṣìt ọ́f Lágbípọ̀ Rúm ní ṣe Lagos dédé aago mẹ́sàn-án di àárọ̀ ọjọ́ kejì olùgbàlejò ọjọ́ náà ní Sàbílàtì Sheikh Alhaji Kalifa Alhaji Bank Isa Badmus olùwàṣẹ ọjọ́ náà ní Sàbílàtì Sheikh Alhaji Abdulgani Ọlámilekan Mohammed Sadiq chief ìlú ọ̀dà aláwọ̀ central bus Oshodi Lagos fún ọ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ̀pẹ̀ 080-261-729-89 080-261-729-89 tàbí 0818-003-4061 0818-003-4061 olùkéde kẹmití ìjọ àpapọ̀ masala.
3: Alimokaye Aba Spiritual Therapy Baba Tapa Worldwide 61 Santos Avenue Abule Babostock ní ìpínlẹ̀ Èkó wọ́n ni awa líle lóògùn ọ̀rọ̀ ẹ̀dá tó bá ní àlàáfíà ohun gbogbo ló ni o àgbẹ̀ tó gbani lọ́wọ́ àbíkú omi orí rẹ̀ kò gbọdọ̀ gbẹ o àmọ́ síwájú ohun gbogbo ẹ̀kọ́ ojú òpó yìí sílẹ̀ yóò ṣe yín láǹfààní láti pè wọ́n 0803-373-5570 tàbí 0708-927-4444 ohun tó gbà fún ìjẹ́ kan abẹ́ owó ló wà àdára máṣá ìṣọ̀kan ò sí ohunkóhun tó lè jẹ́ ìpèníjà fún ọmọ ẹ̀dá ọlọ́run ò ṣe bí o èèyàn ní ẹbẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ aráyé kò lè pa kádàrádà ní tòótọ́ àmọ́ látàrí agbára télédò àfijín kí ẹ̀dá àwọn ọmọ adarí ń máa ń ṣì í lò wọ́n lè fi fẹnu ago sẹ́yìn ọlọ́run ọba àánú yóò pèsè ọmọ alálùbáríkà fún gbogbo àwọn tó ń sunkún àìrí bí ṣọṣọ nílé atarekó atarekan kì í kó tiẹ̀ láàbọ̀ fún àṣírí gbígbà àdúrà kálàmù àdúrà nọ́ńkà àlẹ́ àdúrà bàbá tápá worldwide ní kẹ́ẹ̀kan sí ní santos avenue abúlé ẹ̀gbá bus stop iléeṣẹ́ bàbá tápá ní ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ àìsàn alálọ́bọ̀ àbí àwọn àìlera kan tàbí míì ní bá a fínra àwọn kòkòrò àìfojúrí májèlé oúnjẹ gbogbo ẹ̀yin obìnrin tó jẹ́ wípé ẹ wà nípasẹ̀ oyún níní ẹ̀ẹ́jọ́wé àbíwọ́rẹ́ láyọ̀ lágbára ọlọ́run ọba àánú ẹ̀yin àgàn ẹ̀ tọwọ́ ìlàbọ̀sùn fi pọnmọ lára lórí ìkéyìí àìsàn àrùn alálọ́bọ̀ àìrọ̀ oorun sùn ni ibà pọjúpọ̀tọ̀ ni àwọn ọmọlẹ́gbùn ni tàbí fò ní kúfọ̀ ládìde kí ìgbésí ayé ẹ̀dá má ní ìtumọ̀ kórí nǹkan dìmú lórí èpẹ̀ gẹ́gẹ́ bí oore ọlọ́run yìí jẹ́ ká bọ́ láyé fọwọ́ tí ẹ̀yin ẹṣẹ́ àti ìpè sójú òpó bàbá sápá world world 0803-373-5570 tàbí 0708-927-4444 àlàáfíà yín kò ní di fíafíà o ànímọ̀ káyé bàbá tápọ̀ world wide ló sọ bẹ́ẹ̀ wọ́n ní mo tètè dé mo ríre gbà mo pẹ́ lẹ́yìn àánú ṣe mí ẹ tamára kẹ́ẹ̀kan sí iléeṣẹ́ ànímọ̀ káyé abba spiritual therapy bàbá tápọ̀ world wide àlàáfíà wa ò ní di fíafíà o ẹ ṣàmí ẹ̀.
4: Assalamualaikum, National Council of Muslim Missionaries, NACOM, Ojo Olowo Mushi Ipinle Eko, lo te pepe ayeye ojo bi onise nla Maulid Nabi olododun won, pelu atese adura fun orilede, ati Ojo Olowo Ojo Oye LCDA lapapo, ojo Tuesday, 25th August 2026 lo ma waye, bela ago mewa aro ni Order Bridge Tollgate, Ogunmoku Street, of Olateju Ojo Olowo Mushi Ipinle Eko, Oniwa Sini Fodilati Sheikh, Adam Namaji, Babalagbede, Royal Father of the Day, Oba Sikirula, Olamide Aide Williams, Oba Ojo Olowo Kingdom, Baba Ojona, Honorable Razak Olusola Ajala, Grandfather of the Day, Honorable Aremo Taufik Adeyemi Ali, Member House of Representatives, Mushi Constituency 1, Alaga Ojona, Honorable Muhammad Al-Awal Sheyi Jakande, the Executive Chairman, Ojolowo Ojuoye LCDA, Principal Guest of the Day, Honorable Prince Nureni Ayinde Akinsoya Osmark, Lagos State House of Assembly Member, Mushi Constituency 1, Mother of the Day, Al-Ajafe Ishara Ajoke Eleniye, Iyalaja of Ojolowo Kingdom, Grandmother of the Day, Al-Aja Mufliat Adebumi Giwa, Iyalaja General, Ojolowo Ojuoye LCDA, Olu Kede, NACOM President, Baba Fitia, ati chairman NACOM Ojolowo Ojuwe LCDA wa ma Taufik ila billa
5: ke paye kiri re la ya ti
6: jo o ka gbe gbo ni foto na to la ya ti jo ti be so point efo ta fi ka se bi ni ki ko ni ha legbo o ko yo gbe ko le fo di ko wu awon to wa le tebu tebu o ga ga gbe o ko si se re odun ka fa o ti ni gbo ke do Ọba Adéyẹmí, Olúwa Ṣẹ́gun, Olúwa Tóyìn Àjàsà, Adásìdẹ̀ wà lọ́wọ́ ayé lórí òde yìí. Lọ́kùnrin mọ́ padà lẹ́yìn ìlú ìrìn àbí ọlọ́run. Lọ́kùnrin mọ́ padà lẹ́yìn ìlú àbí ọlọ́run. Ọlọ́run tó bẹ̀ẹ́ lẹ́yìn ìlú ni mo fi wà ọ́bù. Tí wọ́n ti kú ìlú lára ní odi kí n fẹ́ bù. Ohun tó gbọ́ fẹ́ bù sẹ́ẹ̀ yí padà tó bú. Ilé bá a padà fún bò nítorí hàn lọ́bí. Lọ́kùnrin mọ́ padà lẹ́yìn ní àbí ọlọ́. Matthias Paul nílé iṣẹ́ bọ́dẹ̀ fẹ̀ ọ̀nà aráàlú láyé àtijọ́. Wọ́n bàbá wa, àwọn ìyá wa, wọ́n lọ kọ̀ sí àkíyèsí. Wọ́n ní ìgbọ̀nrẹ̀ sọ̀jọba ní lọ. Bẹ́ẹ̀ sì ń fetí sílẹ̀, ó sàn ju ọ̀rá àgbò. Kábíyàn sí ìfẹ́kúfẹ́, àwọn ìgbọ́n afọ̀họ́ ọ̀gbà. Wọ́n ló ti ka àbárọ̀ bọ̀.

àwọn aláwàtijọ́ lọ́rí mẹ́fẹ́ mi mẹ́fẹ́ yà lé mi tọjọ́ mi kọ́ fọwọ́ mú un láyé àtijọ́ wọn bàbá wa ìyá wa wọn ní kí àṣẹ àkíyèsí tá a bá sì gbọ́rọ̀ ìdánilójú pé gbọ̀ yóò tùbà yóò tù sẹ̀yìn tóbi bákan náà wọn tó ní ikú òde ẹ̀ sẹni tí ọdẹ rẹ̀ fẹ́bẹ̀rẹ̀ wọn tó ní èèyàn tó ń fẹ́bẹ̀rẹ̀ ọdẹ ìbẹ̀rẹ̀ sí ìgbà ìṣẹ́ tí kì í pàdà náà ìjìnà sí kú lọ́wọ́ àtijọ́ wọn ní ibi olóò fẹ́ yà wá àsopá lásìkò bá fẹ́rẹ̀ àwọn ọ̀rẹ́ ń kọ́ èmi bẹnu kò ní gbẹ́ lọ́jọ́ gbọ́ngà àpà ègbò ni lákò tán lọ́wọ́ àtijọ́ ìtọ́jà lára ọjọ́ yóò dà ó ti bọ́bọ́bọ́bá ti ẹ̀rọ ìmọ̀ ìfẹ́kúfẹ́ẹ́ ẹja àrọ̀ nínú gbajúmọ̀ kó máa dé kò ní ìfẹ́ ọgbàràn kàsí nínú fúlàní jẹ bomú ìfẹ́ tá a wá fájẹ wọn ní kò

0: sì kéde pàtàkì yìí kò sí kékeré akàn tí kì í nílé lórí abálájọ tọpọlọpọ àwọn olùgbé àlímọṣọ ìgọdọ ìkọtún ìjẹgun ìjẹdùdú ìjẹagẹmọ ìṣẹrẹ àti gbogbo agbègbè rẹ fi dà lọgọọrọ lọ sí ilé iṣẹ àpamọ bẹńtọ tí wọn ń ta ojúlówó ilẹ ilé dúkìá land houses and assets bákan náà ni wọn tún jẹ dìvẹlọpà tó ń báni kọlé ìbẹrù ọlọrun nílé iṣẹ olóyè mọsíkù àpamọ fi ń báwọn oníbàárà wọn ṣe àwọn tí wọn ti dán ilé iṣẹ àpamọ ventures wò gbogbo wọn náà kan sára sí òótọ ọnù tí wọn fi ń ṣiṣẹ ńbẹ láti bá wọn dòwò pọ ẹyin náà pé alade alhaj mọsíkù àpamọ abulẹ ṣòwò 08032751648 lẹẹkan sí 08032751648 ẹyin náà bá wọn dòwò pọ lẹ́nìí kẹgbà pé ìkan kìí ṣẹṣẹ rà gbó.
1: Ní ọ̀dá ṣe ń sọ bí ìlọsọ ọjà ló dé pé wá tí ń ṣọdún ọjọ́ lọ́wọ́ ọjọ́ tó pẹrẹ tó ṣètùtù kò ní ilé ìkọ́ ìlú ìlúwẹ̀. Gbogbo àwọn onígbègbè kingdom àtọ́nú àtàràjò gbogbo ẹ̀yà gbogbo èdè lọ́wọ́ ìfẹ́rẹ́ ìrírí hàn lábẹ́ kábíyèsí ọba adéyẹmí olúwa ṣẹ́gun olúwa tóyìn àjàsá ọlásídẹ̀ ìgbàrún wọn náà mọ̀rẹ́ o. Bákan náà wọn rí láàfin orúkọ mi orin adédúpé àjàsá lórí ààfin onígbègbò láìgbàgbé gbogbo àwọn olóyè pátápátápátá tó wà níbi onígbègbò àti gba balẹ̀ ọkọ̀ ìlú balẹ̀ àwùsẹ̀ estate lọ́pẹ̀bí olóyè ganiru abẹ́rún sọ̀jẹ́kì wọn kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ èkó bágidé sọ onígbàgbà kìkísẹ́ o. Lágbàgbé àmúlága fún àwọn ajọ́lọ́bàbà káfàtà ní ìpínlẹ̀ èkó ọba ríwọ̀n láì bàbá tó dáa kiri lórí èkó bàbá fùwà àtàwọn ọlọ́balọ́ba nílẹ̀ àwòrì ìdúgbò balẹ̀ ọkọ̀ ìlú gbogbo àwọn olóyè kàkàkà nílẹ̀ àwòrì ẹgbẹ́ aláìyẹ kan gómìnà àti alága ìdàgbàsókè onígbègbè kingdom lágbàgbé àwọn press tàbí sí àwọn olóyè àgbẹ̀ àwọn aláṣẹ iléeṣẹ́ ní nàìjíríà káfàtà lábẹ́ ọ̀gá àgbà olùbàdàn adélẹ́tọ̀ ní ọlá adégòkè gíga iléeṣẹ́ ìbọ́ndẹ́fẹ̀m ìwọ̀n àgbà gbẹ̀ngàn fátìlé lágbàgbé gíga iléeṣẹ́ gbẹ̀ngàn gíga wọn abiola peter mr perspective àwọn ìwọ̀n àtàgbé gíga iléeṣẹ́ yìí ajáde mẹ́ta lé ìwọ̀n hab alade akọ́ṣílẹ̀ alásọlá gbọ́ àtọ́jọ́ pé ọlọ́run fún aláǹfààní ká pẹ́ẹ́dúkú sí síbẹ̀ agbègbè ọdún kẹfà torí àpèyìn ọba ńlá wọn fún tinubu ìkéde tó wáyé lónìí tí ń ṣe ọjọ́ ajé ọdún lọ́pọ̀lọpọ̀ lọ wá pé bá a ṣe ń ṣe òun náà ni a sì rí máa ṣe lọ orílẹ̀ ìkéde báyọ̀ ìjàsá bá a ṣe ń ṣe òun náà ni a sì rí máa ṣe lọ èyí ṣe rí olóyè kó lọ padà lábọ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe òun náà ni wọ́n sì máa ń ṣe lọ́gbọ́n ẹgbẹ́ pẹ́ wà ní àgbègbè oṣòdì ìṣòro tọ́jọ́kọ́ ẹ fẹ́ ra àwọn pílásìkì lóríṣiríṣi ìkẹta ìtọ́ ní sí ni báàfù ni kúlà ni kọ́ọ̀bù ni bọ́kẹ́ẹ̀tì ni bótó pléètì ni awo ni abọ́ ìdáná ni ẹ̀kan sí ṣẹ́gun aláàjì sàlámì yẹ̀dọ́ òpópónà lásìgbọ́ tí ìjìnlẹ̀ sí àgọ́ ọlọ́pàá tí pẹ̀lú ní bọ́lád tẹ̀lẹ́kọ̀ ní tẹ̀tíkẹ́ta bí tẹ́lẹ́kọ̀ ojú ìpínlẹ̀ wọn wà yìí ìyẹn alága sàlámì ìgbẹ́jọ́ ni wọn 08139445581 tàbí 07084056008 ọ̀pẹ̀tì ẹ̀dítọ̀ ìdíyà wa tàbí ìdápẹ́ ọ̀dẹ́ta ni ìwọ́ ìlú bí ọba sì jẹ́ kí yí ọmọ ìbàdàn ìbàdàn wọn bá bẹ̀ ni nínú láti kọjú fi kí àwọn àna rẹ yẹ ẹbí orí ọlá àti gbogbo àwọn ọmọ àti ọmọ ọmọ nípa ẹkọ àṣeyọrí o ìtọ́jọ́ ti ọjọ́ ìdítẹ́ fi rántí bàbá yóò bá tiẹ̀ sí láyé rẹ ìwọ ní ìgbòho alhaji orí ọlá sùlàyẹ ajíbádé tá a ṣe lórí èdè tí í ṣe ọjọ́ mọ́ndé ní ọdún kọkàndínlógún okùn fáìtà bisai bàbá west kórópó bus stop ìlú ìyá ìbàdàn.

0: ní kọ́ torí ọ̀nà àjá ṣe dáa ẹni tó jiní ká jẹ́ ṣètò papọ̀ ọlọ́sẹ̀ mi náà ni ọgbọ̀nlá ọgbọ̀nlá ọgbọ̀nlá gbọ̀n ẹ̀ṣẹ̀ tẹ̀tẹ̀tì sí wa ó ń dàbọ̀.
1: Ọ̀làjúdé làwọn àgbàgbé àṣà ìbílẹ̀ wa civilization tó jẹ́ àgbàgbé
2: kòkòrò ládàá ẹ̀ bá. Àríkẹ́ ẹ̀ríkẹ́ ẹni lọ́dẹ̀ tó rojú k
3: ojú
2: lo ṣe
3: yìí sáwọn tí ìmọ̀ bọ̀ ẹ́ dẹ́. Ẹ̀yin bá bí ẹ bó ṣe ní fìlù kọ̀kọ̀ fìlù kọ̀kọ̀ bí ẹni tó lè sọ kìdí lẹ̀ ká tó wọ̀ bùsùn. Yóò rò pé irinṣẹ́ kìdí

0: 08094 71 143. Bàbá òkè o, elébòbí bẹbẹ dé bẹbẹ.
1: Adé bí a ṣe ń dé. Adé bí a ṣe ń dé o, ẹ̀dàkùn ẹ̀yà ìwà gbọ́ wa. Adé bí a ṣe ń dé. Eléyìí ni mo fi kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì tẹ́ ẹ ti ń gbọ́ wa yìí káàbọ̀ sórí ètò wa. Gẹ́gẹ́ bí ìṣe wa, ẹ ti mọ̀ yí pé tẹ́ ẹ bá ti gbóhùn wa báyìí, a fẹ́ sọ̀rọ̀ nípa àlàáfíà, nítorí pé wọ́n ní àlàáfíà ni ogun ọ̀rọ̀. Ni mo fi kí bàbá wa ògbóǹtarìgì oníṣègùn ìbílẹ̀ bàbá òkè o káàbọ̀ sórí ètò gẹ́gẹ́ bí ìṣe wọn. Ẹ jọ ẹ bá mi dárúkọ yín, kẹ bá mi kí gbogbo àwọn èèyàn.
2: Mo kí ọkùnrin bẹ́ẹ̀ ni mo sì kí obìnrin. Èmi ọmọ yín olólùfẹ́ yín Taofik Ajiboro tí gbogbo àwọn èèyàn mọ̀ ní bàbá òkè o ló ń kí wa pé àlàáfíà Ọlọ́run kò ní fi gbogbo wa sílẹ̀.
1: Àmì bàbá òkè o, ẹ jọ ẹ má bínú o. Ọ̀rọ̀ kan wà tí ẹ máa ń sọ tó jẹ́ pé kò fi gbogbo ara kò kí ń yé mi. Ẹ máa ń sọ wípé iṣan ni wáyà, iṣan ni wáyà. Wọ́n wò pé iṣan wáyà, báwo ni iṣan tó wà nù ara? Ṣé papọ̀ mọ́ nǹkan tá à ń so mọ́ ní tá à ń pè ní wáyà? Ẹ jọ ẹ bá wa yànnà náà kí gbogbo aráyé kí wọ́n lè mọ ìtumọ̀ ọ̀rọ̀
2: wọn. Ẹ ṣeun atọ́kùn lórí pa dá ń pè ní iṣan ni wáyà nínú ara. Gbogbo wa náà la mọ̀ pé ní nǹkan kan ló so gbogbo ara papọ̀. Iṣan òun ló so gbogbo joint wa papọ̀ mọ́ra wọn. Òun ló fa tí a fi máa dáadáa pé rẹ̀ pé iṣan ni wáyà nínú ara. Nítorí pé wáyà rè kásò kan mọ́bì kan, kájọ́ ìmọ̀ kan mọ́bì kan. Bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ iṣan tó wà nínú ara òun náà ló sì jẹ́. La fi ń pè ní iṣan ni wáyà nínú ara. So ìwọ tó bá wá ní ìpèníjà nípa iṣan inú ara, ìwọ náà kọ dìdílẹ̀ kọ gbọ́ ń tà ń sọ kọ́ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kọ́ sì yọjú sí wa pẹ̀lú àgbẹ̀ Ọlọ́run yóò kó mẹ́.
1: Àṣẹ ó ṣẹ̀ṣẹ̀ wá yé mi wà yìí. Òun náà lẹ́yìn náà ti gbọ́yàn ẹ̀kọ́ kan nìyẹn o. Fẹ́ni tí ò bá mọ̀ iṣan ni wáyà nínú ara. Ẹ jẹ́ máa bínú àìsàn iṣan ara yìí. Kí ni àwọn nǹkan téèyàn máa rí bí ìpèníjà tí yóò fi mọ̀ wípé lọ́mọkùnrin o òun ti lu ìgbàdí àìsàn iṣan ara?
2: Ẹ ṣeun atọ́kùn lórí àìsàn iṣan inú ara yìí. Torí pé kì í dédé wá sínú ara, ó láwọn kankan tó máa fà á. Àkọ́kọ́ nínú tó máa fa àìsàn iṣan inú ara fún ọmọkùnrin, tó máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin, tí kò ní jẹ́ kí ọmọkùnrin lè sojú sí ẹ̀ déédé lọ́dọ̀ olólùfẹ́. Àkọ́kọ́ ńbẹ̀ òun ni pé ẹni tó bá ti ní àrùn gbajúmọ̀ rí tá à ń pè ní àtọ̀ sí ẹ̀gbẹ́. Ẹlẹ́ẹ̀kejì òun ni ẹni tó ń bá obìnrin ṣeré lásìkò tó ń ṣe àládà rẹ̀ lọ́wọ́. Abẹni tó jẹ́ sí pé a máa ṣẹ̀yọ́ bí ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀ tó mọ́. Abẹni tó jẹ́ pé ẹ̀yọ tí ò ní jáde dáadáa tí ó máa jáde ṣeréṣeré. Abíntà pápàdé látara ilé ìgbọ̀nsẹ̀. Gbogbo àwọn nǹkan wọ̀nyí a máa ṣe àkóbá fún iṣan inú ara. Tí nǹkan yẹn bá wà wọlé sínú ara, àwọn ìpèníjà tí ọkùnrin lè rí a máa fa tá à ń pè ní ìdákọ̀lẹ̀ fún ọmọkùnrin. Ìwọ ọmọkùnrin tó jẹ́ sí pé ní owó rẹ tára rẹ bá ti dìde láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ ó ti wálẹ̀. Abíwọ tó tiẹ̀ nílè bá obìnrin rẹ ṣeré bí ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀ tó mọ́. Abíwọ tó tiẹ̀ rí pé ní ara tí o tiẹ̀ nígbére dáadáa dépò pé ó lè ṣe ojúṣe rẹ. Mo ní tọ́ ọ bá ti mọ̀ pé ọ ti ní ìpèníjà ń tá ń pè ní ìdákọ́lẹ̀. Mo ní kọ́ dìde lè kọ́ ọmọ bọ̀ wá bàbá bókè o ní top number 10A Oyè Kọ́lá Plaza níwájú Deeper Life Church ní Jákàndé Gate ní Ìsọlọ̀rọ̀ ibẹ̀ ni bàbá òkè wà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá òkè o 08094471143 08094471143 àbí 08022613442 08022613442 ọmọ ọdún mélòó ni ọ? Ọtí ìjọ ọmọ 40 years, ọtí ìjọ ọmọ 50 years, ọtí ìjọ ọmọ 70 years tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì ọtí parí sẹ́ni. Mo ní tọ́ bá dọ́dọ̀ bàbá òkè o, ìwọ náà mọ̀ pé ní Ọlọ́run bẹlẹ́ni bàbá òkè o tó sì ń bá wa ṣe láti dọ́gba. Lórí ìdákọ́lẹ̀ tí mò ń sọ̀rọ̀ nípa yìí, ó jẹ́ nǹkan tó ti ṣe èmi gan-an fúnra mi rí, tí mo sì lo oríṣiríṣi nǹkan tí kinní yóò lọ yóò tún padà wá. Nígbà tó yá ni mo pàdé bàbá kan, bàbá yìí ló ṣètọ́jú àrùn ìdákọ́lẹ̀ ìfun mi lórí iṣan ara tí mo sọ ọmọkùnrin ìdọ́lẹ̀ yìí. Bàbá yìí ló ṣètọ́jú rẹ̀ fún mi. Òun ló fi já sí pé ní gbogbo ẹni tó ń wá sọ́dọ̀ bàbá òkè o, àwọn náà gbà pé Ọlọ́run bẹ lọ́dọ̀ bàbá òkè o, ó sì ń bá wa ṣe láṣeyọrí. Pẹ̀lú àṣẹ lọ́dọ̀ Ọlọ́run, ọba tó mú tiwa tó mú kúrò níbẹ̀, mo nígbàgbọ́ pé tiẹ̀ náà ní sọ̀rọ̀ ṣe. Tí iṣan ara yìí tó bá wá pẹ́ lára.

0: ATMP, United to Serve Humanity, United to Serve Humanity, ATMP. Èyí ni láti kéde fún gbogbo ẹgbọ́n ẹgbẹ́ ATMP tí í ṣe alága àti akọ̀wé wípé ìpàdé State Executive Council yóò wá sáyé ní ọjọ́ ìṣẹ́gun tí ó kẹ́yìn nínú gbogbo oṣù last Tuesday of every month. Ìpàdé náà yóò bẹ̀rẹ̀ ní dédé agogo mẹ́wàá òwúrọ̀ kí epo ilé kí ó gbọ́ kí ó sọ fún tòpó. Ìpàdé ọ̀hún yóò máa wá sáyé ní òpópónà Ọlátẹ́jú ní ìlú Mushin ní nọmba 110 ibi tí a mọ̀ sí ọgbà Ghost. Kí ẹni tí ó gbọ́ kó sọ fẹ́ni tí ó gbọ́. Ìpàdé yóò bẹ̀rẹ̀ ní dédé agogo mẹ́wàá lẹ́ẹ̀kan sí. Ẹ jẹ́ ká péjú ká pèsè ó mi ṣe àṣegùn eré ajé.
1: Fund FM 92.9.
2: Ọlọ́lájẹ́ mi Àṣàkẹ́.

Kulishisha kondo di joshua hala.

0: ẹ̀ka lẹ́sà o orúkọ yàtọ̀ bẹ̀rẹ̀ tí ń pè wá
1: kàmọ́nù láti mìíràn
0: láti mìíràn mr kàmọ́nù oníwẹ̀lẹ́ fẹ́
1: ẹkún mi ní màláíkà
0: aláhó màláíkà adékúnlé máa ń dìbà ẹ̀yìn ìyá ìmọ̀ àwọn orí láìpẹ́ láìjìnà ẹgbọ́ ẹ ṣeun.

0: sọ ọ̀rẹ́ sí ń pè lórúkọ yín.
1: Láti
0: Ẹgbẹ́dá lórúkọ yín sọ.
1: Oyekanmi.
0: Mr. Oyekanmi láti Ẹgbẹ́dá. Ó ní wọlé yín nífẹ̀ẹ́ sí.
1: Àìlọ́mọwúrà.
0: Àyìnlá ọmọwúrà. Láìpẹ́ láìjìnà pẹ̀lú ògbọ́lọ́hun ẹgbọ́. Ẹ máa bára bọ̀. Ẹ máa bá.
2: Masiano.

0: láti bọ̀ àdájú ṣùgbọ́n ẹgbẹ́ dálẹ́ bàbá báyìí ibi tẹ́tí ń pè yẹn gan la ní ìdí.
1: Fine
0: play wo sir.
1: Àfi máa débẹ̀. Àfi máa débẹ̀. Bẹ́ẹ̀ni àfi máa débẹ̀.
0: Orin ègún ni.
1: Kò
0: sẹ́kún mọ́, àfi máa débẹ̀, kò sẹ́kún mọ́, kò sí bàjẹ́ mọ́.
1: Oh,
0: oda, ẹjẹ́ ń wá kan. Ẹjẹ́ ń wá kan. Oda bá.
2: I'm not going to be able to do that.

0: láti ṣàṣà kí ló kọ yín mọ.
1: Ìyá ṣàràfà láti ṣàṣà.
0: Ìyá ṣàràfà láti ṣàṣà kó wọn jọ ń bẹ̀ yẹn. Ọ̀dà orí wọn lẹ́yìn fẹ́ mọ́ mi.
1: Pàṣọ ni mo fẹ́ o pàṣọ.
0: Pàṣọ máa náà láṣẹ òun náà láṣẹ ìgbìmọ̀ náà òun lẹ́ṣẹ̀ ń gbọ́ láìpẹ́ yìí òun lẹ́ ń gbọ́ yìí. Àti plé láti ẹ̀kan a ní ká fún àwọn olùmíràn tó kùnà láǹfààní nìkan gbọ́ tiwọn náà. Ẹsẹ̀ ìwọ́n mi. Èyí ni gúdúgúdú kan ìyá àlò kan. Látọwọ́ máa làwọ́ máa láìka máa ń dìbà. Kana Mr. Razak Adewumi lati Yana Paja wona ona fe o Adeori which is K1 the ultimate Adeori Okin

ẹni bá bẹ́ fọ̀n lábàdà wọn ní kò mẹ́rin kò mọ ìyẹrin ó kàn ṣáàbá ṣábàdà ó bẹ́ ẹ̀fọ́ ń bẹ̀ òun bá yí àbá tí ó rò pomi lómi kú ni kò yé ọlọ́run ṣàánú ni bọ́n ṣe ń sọ̀rọ̀ pẹ̀lú ohun tí wọn náà onílù náà ń gbé òun náà ń dá padà òun ló ń gbé àbáyé gan rìn ló ń gbé wọn wọṣẹ́ pé ẹni tí ò bá ti gbọ́ lù kò lè mọ iṣẹ́ ẹ̀kọ́ máa jó sí bíìtì lásán ti ẹ ni ọba ń kọrin àyàn náà fi ìlú dá lóhùn láti máa ti ọba ti rìn fúnrin tí à ń gbọ́ yẹn nẹni bá ẹrin lómi kò mọ iye ẹ ó rò pé omi kú bẹ́ẹ̀ ni ó bẹ́ fọ̀n lábàtà ó yọ̀ bẹ́ẹ̀ ti ó bẹ̀ sí ní rẹ́tì ẹ̀ ń bẹ̀ ọlọ́run ṣàánú ni

ẹni ẹlá ìpínlẹ̀ ìjìnà yẹ ká lọ gbọ́ orin egun ká máa fi lè ṣe lọ ọba yẹn náà pè láti ẹgbẹ́dá wọn làwọn fẹ́ gbọ́ orin ìlú àwọn níbẹ̀dágìrì lọ́hùn ẹ̀yin ti mẹ́mẹ́ sùnù ó yá o ẹ̀yin náà fi lè ṣèbàjẹ́.

tó àwọn bàbá mọ́nímọ́ní àwọn bàbá mọ̀yànmọ̀yàn wọ́n ní ìtàdógún là á mọ̀ rẹ́ ìsán ni wọ́n mọ̀lẹ́ oṣù mẹ́ta mẹ́ta là á mẹ́ni tá à ń bá rìn tọ́ni bá rìn ìsọ̀ni bá rẹ́ ẹ̀ka alẹ́ o gbogbo ọmọ nàìjíríà nílé lóko lótò lẹ́yìn odi ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ ti àtẹ́gùn ìkànnì yìí fẹ́ dé nínú ètò yìí lálẹ́ yìí oṣù kẹjọ òun náà yóò tàn yóò parí lọ́sẹ̀ yìí báyìí oṣù bàbàbà ó súnmọ́ pẹ́kípẹ́kí bẹ̀ láti oṣù kẹsàn-án ìkẹwàá ìkọkànlá àti kejìlá tó gbẹ̀yìn ọdún òun là ń wò lọ́ọ̀kan báyìí elédùmarè ọba yóò jẹ́ kí káyìn oṣù kó má jẹ́ pé òun ní ọ̀rẹ́ yìí wá ẹ̀ka alẹ́ o lóbìnrin lọ́kùnrin lọ́mọdé àti lágbà òkíwa tẹ̀ṣọ́ tẹ̀ṣọ́ òkíwa tológun tológun ẹ gbọ́ ẹyẹ méjì kìí jásà a kìí gbà kàtà lọ́wọ́ akitì a kìí sì gbalé bàbá ọmọ lọ́wọ́ ọmọ àgbékalẹ̀ ètò yìí ó ní ṣe pẹ̀lú ìgbáyé gbádùn ọmọnìyàn bóyá yálà nílànà tèwé àtegbò tàbí ká tọwọ́ bọnú àdúà torí bọnú àdúà àgbékalẹ̀ àdúà lórí ọ̀rọ̀ gbèsè ayé ẹ jẹ́ kí n ṣe báyìí ọ̀túnba abẹ́wàjí adékunlé lorúkọ tèmi lórúkọ gbogbo àwọn tá a jọ wá lálẹ́ yìí lórí ètò ìbẹ̀rẹ̀ látorí mayowa adédèmbo ghana boy mo fi ń kí wa o pé ẹ̀ka alẹ́ alhaji tajudeen afolabi ti gbogbo ayé mọ̀ sí alhaji success àwọn lonígbọ̀wọ́ ètò yìí ẹ jẹ́ ká dókè lọ́hùn kẹ́ ẹ lè ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lọ́wọ́ ká wá wọnú rí ayé àgbọ́sọgbọ́n fún talẹ́ yìí ká lè jọ fi kẹ́kọ̀ọ́ ní n tó ṣẹlẹ̀ sí arákùnrin abiodun yusuf ẹ jẹ́ ká dókè lọ́hùn.

0: sọ́wọ́ àwọn kan tí wọ́n fi ń tú àwọn èèyàn sílẹ̀ lọ́wọ́ èdè ogun ayé àìsàn àtààrùn Alhaji Tajudeen Afolabi success àjẹbí ni kì í ṣe àwòkọ́ṣe ó ti lé lógójì ọdún tí bàbá yìí ti ń fi agbára àdúrà yanjú ìṣòro pákáleke ọmọ ẹ̀dá lókè èèpẹ̀ láti ilẹ̀ yìí tó fi dókè òkun àwọn tó ti lọ ṣàdúrà ń bẹ̀ ló lè ròyìn ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ leléyìí o jẹ́ kí wọ́n ké pe Ọlọ́run ọba aláàfin ọlẹ́sẹ̀kẹsẹ̀ kó rí ọ̀nà àbáyọ ọdún tó parí Alhaji Tajudeen Afolabi success wà ń kalẹ̀ ní gbogbo ìgbà ẹ̀yin tẹ́ ẹ máa kó wọn jọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n tún ti wà láàyè ńlá ní dojúkọ Discord Plaza Fire Junction Ìjẹ̀bùn Lagos 1,000 naira péré owó káàdì ní kẹ́ ẹ máa mú bọ̀ kó bá bàá di wọ́ọ̀lù kọlù ẹ tún lè pè sórí 08122257699 tàbí 08035636256 láìpẹ́ láì jìnà alhamdulillah ni yóò gbẹ̀yìn ọ̀rọ̀ tiẹ̀ náà amina.
1: Nípa ti ọṣẹ àdúrà mi gbà kì í sọṣẹ dúdú o ọṣẹ àdúrà mi gbà yìí ọdún ti pẹ́

ọjọ́ ti pẹ́ t'Ọlọ́run ti ń lo bàbá yìí láti gbé ọṣẹ yìí kalẹ̀ ṣeyí báyìí ẹgbẹ̀rún mẹ́wàá péré ni o kò t'owó t'ẹlòmíì fi ń ṣe fàájì kò t'owó t'ẹlòmíì fi ń ta tẹ́tẹ́ kò t'owó t'ẹlòmíì fi ń ṣe dátà gbìyànjú ọṣẹ àdúrà mi gbà lọ́dọ̀ Alhaji Success o ọ́fíìsì wọn lọ wà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè fi pe Alhaji Tajudeen Afolabi Success tẹ́ lè ní lọ́wọ́ màá fún yín àmọ́ o ẹ̀yin tẹ́ bá ń gbọ́ ìkànnì yìí torí pé ó rìn káàkiri débi tó jìnà àtẹsẹ̀ kùkú ẹ̀yin tẹ́ bá ń gbọ́ níbi tó jìnà wọ́n ní dispatch rider tí ó máa ń bá wọn mú àwọn ọṣẹ yìí lọ fáwọn tí wọ́n bá fowó ẹ̀ ránṣẹ́ tí wọ́n fẹ́ rà tọ́nà wọn bá jìn tó bá ti ń di pé ọmọ wọ mọ́tò 15,000 go call lọ sí ọ́fíìsì Alhaji nítorí ọṣẹ àdúrà mi gbà ẹ kúkú pè wọ́n ṣóyé báyìí ipe ẹ fẹ́ rà iyekíye tẹ́ ẹ bá fẹ́ rà bóyá mẹ́rin ni o bóyá mẹ́ta ẹlòmíì ń rà ránṣẹ́ sáwọn ọmọ ẹ̀ lókè òkun ẹlòmíì ń rà ránṣẹ́ sọ́kọ ẹ̀ nídàálẹ̀ o ẹ kàn sí Alhaji Tajudeen Afolabi Success ẹ jẹ́ ń fún yín ní nọ́mbà tẹ́ ẹ lè fi pe Alhaji Success tó jẹ́ pé direct number àwọn fúnra wọn ni wọ́n ó gbé yálà kó jẹ́ lórí whatsapp ọ̀yà o ṣe ti mú báírò àtìwé ṣe ti mú fóònù yín 081-222-57699 ẹgbọ́ dáadáa 081-222-57699 àbíkẹ́ ẹ pé 080-35-63-62-56 080-35-63-62-56 ọ̀dọ̀ Alhaji Tajudeen Afolabi Success òun ni yóò já sí tẹ́ bá ti pe àwọn nọ́mbà méjèèjì yẹn.

0: agbára lóòótọ́. Ó tún fi àṣírí agbára sọ́wọ́ àwọn kan tí wọ́n fi ń tú àwọn èèyàn sílẹ̀ lọ́wọ́ èdè ogun ayé àìsàn àtààrùn. Alhaji Tajudeen Afolabi success. Àjẹbí ni kì í ṣe àwòkọ́ṣe. Ó ti lé lógójì ọdún tí bàbá yìí ti ń fi agbára àdúrà yanjú ìṣòro pákáleke ọmọ ẹ̀dá lókè èèpẹ̀ láti ilẹ̀ yìí tó fi dókè òkun. Àwọn tó ti lọ ṣàdúrà ń bẹ̀ ló lè ròyìn. Ọ̀rọ̀ ẹ̀sìn kan lélẹ̀ yìí ó jẹ́ kí wọ́n ké pe Ọlọ́run ọba Allah fún ọlẹ́sẹ̀kẹsẹ̀ kó rí ọ̀nà àbáyọ ọdún tó parí. Alhaji Tajudeen Afolabi success wà ń kalẹ̀ ní gbogbo ìgbà. Ẹ̀yin tẹ́ ẹ máa kó wọn jọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọ́n tún ti wà láàyè ńlá ní dojúkọ Disco Plaza, Fire Junction, Ìjẹ̀bù, Lagos. 1,000 naira péré owó káàdì ni kẹ́ ẹ máa mú bọ̀. Tó bá bàá di wọ́ọ̀lù kọlù, ẹ tún lè pè sórí 08122257699 tàbí 08035636256. Láìpẹ́ láì jìnà, alhamdulillah ni yóò gbẹ̀yìn ọ̀rọ̀ tiẹ̀ náà. Amina.
1: Ẹ kúkú pè wọ́n ṣóyé báyìí. Ipe ẹ fẹ ra yeki ete ba fẹ ra boya mẹrin ni o boya mẹta elomi ran ranse sawon omo e loke okun elomi ran ranse soko e ni dale e o e kan si Alhaji Tajudeen Afolabi success e je fun ni number te le fi pe Alhaji success to je pe direct number awon fun ara won ni won gbe yala ko je lori WhatsApp oya o se ti mu bible ati we se ti mu phone yin 08122257699 egbo dada 08122257699 abike pe 08035636256 08035636256 odo Alhaji Tajudeen Afolabi success oni yo jasi te ba ti pe awon number mejeji yen
2: orore o e mo wi pe ninu aye kọlọ́hun ko sanu ni o ni gba ti mo gbo iku ogogo omo kulodo mo ro ni o joko kini ti mo ro omo pe keda o to sare aye ko to risotun risosi lati wa okiki lati sise bebe okiki ki sise kekere o ki sise kekere o ti eyan ba pe omo 80 odun tabi 80 koda ko le ni 80 kopojo ni di okiki ni toloyibo pe ni stardom ke yo je celebrity titi ti o fi pe awon ajo orita nso yi kopojo Alhaji Babatunde Taiwo Alazam Ogogo ko ma gbọrun sorun lalakeji gbọrun ju ni irawo ti ogogo ti nilo rawo ti won ti damo gege bi star ki soro ogun odun e gbo ki soro ogun odun tori pe awon kan be ti won ti pomo ogbon odun bayi ti won gboju ba ogogo ninu star nilo e wa ri bayi ko ba je pe yan ki ku laye ko ba yan da ko won ko tu gbogbo awon mo re atebi atara ko tu won ninu olagbara o eje doke lohun

0: Ọlọ́run lalagbara lóòótọ́. Ó tún fi àṣírí agbára sọ́wọ́ àwọn kan tí wọ́n fi ń tú àwọn èèyàn sílẹ̀ lọ́wọ́ èdè ogun ayé àìsàn àtààrùn. Alhaji Tajudeen Afolabi success. Àjẹbí ni kì í ṣe àwòkọ́ṣe. Ó ti lé lógójì ọdún tí bàbá yìí ti ń fi agbára àdúrà yanjú ìṣòro pákáleke ọmọ ẹ̀dá lókè èèpẹ̀ láti ilẹ̀ yìí tó fi dókè òkun. Àwọn tó ti lọ ṣàdúrà ń bẹ̀ ló lè ròyìn. Ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ leléyìí o. Jẹ́ kí wọ́n ké pe Ọlọ́run ọba àláàfin ọlẹ́sẹ̀kẹsẹ̀ kó rí ọ̀nà àbáyọ kọdún tó parí. Alhaji Tajudeen Afolabi success wà ń kalẹ̀ ní gbogbo ìgbà. Ẹ̀yin tẹ́ ẹ máa kó wọn jọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wọ́n tún ti wà láàyè ńlá ní dojúkọ Square Plaza, Fire Junction, Ìjẹ̀bù Lagos. 1,000 naira péré owó káàdì ni kẹ́ máa mú bọ̀. Tó bá bàá di wọ́ọ̀lù kọlù, ẹ tún lè pẹ̀ sórí 08122257699 tàbí 08035636256. Láìpẹ́ láì jìnà, alhamdulillah ni yóò gbẹ̀yìn ọ̀rọ̀ tiẹ̀ náà. Amina.
1: Ẹgba nọmba yìí tẹ̀lé fi bá Alhaji Tajudeen Afolabi success tẹ̀lé fi bá wọn sọ̀rọ̀ 08122257699 ẹgbọ́ dáadáa 08122257699 tàbí 08035636256 08035636256 O dero ago olopa ori yeye ni mogun ta ise lopo akoba adaba kele du maro ba ko mo je keyin ori ni o gba ti won fi lo bi ojo melo kan lati mole oko won odile ejo awon merin ni won ko gba ti won ko won dele ejo adajo o raaye lati gbo ejo won o ni ki won ko won lo sogba won o ko won lo sogba won iyen ni 2021 ibe ni won wa titi de January odun 2022 niba ti won ko won lo le ejo pada won ka ejo ti won tori egbe won wa si won leti láwọn òjẹ̀bí wọ́n tún dá wọn padà sọ́gbà ẹ̀wọ̀n nígbà tó dinú oṣù karùn-ún ní 2022 wọ́n tún gbọ́ wọn lọ sílé ẹjọ́ ẹ̀wọ̀n Nàìjíríà tí wọ́n bá sọ pé àkóbá àdábá kọ́lọ̀ méje èèyàn orí orí àdúrà ni o ilé ẹjọ́ tí wọ́n gbọ́ wọn lọ nínú oṣù karùn-ún ọdún 2022 ilé ẹjọ́ ò sí ìtì lọ́jọ́ náà wọ́n tún dá wọn padà àti gbọ́ kí ni irú ilé báyìí ìyàwó sì lóyún sínú ibẹ̀ lọ wà tí ìyàwó rẹ̀ fi bímọ nínú oṣù kẹjọ August ọdún 2022 nígbà tó di inú oṣù kẹwàá wọ́n tún gbọ́ wọn lọ ilé ẹjọ́ ìjọ náà ìgbà náà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá fún wọn ní bẹ́ẹ̀lì ètò ẹ lọ wá nǹkan báyìí wá ṣọtí méjì ẹ lọ mú level 17 wá level 12 wá ìyẹn ní inú oṣù kọkànlá nígbà tí wọ́n fi perfect bẹ́ẹ̀lì yẹn tán ọdún ti fẹ́ parí wọn rí perfect ibẹ̀ ló tún ti sọdún December 2022 títí wọ 2023 kó tó wá dinú oṣù kejì kí wọ́n ṣẹ̀ tó wá rí bẹ́ẹ̀lì yẹn yanjú ló fi bọ́ta àjọ mẹ́ǹtì tí wọ́n fún wọn ní oṣù kẹta ọdún 2023 ìgbà náà lẹni tó mú fóònù ló ṣẹ̀ṣẹ̀ wá jẹ́wọ́ lẹ́yìn tí wọ́n ti ń lu bí ọdún méjì ló ṣẹ̀ wá jẹ́wọ́ pé òun ni o wọ́n ṣẹ̀ wá tú àwọn mẹ́rẹ̀ẹ̀rin lẹ̀ pátápátá tí wọn lọ lé ẹjọ́ mọ́ ẹ̀yin náà wò ó ẹ wọ́n yẹ àsìkò tí wọ́n ti fi ṣòfò ó ṣẹ̀ wá ń wá iṣẹ́ ní 2023 yẹn káàkiri kó tó wá ríṣẹ́ nílé iṣẹ́ kan tí wọ́n ń ṣe bisikíìtì ó wá ń ṣiṣẹ́ ń bẹ̀ ṣùgbọ́n owó tí wọ́n ń fún un kò gbọ́dọ̀ káàtà ó ṣiṣẹ́ ń bẹ̀ wọnú oṣù kẹwàá ọdún 2023 ó rapalara pala títí to fi di December.
2: December odun 2023 yen
1: lo wa lanfani lati wa pade ore re kan ti won jo lo sile iwe ni Korodu yen wa so fun pe ore wa ile aye o gba bo se nse yi o gbogbo se ni o rin bayi o rin bayi o rin bayi igba na yawo tin fana soju yawo tin po ise yawo tin po omo yawo tin po nta ngba ti o fi di 2024 ona o di pe won jo rin won jo nlo won jo nbo
2: ase akoba ele keji ture eni to mu lo re njo 10,000 njo 15,000 njo 5,000 ti won jo nse ase akoba mi to nbo njo ti awon EFCC o wa boss ti ore re yi won jo sun moju ni won jo ko won ni ibe lo wa titi titi to fi di osu kerin odun 2025 o tun lo odun kan ninu idamu be ti jade ti o jade iyan lo ro papo to fu wo pe o dabi pe oro yin ki soju lasan lo fu wa jade so rara re lati inu osu karun odun 2025 bi ti won kaakiri kaakiri kaakiri titi titi wonu osu kokanla ko to wa di pe olorun wa gbadura re ore re kan lo wa le odun lati Canada ni won pade ara won ni December 2023 2025 ore re yi lo wa ni iwo kawe omo we ju awon gan lo ngba tawon wa nle ewe ki ri toro re wa ri bayi ore re yi lo wa ni o da ko n to pada owo pada si Canada ni inu osu keji odun 2026 ko won to pada owo won to won se fun ore re yi lo ara Camry Big Daddy ko ko ma fi se Uber ko lo register re si Uber ko ma fi se Uber okoko mama to wa dada ore re lo ara moto fun nigba to pada si Canada o se fun owo ebo emo Nigeria oto ni keyin lo sibi ti adura re o ti gba o oto ni keyin gbogbese ti won ba ni ko gbe oto si ni keyin o mo re ogbeni Abiodun Yusuf yi ni ni osu keta odun 2026 ise osu kan to fi uba yi se o fowo pamọ o fowo pamọ o fowo pamọ o fi awe lowo ko fi ma taja ni waju ile ebo se mo wi pe enomi kan ji o nje o rin o lo bi ise o nsun pada ti ora aye re oye ti o si mo bi to fe ya si ora akure olorun lo yo o jeje mo wi pe ko ba tun fe lapetan ko ba tun ko sinu akoba to lagbara ti ki ba so pe lo pe pe o ti sumagba o ti suma wa agbalagba e ja fe le ikeko ka kora wa lale yi bo ba rin sibi kan tadura re ba gba mo fi be le o mo fi be le o mo gbanjura re lo o ko ni tu bayi lo lori eto yi fun tale yi eko to wa nbe e ja jo fi sodiwon aye ara wa ka le jo fi keko oruko gba won ta jo seto loruko lootu eto yi loruko amoju oro lemi otun ba boaji adekunle fi so fun yin pe o di jo mejo ta tun pade 0705224252 0705224252 lemi fi ba mi soro o ki wa pe o relasun alaji

0: sọ́wọ́ àwọn kan tí wọ́n fi ń tú àwọn èèyàn sílẹ̀ lọ́wọ́ èdè ogun ayé àìsàn àtààrùn Alhaji Tajudeen Afolabi success àjẹbí ni kì í ṣe àwòkọ́ṣe ó ti lé lógójì ọdún tí bàbá yìí ti ń fi agbára àdúrà yanjú ìṣòro pákáleke ọmọ ẹ̀dá lókè èèpẹ̀ láti ilẹ̀ yìí tó fi dókè òkun àwọn tó ti lọ ṣàdúrà ń bẹ̀ ló lè ròyìn ọ̀rọ̀ ẹ̀sìn kan leléyìí ó yẹ kí wọ́n ké pe Ọlọ́run ọba Allah fún ọ lẹ́sẹ̀kẹsẹ̀ kó rí ọ̀nà àbáyọ kọdún tó parí Alhaji Tajudeen Afolabi success wà ń kalẹ̀ ní gbogbo ìgbà ẹ̀yin tẹ́ ẹ mú akówọ́jọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n tún ti wà láàyè ńlá ní dojúkọ Discworld Plaza Fire Junction Ìjẹ̀bú Lagos 1000 naira 0 35 60 62 56 láìpẹ́ láì jìnà alhamdulillah ni yóò gbẹ̀yìn ọ̀rọ̀ tiẹ̀ náà amina.
1: Ninety 2.9 Fond FM.

Some of my

0: lọ́nà ìgbẹ́, lọ́nà ọ̀rọ̀, lọ́nà ìṣáájú, ọlọ́run ọba mi dá kan ojú kan lọ. Ẹ gbọ́, torí bá kún, alábẹ́là àṣàtọ̀, tódò bá wá kún, òmùwẹ̀ là á pè o. Tó bá wá jẹ́ ti pé tó ta bá bà débi ká a ṣètọ́jú ojú, kójú ó mọ́lẹ̀ ní kí sí, kójú ó mọ́lẹ̀ rokoṣo. Ilé iṣẹ́ tọ́lọ́run ọba mi dáde rẹ̀ fún tí wọ́n mọ ìtọ́jú ojú. Ilé iṣẹ́ Òṣùlá Aba Eye Solution, àwọn gangan lọ́lọ́run ọba mi rán. Àwọn lọ́lọ́run ọba mi rán torí wípé ọlọ́run ọba mi fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ. Àmọ́ mò ń bọ̀ náà mi ò dé, ẹ jẹ́ kí n dẹ́ka polówó ọjà. Ẹ kú òkú.
1: Àti pariwo lọ́jọ́ tó ti pẹ́pẹ́ wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Àbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yánà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó náwó, ó ti sun yín, ẹ ti fẹ́ gbà kámú.
2: A ò mà ní gbà kámú àbúrú.
1: Chronic infection ló ń jọ wá lẹ́nu tó ti wá dẹkọ lẹ́run.
2: Tó ń ṣe àkóbá fojú wa àbí a ti ṣàyẹ̀wò.
1: Wọ́n ní àpọ̀jù ṣúgà ni ò jẹ́ kójú wo clear.
2: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
1: Ní bàbá Òṣùlá léwu àkegbò fún tó fi lè kojú ẹ̀.
0: Bó sì jẹ́ gẹlẹlẹ̀ sí gbọ́hùn. Ẹ̀yin ẹ pé bàbá sórí nọ́mbà yìí, bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn ń bisẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má bà kó sọ́wọ́ àwọn tí ó mọ fà yín. Ẹ̀yin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ. 091-57-58-9016 091-57-58-9016 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070-38-61-5168 070-38-61. Tula arákùnrin àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú òyìnbó. Ẹyin bí kójú dédé máa sú, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ bá àìmọye ilé ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó náwó, orí àtù náà ni gbogbo ẹ̀ bọ́ sí. Làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wo bàbá àwọn níran. Òun ló mọ báwọn ṣe délùú òyìnbó. Wọ́n ní kí bàbá ọmọ bọ̀ nílùú òyìnbó. Ṣé kí n má tàn yín? Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó, ojú kan náà ló padà já sí. Bàbá ò ríran o. Òun ni wọ́n bá dá bàbá padà sí Nàìjíríà. Bàbá ti gbà kámú pẹ́tọ́. Bọ́lọ́wọ́n bá mi ṣe kọ́ pòun ó lo ìgbésí ayé òun tó kùnú. Ọ̀rẹ́ bàbá ìkan ló wá wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè mọ́ bá lọ báyìí. Òun mọ̀ mọ́ bìkan. Tẹ́ ẹ bá níwò wípé ẹ ti náwó ẹ̀jẹ̀ àjọ débẹ̀. Bàbá yìí kọ́kọ́ wò pé gbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ. Àmọ́ fọkàn kan pé òun ò fẹ́ gbó ọ̀rẹ́ òun lẹ́nu. Bàbá yìí tẹ̀lé wọn. Ó di iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú. Bàbá tó ti ń rí bí ọyẹ́ tẹ́lẹ̀. Bàbá tó ti ń rí kùrukùru tí ò ti ríran mọ́. Nígbà tí wọ́n dọ́dọ̀ Òṣùlá Aba Eye Solution, ọlọ́run ọba mi padà gbàkóso. Tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ nílé,

0: ní láyìíká yín tí wọ́n ti náwó náwó ẹ má jẹ́ kọ́rọ̀ wọn sùn yín o ẹ má mú wọn bọ̀ ní iléeṣẹ́ Osula Aba Eye Solution ẹ bàbá ò mọ̀ fẹnu ara wọn sọ address ibi tí wọ́n wà.
1: Fún àǹfààní gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé bàbá Osula gangan lẹ fẹ́ rí. A wà níbi ìpàtẹ ẹ̀sìngun tí ń lọ lọ́wọ́lọ́wọ́ ní ìlú Ẹ̀pẹ́. Níbi gbogbo tẹ́ bá ti ń bọ̀ tẹ́ bá ti bọ́lẹ̀ ní Ẹ̀pẹ́. Ẹ sọ wípé kan mọ gbé yín lọ sí Recreation Center. Níbi ìpàtẹ ẹ̀sìngun tí ń lọ lọ́wọ́lọ́wọ́ ńbẹ̀. A pọ̀ ńbẹ̀ o. Tẹ́ bá ti wọnú ọgbà stand 6 ni mo wà o. Ẹ rí pé ẹ rí stand 6 kẹ tó wọlé o. Ẹ ní bọ́ sọ́wọ́ lọ́wọ́ o. Olú iléeṣẹ́ wa wà ní Ìkòròdú nbi gbogbo tẹ ba ti nbọ e bọlẹ ni Agric Bus Stop e so pe nlo si Asolo ile epo to doju ko Asolo Bus Stop yen gangan street to wa legbe re Odo Arawa Street number 30 e bere Osula Aba nbe ile ise wa tun wa ni Ifo e bọlẹ ni First Park Bus Stop ni Ifo e gbe okada e so pe nlo si odo baba Osula ni Jokson Abata te ba ti debe e ti ri bana wa nta nbe a tun wa ni Ikeja Long nbi gbogbo te ba ti nbo e bole ni Ladipo Bus Stop ni Ikeja Long e ti ri ilepo Majok ni bi bridge elese yen shopping complex to wa legbe re Magnet Shopping Complex Magnet Shopping Complex ni block 125 e ti ri bana wa ni entrance ibe e bere Osula Aba
0: eyin e pe won sori number 091 57 589 016 091 57 589 016 tabi ke pe won sori 070 38 61 51 68 070 38 61 51 68 Eh gbo iwo to ba ti gbiyanju gbiyanju to ti lo kaakiri o ti lo gba o ti lawo nipa oro olojude yi to ti wa fe ma dabi pe o ti nsu wa e o ti dodo eni tolorun oba mi fi ran e ti dodo eni to moju leja re ni o anise mo si tun tenu mo tori pe ohun to ba dani loju a fi gbaya ni gbogbo awon ti won ti wa sile ise Osula Aba Eye Solution gbogbo won lori gbala aridaju le yi je o bo ti genu e je nde ka polowo oja na mo nbo o
2: Àwọn àgbàbọ̀ wọn sọ pé igi gogoro má gúnmi lójú àtòkèrè láti lọ àmójútó ìrìnrìn ẹ̀dá ṣe kókó ṣe pàtàkì kí ọlọ́run ọba má gba òde ọ̀sán lọ́wọ́ kó wà wá ń bá mi ẹ̀ pọ̀ tí o bá wá ń ṣe àkíyèsí èyíkéyìí àpẹẹrẹ àìṣedéédé nípa ìríran rẹ tètè dìde fúyà kó tó pẹ́ jù ó ṣe é ṣe kó o ti nàgbàrá nàgbòrò tí wọ́n ń pe ìṣòro àìṣedéédé ìríran rẹ lórúkọ oríṣiríṣi má tún fà kókó ṣòfò mọ́ tó o bá ti rí àpẹẹrẹ àìṣedéédé lórí ìlera ara rẹ tètè sọ síta láti lè jàjàbọ́ tó bá wá rí bẹ́ẹ̀ máa bọ̀ lọ́dọ̀ Osula Herbal òtítọ́ inú àti ìbẹ̀rù ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn kò rújú rárá.
0: Ìwọ ti ń rí bí ọyẹ́ tàbí o ti ń rúkùrúkùrú ojú léwó ó ń tà bàìbàì àbí irú orúkọ tó mú kí wọ́n lè máa pè fún ọ àbí ẹ̀yìn tilẹ̀ ti fẹ́ gbà ká mú ẹ má mọ̀ gbà ká mú aburú ẹ má gbà ká mú tí ò dá o adìyẹ tí ò tí ì kú ó sì lè jàgbàdo ẹ tètè dìde ńlẹ̀ ẹ máa bọ̀ nílé iṣẹ́ Osula Aba Eye Solution bàbá gangan ń bẹ pẹ̀lú mi nílé agodo ẹ̀yìn tó bá yá ẹ gbóhùn wọn o èmi ń sọ fún yín pé tó bá jẹ́ ti ká sọ̀rọ̀ nípa ojú olókìtì bí ọ̀bọ wọn ò sí inú igbó kòkòrò tí ó sì tàwó bí aláǹtakùn ẹ má jẹ́ ń tàn yín àkọsẹ́ ní òṣè o màá tó tú bàbá sílẹ̀ tẹ́ ẹ gbọ́ wìnrìnwìnrìn lẹ́nu wọn kẹ́ ẹ lè mọ̀ pé lórí ọ̀rọ̀ olójúdé yìí àti gbogbo àwọn àìsàn tó ń fa sábàbí rẹ̀ bóyá akọ̀nọ́run ni o àpọ̀jù ṣúgà ni o àbí àrùn ìbálòpọ̀ ọlọ́jọ́ pípẹ́ tó ti wá dàgbà tó ti di chronic infection tó ń bẹ́jẹ̀ wọ́ káàkiri nínú ara ó wọ́dà pa ó kó bá a pa ó wọ́dẹ́sẹ̀ ó kó bẹ́sẹ̀ ó ti gba oorun lójú ẹlòmíì ó ti jẹ́ kí ìfúnpá ẹlòmíì ó ga ẹlòmíì ṣe ni ó mọ̀ mí gúlegúle tẹ́lòmíì bá rìn díẹ̀ wọ́n á sinmi láì mọye ìgbà lójú ọ̀nà ẹ wò mò ń bọ̀ ná ẹ jẹ́ ká fẹsẹ̀ rajó díẹ̀ ẹ kú kalẹ̀